0: ṣe olódùmarè pẹ̀láńtì olódùmarè ló ṣe kókó bí gbogbo ayé bá rántí olúwa kò ní burú fáyé ohun tó múlé ayé dagun lásán kọ́ ó ní bó ti dẹ́ni ibi àìrántí olódùmarè máa gbogbo ayé ló ti rà bí ọ̀gẹ̀dẹ̀ báyé bá rántí ọlọ́run ni ìwẹ̀ ni gbogbo aburú tó kúlé ayé le mọ ìkìtì mo ti kí ọba mi èdùmàdè sáráyé létí ọtọ́kọ́ lè mú làákàyè ẹ̀dá jí pépé ṣáká lọ dájú aláìgbọràn lọ máa dárí hun bó bá ṣe pọ́pọ́lọ owó ò ti gbàbọ̀dè bá a bá sì dárúkọ ọba fàṣẹ sọ̀rọ̀ ọdá akẹ́rù ọba yàn bó bá jẹ́ pé tọlọ́run ọba là ń ṣe ni ìdẹ̀ra ọba mi máa ń bẹ bí omi ìṣòro àti ìdààmú tó kúnú ayé ìbápòórá báyé bá rọjú bá a bá jọ kọ tèṣù sílẹ̀ ẹnu káyé ọdá adé ni.
1: ẹ kú ojúmọ́.
0: bó bá ṣe pàjọ gbìmọ̀ pọ̀ bá a bá ń fòfin ọba èdèmàrè ṣèdájọ́ bọ́mọdé bá ròyìn ìbásàkàrà nù.
1: ẹ kú ojúmọ́ ẹ sì kú ojúmọ́ mọ́.
0: bí èdèmàrè lórí ìfọ́nrán lórí àwo olẹ̀kẹ̀ kì í ṣe para.
1: a kú ìdáran mọ́jú.
0: wọ́n tún fẹ́ máa gbọ́ ní tọ̀sán tòru ìdí rẹ̀ ni tó mú láre wájú ṣàkójọ.
1: ọlọ́run mo kí ọ ọlọ́run mo kí ọ ọlọ́run mo yìn ọ ọlọ́run mo gbé ọ ga.
0: ẹ máa gbọ́ o àkójọ oríkì ọba mi.
1: gbanigbani jẹ́ ogún bá le ọba àdùn fọ̀rọ̀ lọ.
0: ilé ò tó wá gbọ́.
1: elétí gbàròyé.
0: gbọ́rí kí kò wá máa gbọ́ ní tuntun.
1: gbé ọ ga.
0: bó sì jẹ́ lórí ilámbébé ìbẹ̀lẹ̀jẹ́ kẹtì ọmọ gbọ́.
1: ọjọ́ kọkànlélógún nínú oṣù tí ṣẹlẹ̀ kíje.
0: ọjọ́ nínú àwẹ̀wẹ̀ àtẹ̀yìnwá.
1: àánú lèmi àti yín rí gbà.
0: kéke mo fẹ́ máa mú wọn ṣàgbé.
1: ogun lógún ẹ̀dá ló ti ré kọjá lọ.
0: tí mo kí olódùmarè sí nínú bí mo bá ní.
1: iṣẹ́ abẹ́rẹ́ oṣù yìí ogun lógún èèyàn ló ti pa àsọdọ̀ ọlọ́run ọba.
0: fún ni pé kóríkì ọba èdèmàrè ọtí.
1: ṣùgbọ́n nítorí pé mi àti yín a rí àánú àtòrí ọ̀fẹ́ gbà.
0: ẹ̀gúsí tẹ̀kọ́ ni bọ́bá ń kó.
1: la fi ń jẹ ẹ̀dá tí ń pè ní àlàyé lónìí.
0: ẹ̀tọ́ mọ́yá lórí tó lóyin tó ládùn tó pàtàkì.
1: kò sí tí mo lè máa ṣe láyé ìyìn ní ọkọ̀ gbẹnu mi.
0: ọba tá gara kì í dá ọba.
1: torí pé orí ọ̀fẹ́ la ni mo rí gbà.
0: ṣé kù rẹ o.
1: láti wà láyé láti wà láàyè láti wà láàyè tó wù ní orí ọ̀fẹ́ ńlá ni.
0: ọba tágbára rẹ̀ kì í dínkù.
1: kì í ṣe agbára tàbọ̀gbọ́n orí mi.
0: kábíyèsí ọba alágbára.
1: ìwọ ni ọlọ́run.
0: mi ọba ti ń bẹ.
1: ìwọ ni alágbára.
0: mi tí ò ní bẹ.
1: ìwọ ni atóbi jù.
0: tayọ wàhálà.
1: ìwọ ni adára tán ìwọ ni atóbi tán.
0: ìbẹ̀rù aṣe mi bọ́yá.
1: ọba tẹ́nì kankan ò ní fìjà lọ ọlọ́run ìwọ ni.
0: tó fẹ́ fi mí ṣe lè.
1: mo gbé ọgá torí n tó ń ṣe fún mi.
0: ṣá.
1: torí pé jojúmọ́ ló ń jẹ́ èmi ni nínú ìrìn àjò ayé mi.
0: ó tó ní dáláyà ní tòjò tẹ.
1: fi mí lọ́kàn balẹ̀ pọ́jọ́ iwájú mi yóò ṣe dára.
0: ọba tí mo.
1: mo jẹ́ kí n nírètí pé ọmọ yìí lọ́wọ́ kan rẹ balẹ̀.
0: olówó.
1: mo gbé ọgá ọlọ́run mi.
0: bàbá àjọba tó dá wa lọ. ẹ ti ẹ gbàgbé olódùn.
1: díẹ̀ ní fi mọ èèyàn ìdí ẹ̀ ní fi mọ gbé ọgá.
0: ti jẹ gbé jùlẹ. ẹ bẹ̀rù ọba fàṣẹ sọ̀rọ̀ kí.
1: ìwo ló wù láti yanṣẹ́ ìfún mi nínú agbára àtọ́gbọ́n rẹ.
0: ọba ọlọ́lá pàápàá.
1: ìwà dúpẹ́ pé o tì mí lẹ́yìn o sì ràn mí lọ́wọ́.
0: olúwa gangan ọba ti pani láì ní ṣàlàyé ọba tó.
1: àsìkò tí máa fẹ́ sú mi tọkàn máa fẹ́ pèrò sí pé àbí ohun tó ń wà mí ì ṣe ni ó máa sọ fún mi pé nípa ìfẹ́ olùgbàlà kì í sí nǹkan.
0: ìfẹ́ ńlá tí mo ronú kàn táyà mi.
1: ló jẹ́ kí inú mi mọ̀ dúpẹ́ ọjọ́ ọ̀la yóò dára.
0: ìwárìrì ọlá mú mi.
1: mo kí yẹn kú lé.
0: bẹ́ẹ̀ mú ní bẹ́ńtì èmi mọ̀ pé bẹ́ńtì kọ́.
1: mo kí yín pẹ́ kú àmójúbá wa.
0: ètò mi pòrò.
1: mo kí yín lẹ̀ tí edókè òkú gbọ̀n.
0: ọmọ débẹ̀ ò sí rárá.
1: níbi tẹ́ ẹ ti fẹ́ràn ètò ẹ ti fẹ́ràn iléeṣẹ́ lágẹ̀rẹ́ fm 6.7.
0: ẹ̀yin adarí.
1: àgbàlá ọba muritala adébáyọ̀ àkàndé mẹ́fà.
0: olúwa mi pè.
1: òní adébíyí ló kọ mi.
0: bíi tolódùmarè.
1: olùkọ́ alẹ́ ìlú ọmọ alẹ́ tó jẹ́ alóde ti pò fà àlàjò yẹn mà jẹ́mọ́jẹ́ mọ́ sún ẹlẹ́gbẹ̀rún àpótí.
0: tó adúlé lọ́lọ́.
1: ọmọ ẹni ó ṣe olùkọ́ pẹ̀lẹ́ tí lọ́gbọ́n ẹrú.
0: lágbà ọba gẹ̀gùn bì.
1: ọmọ ẹni ó ṣe olùkọ́ pẹ̀lẹ́ tí lọ́gbọ́n wọ̀fà èmi ṣe olùkọ́ pẹ̀lẹ́ mú bàtàlà gbèjì ọmọ.
0: ọwọ́ afọlágún wà.
1: bí mo ṣe ń gbọ́ náà lèmi ṣe máa ń sọ fún yín.
0: oorun ọba àfikalẹ̀ ṣe mọ́wàmọ́wà.
1: ó ti ẹ̀ máa wù mí nígbà míì kó jẹ́ pé fúnra wọn ni wọ́n sọ ṣùgbọ́n gbà máa rí i pé múùdù tí wọ́n wà ọ̀daràn kò sí wàhálà ṣé kò jùbá náà lọ wọ́n ní jùbá náà lọ. ẹ jẹ́ kí n fi ọgbọ́n orí mi jẹ́ kí n fi gbé.
0: ọba adákó pakó fi kú òfìfì lákàlẹ̀
1: kù.
0: olúwa mi ka bi esi o oke para so loro DJ Jenny
1: Ni
0: gbogbo alagbara magolo
1: DJ Spider
0: Etemi oba ti ka le ko bi
1: Olowo odan olowo button ni a tun jo se lale yin ni
0: Mo si po yin nile ara won
1: Oja te sowo waju
0: Da ti won fin ke gbami Oba nla ti damo lekun
1: Eni se ko wa ni a wa o O wa o

akiki tan ayin tan eni akesi joro so akule

wọ́n tó wá sílé ayé inú wọ́n sì dùn títí títí ẹ fi lò tán. Àwọn kan sì wá wọn bínú padà ni. Nígbà tí wọ́n bá pàdé òtẹ́ wọn lọ́rùn. Ayé tèmi àti yín jọ wá Ọlọ́run ní jájọ bínú padà. Àti wá kan iná. Yín tí ìṣẹ̀lẹ̀ nílẹ̀ iná ní ìṣẹ̀lẹ̀ lókè òkun. Òṣìbí tí ṣe òsì. Ẹ má fi oje Peter mo rí yín ní Facebook. Ọjẹ́ dìran máa ti mú kí yín. Àáfàá bá ní ṣe ẹ̀sìn. Adébáyọ̀ Tìmílẹ́yìn ti boy. Team money. Àwọn ti

0: wose ga kato wu mi lo do le duro mene no mo ti yan pe aisun ni mo se moju ma o ne ana mo tun wa gbesun mi lo ni bayi
1: o kan ti e try
0: je mo yi pe mo ti sun lo
1: try
0: mo ti sun lo awon ni won ji mi ẹ̀dí pé agogo tó kọ́lá ìjú méjì kẹ́ mẹ́ta kí n tó wórí ètò yìí àwọn ni wọ́n jí mi mo dúpẹ́ ṣé o bí máa wù mí pé ẹni tá a fẹ́ sọ̀rọ̀ rẹ̀ kó nù ìjókòó tí rédíò kó gbọ́n táwọn èèyàn ò wí torí pé ogunlọ́gbọ̀ àwọn èèyàn ló ti dúpẹ́ lọ́wọ́ mi lórí ètò yìí mi ò gbowó lọ́wọ́ ẹnikẹ́ni ẹ ní fọ́ọ̀mù tẹ́ gbà ẹ ní kankan ẹ ní báàlù tẹ́lá fún mi ẹ níwèé tẹ́lá ṣùgbọ́n kínní kan ni wípé inú mi dùn pé ẹ ń jókòó gbọ́ níjẹ́ tí mo ti ń ṣètò láti bí ọdún mẹ́ta ẹ kan ní ẹnìkan sọ fún mi pé ṣé ẹ ti bá mi ṣe ẹ bá mi sọ ó dùn mí wọ́lá
1: ó dùn mí ó ti sùn lọ ní tiẹ̀
0: ẹni ó lọ̀rọ̀ ti sùn ó nìkan lẹni tó sọ bẹ́ẹ̀ fún mi rí pé ṣé ẹ bá mi sọ
1: gbé fetí sí
0: in fact nígbà tí ó sọ bẹ́ẹ̀ tán mo á dákẹ́ mo ní máa pè yín padà mà ó wá pè bí ẹ̀mẹwàá mi ò gbé àwọn ọmọràn tí wọ́n fún ọ ṣé mi ó tún wá pa àmọ́ dá lóòdù ẹ̀ fún ọ níkọ̀ọ̀kan ni pé tẹni báyìí wúre tẹni báyìí wúre tẹni báyìí wúre bẹ́ẹ̀ni àtẹniyàn ò ṣíjọ sọ̀rọ̀ ọ̀mọ́ títí dò nínú nígbà tó yàlú òpè mọ́ ẹ̀yin tẹ́ ẹ lọ tẹ́ ẹ̀ ń gbé ọ̀rọ̀ wá bá mi tí mo dẹ̀ ń gbé wá sọ́dọ̀ àwọn èèyàn tẹ́ ẹ̀ dẹ̀ ń rí solution tẹ́ ẹ tó pé ẹ wá ń fi fẹ́ ràn sí mi ẹ̀mí kárakáàdì 1,500 fún níjọ́ kan rí mo dúpẹ́ ẹ ṣé o God bless you náà ò ní tán wọ yín o ẹ̀yin rẹ̀ pé àdúrà lẹ̀ ń fún mi àdúrà yẹn gangan ni mo fẹ́ torí pé ojú owó lọ ojú owó lọ.
2: ilé láyé yìí papọ̀ ju
0: mọ́ mi. ọkàn tẹ fi ń balẹ̀ iṣẹ́ lágẹlúrìn ọkàn náà ò ní di tẹ́ máa náwó lé o.
2: ogun lẹ́yìn mo máa ní ṣòro.
0: bó ti ṣẹlẹ̀ wá rèé o. six time ló fọ̀rọ̀ lọ mí.
2: wá mi kò ní ṣàlàyé.
0: six tó lòpọ̀.
2: ara ẹ̀jẹ̀ bá wo wá rèé.
0: ìgbà ni wọ́n sọ ọ́ sì bú sẹ́kún pé ayé àwọn ti há. ṣùgbọ́n kínní kan tí mo fẹ́ kọ́kọ́ béèrè bọ̀ tí mo rò pé ọjọ́ ti lọ kí n má béèrè lọ́wọ́ yìí tẹ́ ẹjọ́ béèrè ni pé kí ló dé tó yẹ pé púpọ̀ yakọ ana bóbìnrin o tó ń lọ ilé ọkọ o ṣùgbọ́n ìyàwó ọmọ wọn ni wọ́n wà kóró.
1: àdúró lè lọ́rùn.
0: ọ̀gá o kò fẹ́ẹ̀ sábà sí ẹni tó fẹjọ́ bàbá ọkọ rẹ̀ sùn mí níjọ́ mo ti ń ṣètò èrí pé bàbá ọkọ mi ń ṣẹ̀ṣẹ̀ ni tó jẹ́ ní tó burú jù lọ ṣùgbọ́n ìyá ọkọ tàbẹ́gbọ̀n ọkọ tó náà jó bíi
1: àbúrú ọkọ
0: ọjà o ok ajé ń tètè yára mọ́sẹ̀ tọ́rọ́ náà rẹ̀ jẹ́ rí ẹ̀ ẹ máa jókòó agboolé kan lọ́jà agboolé ìbàdàn ilé ìjára mọ́sẹ́ ẹgbẹ́ ilé akọjú ló wà abáko ní àdìsá. ọmọ ti bí wá ni.
1: mo mọ bí wá mo rọra da kínní ibo ni mo dọ́jì rẹ fún ọ.
0: èmi kò dọ́jì ẹ fún mo dọ́jì ẹ fún rẹ.
1: ẹ kò ní dé.
0: kápẹ́ orógbó.
1: bàbá àdìgún ti kí mi fòbì ránṣẹ́ sóhun.
0: ẹ fún wa kápẹ́ orógbó ló bá mú àbátaré. bámu wá nísìn gbà lọ́wọ́ rẹ̀.
1: kànáà fúru nǹkan wọ́n fẹ́
0: pa. kó katikati ẹ dàrú sí nǹkan.

0: marriage of just 15 years. Ṣùgbọ́n wọ́n ní ká wọ́n tó wọ́n náà gbé àwọn yẹn gẹ́gẹ́ wọ́n ní jẹ́jẹ́ àwọn làwọn ń lọ bó ní gbogbo obìnrin ni mo lọ jẹjẹ ọkùnrin náà ni máa tọ́jà mi ò fẹ́ rí ibi tó bí ti pọ̀ pé mo fẹ́ rí ọkùnrin náà ni máa pobìnrin.
1: Àfìlú Indian, ìlú India ni.
0: Wọ́n ní jẹ́jẹ́ àwọn làwọn ń lọ. Federal College of Education tó wà nílùú Ọ̀yọ́ ni wọ́n ti pàdé ara wọn. Wọ́n ní 200 level làwọn wà. Àwọn lọ sí lẹ́kọ̀ọ́ rúùmù yọ ẹni arákùnrin ìbá pàdé àwọn. Ṣé bá dẹnu ọ̀fẹ́ kà wọ́n. Wọ́n náà wá sọ fún wípé ìwé ni mo wá kà. Wọ́n ò wọ́kọ wá bí. Wọ́n ní bó ṣe di pé arákùnrin yìí lọ ní. Wọ́n ní táwọn fi kú òní 200 level táwọn sì bọ́ sí 300 level táwọn ó ti jáde. Bí ṣe ń dà wọ́n láàmú náà rèé títún ráwọn èèyàn sá wọn. Tó fi di pé àwọn jọ parí tẹ́nílẹ̀-èwé. Wọ́n ní àwọn onínọ́mbà gbọ́ àwọn lọ́wọ́ àwọn náà ní tiwọn lọ́wọ́ ńgbà tó yá táwọn jọ wá wò pé ọkùnrin náà kì í ṣe pé bóyá bá dìde jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àwọn fẹ́ tẹ̀ wájú lẹ́nu ọ̀kọ́. Àwọn fẹ́ lọ ṣe degree another 3 years torí náà àwọn ò fẹ́ kẹ́ni adéyẹlọ́nà kó dé àwọn lọ́dọ̀ làwọn fi wò pé àwọn kan wọ́n ti kó tọkùnrin wọ̀ ṣùgbọ́n ọba lè dúró o déédéé ọba tí wàá lè dúró bẹ́sẹ̀ rẹ sọ̀rọ̀. Wọ́n ní bó ṣe di pé àwọn jọ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan rí. Ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn ń bí ni àwọn. Ẹgbẹ́ arákùnrin yìí ọmọ bíbí ìlú Ọ̀yọ́ lòun. Wọ́n ní nípa orí ọ̀fẹ́ pé àwọn padà sílẹ̀ Ìbàdàn òun pa òun dúró sílùú Ọ̀yọ́ tiẹ̀ tó pẹ̀ ń gbọ́ Ọ̀yọ́ níléèwé wà ọmọ Ọ̀yọ́ sí lòun ìdíje lòun. Àwọn pọ́sẹ̀sì bá wọn ṣe rí iléèwé wọ̀ padà táwọn lọ ṣe dìgírì táwọn. Nígbà yìí arákùnrin yìí ó ti òun ti ríṣẹ́ tíṣà kan ó ti sáré bẹ́mọ̀ ní tiẹ̀ pé kó wọn

0: àwọn ní bó ṣe di pé àwọn mọjọ rè àwọn ní orí ọfẹ wọn nígbà tí àwọn mọjọ ìtàn pé àbúrò bàbá àwọn kan ń bẹ nílẹ̀ amẹ́ríkà tó jẹ́ àbúrò fún bàbá àwọn tó pé wọn nípa àtìpín inú bá ṣe lọ iléèwé tí ẹ ṣe dáadáa sáwọn tí wọn fẹràn bàbá àwọn tí wọn fẹràn ìyá àwọn báwọn ṣe fún wọn ní déjà ní pé what no. December ni ka mu ka se gbogbo ta ba ma se what of November ba wo October last Saturday in October be great no. Alaji taju ni oyo mo ye wole
1: omo fokola
0: ma fokola
1: e wo se
0: won si record eto ti mo se lowo lowo won sa send us ni pe o wa pelu re o Olorun ba wa pelu yin o ni fi yin rese le o iṣẹ́ ìṣe yín ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ bámú ọmọ lọ ìlú èbú ọ̀ǹgá ayé òní wisi yín àmì ògbó ẹyin tẹ̀wọ̀n bẹ̀ pàtàkì
1: àmì akéde oko wá lè ní bọ́ mara yín fọ́ tí ó
0: wọ́n ní bó ṣe di pé wọ́n wò pé ó ti mú déètì náà wọ́n ṣèyàwó thanks so much sir.

0: wa omo ran o sai si o a ti dupe aye ope ji o
1: Oluwa ni Oluṣuaguta mi emi ki yo se alai ni I shall not want, I shall not worry. The Lord is my shepherd. Anything baby, koko ga ogo. Oni yo mo gbe abi ojiji eledumare. Emi o so fọlọrun pe iwo ni abo mi ati odi mi. Ọlọrun mi eni ti emi gbeke mi le. Mo ki ni le se doke okun gba.
2: Patapata la ki o. Eto pe ya o laye.
1: Wọ́n ní ìyá ọkọ sọ pé àwọn eré tó gbá gbóná ṣùgbọ́n àwọn náà ti ń fi àdúrà wọ́n ti fi ràn yẹn lọ́wọ́. Oníjọ́ kejì ni wọ́n discharge àwọn. Àwọn darí lélẹ̀. Àwọn délé. Pẹ̀lú orí ọ̀fẹ́ àtànú lọ mọ̀mọ́ ìyá ọkọ àwọn náà wá pàdé àwọn nígbà tí à ń délé. Wọ́n ní ó sì kí àdúrà mọ́lẹ̀. Wọ́n ṣe mérí rí àdúrà fáwọn. Wọ́n lè dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó dúró táwọn. Pàápàá jùlọ ìyá tó bí àwọn tó finú rẹ̀ bí àwọn. Ọlọ́run ṣe nínú ìtàn. Ọmọ yẹn ojú bí ọmọ oṣù mẹ́fà lọ. Mo fìdí pé ọmọ yẹn ń yọ àwọn owó kọ̀ọ̀kan tí àwọn rí pé wọ́n ṣe lè máa ṣe báyìí. Àwọn lọ sílé ìwòsàn wọ́n ní kò sí ti ń ṣọmọ yìí.
3: Kábíyèsí Olódùmarè.
1: Gbogbo táwọn gbìyànjú làwọn mọ̀. Wọ́n ní àwọn asọ́mọ́ wa pé ọ̀pẹ́ àwọn lọ sí pínlẹ̀ gbogbo ẹ̀ wọ́n ní kò sí àká. Pásítọ̀ ń kọ́. Gbé lọ sọ́dọ̀ wọn. Ó dá tó ẹ sáwọ̀dé èmi náà ń bọ̀. Gbogbo ọmọ yín tí ń bẹ́ẹ̀ lé ọkọ wọn ò ní rí yọnu.
3: Àmì o, wọ́n ní rí dààmú o.
1: Wọn ò ní rí dààmú.
3: Wọ́n ní rí fòró.
1: Gbogbo tí ò ní jẹ́ nísinmi lórí ọmọ ọlọ́run ní tari ẹ̀ sí. Ayé ò ní dì mẹ́rù fún yín. Àtẹ̀mí náà àti gbogbo wa o. Ẹ máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ ẹ máa sì jìnnà sí wọn. Kan bá gbé wá sí kan dédé àbálùfá àkàbí kíni kan pé ẹ fi wọ́n lé jẹ́ wọ́n gbègbè sí ayé wọn ẹ mọ́ jìnnà sí wọn o ìka ò jẹ́sẹ̀ ti ẹ̀bẹ́ o.
3: Báyé ṣe dalẹ̀tò.
1: Lágelú lẹ̀ ń gbọ́ 96.7. Àgbàlá ọba Adébáyọ̀ Murítàlá Akande NFA. Ẹ̀kẹ́rin gbogbo ilẹ̀ Ìbàdàn. Pẹ̀lú ògbó Olúwa wa ló dolú Ìbàdàn. Àwa náà dóòlò.

0: baba a pẹrẹ obi meji mo ba fi ranse si baba adigun
1: a pẹrẹ obi meji ọmọ lo je bi kan bi kankan tori bi emu ohun abọ da si woni an gbe omo yoju si pastor woni jo saturday jo friday ni ro le ni ma won na ti jo yo pada tanti tu duro ta won aso aso fun pe ko sin ti o se file omo jesus sin ti o se nkan kan mu
0: to wa lowo kan ni won ya juda ni sa gbo mo lo kan
1: ni pastor ye wa mu omi wa bu sinu ago wa ni ka o mo fun lomi ye ka o mo fun lomi ye mu won gba ta won fun titi ti o wa gba mo e lo fi oku sala ni ba won se ku mbere na fun na won sam ko pe e lo mo ka ko mo fun mi ye we
2: oni ri pe
1: oluwa yo du ti oun ti se ti oluwa yo se ni ase pe e mo ri le ba tun se pada si le
2: mi o iyawo le mi pe
1: won na won te so mo pe mummy eh mo se mo so fun ki ki ba keke mama e kan di ble kan e ma bo aso yo e dokun e ni damu ejo mo ti ba ke ma be ko ma fa du ara mi lowo ni aye be se
0: olo
1: na to du ona na yo se be da to be ju be ro ko ah ya temi na du ti mi emi no du ti
0: agbaro olodumo
1: ni bi bi atemi na se du temi na nu se du ti mi nu wọ́n láwọn bagbe sí ayé àwọn lọlé ọkọ pẹ́rẹ́dẹ̀wẹ̀rẹ̀ wọ́n nígbà tó yá kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọmọ ìpín ọdún kan wọ́n ní pẹ̀lú gbogbo àwọn kọ̀ọ̀kan tó ṣẹlẹ̀ wọ́n á ò pé àwọn fẹ́ àbíkáwọn máàkì bẹ́ẹ̀dẹ̀ fọ́mọ yín ni wọ́n náà wà lọ sọ́dọ̀ pásítọ̀ wá sọ́dọ̀ pé ah ẹ má ṣe o ẹ mọ ṣe o ní pásítọ̀ wa sọ̀rọ̀ kan fún mi pé bóun ṣe ń ba yín sọ̀rọ̀ ọlọ́run sùn kankan létí àwọn níjọ tó yẹn bá pé ọdún kan gírígí láti àárọ̀ tó yẹn bá ti mọ́ báyìí ní kẹ́ ẹ̀ ti wà ń bí àǹdẹ́ ẹ dẹ̀ pa fún yín tí ó fi dalẹ̀ tó bá ṣe é ṣe ẹ mọ́ tán fún ìjọ yẹn kìtì bá ń kígbà mo ní ọgbẹ́ àti ẹkùn yín aká kí ebi aká fún bẹ́ẹ̀dì ọmọ yín lánàá nígbà yín ò lọ ẹ má bínú náà àmú tó ṣe nẹ́tíwọ̀kì ni nítorí pé wọ́n bá pọ́dún kan kankan fẹ́ ṣẹlẹ̀
0: kábíyèsí
1: mo lọ ṣe fi ra wọn ó ní pásítọ̀ yóò bẹ̀rẹ̀ sílẹ̀ kan lọ́wọ́ àwọn rédíò àwọn ti ń lọ ó ní tó tí ọmọ ìdẹ́ pé tó pé ọdún kan gérégéré tó wọ́n ní ọjọ́ wednesday ló bọ́ sí wọ́n náà ti wá tọrọ àyè níbi iṣẹ́ pé dẹ́kun mi ìwọ́n lọ́n fẹ́ lọ síbi kan tó wà very very important wọ́n yóò dẹ̀ fúgá àwọn dẹ̀ fáwọn láàyè wọ́n ní bó ṣe di pé ilẹ̀ ìjọ yẹn mọ́ táwọn gbèjì aago márùn-ún dàjí lù báyìí àwọn ti lu fóònù àwọn pa wọ́n lè ti sọ fọ́ka wọn pé báwọn ṣe fẹ́ báwọn ṣe fẹ́ ní báwọn ṣe fẹ́ rìn rè kọ́ wọ́n sì sọ pé no problem ọ̀rẹ́ tí èsì bọ́ sí church àdébẹ̀rẹ̀ sí ń gbàdúrà àdébẹ̀rẹ̀ sí àtọ́ àtàwọn àtọ́mọ́ àwọn àwọn yípo church àwọn tó ń ṣeré àwọn iṣẹ́ nǹkan kan pé àwọn dẹ̀ ti pa lankan ri pe mo ni bo n lo ka won bi kan ni o mo na kan ri dara won te ka won lo tawon joko yen mo na kan ri ero ni waju awon to n re awon lekun ni
0: kabiyesi olodumare
1: loju ala won mo se taji yen mo taji tawon taji bayi won ni awon ri omo yen to n fa won kankan sere mo se oruko jesu oruko jesu oruko jesu
0: alabe ni se lori ria
1: pastor sọ pé ah mami ni wọ́n ṣe kó ẹ̀ ń pray ni àpò ah dáde mọ̀ bọ̀ alátìmọ́ra ni ó gbé lé ti ṣe ẹ̀. ẹ má wọ̀ rí ogun tó ti ṣe ni.
3: ti Olorun fe se Olorun ti segun fun yan
0: lati le
3: ri awon so fun pe so pe ah nje n lo ri be e ba lo le ko se Olorun ti se fun yin
0: no ko ni to ye pe bi iwo ba gboran o si je
3: ile na na
2: aja
3: won nigba ta mo nlo le won ti oko awon wa fi moto re gbe awon pastor se be wa dele
0: ni mama kini foka
3: sale no wala won ande tele won lo sile ande bless ile yen fun won ande wale abi ni ba won se dipe to won le ntile fi mo awon sa yo ma won wo ni pe iyan ko mo pe
0: won
3: ti
0: so
3: awon awon yin lohun je ki lo wa mekun wa geje won bori e bayi won yin odun ka bo ta won ran to mo to mo akobi ti wa lowo awon
0: se dan
3: ba lu yin mi debi si tewo ina tete mi atemi ati wa ti gbogbo nti n gbeto ilowo wa ti gbogbo ni o ni fe wa omo wo ni bonu da
0: mi o
3: jesu oluwa wa
0: ami ami
3: oni awon loyun ban ha awon se fi odidi ojo mejo ni awon fi lebo
0: kabiyesi olodumare
3: kabi won lawon po so fun doctor pe o ba wo ese
0: operation
3: ma ni ti se bayi
0: kabiyesi olodumare e ti
3: won ni at end of the day se operation fa won leyin ojo kejo won nigba ti omo yen pe osu merin gerege ti awon bi ti awon operation ta awon bi ton na lomo yen pada e mo gbo o after 4 months ti operation ti bi ti bele keji tan omo yen pada awon to loyun eleketa e tun gba o o tun pe osu merin o lo pese na tun ni o tun pe osu merin
0: iyan na tun pada
3: o na tun pada eyin ko ha e wa mo gbo n to sele meji ti pada ni osu merin merin akobi kan na ni be lowo arabirin to fi bi bi mo se n gbe eto yi loni
0: odun 15 re o
3: odun 15 gbeyawo won re o e mo gbo o
2: iyawo ni bi be lesara lowo aboju feni mama
3: ko na won nigba ti tara ko se le to pe osu merin yen an to pastor lo pastor ni madam e ma gbadura awon na gbadura sugbon ni ba lo boluwa ti nbe temi re nbe ni ba lo won ni gbatele keji tun sele won ni tekun tekun pastor
0: ni ko itiri
3: elekeji mo tun re
0: o si mi gbadura o ma se o

0: tún lóyún ẹlẹ́ẹ̀kẹrin ẹ mọ gbọ́ o in tó jẹ́ kọ́rọ̀ yìí ó jáde gangan nìyẹn pé àwa lóyún ẹlẹ́ẹ̀kẹrin wúlúwẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin táwọn wá nìyẹn wọ́n ní àwọn bí yẹn ló kú ni ṣùgbọ́n táwọn ò tó di wọ́n láwọn ti di jẹ́nà jẹ̀nà
1: kábíyèsí olódùmarè
0: báyé làwọn wà bọ́run ni àwọn ò mọ̀ ṣùgbọ́n àwọn bí ló kú ni
1: kábíyèsí olódùmarè.
0: Wọ́n ní àbúrò ọkọ àwọn tí ó wá sọ̀rọ̀ ìfáwọn ó wá bá wọn lé ní ó bá wọn ra àwọn èso kankan wá láni ọmọ ìlà gbajà ó dẹ̀ gbọ́rọ̀ kan nínú girama. Wọ́n nígbà tó bá ya yín
1: ẹ máa lọ
0: ẹ lọ.
2: Ayé ìyàn kò ní ayé tó tán ayé tó tán.
0: Wọ́n níbẹ̀ làwọn ti wá rántí wípé níjọ́ àkókò tá à ń kọ́ fojú kan mẹ́ ọmọ ìlú wo ni ọ́.
1: Ìyá ìsọ ń gbà yẹn.
0: À ń dẹ̀ pọ́kọ àwọn wípé bá pẹ́ ọmọ ìlú yìí wọ́n ní kò fẹ́.
1: Kò fẹ́ o.
0: Bóyá kò mọ bá tiẹ̀ lọ.
1: Àbí ẹ̀rọ àsọ̀rọ̀ yàn níbẹ̀ àbí kò ì tí rí.
0: Wọ́n ní bá ń ṣe wá pin ọmọ àwọn ni pé ẹ ló má mi mo bú àṣíbàdàn.
1: Òun ojú mi
0: ní ilé ni.
1: Se
0: ko si o se n bọ nbada mo ni ma se wa bada re. Wọ́n náà dé Ìbàdàn wọ́n ní ṣùgbọ́n tí àbúrò ọkọ̀ àwọn sọ bá ń fọ́n pé mo dẹ̀ gbọ́rọ̀ kan o but ẹsẹ̀ inú yín báyìí náà pẹ̀lú ọmọ ẹlẹ́tì ìjọ ìjọ torí ọlọ́run o wọ́n ló bi àwọn kó tó sọ fáwọn gramade sọ̀rọ̀ kan.
1: Nígbò bá yá wà kẹ́rù rẹ̀.
0: Nígbò bá yá.
1: Kẹ́rù rẹ̀ wà ń yọ. Má ṣe.
0: Wọ́n ní wọ́n wá sọ fún mọ̀mọ́ àwọn àgbẹ̀ mọ̀mọ́ wọ́n ní pẹ̀sẹ̀ sọ fún mọ̀mọ́ wọ́n náà ti sọ fún pé láyé ẹnìkan kan ò ní gbọ́ lẹ́nu àwọn mọ̀ wọ̀rí o ṣeun wọ́n náà ò ní bọ́ ha. Wọ́n ní tẹkuntẹkun làwọn fi ń súre fún. Wọ́n ní ìṣe ìjọ kejì àwọn
1: ìdìbò
0: àwọn wá pé màmá àwọn pé ntàwọn pọ̀ rí.
1: Àti gbogbo nǹkan mẹ́lá àkọjá rẹ̀ hàn.
0: Àwọn gbogbo tí làwọn yẹn náà pilẹ̀ mọ́ ó ní máa wọn sọ fún un pé ọ̀rọ̀ yóò ṣe sọ kíkan kò ṣe tálábìlẹ̀ tálàkóso torí pé abẹ́sẹ̀ pọ̀ ọmọ yìí ló sọ ogún tó padà jọmọ yìí náà.
1: Agbógun ti
0: káṣe ni pé jẹ́ kí bàbá rẹ̀ ó dé tí a bá dé
1: o ṣeré bó ṣe rí
0: rẹ̀ àkèrè bójú òbí tá a fòkàn
1: sí
0: ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n bó ló ṣe wá padà sọ̀rọ̀ rẹ̀ nígbà pé mi ò lè padà mo sọ fọ́kàn pé mi ni wà mí ń délé ni ìfẹ́ wàhálà o sọ pé bàbá rẹ̀ ò ṣe wàhálà. Wọ́n nígbà bàbá dé bàbá gbọ́ bàbá ní kíní kankan ọ̀rọ̀ máa ń lé kíní kankan wọ́n sá sọ fún bàbá bàbá ní ìjà máa gbàdúrà náà ni. Wọ́n láwọn àtọ́kọ àwọn òjò jàrí ṣùgbọ́n ní báyìí ara àwọn òyà gbogbo test làwọn ti ṣe.
1: Kábíyèsí olódùmarè.
0: Ìtẹ́sọ náà ni pé kò sí nǹkan kan tí ń ṣe
1: àwọn.
0: Àwọn ṣe kíní kan test. Àwọn ṣe kíní kan test.
1: Àwọn ṣe kíní kan test.
0: Àwọn ṣe kíní kan test.
1: Ní sàn láǹfíà.
0: Táǹbà wa lọ bíṣẹ́ lónìí. Possibility pé àwọn olólè la ò tí ì ṣẹlẹ̀.
1: O di dákú rẹ.
0: Àbí táǹbà jí ló yà kú.
1: Kábíyèsí.
0: Ọ̀gá àwọn sì ń bá wọn fara dà. Gbogbo ọlọ́gbọ́n ayé gbogbo ní màá yé. Ṣé káwọn òkú ọ̀nà máa rè jìyẹn? Àbí kí

0: polo
1: abi ki lo ra ni gba ni ma seun
2: hello
3: ele sa e ko ti
2: yes oruko yin papapa
3: oruko yin ni olamilekan lati bere
2: lati bere
3: bere
2: oya
3: bere aye oya juko
2: oya juko run lo
3: Kokoro
2: marriage yen.
3: Ko duko sele ni. Kokoro marriage yen bo owo mo ni won gogo ni wa. Mo ni won gogo lo ma se si yo ko wo. Be won ni so bi ti oro ti tale.
2: Oda.
1: Isu.
2: Asu oju oni ti yin
1: isu. Oju ni ti yin. Ini da mo mo juni
2: police. 0912370 8675 number to wo bi ni.
1: 5 lo rin die.
2: Hello.
4: Olupo.
2: Sir.
4: E mo pe to.
2: To, eti mo tun gbo re o.
4: Gẹrẹ ni o.
2: Ami o.
1: Bi a ti rire ni.
4: Omre ti fi le so mi dojo ye ti o pe re oye ko ye kan lowo pa kan tabi joye kan lawe nu soro.
2: Gẹrẹ ni.
4: Apaje.
2: Ya pa nko.
4: Seri money bibeli ti mi o so wi pe ki en fera omo ni keji mi ju ara mi lo. O ni fera omo ni keji re gege bi ara re lo. Orisirisi awon aya ba be yen po o. Eyin o si ni ya oju re sile ko so wi pe titanu bo ko fo abi ko ko si by the way ni te ni inu re nbe lara ti o
2: ah
4: e be mu oma ti mi kuro bi oko o ama awo ara ti mi le bi mo se example to ti ye yin adukun lo ma igbe to jade ni ji re ajo lórí wípé kí wọ́n mọ̀ kọ́ra wọn kankan ẹgbẹ́ ohun tí obìnrin yẹn tó ti fojú mi náà.
2: Abẹ́ ẹ̀ wá rí mi.
4: Tí ó lè ṣí ìtò kúrò níbẹ̀. Wọ́n dé pátápátá ni wọ́n fojú
2: kùnrin
4: wọn dé bẹ́ẹ̀.
2: Ojú àfọ̀ ọ̀wọ̀n náà máa ń dájú
1: àárẹ̀.
4: Ó kúrò ní ibẹ̀. Torí wípé tó ọlọ́run ò ní jẹ́ kí ogun ayé kó borí rẹ̀.
2: Àmì o.
4: Tọ́ta rẹ̀ bá lọ kú. O kú fáwọn òbí tí ẹ ní.
2: O kú fáwọn òbí tí ẹ nú.
4: Bẹ́ẹ̀ ni.
2: Ẹ ṣe mo dúpẹ́.
4: Èyàn ò sì gbọ́dọ̀ fẹ́ràn ọmọ ní débi ẹ̀ gbọ́ ara rẹ̀ lọ. Àwọn ẹ̀dá àjà àtàwọn eléyìí o. Ẹ pé tó o kúrò bẹ́ẹ̀ ni.
2: O ti yé mi sà.
4: Kúrò ní ilé mi. Nǹkan ni kúrò ní ayé yìí.
2: Ẹ ṣe sà.
4: Mi ò dẹ̀rẹ́ sílẹ̀ mi bí bẹ́ẹ̀
3: o. Olúkọ
2: Olúkọ
3: bí ẹ ṣe ń ṣiṣẹ́ yìí ọlọ́run máa fún iṣẹ́
2: àmì o
3: agbanisẹ́ ọlọ́run máa bá iṣẹ́ o orúkọ tèmi ni ẹ̀dá sbo oyèmíyì látàkúngbadé tí ọlọ́rọ̀ ìyá yẹn bí n ti ṣe nǹkan mi ò yí padà ẹni tá a sì sọ àlọ́rán ẹ wá dúró owó pẹ́ fún ìyá ọjọ́ bá ó tó rí ìyàwó ọmọ rẹ̀ tó ń fún wa sọ pé òun lọ́run yẹ kóun ṣe lálejò àṣẹ ọ̀sẹ̀ àti ètò ìsìnkú rẹ̀ ṣé gbogbo ẹ̀ lọ ọbìnrin yẹn ọlọ́mọ nífẹ̀ẹ́ rẹ̀ àti pé pásítọ̀ olùṣọ́àgùtà tí wọ́n lọ bá lọ́yọ̀ ọlọ́run gbọ́ àgbà irú wọn kọ̀ọ̀kan wà báwọn
2: bẹ́ẹ̀ni
3: àwọn tọ́lọ́run gbọ́ àgbà wọ̀nyí ṣé ẹ rí kò gbọdọ̀ dùn bẹ́ẹ̀ mọ́
2: kò mọ́ dùn bẹ́ẹ̀ mọ́
3: kí a ní kúló tó fẹ́ mú
2: kíló fẹ́ mú
3: sọ́fẹ́fẹ́ mi ò yé lẹ́bẹ̀ẹ́
2: ọmọ mẹ́ta
3: tó báyìí lọ mo bá dúpẹ́ lọ́dọ̀ náà ó ti jẹ́ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ìyá yẹn gbìyànjú fún un ó gbìyànjú ó fẹ́ pa ṣùgbọ́n lọ́run ọba ìjẹ́ ìyá rẹ̀ náà wá wà lẹ́yìn
2: ẹ̀
3: àti àwọn
2: ìtìlẹ́yìn ọlọ́run
3: gbogbo
2: àṣegànsà
3: pẹ̀lú àwọn ẹgbẹ́ àgbàlápọ̀ kò gbọ́dọ̀ tó ń bẹ̀ mọ́
2: kò mọ́ dùn bẹ́ẹ̀ mọ́
3: láyé kò mọ́ wa lọ gbọ́gbọ́n mẹ́rin
2: kò kò
3: kò kò
2: kò kò
3: kò kò kò kò kò kò kò kò
2: kò
3: kò kò kò kò kò
2: kò kò kò kò kò kò kò kò kò
3: kò kò kò kò kò kò kò kò kò kò kò
2: kò kò kò
5: kò
2: kò kò
5: kò kò kò
2: kò
5: kò kò kò kò kò kò kò
2: kò kò kò kò kò kò kò
5: kò kò kò kò kò kò kò kò kò kò èmi ẹ má jẹ́ àtọ̀ àwa ẹ̀yàfi tí méjì yẹn tó bá lé ní mẹ́ta
2: tó bá ní ẹ̀mí mẹ́ta
5: iná ni kò tó mẹ́ẹ̀
2: tó tọ́jú ẹ̀ pamọ́ bí kan ti ń yọ díẹ̀ díẹ̀
5: ẹ̀ wò
2: àwọn náà ti ń gbọ́ báyìí.

0: evidence wa igba ti enikan lo nse nawo la awon mole bi baba oko won ajoko ni bi kan e mo gbo sa iya kan wa ajoko ti iya oko elegbe iya lo wa ko attention iya yen si pe iyawo omo eni mo bo yin oni gbo baya yo lo omo iya yen gan lo so fun iyawo yen pe yes sir
1: te wa ni mo ti na mo tele yin gbo nko te so baba ti gba taro seri akoko na ati le gan ile awon obirin ye yo awon okunrin yo ti wu obirin iyawo ye seri o se to muru wo lo le momo ilu wo ni abe igbo ru eri omo yi se to omo yo pe ba mo bi wale se ya yo ri bere pe omo ilu wo lo mo yi
0: to bere
1: omo se mu wale
0: to bere
1: o se ti o ni bere yi o ye ko di pe to ba mo yi pe iya re to ba yi pe ilu kan ni e fe ko fe tete so fun mi o o wo yi so pe yi so be ye o se ti o ni bere pe omo ilu wo ni o ẹlẹ́ ìkejì tí mo rí bẹ̀ ni pé ìgbà tí sẹ́rí tèmi lọ tóyún tí lọ tóyún kẹta lọ ọ̀rọ̀ ìpẹ̀ yẹn máa yàwó ìyẹn ọkọ̀ ara ń rí balẹ̀ ẹni ẹni bí èsù ìbọn torí yóò ti pàṣẹ ní àgbà lẹ́wọ̀n nílé yóò ṣe ẹ̀sùn ògùn sí ó lè mọ ọrùn kankan nítorí wọn pàṣẹ irú ọba náwó ọmọ wọn lélẹ̀ yóò tọ́kọ̀ ẹ̀kọ́ rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n tábà kó 90% obìnrin jọ láyé ìgbàwà yẹn nínú ìdílé káàkiri tábà kó 90% àwọn ìyá jọ ó dàpọ̀ jẹ́ ìyá ìyàwó ìyá ọkọ bí wọ́n ṣe fíìlì mọ́ sọ pé yẹn àgbà abẹ́tara wa jẹ́ lókù. So àkọ́kọ́ náà tó kọ́ disabus máa ń dẹ̀ pé bóyá ẹnìkan ló ń ṣe é ó ń fẹ́ẹ́ fún ẹgbẹ́ ló làbọ̀dì lára tí ò ní mọ ọmọ ọmọ àwọn torí àti èmi ti wẹ̀ rí ó jẹ́ pé nígbà tí obìnrin yẹn kú wọ́n tún lọ padà bẹ̀bẹ̀ lé ọkọ nígbà tí mọlẹ̀ gbé nílùú ìjẹ̀bù wọ́n tún lọ padà bẹ̀bẹ̀ lé ọkọ pé ìdílé àwọn ṣe ìdílé àwọn ẹ̀yàn ọkọ ẹni yẹn tó wáyé pàmárì lẹ́yìn ọdún méjì tó fi ilẹ̀ aṣọ ara mi lọ ṣẹlẹ̀ sí ìdílé ìjẹ̀bù lọ ṣẹlẹ̀ káàkiri ogun nǹkan náà yìí nǹkan mìíràn ń jọra wọn tí ò ní rí bẹẹ fẹẹ bọtọ ni ògúnlógún ni wọn máa mú irú sọ pé ta ló sọ pé ìyá ọkọ yẹn ní í ṣe wọn.
0: ọ̀rọ̀ tí ìyá ọkọ sọ lórí kò yẹ sà ẹ ṣe mo dúpẹ́ sà ṣe lọ́run ẹ̀lọ́.
2: United States of Africa calling from Baltimore, Maryland. I'm keeping my name. I'm keeping my name quiet with you. Ìyàbá Lẹ́sà, mo kí ni dáadáa.
0: Ojú ni ti
2: Chancellor of Jabo University, Jesuwa Jabo University, Baba Lẹ́sà nìyẹn.
0: Ẹ ṣe
2: ń sàn. Gbọ́dọ̀ yín ń bọ̀ lọ́la. Comrade Ìṣọ̀lá látàrí olùmọ̀ọ́kọ́ ogun obìnrin wa fún yín. Evangelist Adebisi Oyin.
3: Yes, sir.
2: Okay, Dada.
3: God bless you, sir. Ishiro.
2: I agree with my brother, my uncle from North Carolina, USA. But I want me because they're okay. I want them around. In Nigeria and Dubai, Africa, we are all black. And you know what they did? I'm a red, you know what they did? I'm a green. It's not a cat that has nine lives, though. And it comes up with, because if you only have nine lives, we move out of that place by tomorrow.
3: Yes, sir.
2: Yeah. Move not too bad, though. Could I get transfer? I'm a big boy, I'm a big boy, I'm a follow, I'm a team follow, I'm a teacher, I
3: know. Man, it's an issue.
2: I graduate, and then another, I totally encourage the okwe. Could not too bad, Titi, and you call lawyer before any call now. After all, you are younger. But if you go, you could follow any call law.
3: Amen.
4: Hello,
3: sir.
4: Yes,
3: sir. It's new, Baba.
4: Yes,
3: sir. Yes, sir.
4: Yes, sir. Yes, sir.
3: Baba.
0: Yes, sir. Yes,
4: sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir.
3: Yes, sir. Yes, sir. Yes, sir. Yes,
4: sir. Yes, Open ilé ọkọ yẹn ko padà sí Ibadan ko lọ rẹ nti ilé
0: ẹni lójú
4: ti ẹni ba si wa niyan le wa ni aye o ti ẹni e ba ti gbọ o dèrò o dẹni ti o ma sọ sinu koto niyan o Ọlọrun jẹ o sọ sinu koto
3: ami
4: ti mo sọrọ yi nigba te mi ni si wa ni mo si wa nu ile o ko sẹni kankan pẹlu mi mo sọ fun yin gbogbo ba o
3: bẹẹni ẹ sọ bẹẹ
4: mi ríran o ọdún kẹta lari o mo dẹ ni mo dẹ jẹun àlàáfíà ọlọ́run wà pẹ̀lú mi ni o kó tètè jìnà sí wọn o
3: kó jìnà sí wọn
4: ọmọ yọkan tó bí gan kò lè tọ́tọ́ o
0: bẹ́ẹ̀ni
4: kò lè tọ́tọ́
0: níbo
4: ẹni tó tọ́ ọmọ kò tí ìjèrè ọmọ o pé pẹ̀ntó tọ́ ọmọ o èmi tí mo wà lórí ọmọ yọjú sí mi o ọmọ mẹ́rin mo bí kò sí kankan tó ń pè kò sì tún yọjú sí mi o
3: kábíyèsí olódùmarè
4: second born is 36 years
0: now.
4: Ma
0: ba iso lo yin eto yin.
4: Okay, sir. E se sir.
3: E pele sir.
4: E pele sir.
0: Hello.
4: E ka ro. E ti go to.
3: E se to ni o.
4: Olorun da mo.
3: Ami o. Ami o lo dun re.
4: Nke mo fe ni pe kuku lo do re yan ko re.
3: Kuku ro. Iku
4: la yo gbo. Ko ro lo.
3: Ẹṣẹ́
4: kọ̀nà balẹ̀
3: ẹṣẹ́
4: orúkọ mi láti dábí ẹ̀rọ láti ìjọba.
0: Ọ̀rẹ́ sà 09123708675 nígbà tó wọ́bí nìyẹn tàbí plus 234814491006.
5: Ẹ̀lọ́ olùpọ̀ sà kúrò nílé mi kúrò láyé
0: kí ṣe o
5: pé bóyá bákan. Ìgbéyìn ó bà béèrè ọmọ ìlú tí àwọn ọmọ èèyàn bá mú wálé èyí ṣe wípé yàjú bẹ́ẹ̀ yẹn ẹni bá mọ nǹkan fi pamọ́ kó rántí ẹni tí ó wà wọ́n ní inú mi ni mo mọ̀
3: ìmọ̀nú
5: ẹ̀ àpẹẹrẹ ti sọ obìnrin yẹn ọmọ kẹ̀ní ọmọ kejì ọmọ kẹta ọmọ kẹrin wọ́n ní bí ọba ń tẹ́yàn èèyàn bá darẹ̀.
3: Ẹ ṣe gan sa. Ṣé
5: o. Ó kúrò bẹ́ẹ̀.
3: Ojú ni ti o.
6: Hello.
3: Hello sir.
6: Ọ̀pẹ̀lẹ̀ yẹn ràn mí báyìí o.
3: Àmì ẹ̀sà. Orúkọ yín sà.
6: Orúkọ mi ni dáadáa sí ti ti ṣẹlẹ̀ láti ní ká tàbẹ́ yìí.
3: Bóyá.
6: Ọlọ́run ọbẹ̀ gbére. Àmì fẹ́ mi kí ká ẹ.
3: Àmì ọlọ́run.
6: Ẹ̀ǹtà bẹ́ẹ̀ pẹ̀ pé
3: mi jẹ́
0: Lawrence Olukunmi Adeleke Moki. Hello. Ado yin o. Ah. Ke Oluwa ko ran mi lowo, mo lo si ilu kan ni ojo talks yi. Long.
7: Hello, ma. O lo wa bi ti o ma gbe okoko nbe ni o
0: kokuro nbe elo ma sobirin ni yin ma
7: o obirin ni mi o
0: mo fe bere kan ma
7: ehn
0: kini mo fa ti iyawo omo ma saba rojo iya ko ti ki rojo baba oko
3: ni gbogbo igba
7: eh mo pe oro obirin sobirin ni awo obirin la mo wa ara wa awọ obirin a mọ wa ara wa a ma jẹ jule a si ma ri mu daada
3: ẹṣe o
0: ọlọ musa di ọ o lẹni kankan lẹyin rẹ o lewe o legbo gbẹkẹle orukọ rẹ ati agbara rẹ. Hello.
8: Hello, sir.
0: Bẹ́ẹ̀ni.
8: Mi ṣe ìgbàpọ̀pọ̀ mi lọ ní ọmọ ní ìgbàpọ̀pọ̀ mi lọ ní níbèrè pé ọmọ ẹni olè ń ṣe. Nǹkan tó sọ nígbà tó sọ ìgbà rárá ìkò ìgbà àṣà ọmọ tí ó gbé yẹn tó ti dè fún àǹlẹ́gbẹ̀ẹ́ ọlọ́run wà pẹ̀lú.
0: Ẹ ṣé o, àwọn náà ń gbọ́ o.

0: Hello.
1: Hello, Ekarosa.
2: Ekaro, sister.
1: Yes, sir. Yes, sir.
2: Yes,
1: sir. So te ba wa si wa rin pe le fera le pada pa po bo boya e kokon lo sin emi nino e fura yin e sise e ti le du boya bi 40 years lo so ba e pe bi 100 years left ti fe lo laye te ba lo sin mi no emi yin a tete lo so e kokon lo sin mi no e wa bi kan lo ke lo sin se ti aye yin ke wa joku ke tun ru ara yin ru ke wa tun mi se ba si lo simi yen a lot of things le ma ri le ma gbo eyan ma n kakiri te ma turi sick e on bible even said it even gba ti jesus gan to ri pe ton fe bi on gbe sa kokon gbe sa kuro ni kon ton ti ton gbe sa won kokon gbe sa yin e gbera yin sana e ba se ma pada wa fe oko un gan e te bi te ba ti fa te ti sa yen e ma ri nkan mi e gbo nkan mi so e koko sasa la fe mi yin na pepe tu wa ma wo boye si le pada foko o abe foko o e koko kuro e peto
2: e simu de se o oju ni ti o iku gbogbo igbare a o
0: hello
3: hello
4: mo kin ba be fun la ke
2: yes sir
4: o wa gba lagba o ma ni gbogbo odo ko laade gbogbo sa ko na la si ma de so en to dedu titi ti o tete pada ni ma bo mi lo
2: abi
4: awon nkan kan wa to je pe ogbo ori iyan gbodo kokko ka ma ra se iyan gbodo ma se bi en to ti gbeju oye yin
2: oye mi
4: ka mo fi apere ni o ti a ba ti ri pe oro ti doju iwo na se bi oponu pa ebi a pada abi oye yin
2: oye mi
4: tori de awon ti wo mo so fun pe joko nbe pe kini kan mo ya won amu orin wo change e won ni ah ba te na wa ri ba kirede ti o ko nbe awon na won si so fun ko duro
2: ke ma fori ti
4: se wa ri actor ninu film actor ba ti ku
2: ah film ti mo pari ni film pari ni o
4: ti film yen ni ko tin te se wo mo
2: ko ni se la wo mo
4: o yi ba ye gbogbo sẹ́kọ̀ ni wòlíì mọ̀ ń ṣe o gbogbo sẹ́kọ̀ ti làfà ti mọ̀ ń ṣe àìfà náà gbọdọ̀ fa ìdí àgbẹ̀ ilé ìṣe ń pẹ́ lẹ̀ wọ́n èdè bẹ̀
2: ẹ̀sàkúlà rẹ̀ odò rí.
0: Bóyá wa ló tó sì rí bó ṣe tètè kú nu fíìmù.
5: Ó máa tó jẹ́ kó dé yọ̀ láti bí àìsíra o. Àtọ́tún bẹ́ẹ̀ rán.
2: Hello. Hello. Hello. Hello.
6: Hello.
2: Yes, sir.
6: Like I see him to fellow it to go left. Condition for what I see is bad manner. So I want me to see Obioma Koko by CS. Obioma let him be by CS. Who says he has a category? Hey, Obioma, this is the condition of the Bobo Dima. I'm a what is
2: Ben.
6: Iwa ti
2: wi
6: pe boya
2: wa
6: lo wa
2: po
6: ni
2: yelo
6: omo bele ri wa la po po da o da se mi ti o ti e be ni to da se ni pe ya oko mi ni se oko fun o ma se
2: mi se o gba
7: lo
2: di
7: pe boya ni bebo amo kuro be se ya ni o ka o je ran ti abi eno ma ora ye ku oni ko se fara pa mo ẹwọn le fẹra wọn létà síntọjọ kò sí bí ẹ ṣe bí kí ọkùnrin yẹn ó yarí pọ wọn fẹyàwó mi tí òun ọba fẹ obìnrin ìyá rẹ̀ ò ní faramọ́ yóò mọ̀ fún náà ni. So gbogbo ẹ̀ lọ kí wọ́n yára wọn àtara mi ọlọ́run ọba tọ́jú ọmọ ẹ̀ kó sì yọ́ mi ó sì lè fẹ́ yẹ ọkọ mi ṣùgbọ́n pé kí wọ́n tún wá padà fẹ́ ẹ má jẹ́ àtara wa ìyá yẹn ó mọ̀
0: ìyá
7: yẹn ò sì ní faramọ́.
0: Ṣé rí ọ̀rọ̀ kan tí alàgbà aláàjì àǹbàní àṣìṣe sọ wípé èèyàn pé nígbà àkọ́kọ́ pé èèyàn lè bèrè pé ọmọ àlú wo ló ń ṣe ó tọ́ pé ẹ ṣe bèrè pé ọmọ àlú bo ní ṣe èsì tó padà fún náà mo sọ fún pé ó dà action tí yá yẹn kọ́kọ́ lò lákọ̀ọ́kọ́ ló mú gbogbo ẹgbẹ́ ṣe wá bẹ̀rẹ̀ sí ní
2: olóyìnbó ń pè ní force pressure
0: ní ọ̀sán ga.
3: Àpẹ́tọ́.
0: Yes ma'am.
3: Àwọn àjàsán nínú ìyá títà.
0: Ọlọ́mọ ẹkùjọ́ mẹ́ta o.
3: Ẹkùjọ́ mẹ́ta fótò. Kẹ́ẹ̀ ara wọn ni pátápátá. Kẹ́ẹ̀ ara
0: wọn ni ọ̀nà
2: sí ọ̀nà. Kọ́kàlù kẹ́ máa bá ti ẹ̀ lọ.
3: Kẹ́ẹ̀ ara wọn ni
2: ẹkùjọ́. Ẹ kí iye rẹ̀ kí la fẹ́ yàwó mi fún.
0: Ọ̀nà rí kinní kan bẹ. Ẹ bèrè lọ́wọ́ ọmọ yín gbà títí móbìnrin wálé àbí tó bìnrin tọkùnrin tọkùnrin ti ń wá wálé pọ́ mọ̀ lúwo ni. Ọwọ́ ìyàwó kọ́lẹ̀ ti bèrè pọ́ mọ̀ lúwo ni ọ́. Ẹ bèrè lọ́wọ́ ọmọ yín pé ìyàwó ti ń wá wọ́ ọmọ lúwo ni. Orí ń gbà mí nbẹ tó yẹ pé ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀tá lajẹ́ ń bà lé àṣìṣe sọ bí ó ṣe bèrè gbà ṣùgbọ́n reaction tí wọ́n fi ṣe ni ò. Hello sir.
8: Hello Samuel láti oríta ẹni ká máa kọ̀ǹpíà kọ̀rọ̀ ayé àti kọ̀rọ̀ ọ̀run
0: ká máa kọ̀ǹpíà ìròyìn tó nínú méjì
8: kọ̀rọ̀ ayé níbẹ̀ yìí ó dáa ju kọ̀rọ̀ ọ̀run lọ
2: tó
8: jẹ́ pé kẹ́ri ó ṣẹlẹ̀ sí mi bẹ́ẹ̀ tó jẹ́ pé ẹ fi sọ fún mi láti kékeré pé ẹ ti má jẹ́ kíyàwó mi mọ̀ ìyá mi tó jẹ́ jẹ́ ọ́ ní ti bá gbàgbà ìyá tó bá bẹ́ẹ̀ mọ́ ọ́ ní kò gbọ́dọ̀ lọ sí ìgbẹ́jú gbẹ́mí ẹ̀
2: ìyáyàwó
8: mi ò gbà ìgbà tí mo bímọ ọ́ ní ó gbọ́dọ̀ gbọ́mọ lọ sí ìyá mi mo bá sọ fún yín pé ògbó mi ìyàwó mi gbé bọ̀ tí mo bẹ̀rẹ̀ sí náwó sí
2: kábíyèsí
8: olóògùn náà tí mo tún rọmọ bí ẹwọ tí mi rí tó tó jẹ́ pé ìgbà tí tó lè ọ̀kún ẹni tó yẹ kí n tẹ́ tó lọ fẹ́ lómìn tó lóyún fẹ́ lómìn tí mo rò pé inú mi dùn pé mo rọmọ bí tí mo ní kí n yọ fún ìyàwó tó yẹ kí n fẹ tó lọ ní ìfẹ lómi ẹ gbọ́ nǹkan tó sọ fún mi
0: tó ní
8: kí ìyá mi ti wà láyé onídélé kan tìyá mi kan ọmọ tí mo
0: ní ẹ
8: ó ní ẹ̀ẹ́lú.
0: Màá pè ẹ pè mí lẹ́yìn
8: ìpè
0: mo ń gbọ́ yín.
8: Ẹ gbọ́ mi
0: mo ń gbọ́ yín.
8: So wọ́n wá ní. Ó wá sọ fún mi ẹni tí mo yọ̀ fún ṣé mo bímọ ìyàwó tó yẹ kí n fẹ́ tẹ́lẹ̀ tó lọ tẹ́lẹ̀ mi tó lóyún tẹ́lẹ̀ mi. Ó wá ń sọ fún mi pé kíyà mi ti wà láyé ká. Mo ló wà láyé kí ló kan tìyá mi kan ọmọ tí mo yọ̀ fún ọ ní kí ẹ bá wà láyé o lè rọmọ sí. Ó ní tóbìnrin bá bẹ̀rẹ̀ láti dípò máa fẹ́ ọ ní obìnrin akọ̀pá rẹ̀ dá.
2: Kábíyèsí olódùmarè.
8: Ilé ọmọ yín sọ fún pé kọ̀rọ̀ ayé ó máa yá ju kọ̀rọ̀ ń lọ.
0: Hello sir, báyìí ni ìṣiṣẹ́ ti níyàwó lọ́dọ̀.
8: Mi ò níyàwó lọ́dọ̀ báyìí, ṣùgbọ́n mo ti bímọ.
0: Ẹ ti bímọ, ẹ tọ́ ọmọ ọdún mélòó báyìí?
8: Mo ti wọ 50.
2: Jesus Christ. Àádọ́ta kábíyèsí olódùmarè.
8: Ojú mi rí tó jẹ́ ọ̀padà tani jókòó. Mi ti wà ní oníṣẹ́ mi gbọ́ ojú fi hàn ìyá mi náà dẹ̀ ni lẹ́yìn tí máa lọ bẹ̀. Mo tún dé ṣọ́ọ̀ṣì ìyá mi, ó dá ṣọ́ọ̀ṣì lẹ̀, mo débẹ̀, mo jókòó tì lọ́rùn, ó ní kí n jókòó tì lọ́rùn tó bá yá wà nǹkan ṣe sọ́rọ̀ mi. Mo bá sọ fún yín pé àwọn ọmọ ọjọ́ ìyá mi wá bá mi pé ìkọ́ náà òun fẹ́ àáfàá kan tí mo lè jẹ́ ká fi ẹsẹ̀ àáfàá tọ̀ mú ní yà. Mo ní kí kò ń sọ fún mo nì mí ní kó má ìdí ìsọ̀, mo ní kó lọ kó gbọ́ nǹkan tó bá gbọ́ wá kó wá sọ fún mi náà kó tóbi kó sọ fún mo nì. Ẹ̀jẹ̀ mọ̀ pé ìgbà tí arábìnrin yẹn gbé títí ló etí ló ti sọ fún mi, ó ní mọ́ mi ní ẹsẹ̀ ó, ó ní mọ́ mi ní ẹsẹ̀ ó.
0: Ẹ̀lẹ́ sà.
8: Ṣé kí lóyún ìkílẹ̀ yẹn àti mọ́ mi ń fà?
0: Ẹ̀lẹ́ sà.
8: Ẹ̀lẹ́ mo ń gbọ́.
2: Ẹ pè mí lẹ́yìn ètò ẹ̀. A fi nọmba síta ṣe gbọ́.
0: Ẹ̀lẹ́ o.
2: Ní ayé.
0: Sáà.
2: Bàbá.
9: Ṣé rí ọ̀rọ̀ ọ̀dílé? wọ́n dàbí ọ̀rọ̀ ẹni tó lọ rojọ́ fún abáláwo ni tàbí ológun kan tí ò bá wádìí dáadáa yóò ṣe ọlọ́run ṣe ọ̀pá ológun àwọn tí wọ́n ń ṣoògùn yẹn ẹ ń bá mẹjọ dọ́ wọ́n dàbí ọ̀rọ̀ ọlọ́pàá ni ẹ bá kọ́kọ́ dọ́ mẹjọ dọ́ wọn ní ọjà ni
2: tí ẹ̀ náà kọ́kọ́ gbọ́
9: ṣùgbọ́n tí ẹ bá wádìí wò dáadáa tí ẹ ti gbẹ́lẹ̀ tí ẹ ti dé sàlẹ̀ èsì ọ̀pá ọ̀rọ̀ ṣe yé o ṣé lọ́pọ̀lọpọ̀ nǹkan gbà mí ẹ̀yọ́ ọ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú ibi tí fi ń tọ̀bà sí so èmi ò sọ pé bóyá wípé bá pé kọ́mọ̀ kó ń bẹ́ o nítorí àwọn oníkó ṣe o ṣùgbọ́n kó náà yẹrẹ ẹ̀ wò nǹkan bí àwọn ìjọra wọn tí ò lè jẹ́ bẹ́ẹ̀ ọlọ́mọ farapamọ́ jẹ wá ń yà kó náà yẹrẹ ẹ̀ wò ọkọ̀ rẹ̀ jẹ́ pé ọkọ̀ máa ṣe kan blindly nǹkan yẹrẹ ẹ̀ wò.
2: ẹ ṣe ojú ni ti o àtàyè ṣe ńlẹ o.
7: kẹrì pọ́rọ̀ ọ̀rọ̀ àwọn oníjọ ó ṣòro torí bọ̀ ṣé ẹgbọ́n tó pọ̀ ẹ̀kan sọ màmá rẹ̀ kó tó ajé òmìnira sílẹ̀ ìjọ irú wa sí wọlé àwọn ọmọ ìjọ bẹ̀gbẹ́ ọ̀ sí wọn ọ̀daràn báyìí wọn ṣì ń mà bí ẹ ṣe pọ̀ ọlọ́run yẹn ọlọ́run ó ṣàánú wa gan
2: an
7: àwọn tí bí wọ́n bá kọ́gọ́rùn-ún àwọn oníjọ́ ti sílẹ̀ tipátipá lẹ́yìn rí mẹ́wàá tó gbólóòtọ́ ńbẹ wọ́n tàṣe ọ̀rọ̀ pẹ̀tẹ̀ ni wọ́n kàn tarí ẹ̀jẹ̀ ọlọ́run ṣàánú wa

0: 96.7.
1: Asiko ti to lati gbadura fun gbogbo abiyamo o.
2: Mama yaro mo ti le dagbere faye bayi se omo re to ji ma soju re siku. Ame sire ba mi to bi aro. Oba mi odudu gbere mu gbere mu gbere mu gbere mu gbere mu. Oba mi olore ofe ju lo ti gbe ni ga loju abinu eni gbogbo. Gbogbo eni moye Olodumare leni ojo Tuesday for soke kon kan pariwo go go go go go go go go. Emi o dede wa sori afefe ora bi ama logbe mi wa o. Paso fake ye mane baba labi ya mani munje. Lo ni ayaju awon akobi akobi re ma ri ti ese ninu adua. E je ki ebi ye mo yi pe o ku orire pe bi omo akoko. Gbogbo aye lo wa badupe tori pe o bi akobi. Iya yi ti wa gbagbe wupe ti akobi ba ti ndagba ni oju ti ma nwa lara akobi. Nitori gbogbo eniyan lo fe wo kan ti akobi re fe dalaye. Akobi un ti wa pe 40 years bayi. Sugba iya re lo si nbo. Ti o ba ti pe ya re fo je ko le jeun 40 years lo da bayi ko ti loko ko ti niyawo lo to lo to won ni esi waju ni teyin wo sare sugba ti esi eyin yi ba won ti waju sare o le sina to ba won esi waju to nlo yi ju o le kose ibere mi wa re fo mama check up ti akobi fi mo mi ku si aburo le gbe se bata ti akobi ba le si aburo le wo se awon aburo le to ga lawujo wu pe akobi iya wa lo nlo yi toro mi ba ti yo pariwo wu pe akobi mi
3: Akobi bi oni digbe wudani.
2: Ati nu bibali ni mo ti bo wi pon ti pe ti akobi ti ni la koja. Iwo na wo ninu Exodus 11:12. Nigbati Olorun ba ko fara olugbo wi pe ko je ki awon eniyan ko lo. O se je wi pe awon akobi lo fori ko lati fi sari ko gbo. Alogbo to ti wa nle owo abi yamo olode ku si. Ruben akobi o saye wo n to ba le ni oda. Akobi agun wo lo ba le mo fi eje Jesus pare. To fi emi mi mo pare. Ko Jesus pare to fi agbara Jesus pare to fi ajide ati iye pare to fi wa laye Olorun pare e mo ye kan ti awon akobi la ko je sugbo won ki so fun enikeni ti yawo gangan ba pe wo wu pe bawo ni Eko lo to ni kan orogbo fun sugbo so pe orogbo sugbo to ba bere iru bere yi lowo abi keyin pe bawo le ko ayo si wo Olorun ani ese ni gangan si mi lo ni afẹ ba awọn ilakọ jẹ kan wi ti awọn akobi ọlẹ bẹni kankan sọ lo ni afẹ de akobi pada si ipo to yẹ ko wa lo ni akobi fẹ gba ogun akobi rẹ pada nitori to ba n pe akobi kii ṣe nipa ipo bi ko ṣe pe ko ri ogun akobi lo ni atete kan ṣe oluwa gbe akobi soke tete nitori ni Exodus 32 Olorun sọ wipe akobi ni agbara ati ipilẹṣẹ ogun idile ati wipe gbogbo akobi ti Olorun ni ṣe iyẹn ni wipe Olorun nifẹ si ọrọ akobi. Ika ti Olorun ba de ti nife si esu na nife si idi ti ere ti esu ba nse lori akobi ilopo meji ni a ma se ere bi eni waju yo se die ni eyin lati gba wa se ni ogun ti akobi ma n ja ma n yato iwo na gbo etan to sele ninu bibeli lojo ti Jacob fe sure fun awon omo omo re madese ti n ji akobi duro siwaju Jacob ni owo otun nigbati Ephraim ti n si aburo duro ni owo osi awon mejeji kule lati gba esure baba. Èyí tó yẹ kí bàbá yẹ káwọ́ méjèèjì sórí àwọn méjèèjì láti súre. Bàbá wá kúrọ̀sí ọwọ́ rẹ̀. Ó wá gbé ọwọ́ ọ̀tún sí orí àbúrò. Ó wá gbé ọwọ́ ọ̀sì sórí àkọ́bí. Bó ṣe fẹ́ súre ni Joseph ní bàbá ẹ̀ dúró. Ó ní bàbá ẹ̀ màá ti kúrọ̀sí ọwọ́. Ó ní jẹ́ kí n ṣe wípé ẹ fẹ́ gbé sórí àkọ́bí fún àbúrò kẹ fẹ́ gbé tàbúrò fún àkọ́bí. Nígbà tí bàbá máa dáhùn, ó lò mọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ ni. Ó ní nínú ìran wọn yìí àkọ́bí kì í rọ́wọ́ mú. Nígbà tó máa súre ọ̀rọ̀ tó jáde lẹ́nu bàbá rè é. Ó ní láti òní ìwọ àkọ́bí wa máa ṣe ẹrú àbúrò rẹ ni. Àkọ́bí ẹ̀mí ẹrú wo ló ń bá ipò? Àkọ́bí ẹ̀mí ẹrú wo ló ń bá ìfìlà? Àkọ́bí ẹ̀mí wo ló sọ ẹdí ẹni ẹ̀yìn? Gbogbo dúró fún ọ lẹ́ni òní ṣe ẹrú àbúrò rẹ. Èpè rẹ ò ní jà ọ. Àkọ́bí wọn ní gbogbo rẹ fẹ́ lòmíràn. Lónìí Jésù fẹ́ ba ègún tó mú kí Lásbọ̀n máa rán àkọ́bí níṣẹ́. Lónìí a fẹ́ padà gbé àkọ́bí sí ipò ọwọ́ rẹ. Ibikíbi tó bá wà pẹ̀lú àkọ́bí rẹ. Láàárọ̀ ìjọ máa bá mi mú bọ́. Èyí tọ́nà rẹ̀ bájì máa ń bá mú fọ́tò rẹ̀ bọ̀. Gbogbo fọ́tò àkọ́bí yẹn ni màmá àná ẹ̀ tì láàárọ̀ yìí. Wípé àkọ́bí rẹ̀ ò ní rọ́gùn àkọ́bí ló yàtà ká rẹ̀. Àkọ́bí rẹ̀ tó ti tó lọ́kọ tó ti tó láya tí ò tí ì rí kan ṣe yìí máa bá mi mú bọ̀ láàárọ̀ yìí. Àkọ́bí rẹ̀ tí ọ̀rọ̀ rẹ̀ ti rú ọ lójú yẹn máa bá mi mú bọ̀ láàárọ̀ yìí. Àkọ́bí rẹ̀ ò ní pẹ́ nínú ogun ju inú ọ̀gọ́ lọ. Ẹ̀yin àkọ́bí ẹ̀ ní tẹ́lẹ̀ wùjú àwọn olóríire. Àgbẹ̀lẹ́bù kì mí láyé àmọ́ kẹ́ni gbogbo ẹ̀yin àkọ́bí láyé ó yá ẹ lọ mẹ́ẹ̀kì ẹ̀. Ìkan jẹ kẹ́ni àkọ́bí kan ò ní ṣe wa àkọ́bí yìí. Ẹ̀yin àkọ́bí ẹ̀ ní ṣe ṣẹ̀ṣẹ̀. Òun bí ọgbọ́n ẹ̀yin àkọ́bí ò ní gbẹ o. Olorun to gbeja bo se ri waju Kora Dathan ati Abraham yo gbeja yin akobi ni bi gbogbo. Eyin akobi eni tuleke soro. Eyin akobi eni tuleke surutu. Obinrin logbogo Samson nu bibele yin akobi wa ni gbogbo yin o. Okele logbogo lowo akobi so okele oni gbogbo re lo. Akobi oni fori gbepe. Akobi oni di gbe wudani. Ajo to ba ti gbe ori yo pada gbe orun akobi wa ro na lo. Aye kiki alaje ti akobi oni saseti. Abiyama ida o ni yiyagbe lori akobi atawon omo yoku o. O ni mo meku tori akobi re o. Oruko Jesus ko gbe odide o. Mama o baba wa duro gbe ire re yi o. Lodi ojo tuse abiyama yi wa sase yori pato pelu omo re o. Olorun ma bukun o. Orisi ibukun gbogbo ti se ledumo re loruko Jesus yo ran aye yin lowo. Inu owo lati ma mo wo. Jesus Oluwa wa. Asa omo odun mewa ti won wa Jesus ti sawari re o. Gbogbo mi o fi yin le.
0: Mo n wa omo ti o wa legbe mi.
4: Omo odun melo?
0: Omo odun mewa ni. Lati last week Saturday mo ti wa wa gbogbo ibi ti mo le wa si, mo ti lo police station. Nigba ti o di Sunday, o di Monday, o di Tuesday, mo wa n pe mo mi labe okuta. Won wa so fun won wipe ki ipade awon ni shoshi babalabi amo ni ifo. Mo gbadura yen titi ile Thursday shula go mefa mo tun mu gbe si mo ni mi maro omo yi. Baba ede so fun mi pe ohun fun mi ni 24 hours lati wa omo ohun jade. Mo na sin de omo ti mo tin to lati 3 months kini ki n so.
4: Ti baba ti sa lo.
0: Ti baba ti lo o wa pe o so fun mi pe ohun fun mi ni 24 hours. Awa fe ma jade ni ojo Saturday which is ana. Eyan ko pe wa pe hello. Awon ti ri Peter ni Adekin ton ni Mushi. Ni Mushi wipe o ti sa lo mo awon lowo bi awon se n pe.
4: O sa lo
0: ninu oja ojuwoye. Oja ojuwoye o ti ba wa mule won we fun.
4: Hello, brother Peter. Kilo wa lo be?
5: Kilo wa
4: ke? Alo mu e lo.
6: Emi ati pa ore mi ko la jo lo si party to wa ni ile wa.
4: Party?
5: Party. Omo odun 10 years.
4: Nibo le ti lo se?
6: Nibi to si ile wa.
4: Ibo lo wa nsun ni gbogbo ojo tan ri eyin.
6: Ibi nu ma ko bayi.
4: Kilo wi?
5: Ibi nu ma ko wa.
4: O sun nu maruwa. Se wa lo ni maruwa. Ta lo ni maruwa.
6: Eyan lo ni.
4: Eyan lo ni.
0: Aṣọ tí ó wọ̀, aṣọ yẹn ti dọ̀tí, aṣọ yẹn ó tún dọ̀tí to the extent wípé ó tún yí sí òdì. Òdì yẹn gan sà, aṣọ yẹn wọn ò lè fọ́ kó mọ́ láyé, wọ́n ní láti dànù.
4: Ọjọ́ mélòó lẹ fi rí ilé báyìí?
0: 8 days láti ọjọ́ Saturday, àdẹ̀rí ní ọjọ́ Saturday.
5: Oṣù Máruwá.
4: Oṣù Máruwá. Emi sọ fẹ́ pé o máa rí àbí?
0: Bẹ́ẹ̀ni ẹ sọ fún mi pé mo máa
4: rí. Ṣé o dẹ̀ ti rí?
0: Mo ti rí.
4: Ayé
0: ló wà.
4: Gbọmọ ẹpọn gbogbo abiyamọ àgbáyé ẹsà mi ayé òní bá yín gbọmọ pọn.
7: Ẹ
4: dẹ̀ sàmì lókè wọn ní fọmọ rẹ ṣoògùn owó. Sọ fẹ́ nìkan pé a ti rọ́mọ wá o.
7: A ti rọ́mọ tá à ń wá o. A ti rọ́mọ tá à ń wá.
4: Ṣọlọ́run ṣeun àbí ò ṣeun?
7: Ó ṣeun o.
2: Kò yà mí lẹ́nu nítorí bàbá mi lọ fi igi wá àkéjáde kú ònú mi lọ́jọ́jọ́ sí. Òun náà lọ́fẹ́ lọ képe láàárọ̀ ìní Kọ́lá. Bọ́ọ̀lẹ̀ ní Kọ́lá gbàdúrà ìjàyè lẹ́kọ̀ọ́. Lọ́nà AIT yẹn. Sọ fún ọlọ́kadà kan gbé lọ sí Classic Arena Hall. Aago mẹ́sàn-án ni òwò àríre gbà. Sọ̀rí lórí àkọ́bí o, lórí àbítẹ̀lé, lórí ìyá, lórí bàbá, lórí iṣẹ́, lórí ìgbéyàwó. A máa dá ọrẹ lẹ́ni. Ẹ̀dẹ̀ tí mo bá ṣe ń ṣe kò sí iye tó lè fi ránṣẹ́. Bí Ọlọ́run bá ṣe rìn lọ́wọ́ tó. Bẹ́ẹ̀ ni kò ṣe gbéṣẹ́ Ọlọ́run lárugẹ pẹ̀lú ọrẹ rẹ láàárọ̀ yìí. Ìwọ jẹ́rí wípé ọwọ́ rẹ wà ń bẹ̀. Màmá má lò ó kéré o. Gbogbo èyí tẹ́ ń dá ọrẹ láti ran ètò yìí lọ́wọ́. Ẹ ti ọwọ́ nínú ilé. Bó ṣe ń ran ètò yìí lọ́wọ́ ibikíbi tí ẹ̀tọ́ rẹ wọ Ọlọ́run máa gbà fún ọ. Bó ṣe ń ṣe torí ọmọ àti ìdílé rẹ lórúkọ jẹ́ ẹ̀ní ṣàgbéjẹun. Ọlọ́run bàbá alábìyamọ o.
8: Ààyè ló wà.
2: Hallu yá o.
9: Hello, hello, Prophet 09060 5711 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14.

0: òní ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 21 of July ọjọ́ Tuesday. Gbogbo ẹ̀dá tó ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi láàárọ̀ yìí, mo fẹ́ ká yin ọba àwọn ọba nítorí àánú àti agbára rẹ̀. Mo fẹ́ ká gbéga nítorí iṣẹ́ agbára rẹ̀. Ẹ̀yin tí ẹ mọ rírì agbára rẹ̀, mo fẹ́ ká jọ yín fún iṣẹ́ ìyanu rẹ̀. Èyí tẹ́ ẹ mọ̀ kó dáa sí yín, àkàìmọye ń tí bàbá yìí ṣe nínú ayé wa tá ò tí ẹ̀ lè kà tán. Afẹ́ kàlélúyà méje sí ọba àwọn ọba, torí ipò dáa, torí àánú ẹ̀ dúó láéláé. Ẹ̀yin tẹ́ ẹ mọ̀ kó dáa ni o. Ẹ já jọ ké láàárọ̀ yìí, bàbá já jọ ké hallelujah méje. 1 2 go
1: hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah.

0: jẹ́ kọ́kọ́ sọ báyìí láàárọ̀ yìí. Torí wípé a ò ní ju bí ọjọ́ bíi mẹ́sàn-án lọ mọ́ ká tó tẹnubọ ìrìn àjò orí òkè Májẹ̀mú ti ọdún yìí. Gbà mí gbọ́, ẹ̀yin kan ń gbọ́ mi báyìí, torí eléyìí la ṣe rán mi. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ eléyìí dájú o. Ẹnikẹ́ni tí ó bá ṣetán láti gòkè, àwọn tí Olúwa fún mi ni mo fẹ́ kó kíyèsí. Gbà mí gbọ́, láti gun òkè ó ní àwọn nǹkan kan nínú. Ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí o. Ohun tí Olúwa ní kí n ṣe ìpele mẹ́sàn-án ni. Ìbẹ̀rẹ̀ ni màá ti mú, ibi orúkọ ló dẹ̀ ti bẹ̀rẹ̀. Wo bí o lè dédé gòkè bí ìtúsílẹ̀ kò bá sí nínú orúkọ rẹ. Ẹ kíyèsí, màá mú eléyìí láàárọ̀ yìí. Tó bá di ọ̀la, màá fi ẹnu sí nǹkan míì. Ṣùgbọ́n ohun gbogbo tí n bá mú láàárín ọjọ́ mẹ́sàn-án yìí, ohun èlò tí ń gbé ní gòkè ni. Ẹ jẹ́ ń ṣàpẹẹrẹ kí ọ̀rọ̀ mi lè yé gbogbo ẹni tó fẹ́ gbàdúà. Tí èèyàn bá dé ibi tí àwọn ènìyàn ọlọ́lá wà, tó wá ń bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́, àwọn ọlọ́lá lè bí léèrè pé kí lorúkọ bàbá rẹ̀. Kò sídìí méjì tí wọ́n fi ń bèrè. Bí ènìyàn bá máa ga, a nílò láti lọ́pọ̀ mọ́ orúkọ. Wọ́n wá ń tẹ nǹkan kan mọ́ Jésù, wọ́n ń tẹ nǹkan kan mọ́ lára, torí pé wọn ò fẹ́ kó dìde. Wọ́n ní ohun rere kan kò lè ti Násárẹ́tì jáde. Wọ́n mú orúkọ ibi tó ti wá wọ́n fi sí lára, kódà wọ́n sọ pé ọmọ gbẹ́nàgbẹ́nà ni. Kódà wọ́n pè ní ọmọ Jósẹ́fù. Àwọn ìdí tí wọ́n sì fi ń sọ àwọn tí mò ń kà á lẹ̀ yìí, torí pé wọn ò fẹ́ kó dìde ni. Ẹnikẹ́ni tó bá ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi, mo fẹ́ kẹ́ kíyèsí o. Bí ọmọ bá jáde láti inú ilé kan, tó bá ṣe nǹkan tó yàtọ̀, wọ́n á ní ọmọ ta ni. Torí pé ìdìde ó ní ṣe pẹ̀lú orúkọ. Mo bì ọ́ gbogbo ẹni tó ń gbọ́ mi láàárọ̀ yìí, ọmọ ta ni ọ́ ná? Orúkọ wo la lè tẹ̀ mọ́ orúkọ rẹ? Ṣé bá a bá tẹ̀ mọ́, ṣé yóò gbé ọ dìde ni, àbí yóò jẹ́ kó o jákulẹ̀? Kí lorúkọ wọn nílé yín? Irú orúkọ wo ni wọ́n mọ̀ yín sí? Ohun tí mò ń fẹnu sí yìí, ibi àkọ́kọ́ tí ogun ọmọ ológo ti bẹ̀rẹ̀ nìyẹn. Torí wípé nínú orúkọ yìí, ibẹ̀ gangan ni wàhálà ti bẹ̀rẹ̀. Wòbí, ìtúsílẹ̀ nínú orúkọ, òun ló ń tá a máa kọ́kọ́ múlò láàárọ̀ yìí. A sì gbàdúà. Ní kété tí Dáfídì pa Gòláyáàtì, èyí tó yẹ kí Sọ́ọ̀lù kí pé ó káre, ohun àkọ́kọ́ tí Sọ́ọ̀lù béèrè ni pé ọmọ ta ni, kí lorúkọ bàbá rẹ̀? Ọ̀gá, ṣé kìí ṣe pé nínú orúkọ àwọn tó bí ọ ló ti fara kó ogun ìjákulẹ̀ ṣé kìí ṣe pé nínú orúkọ àwọn tí wọ́n bí ọ ni o ti fara kó egun mọ́lọ́wájú torí ẹ̀ la fi máa tẹ́ pẹpẹ lẹ̀ láti gbàdúà ẹ̀yin tá a mọ̀ pé nínú orúkọ àwọn tó bí yín lẹ ti fara kó nǹkan mo fẹ́ ká jọ gbàdúà ohun àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe rèé ní kété tí iyèmí ti ṣí tí mo ti mọ̀ pé mò ń lọ síbi ògo mo kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ṣe ìtúsílẹ̀ fún orúkọ kórúkọ tí ẹnikẹ́ni yóò pè mí torí wípé ohun tá a bá ti pè ọ́ ni ayé rẹ̀ máa jẹ́ ẹ̀jẹ̀ á gbàdúà láàárọ̀ ẹ̀yin aládùà àkọ́kọ́ leléyìí ègún tí mo fara kó nínú orúkọ àwọn tó bí mi ègún tí mo fara kó nínú orúkọ bàbá mi ẹ̀jẹ̀ jésù tú mi lẹ̀ láàárọ̀ yìí ègún tí mo fara kó nínú orúkọ àwọn tó bí mi ègún tí mo fara kó nínú orúkọ àwọn tó bí mi ẹ̀jẹ̀ jésù tú mi lẹ̀ ó yá àdúà
1: orúkọ jésù ẹ̀mí mímọ́
0: màlẹ́ àbáyágá bàlẹ́ àgàdá yágàdá yágàdá ègún tí mo fara kó lára àwọn tó bí mi Tumi le
1: ẹ̀jẹ̀ jésù
0: ọlọ́run àwọn bàbá mi
1: ẹ̀jẹ̀ jésù
0: ègún tí mo fara kó lára àwọn tó bí mi nínú orúkọ àwọn tó bí mi ẹ̀jẹ̀ jésù
1: ẹ̀jẹ̀ jésù
0: àmì mẹ́ta jésù olúwa wa òbí ẹ̀yin kan ni màá bẹ̀ pé kẹ́ ẹ múra sí eléyìí ó ṣeéṣe kó jẹ́ pé inú orúkọ kọ́ ló wà ó lè wà nínú oríkì gbogbo ìgbà tí wọ́n bá ti kì ọ́ bẹ́ẹ̀ ni agbára ilé yìí a máa dìde bẹ́ẹ̀ ni sà ó lè wà nínú orúkọ tí wọ́n máa ń pè ọ́ tó kàn jẹ́ wípé àwọn kan ni wọ́n kàn fún ọ ṣùgbọ́n orúkọ tó lè wù kò jẹ́ olúwa ní ká gbàdúà lórí ẹ̀ bẹ́ẹ̀ ni sà ẹ̀kan náà la máa gbà yẹn màá wá lọ sọ àwọn kankan gbogbo ẹni tó lè gbàdúà ni kó gbà pẹ̀lú mi ẹ̀pẹ́ orúkọ jésù kẹ́ ẹ pe ẹ̀mí mímọ́ wà ní àbàwọ́n nínú orúkọ tí a fún mi ẹ̀jẹ̀ jésù ẹ parẹ́ ègún àti àmì àbàwọ́n nínú orúkọ tá a fún mi ẹ̀jẹ̀ jésù ẹ parẹ́ ègún àti àbàwọ́n nínú orúkọ tí mò ń jẹ́ ẹ̀jẹ̀ jésù ẹ parẹ́ ó yá àdúà
1: orúkọ jésù ẹ̀mí mímọ́
0: ègún àti àbàwọ́n nínú orúkọ àwọn orúkọ mi ẹ̀jẹ̀ jésù
2: Jesu.
3: A de veru ma ya ya geda
2: wa Jesu.
3: E pare pare pare.
2: E je Jesu
3: pare pare pare. E pare pare pare.
2: E no oruko ti awon.
3: Ya ma la baru balia da ya beri abadaya.
2: E je Jesu.
3: Ameme ta Jesu. Oluwa wa.
4: Amen. Amen. Amen.
3: Njo je mo pe eyin kan wa nbi tori yin loluwa se ran mi lele o sese ko je pe leyin adua yi onilo lati lo bere kini tu mo ruko ti won pe o be ni o to ba mo itumo re wa itumo re tori pe to ba mo itumo re o le ma agbara to ni Jacobu o mo itumo oruko re tele angeli lo so fun pe ajini lese ni eyin o le je ajini lese ko fe dide esa ko de dide ko sese be angeli ni je aye oruko re pada o ni je Jacobu mo wa ma je Israeli hey Saulu la npe Saulu tele. Luwa lo yi oruko re pada si Paul. Lati jona ni nkan de tin yi pada ninu aye e. Eyin kan wa nbi onilo lati yi oruko pada. Mi o mo bi mo se fe so fun oju bayi lo. Sugba wo bi o O didi ojo mesan loluwa ni ma fi gbadua. Ase ta fi ngun oke. Ase ati goke loluwa ni pe. Ikan lara un ti o ni je ke eyan goke ni oruko wa. Ti oruko ba baje ati dide baje. Bi egun ba nbe ninu oruko ati dide doran. Wobi on gbogbo ti Oluwa da la fi oruko sara re idita de se foruko si o ni tumo to re en to ba so nkan loruko ohun lo ni ibi ti mo fe wo niyan laaro yi ta le ni to so loruko awon wo ni won pe jo ni ojo ta bi o pe e ja mo pe loruko bayi tori ta ba mo won ta ba mo olorun won a le mo itumo oruko tan fun o ta ba mo won ta ba mo ero okan won a le mo idi ti won se pe o ni oruko yen wo bi un temi so fun o ni pe Sheki se pe aba won be ninu oruko to yan laye a fe gbadua sa teyan ba sun le to je pe o ti sun nje je mo pe te ba pe oruko re to ba je nti o feran orun pupo o le ji latoju orun nitori pe pe oruko e Esa teyan ba desun te ba rojo legbe o le mama sugba te ba pe oruko re o le ji latoju orun e wa wo bi ninu emi won a ma pe eyan ninu emi a de ji soju aye tori ise ti oruko nse ohun to ni agbara ni mo bi olaaro yi adua ti mo fe gba yi mo fe ko sami ni sa gbogbo eni to le sami laaro yi ohun ti won pe ni egun ninu oruko re ohun ti won pe ni egun ninu oruko ta fun o lórúkọ babọ ma ti ẹmi mímọ egun yẹn parẹ o
1: amen
3: mo ni egun yẹn parẹ
1: amen
3: ani egun yẹn parẹ
1: amen
3: egun yẹn parẹ
1: amen
3: egun ati abawọn to nbẹ ninu orukọ ẹ mazava lubia gada bekada ladash egun ati abawọn to nbẹ ninu orukọ rẹ lati oni lo egun na parẹ
1: amen
3: atu ole
1: amen
3: atu ole
1: amen
3: atu osile
1: amen
3: ide re ja
1: amen
3: ide re ja
1: amen
3: ide re ja
1: amen
3: o de ti ri be
1: amen
3: lazaru oruko re ni jesu fi pe oku to ti ku de jade esa ori igi ni sake wa oruko re lo fi pe awon emi okokun ninu were ara gadara Jesu fe le won jade oruko won on lo fi le won tori bi o ba mo oruko won ko le ni ase lori lori won eyin na fe daruko ara yin e si fe pase pe on gbogbo ti won pe ninu ninu ni adaniduo on gbogbo ti won pe ni ijakule on gbogbo ti won pe ni oju kan wa ni temi to gbe jade nbe oruko re lo ma da bo to baran ti oruko re fill in the gap o le pe temi to gbe sibe yen e kan na ni sa gbogbo ti won pe ni idaduo gbogbo ti won pe ni ijakule gbogbo ti won pe ni aseti temi to pe jade nbe laaro yi jade nbe gbogbo ti won pe ni idaduo gbogbo ti won pe ni aseti temi to pe jade nbe o ya adua
1: oruko je
3: maya baru baria gada ya bala gbogbo ti won pe ni daduo gbogbo ti won pe ni ase
5: seda mi jade
3: gbogbo ti won pe ni ami ada ni duo
5: seda
3: mi jade jade nbe
5: aye mi jade
3: jade nbe jade nbe
5: gbogbo pe ni ase
3: jade nbe jade nbe
5: oluwa
3: ya baru bada ya gada ya bada bada
6: jade nbe
3: Oluwa wa ti won ba so pe keyan jade nbi kan o ye ko wo bi kan lo e ja so fun oluwa gbogbo ti won pe ni iranlowo gbogbo ti won pe ni igbedide gbogbo ti won pe ni aseyori wa ma daruko eni o wa ni wo be lo temi to pe ma lo be gbogbo ti won pe ni iranlowo in ti won pe ni aseyori igbedide temi to gbe lo be ma lo be losu o ya adua
1: oruko je
3: ya beru abada ya gada lebe
1: bo
3: gbogbo ti won gbe ni aseyori gbogbo ti won gbe ni iranlowo
2: ni aseyori
3: temi to gbe ma lo be
2: ni igbe
3: ma lo be
2: gbogbo to gbe ni igbe
3: ma lo be
2: ma lo be
3: bere temi to gbe ma lo be
2: ma lo be
3: ma lo be
5: isena mi gbe ra
3: lo be ma lo be
2: bere lo be
3: ma lo be gbogbo ti won gbe ni iranlowo
2: elada mi
3: gbogbo to gbe ni igbe ni
2: igbe
3: gbogbo to gbe ni igbe ni igbe Ajemi lo pe ma lo be
2: soda mi o ni
3: Ajemi lo pe ma lo be
2: oya lo be ba
3: Ale ba ru aba da ya ga da
2: Ajemi lo be
3: e be lu ada ya be ya da ya da e be ri e be ko be bi aba da Ame meta Jesu Oluwa wa
1: Amen Amen Amen
3: O si akoko fun mi mo sugbon je so ile gbogbo eyin te ni ori ofe lati gbo mi mo be yin sa odidi ojo mesan ni oluwa ni fi gbadua si ojo wednesday lo ma parisa o sese ki ma le gba lowo e ti ma fi gori oke bo won a ba mi gba won a de ko wa Ire ajo majemu mi ni ododun ni pe dadan ni ki wa ni ori oke fun ogoji ojo le meji lala ibole esa pelu awe ati adua to ni agbara eki esisa sori ni odun eleyi oluwa ran mi lohun to ni agbara gbogbo eniyan ni olasa lati bere si gbadua si e lo wa file funfun eyo kan paper file eyin ti e ba mo ohun ti won pe be e lo ibi ti awon omo yin ti ma ra iwe e wa so fun won pe office file oni pa iwe office file ke se nylon o office file to je white funfun o lo ma wa a wa jo gbadua si fun odidi ojo mesan wo bi baba mi fe dabira wo bi mama tenuma lati oni ojo thursday to nbo lo ma pari ma so fun o pe oluwa si ngbo adua awon ayan fe won sa ri pe oni paper file koju be lo gbogbo eni ti aba won be ninu oruko re mo duo ninu majemu oluwa mo so si aye re pe loni aye re gba itusile
1: amen
3: ani loni aye re gba itusile
1: amen
3: on gbogbo ti won se lati da oduo on gbogbo ti won se lati yi aye re pada vebada be kwa daya be kadala loni aye re gba itusile
1: amen
3: amu olarada
1: amen
3: ogun se fun o
1: amen
3: o de ti ri be
1: amen
3: ko yi pada
1: amen
3: jesu oluwa wa
1: amen amen amen
3: ni ola wednesday adua wa ni church wa ni apete mama so fun odada ni arola gbo eyin te ba ni ori ofe e dara po pelu mi ni awon isin ti a ma ni ni ose yi tori ori ofe kan ti mo ni niyan lati gbadua pelu re kin to ma lo sori oke so ma gba oniyanju pe iwo na wa ona ko wa nbe koju be lo wa gbo eleyi mu namba yi gbogbo eyin te fe pe woli e gbadua fun 090 25 20 27 24 090 25 20 27 24 Thank you. God bless you.

mo kí gbogbo olùgbọ́ mi jákè jádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbó mi àti láti gbọ́ mi ní kùtùkùtù lónìí o. Òní ọjọ́ kọkànlélógún oṣù ẹlẹ́ẹ̀keje tó ń lọ yìí ọdún 2026. Ọwá tó ń bọ́ sí ọjọ́ ìṣẹ́gun by system oṣù mọ́ tán lọ. Mo náwó sí ọ bó ṣe ń dìde láti ilé gbagbára láti ṣẹ́gun. Gbagbára láti ṣẹ́gun lórí ọ̀tá rẹ̀. In the name of Jesus Christ. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ọba yín yọ̀, ẹ dìde ẹ mọ́ bọ̀. Gbogbo ilé níbo lẹ ti ń gbùn mi. Ẹ dìde ẹ mọ́ bọ̀ níbi pẹpẹ. Ẹ já lọ dúpẹ́ lọ́wọ́ bàbá mi, bàbá rẹ̀, ọba ṣẹ́gun fún ni. Ẹ wá dọ̀bálẹ̀, ẹ wá kúnlẹ̀, ẹ wá yin bàbá lógo. Ẹ já jọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Pastor Dẹ́kúnlé Epaphras, wòlíì yín ni, ti ìjọ Comfort Life Mission International. Ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank, Temidire Market, Gbági Titun, ní ìlú Ìbàdàn. Ẹ mọ̀ bọ̀ mọ́mí, ẹ mọ̀ bọ̀ dádì. Ẹ já jọ dúpẹ́ ojúmọ́ eré tó mọ̀ láàárọ̀ yìí. Bolúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè, ayọ̀ wọnú ìpín ìràwọ̀ ẹ̀ bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run. Ńbo lẹ wà sá, ńbo lẹ wà mà, ẹ wá dọ̀bálẹ̀, ẹ wá kúnlẹ̀, ire ṣubúlù ọ̀ láàárọ̀ yìí. Ibi pẹpẹ, engineer, ẹ̀nà máìkì sí ìyá olórin wa tá a fi jọ ń dúpẹ́ lẹ́nu.

ní nǹkan mẹ́rin tí ò lè di márùn-ún láíláí. Ẹnìkan ní wòlíì èwo nìyẹn àyájọ́ ni. Nígbà tí wòlíì bá fẹ́ sún àwọn èèyàn sókè, òní wọn a máa pe èdè yẹn. Gbogbo ilé tẹ́ ti tan rédíò, gbogbo ilé iṣẹ́ tẹ́ ti tan, inú mọ́tò tẹ́ ti tan rédíò. Èdìdì kan ń wọbẹ̀ lónìí, májẹ̀mú kan ń wọbẹ̀ lónìí, aṣẹ́ kan ń wọbẹ̀ lónìí. Kìkì dá kí wọ́n máa ṣe àmì ni. Ẹnìkan ní wòlíì kí ni nǹkan mẹ́rin tí ò lè di márùn-ún. Ìlà oòrùn, ìwọ̀ oòrùn, gúúsù àti àríwá. Láti ọjọ́ tí ayé ti bẹ̀rẹ̀, òní mẹ́rẹ̀ẹ̀rin ti di ẹyọ kan. Òní wọ́n ń pè ní àgbáyé. Mo wá sọ lónìí bí wọ́n bá jí o ṣe àmì. Bó o ṣe ń fi kírímù yẹn para nígbà tó o bá ń jáde. Ire ní ìlà oòrùn, ire ní gúúsù, ire ní àríwá, ire ní ìwọ̀ oòrùn, ire ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Gbogbo ẹni tó bá ń ṣe àmì, mo ní kọ́ mọ̀ ń wá ọbọ̀. Màtá Adúnẹ́mọ̀ náà ṣàdáàlì Abadash. Ọlọ́run o, bàbá mi o, gbogbo ẹni tí ń ṣàmì láàárọ̀ yìí, ire òkè láti ibikíbi tí wọ́n bá wà ní igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Ọya máa jábọ̀, máa wọnú ilé yẹn. Ire tẹ́ ẹ̀ lè jẹ tán, ire tẹ́ ẹ̀ gbé ní àgbétì nínú ilé yìí. Wọ́n pàṣẹ, mo ní kọ́ wọlé wà. Òní ó le díẹ̀, kò sí ẹni tó lo kírímù yìí, kò sí ẹnikẹ́ni tó jáde lónìí tí wọn ò ní ṣàánú ẹ̀. Ní igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé, ire ń wà ọ̀bọ̀, ire ń wà ọ̀bọ̀, ọ̀la ń wà ọ̀bọ̀. Ohun tí wọ́n lò lè gbéṣe lórílẹ̀ ayé, ọya lọ gbéṣe. In the name of Jesus. Yé ń yára sọ nǹkan márùn-ún tí ò ní di mẹ́fà. Ẹnìkan ní márùn-ún tí ò lè di mẹ́fà. Tọ́ bá di mẹ́fà, ayé aṣọ ló kọ ni. Ẹnìkan ní kí ni nǹkan márùn-ún tí ò wá lè di mẹ́fà? Àṣírí ni ìka ọwọ́ rẹ ni. Ìka mélòó lo onímọ̀mọ́? Ìka márùn-ún. Ètò jẹ́ ẹlẹ́ẹ̀kẹfà táwọn olúgbódì ní, tí wọ́n fi ń pè wọ́n ní olúgbódì, kò ní ju kínkín ní báyìí lọ. Ongo ní ṣe mú, kò ní wúlò fún nǹkan kan, kò ṣe tó kabọ̀. So ìka márùn-ún lo ní. Mo kọjá lọ, Ọlọ́run mẹ́ta lọ́kan o. Ọlọ́run tí máa ń pín oore ọ̀fẹ́, Ọlọ́run tí máa ń jẹ́ kí ayé èèyàn dá yàtọ̀. Ìka márùn-ún márùn-ún, márùn-ún bí márùn-ún bí márùn-ún bí, ó jẹ́ ogún. Mo pàì lùpà káàdì Ẹ̀dúná Ṣàntàkà. Gbogbo ilé tẹ́ ẹ ti gbọ́ mi, nínú májẹ̀mú nǹkan márùn-ún tí èdè mẹ́fà. Gbogbo ẹni tó bá ṣe àmì, àánú aláìlẹ́gbẹ́, ìrànlọ́wọ́ aláìléèyàn, ó dìde sí ọ lójijì. Wá gbọ́ o, ayé kan tó ní ayé yẹn sáré. Gbogbo ẹni tó bá yọ ọ́ lẹ́nu, ọ̀run yọ ọ́ lẹ́nu. Gbogbo ẹni tó bá dẹ̀ ọ́ láàmú, ọ̀run dà láàmú. Mo wá sọ lẹ́ẹ̀kan náà, oore àjẹ́ǹjẹ tán. Oore tó ṣiṣẹ́ rẹ̀, òní wọ́n ń pè lórí ọ̀fẹ́, oore tí wọ́n fún ọ lọ́fẹ̀ẹ́. Ọya máa gbà á, ọya máa gbà á, máa jábọ́ sínú cream. Má jẹ̀mú tí bàbá rí ọ̀jẹ̀ gbádùn ẹ̀, má jẹ̀mú tí ìyá rí ọ̀gbádùn ẹ̀. Mo ní kọ́ wọnú ayé ẹ lọ. In the name of Jesus.

ẹ kú ojú mọ́ o. Ìròyìn afẹ́mọ́jú ni ó ń de ṣe tí ìgbóyin láti ìkànnì ti lágẹ̀lú 96.7 FM òkè gàjọkè tààtàkàn mọ́lẹ̀ ìsúnlẹ̀ fún Báláú ládùúgbò fẹ́lẹ̀lẹ̀ ńlẹ̀ Ìbàdàn. Adékúnlé Yusuf lóníròyìn ṣáájú ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn náà. Ẹgbẹ́ àwọn ọlọ́kọ̀ NURTW ní ìpínlẹ̀ Ọ̀ṣun náà ni wọ́n ti ṣe ìwọ́de nílùú Ọ̀ṣọ́gbó látàrí ìpànìyàn eléyìí tó wáyé tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú tó sì mú ẹ̀mí ọmọdé lọ. Àwọn adájọ́ ní ilé ẹjọ́ gíga tó wà ní ìpínlẹ̀ Taraba òun náà ni wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ ìsinmi lẹ́nu iṣẹ́ wọn ọlọ́dọọdún. Àwọn ìbẹ̀rin kan náà ni wọ́n bí ní orílẹ̀-èdè Australia eléyìí tí wọ́n sì jọra wọn bí. Kò dín ní àwọn orílẹ̀-èdè bí ogun eléyìí tán ti fokọ sílẹ̀ wípé wọ́n láǹfààní láti máa kópa níbi ìdíje Commonwealth Fencing Federation Championship eléyìí tí ó wáyé ní ìpínlẹ̀ Èkó. Ní báyìí gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. Ẹgbẹ́ awakọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun NURTW òun náà ni wọ́n ti ṣe ìwọ́de alágbára ní ìlú Ọ̀ṣọ́gbó tako ìpànìyàn ní ìpakúpa eléyìí tó wáyé tí wọ́n lọ́dí ẹ̀ pọ̀ mọ́ ọ̀rọ̀ òṣèlú. Gẹ́gẹ́ bá ti jẹ́ kó dì í mọ̀ lásìkò tí wọ́n ṣe ìwọ́de ọ̀hún òun náà náà ṣàlàyé ọ̀rọ̀ pé àwọn kò nígbàgbọ́ nínú ẹni tí ń ṣe adarí gẹ́gẹ́ bí alága fún ẹgbẹ́ awakọ̀ ní ìpínlẹ̀ náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Nuruddin Alowunle. Gẹ́gẹ́ bá ti ṣe ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ìwọ́de ọ̀hún náà ló wáyé lẹ́yìn ìkọlù eléyìí tó ṣẹlẹ̀ nílùú Ọ̀ṣọ́gbó tí wọ́n sì fi ẹ̀sùn kan ẹgbẹ́ òṣèlú ti All Progressive Congress APC níbi tí wọ́n ti ṣekú pa àwọn èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó ń ti ọmọdé kan eléyìí tó dágbére fáyè pódìgbò ṣe lẹ́yìn tó fara gba ọta ìbọn. Gẹ́gẹ́ bá ti wá ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn èèyàn tí wọ́n ṣe ìwọ́de ọ̀hún òun náà nánà ka lébù tó sì fi ẹ̀sùn kan Alowunle eléyìí tó jẹ́ alága ẹgbẹ́ awakọ̀ NURTW ní ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí ẹni tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ ìkọlù eléyìí tó wáyé ọ̀hún. Gẹ́gẹ́ bá ti jẹ́ kó dìímọ̀ wípé gbogbo àwọn èèyàn ọ̀hún tó ń ti àwọn tó jẹ́ akẹ́kọ̀ọ́ òun náà ná kóra wọn jọ sí ibùdókọ̀ tá mọ̀ sí Nelson Mandela Freedom Park tó wà ní Old Garage níbi tí wọ́n ti ń ṣe ìwọ́de ọ̀hún tó sì ń jẹ́ kó di mímọ̀ wípé àwọn kò ní ìgbàgbọ́ kankan pàápàá bó ti wùlé ọmọ nínú Alowunle Nuruddin eléyìí tá fẹ̀sùn kàn wípé ó lọ́wọ́ nínú ikú tó pa àwọn èèyàn ọ̀hún. Bó tilẹ̀ jẹ́ pé àwọn òṣìṣẹ́ elétò ààbò òun náà ni wọn àti ìfèsì wọn sì sọ bóyá lóòótọ́ àti lódodo ni Nuruddin Alowunle lọ́wọ́ nínú ìkọlù náà. Àmọ́ ṣá lásìkò tí wọ́n ṣe ìwọ́de ọ̀hún níbi tán ti gbéra láti Old Garage tá sì lọ sí orísun báre Ọláìyá Àrẹ́gbẹ́ níbi tán ti ń pè wípé àwọn ò ní gbà àfi tí òṣìṣẹ́ elétò ààbò bá dá sí ọ̀rọ̀ náà tán sì fi kélé òfin gbé àwọn tán pààyàn ọ̀hún tán sì rí dájú wípé wọ́n fi mú wọn kátó òfin. Lásìkò ìgbà tí wọ́n bá àwọn akòròyìn sọ̀rọ̀ ìyún ẹni tí ń ṣe akọ̀wé ẹgbẹ́ NURTW tórúkọ tiẹ̀ ń jẹ́ Alhaji Fatai Oyegoke níbẹ̀ ló ti fi ẹ̀sùn kan Alowunle tó jẹ́ alága wọn wípé ìwà kò tọ́ eléyìí tí ń wù yìí òun náà ló ti sọ ẹgbẹ́ awakọ̀ di arọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ àti ojúpọ̀nà àti rí dájú wípé àwọn aráàlú náà ni wọ́n kópa nínú ìtàkùrọ̀sọ eléyìí tó dá lórí ìdàgbàsókè orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ló mú kí iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ aláragbà yìí dá Splash 105.5 FM tó sì jẹ́ iléeṣẹ́ rédíò aládàáni àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti gbé ètò ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún rẹ̀ kalẹ̀ eléyìí tó sì jẹ́ ti ọdún 2006 tí a wà nù rẹ̀ yìí eléyìí tán gbé kalẹ̀ lójú náà ti ṣe ayẹyẹ àyájọ́ ọjọ́ tí wọ́n dá iléeṣẹ́ yìí sílẹ̀ eléyìí tó jẹ́ ọdún 19 tó ń ti ayẹyẹ ìṣe ọjọ́òbí bàbá tán jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ náà iyún olóyè ọba Murtala Adébáyọ̀ Àkàdé MFR tí wọ́n tún jẹ́ ẹ̀kẹrin olùbàdàn ti ilẹ̀ Ìbàdàn fún ti ayẹyẹ ọjọ́òbí wọn tó jẹ́ ọdún 97. Gẹ́gẹ́ bó ti jẹ́ kó dìímọ̀ mọ̀ pé ètò ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún náà ni ó wáyé lónìí òde yìí tí ń ṣe ọjọ́ 21 oṣù keje ọdún 2026 tí a wà nù rẹ̀ yìí ní gbọ̀ngàn ńlá ti Trenchard Hall tó wà ní Fásitì ilẹ̀ Ìbàdàn. Gẹ́gẹ́ bó ti jẹ́ kó dìímọ̀ wípé ètò ọ̀hún náà ni ó bẹ̀rẹ̀ ọgbà bó bá ti ń di aago 11 lóòrọ̀ òní tí wọ́n sì ń rọ gbogbo èèyàn láti rí dájú pé wọ́n péjú pèsè síbẹ̀. Nínú làkalẹ̀ ètò ọ̀hún náà ṣàlàyé ọ̀rọ̀ wípé tó ti fi ìgbà kan rí jẹ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá òun náà ni ó mọ gbé ètò ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún kalẹ̀ tí ó sì mọ la àwọn èèyàn lọ́yẹ̀
ni ri oro to ni se pelu oro to ni to da lori oro eto abo orile de wa Nigeria gege bo se pe akori re ni oro ise eto abo nile yi ohun ti awon toro kan nilo lati se ni yajo yajo gege bo ti wa salaye oro pe ti o mo je alaga eto danleko hun o na ni ogbeni biodun ladepo eni ti o ti fi igba kan ri je oga agba fun ile ise omo ologun lori to ni se pelu ifimufele ati otelemuye ni orilede America gege bo ti wa salaye oro pe eto ohun o na ni o waye loni ode yi ti o si tun fi anfani ohun lati ro gugu awon eyan lati daju wipe won peju pese sibe lati wa gbo eto danileko ohun to ni se pelu idagbasoke ile wa Nigeria. Gbogbo awon adajo ni ipinle Taraba to wa ni ile ejo giga ni tibotoro ipinle ohun ona na ti kede eto semi olododun won eleyi ti o bere ni ojo aje Monday tin se ojo keta osu kejo ti o si tenubodo ogba bo ba tin di ojo kan ni osu kewa odun 2026 ninu kede ohun eleyi to waye latara atejade ile itafilede ti eni ti sin se adajo agba fun awon adajo ohun iyo onidajo aga to buwalu lo filede ni ilu Jalingo nibi to tin salaye oro wipe en to ni se pelu eto semi olododun ohun ona na gbe jade lati odun 2011 to si gbe agbara won tin se olori adajo ohun lati mo mu awon sa kan ninu odun lati pase pe kan lo ri mo semi lenu se ojo won gege bo ti wa salaye oro wipe awon adajo ohun tan wa lawon ile ejo giga to wa ni tibuto ipinle na o na ni won ti se tan bayi lati lo ri fun ara ni isinmi lenu ise ojo won gege bo ti wa safikun re wipe awon ejo ile to ba se kanrin kanrin to ni lo idasi kiakia o na ni won mo lanfani ati mo gbo bakan na na safikun re pe awon ejo ile to ba je olupejo to nti olujejo ba ti fenu ko so dunun wipe awon fe kan gbo ejo ni yajo yajo o na won ton lanfani lati mo joko gbo lasuko simi lenu se won ohun ni bayi lati ile okere omobirin kan ni orilede Australia o na lo ti bi iberin eleyi to si jora won bi momo gege bo ti je ko di mimo wi pe oro oyun omobirin ohun o lo je e to lewu julo lasiko igba ti won mo gba e bi omobirin na iyun ni ile iwosan obirin to wa ni orilede Australia gege bo ti se salaye oro ko omobirin ohun ehun na lo bi iberin eleyi ta won merin si je obirin ele eto bi lasiko igba ti won gbe bi to si je pe ilana igbe bi ohun o na ni o ba olobe bu eleyi ta mo si eto se abe lo ba di gege bo ti je ko di mo pe oyun ohun o na lo je oyun ose meji din ni ogbon o le ojo merin eleyi to lo ko to dipo bi iberin na gege bi eto wadi na tun se fi di emule wi pe ato kan soso o na lo pin re sona merin to si di iberin ohun gege bo ti wa salaye oro pe oye iya awon obirin na eni odun 24 toruko ti en je Jenita Namwana tun ti oko re Jotan o na ni won ti ni omo merin le tele ko to di pe won je ko di mo fun pe kan mo yo o tori won bi iberin mi bo ti le je pe dokita eni ti o ntoju iya won lasiko gba to fi loyun ohun toruko en je dokita Alexa Benda o na lo salaye oro wipe to ya awon lenuju ni pe awon aberin ohun o na lo tun lanfani ati jora won bi momo to si je pe iru fe ijore ni be ki ye saba wopo laarin awon oyun to nlo bi million lona adorun to wa kan na lo salaye oro wipe to tun wa ya nunu lenu patapata nu oro ohun o na ni pe awon mererin o na ni won lo ibi omo kan na ni asuko gba tan wa ninu iya won to je pe irufe eleyi ko ti fe sele ri ni orilede agbaye ajo to mojuto ere idaraya gbogbo labele ina na ti kede re pe ko de ni awon orilede to tobi ogun ele tan ti foko sile to nti orilede wa Nigeria ti o mo gbalejo ti won lanfani lati mo kopa ninu idije ti Commonwealth Fencing Championship ti o waye ni ipinle Eko bere bo ba tin di osu kesan osu kejo ojo kesan
tun ti ti o fi di ojo kerinla osu kejo odun ta wa nu re yi gege bo ti je ko de mimo wi pe awon orilede ti o mo lanfani ati ko kwambe lati ri orilede wa Nigeria Australia Bangladesh Botswana Cyprus England Ghana Jersey India Jamaica Kenya tun ti Mauritius Namibia Northern Ireland Pakistan Singapore South Africa Gambia Togo Wales ani awon orilede ti o mo lanfani lati kopa ninu ere idaraya na gege ti wa sala yoro ko orilede India o na ni o mo ko awon omo to po julo wo orilede yi lata bo ti je wi pe awon asoju eleyi ti o mo lo bi meta de ni adorin o na ni o mo lanfani ati ko wa lara awon eyan lati ri awon eyan to je agboje to nti awon ton jori won tun wa ni odun meta le ni ogun to nti awon eleto lera ati awon mi eleyi ti won mo ko worin pelu won lati bale so orilede wa Nigeria gege bo ti wa sala yi oro hun wi pe eto ere idaraya hun o na ni yo mo fi ese mule ni orilede wa Nigeria eleyi ti o si mu ki ato to nti afojusun won lori oro to ni se pelu isoko agbaye ko mo wa si emuse lasoko gba tan ba nkopa ni orilede wa Nigeria ninu ere idaraya ohun eyi lo pin iroyin afemoju wa fun toro ama ko ti pe mo lo je mu amo koko amenu ba wa fun yin lekan si ninu iroyin afemoju wa toro mo tin gbe si yin leti pe awon egbe awako UNTW ni ipinle osun na na ti se iwode ni ilu osogbo tako ipaniyan ile italode e mo oro oselu to se mu emi omode kan lo bakan na mo gbe si yin leti pe awon adajo ni ile ejo giga ni ipinle taraba na ti se tan lati lo re fun ara ni isinmi eleyi tan ma se lododun lati le okere mo ti jako dimo ko mo bunre kan lo ti bi iberin eleyi tan jora won bi momo ni orilede Australia leka ti re idaraya mo tin gbe sin ti pe ko din ni orilede to tobi ogun ni ye tan ti foko sile ti won mo lanfani lati kopa ninu idije Commonwealth Fencing Federation Championship eleyi ti o waye ni ipinle Eko orilede wa Nigeria fun ekunrere awon aroyin won ye le kan si wa lori takun agbaye wa www.lagelufm.com bakan le darapo wa lori ikanni X wa lagelufm 967 lori ikanni abandore ti Facebook lagelufm 96.7 tunde olawo ololotu royin te gboto yin pelu ikunlowo tin wejo ti adekunle yusuf lo ni royin eku ojumole kan si o eseun te eyan wa layo ni ikanni ti lagelu

0: ṣe ń fẹ́.
1: Tó ìbá kọ́dá ayé. Ìbá ṣẹ̀dá ọ̀run. Ìbá pánlá tó solé ayé ròyìn bá bàbá àti ìyé tó sọ lọ́kọ̀ mi wá sáyé. Ìbá wọn sọ̀rọ̀sọ̀rọ̀ àti àwọn pèdèpèdè tán ti ń pèdè kémi ó tó máa pèdè. Ìbá fọ́bà mi tó ní kómi òkun máa wú lọ́wọ́lọ́wọ́ ọba mi tó pàṣẹ kómi ọ̀sà ó dákẹ́ rọ́rọ́. Ta ló lè mú sí Ọlọ́run mi kò sí o tó ráfẹ́fẹ́ tó ń fẹ́ kó sẹ̀yìn rẹ̀ bẹ́ẹ̀ ni òjò àti òòrùn tó ràn fọmọ aráyé o náà sẹ̀yìn rẹ̀. Ta bá wá ní o máa sàmì ẹ̀sẹ̀ ń kọ́ Ọlọ́run ta ló lè dúró kò sí o. Torí ẹ̀ lèmi fi lè sọ níbi gbogbo wípé there is no one like my God. Tó Adékúnlé Yusuf lorúkọ tèmi ọmọlúàbí pèdèpèdè yín náà rèé. Pèdèpèdè ní mí láwùjọ àwọn elédè bí wọ́n ti ń fi èdè pípé gba èdè lọ́wọ́ elédè jẹ́ bí elédè.
2: Àwa yóò rí ìtura nínú.
1: Yóò ẹ̀ka àbọ̀ sórí ètò yìí tó wá tá a pè ní ẹ̀kọ́ ojúmọ́. Ẹ̀kọ́ ojúmọ́ lẹ́tọ̀ yìí ó tún ti létí ń bọ̀ lórí ìkànnì ti lágé lúnẹ̀ 6.7 FM òkè gájòkè. Tata kan mọ́lẹ̀ sún lé fún bala aládùúgbò fẹ́lẹ̀ lẹ́lẹ́ Ìbàdàn. Ẹ̀kọ́ ojúmọ́ lẹ́tọ̀ yìí a tún ti bẹ̀rẹ̀ láàárọ̀ yìí náà nu ẹ̀fáǹfà lẹ́yìn tẹ̀sẹ̀ darapọ̀ mọ́ abala méjì lẹ́tọ̀ yìí máa pín sí. Abala àkọ́kọ́ níbẹ̀ láti mọ́ wúri òwúrọ̀ ẹ ti mọ àbáwò ní jíbà yìí ká mọ̀ jùbà lọ́wọ́ adẹ́da ṣẹ̀dá ká mọ̀ da gbogbo ogun àti ọlá padà fún. Lẹ́yìn tá a bá wúri òwúrọ̀ tán á wà wọnú abala ẹlẹ́ẹ̀kejì lọ abala ọ̀rọ̀ sí tí. Níbẹ̀ láti láǹfààní láti mọ bára wa sọ àwọn ọ̀rọ̀ eléyìí tí òwúlò tá fi mọ sòdiwọ̀n ayé wa. Ẹ mọ̀ wípé àwẹ̀ fẹ́ kákà wọnú ayé lọ láì mú kọ́kọ́rọ́ kan dání tá mọ̀ fi sòdiwọ̀n ayé wa. Níbẹ̀ labala ọ̀rọ̀ sí tí. Ó yá ní pápá torí ìjọba àkókò àwọn èèyàn ti darapọ̀ mọ́ wa ní ràbájìgan àti rẹ́gẹ́dẹ́ fẹ́yìn. Ẹ̀jẹ̀ wúri òwúrọ̀ ní pápá ọjọ́ yìí ń sáré gidi gan. Òní yìí náà ní ọjọ́ kọkànléní ogún oṣù keje ọdún 2026. Ká tún tó rírú ọjọ́ òní ó tún dọdún tí ń bọ̀. Bí lẹ́kùn ọjọ́ òní ti sílẹ̀ gbaragada gbaragada bẹ́ẹ̀ nílẹ̀kùn ayò èmi àti yín ló sì sílẹ̀ o. Ojúmọ́ ti mọ́ làárọ̀ ọ̀yẹ́ ti là pérégede gbogbo awújuujú eléyìí ti ń bẹ lójú ọ̀nà Ọlọ́run kọ́ kakú. A ti jí làárọ̀ yìí á bẹ̀rẹ̀ sí wá tá a máa jẹ lọ àní pàdé tí ó jẹ wá o. Gbogbo ewu lọ́nà wa gbogbo ewu lásìkò gbogbo ìgbà tábi tábà gbà kọjá Ọlọ́run kọ́ palẹ̀ rẹ̀ mọ́. Ewu ojú ọ̀nà ò ní wúwá. Ewu àkókò ò ní wúwá. Ewu ìṣẹ́jú ò ní wúwá. Ewu ọjọ́ ò ní wúwá. Fọwọ́ gbá orí yín mọ̀ ẹja bá adẹ́da ṣẹ̀dá sọ̀rọ̀ ẹja borí wa náà sọ̀rọ̀ ń pápá. Ẹ sọ pé ìwo orí mi o ìwo orí mi o ìwo orí mi o. Mo pè ọ́ làárọ̀ yìí orí mi ò gbọ́dọ̀ gbàbọ̀dẹ̀. Ìwo orí mi o mo fọwọ́ gbọ́ mú ò ní gbàbọ̀dẹ̀. Àbọ̀dẹ̀ kú àbọ̀dẹ̀ àìsàn àbọ̀dẹ̀ wàhálà àbọ̀dẹ̀ bí ìwo orí mi ò ní gbà. Gbogbo ọ̀nà kọ́nà tá máa ń gbà fi àbọ̀dẹ̀ lórí èèyàn orí mi kọ́ ìṣẹ̀dá mi kọ́. Orí yín sọ̀rọ̀ ẹ fọwọ́ gba orí yín mú. Orí mi ò ní kàgbákò. Àgbákò ò ní kú ọ. Bóyá ìwo orí mi lọ rèé sọ́re. Orí mi dorí àpésìn bẹ́ẹ̀ láti ìṣẹ́jú àti àkókò ìlọ orí mi dorí àpésìn. Orí mi ò orí mi ò orí mi ò ò tún ṣẹ́rú mọ́. Bá orí ẹ sọ̀rọ̀ láàárọ̀ ìbẹ́ ẹlẹ́dà rẹ sọ̀rọ̀. Bóyá bá ti máa jáde lọ láàárọ̀ yìí àánú àtòrí ọ̀fẹ́ ni ká bá pàdé. Àláàánú olóore olùrànlọ́wọ́ àyànmọ́ ògo kan wá wárí kan sórí ọwọ́ wọn fún wa. Bẹ́ẹ̀ ni kò ṣe rí làárọ̀ yìí. Gbogbo àwọn tá a ti rán sí wa láti ràn wá lọ́wọ́ láti ṣe wá lóore ká bẹ̀rẹ̀ sí rán ti wá sí èmi. Àgbé àwòrán èmi àti ẹlọ́rìn yìí bá olóore láàárọ̀ yìí. Níbikíbi tí olóore wá wà tí aláàánú wá wà àgbé àwòrán èmi àti ẹlọ́rìn yìí bá. Wọ́n rántí wá sí rere láàárọ̀ yìí kó sórí ọwọ́ rẹ̀ fún wa. Ọlọ́run kó ta wọ́n lédè kán láti jíṣẹ́ tó ran wọn sí wa. Ó yá nínú ẹ̀jọ́ pé mi àti ẹ wáyé ètò rere tọ́lọ́run ní fún wa kò ní lọ láìṣe. Bẹ́ẹ̀ ni ó ṣe sí. Èyí ta wí láàárọ̀ àrọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ àṣẹ́gun. Torí pé àwọn áńgẹ́lì ti ń bá òwúrọ̀ ṣe ti darapọ̀ mọ́ mínú ilé agbára láàárọ̀ ìwọ́n ní ti ń bá ti wí àṣẹ́gun bẹ́ẹ̀. Wọ́n sọ ni mi ọ̀dá sọ mo wí mi ọ̀dá wí. Torí pé àṣẹ tá a fún nọ́bà yìí ní fi jó èyí tá a fọ́rùn ní fíràn èyí tá a fún ọjọ́ lọ́jọ́ fi yọ. Èyí tá a fún èmi náà lónú ilé agbára láàárọ̀ ìpé gbogbo ohun tá a ti wí láàárọ̀ àṣẹ́gun bẹ́ẹ̀. Èyí tá a tọrọ fúnra wa ó ti rí bẹ́ẹ̀. Ọwọ́ mi báyìí ní fi gbẹ̀tọ́ mi. Ẹ tí ọwọ́ rẹ wájú pé ọwọ́ mi ní fi gbọ́mọ sí o. Ọwọ́ mi ní fi júwe sàárì ọkọ mi ní fi júwe sàárì aya. Ọwọ́ yìí mi ò ní fi júwe sàárì ọmọ. Ọwọ́ yìí wọn ní kánkọ́ọ̀bù sí lọ́wọ́. Ọwọ́ yìí ọ̀dọ́wọ́ ọ̀daràn. Ọwọ́ tẹ̀mí ń nà yìí èmi ò fi kórè mára ni ọwọ́ tí mo nà yìí mo fi gba ẹ̀tọ́ mi ni. Gbogbo ẹ̀tọ́ mi gbogbo tí ń bẹ lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin ọmọdé àti àgbàlagbà nílẹ̀ yìí tẹ́ dókè òkun ọlọ́run kọ́ gbà á lé wa lọ́wọ́. Sí sọ bí mo ti ń sọ láàárọ̀ yìí àṣẹ ọ̀run gùn ún bẹ́ẹ̀. Ọlọ́run ló kí ó rí bẹ́ẹ̀ èèyàn kọ́. Ọgbàgbọ́ ọgbàgbọ́ ọmọ wí ti ẹ̀. Ẹ gbọ́ eléyìí ẹ̀yin tẹ́ ń sunkún àsun ọ̀dà ọlọ́run kò nu omi jẹ́ yín nù láàárọ̀ yìí. Ẹ̀yin tẹ́ ẹ mọ́ níbànújẹ́ oṣooṣù tẹ́ ń retí ayọ̀ ọmọ ọ̀lẹ́ ayọ̀ kọ́ sọnù yín. Ọlọ́run tó fún Anna lọ́mọ ọlọ́run tó fún Sarah lọ́mọ kọ́ bẹ̀yìn wò. Oṣù kata wà oṣù keje ni oṣù àti pé ọlọ́run kò ṣàṣìpé sẹ́nu ayé yìí. Oṣù ta rántí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sí rere ni mo ní oṣù keje ọlọ́run kan rántí ẹ̀yìn náà sí rere. Ọlọ́run tó rántí Anna nínú ìbànújẹ́ rẹ̀ tó bojú wolẹ̀ tó sì fún ní ọmọ rere kó fẹ̀yìn náà lọ́mọ rere. Gbogbo tí ń fa ìdíwọ́ àti ìdènà ọlọ́run kó mú kú o. Bẹ́ẹ̀ ni ó ṣe rí. Àṣẹ ọ̀rọ̀ gan láàárọ̀ yìí tí mo ti wí àṣẹ gan. Ẹ ń bá takò láàárọ̀ ó ti takò ẹ̀mí ẹ̀.
2: Ó bá rántí onígbà ló sọ bá ẹ lórúkọ wọn bá bẹ̀rẹ̀.
1: Àmì àmì àmì àmì báyìí ó náà ni ìdáhùn àdúà ẹ máa ṣàmì bàbá tí ń láǹfààní àti gbàdúà báyìí. Rẹ̀ máa gbójú wò mí olórí ìkànnì abánidọ́rẹ̀ẹ́ ti Facebook at Lagelu FM 96.7 Lagelu FM 96.7 níbẹ̀ lẹ́ti láǹfààní àti máa wò mí. Mo ti rí ariwo ọlá ọláyẹmí ọládùn ní wọn kí wa láti làlátẹ̀ eégún jọ bí Elizabeth ẹ̀mọ̀ ṣe ojú òní tìyìn. Mo rí Oyèdíran Ajíbọ́lá Ọlọ́olúwo Olúmídé Ọládélé Sunday mú yìí wá àwọn náà ti darapọ̀ mọ́ wa. Ọmọlára Ìyákọ̀m ẹ ṣeun Okoye Emeka Sunday Owóyẹmí God bless you. Bàbá Ògo láti Sọ́mi ojú òní tì yín. Alhaji Kabir Jalaruru ẹmọ̀ ṣeun ẹkú gbogbo ìgbà. Ìyá àbèjì Ẹlẹ́gùsí ìyá àbèdàdà ojú òní tì yín. Gbogbo ẹ̀yin tẹ́ mọ́ láǹfààní àti darapọ̀ mọ́ mi gbogbo ìgbà yìí ẹmọ̀ ṣeun ẹ̀ní dánìkan sáyé. Ẹ̀wò ẹ̀jẹ̀ á fi àmì kádìí àdúà wọn lẹ̀ ká wọnú abala ẹlẹ́ẹ̀kejì lọ ní sàn-án.

ẹ̀yìn tí ẹ bá jẹ́ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ bá ti ń jí láàárọ̀ ibi iṣẹ́ ni ẹ̀yìn gbàdúrà tàbí ẹ ti gbìyànjú ẹ̀ ó sun yín láàrin kan ẹ̀ mọ́ bá ti ṣe ẹ láǹfààní àti darapọ̀ mọ́ gúrùpù àdúrà wà pé káàdì yín mọ́ gúrùpù àdúrà bí ta ti mọ́ ń gbàdúrà àdúrà ní sì gbà agbára kọ́ o ní tẹ́yìn ó ṣe fún mi rèé láti darapọ̀ mọ́ gúrùpù àdúrà mo ti máa ń sọ gbogbo ìgbà pé ẹ kàn sẹ́ndì mẹ́sẹ̀jì lórí whatsapp ní whatsapp nìkan ni ẹ ti sẹ́ndì mẹ́sẹ̀jì ìtẹ́sì kọ́ bẹ̀ ni pé ẹ áàdì mi sí gúrùpù àdúrà mo sì sẹ́ndì líǹkì tẹ́ fi darapọ̀ mọ́ fún yín nọ́mbà tẹ́ mẹ́sẹ̀jì rèé láti darapọ̀ mọ́ gúrùpù àdúrà 09056741364 09056741364 WhatsApp ni ẹ̀kan sẹ́ndì mẹ́sẹ̀jì síbẹ̀ pé ẹ áàdì mi mọ́ gúrùpù àdúrà o ní ò bá lẹ́jọ́ nú. ó yá ní báyìí ní pápápá mo gbéra fẹ̀rẹ̀ bó fẹ́ wọnú abalẹ̀ ẹlẹ́ẹ̀kejì torí ìjọba àkókò yìí. kí ni ọ̀rọ̀ sí títa fún mi láàárọ̀ yìí pé kí n fi bá yín sọ̀rọ̀.

0: ọ̀rọ̀ sí títa fún mi láàárọ̀ yóò ní mo pè nílùú ẹ̀bùn rẹ torí ò ní òsì náà fún ọ. ọ̀rọ̀ sí títa fún mi láàárọ̀ yìí ó ní mo pè nílùú ẹ̀bùn rẹ torí ò ní òsì náà fún
1: ọ.
0: ẹ̀bùn tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí àdámọ́ ni ó ti wà nú ààrẹ o ò nílò láti rìn káàkiri kó tó ṣàwárí ẹ̀. ẹ̀bùn tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí àdániwáyé ti dẹ́ mọ́ wa ká tó délé ayé. ilé ayé la sì ti lu ẹ̀bùn tá a fún wa látòdì ọ̀run wá. èyí tó bá wà ń bẹ̀ ni wípé ẹlòmíì fi ẹ̀bùn rẹ̀ lẹ̀ ó lọ rèé mọ́ ṣiṣẹ́ oníṣẹ́. ẹ̀bùn tẹ́ ẹ sì ń wò yìí ẹ̀bùn ní sátọ́nà ẹ ni ní ṣìnà fún ni. ẹ̀bùn yìí ni ó lànà fún ọ ẹ̀bùn yìí ni ó mú kí wọn náà ó jẹ́ èèyàn láyé. ẹ̀bùn tá a sì ń sọ yìí ìwọ nìkan la fún alẹ́ fún ẹlòmíì náà nírú ẹ̀bùn bíi tiẹ̀ ṣùgbọ́n yóò yàtọ̀ gédégédé ẹ̀ bá a pé ọgbọ̀n. kódà bó wù yín kẹ́ ẹ pé igba tàbí ọ̀ọ́dúnrún àbí ẹ pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ẹ́gbẹ̀rún ẹ̀bùn tá a fẹ́ nìkọ̀ọ̀kan ò lè papọ̀ láyé. ẹ jẹ́ tibi pẹlẹbẹ mọ́ọ̀lẹ̀ jẹ́ ẹ wo ọ̀pọ̀lọpọ̀ olórin ta nínú ayé. lóòótọ́ àwọn kan lè máa wẹ̀ nìkan bí àwòkọ́ṣe wọn ká bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn kì í bá lọ bẹ́ẹ̀. nígbà ó bá tásìkò kan ẹ̀bùn tí ń bẹ́nú ẹ̀ ló lè mú kó ẹmu létí ẹ tí ń wò bí àwòkọ́ṣe. tó bá wá tọ́ àárín kan àwọn olólùfẹ́ tiẹ̀ náà já sí pé yéé ṣe bí ọmọlúàbí mọ́ ìwọ náà ṣe bí ara rẹ báyìí ó ti tó gẹ́bà ń. wọ́n ti wá wù kọ́ jẹ́ yóò jọra wọn ni kò lè fògùn jọra wọn. abínibí ó yàtọ̀ sí abíliti. ìta abímọ ni ó yàtọ̀ sí ìtẹ́nìkankan ẹmúlẹ́ẹ̀tì. kí ni nǹkan tí mò ń láǹfààní àti mọ sọ fún ọ láàárọ̀ yìí. ìyẹn túmọ̀ sí wípé gbogbo olórin tá a ní láyé wọn àkọrin bí ara wọn ẹ̀bùn yàtọ̀ sẹ́bùn. abátún wá rí àwọn kan tó ń pera wọn ní àròlé ọmọlúàbí ìkejì ọmọlúàbí ìkẹfọ ọmọlúàbí tí ní dáko olórin kankan. bó tilẹ̀ wù kó rí kó máa kọrin bẹ́ẹ̀ tó kò lè dàbí rẹ̀. ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ kó mú jáde ni pé òun náà kulẹ̀ lẹ́bùn orin iná ló mú kó lè ẹmu létìyàn kó sì fẹ́ jọ. bó bá wá gbìyànjú sí dáadáa yóò rí pé ẹ̀bùn orin tóun náà rí òun náà lè gbégbá bòmíì tí ó sì yàtọ̀ gidigidi sáwọn tó ti wà láyé. bẹ́ẹ̀ náà ni ẹ̀bùn àwọn tí ń gbá bọ́ọ̀lù. ẹ wo bọ́ọ̀lù tán ṣẹ̀ṣẹ̀ parí tán nísìnyí. tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn fira wọn tán fira wọn pa nígboro ayé. yóò jọ messi ni kò ní dàbí messi yóò jọ ronaldo ni ogun àgbáyé góòtì gangan kò lè dàbí góòtì. tí mò ń so yí ọ láàárọ̀ yìí. abínibí ó yàtọ̀ sí ability ẹ̀bùn tá a fọ́ ọ lóòótọ́ ogun lọ́gùn àwọn èèyàn létí ní ẹ̀bùn ṣùgbọ́n tí ẹ ò lè papọ̀ mọ́ tiwọn. oríṣiríṣi iná lọ́lọ́run dá mọ́ ọ̀yàn. bẹ́ẹ̀ náà níṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ ń wò yìí bẹ́mi bá dìde fúyà títọ́ striker náà bá tún wọlé laago méje kò papọ̀ mọ́ra wọn spọ́ọ̀tì ni. bí àwọn tí ó kàròyìn náà bá sì dé ẹ lè kó oníròyìn bí ọgọ́rùn-ún jọ kán máa kàròyìn bákan náà kò bọ́ síbù. ẹ̀bùn kálukú ni ó fi yàn ẹ̀bùn ni ó lànà fún ọ bẹ̀rẹ̀ sí lu ẹ̀bùn rẹ láàárọ̀ yìí. ẹ̀bùn wo la fún wọn náà ṣàwárí ara rẹ láti mọ irú ẹ̀bùn tá a fún ọ kó o sì bẹ̀rẹ̀ sí lò ó. bẹ́ẹ̀ yàn kàwé bí ọ̀lẹ́bùn nǹkan ń fìyà jẹ ìwé lè lànà fún o ṣùgbọ́n ká pẹ́ ń bẹ̀ ká tọ́jọ́. ṣùgbọ́n sórí bẹ́ẹ̀ yàn ní ẹ̀bùn tó kàwé mọ added advantage ni yóò fi pẹ́pẹ́ kánrin kése ni yóò sì fi dá a sí ní gbogbo ìgbà ní gbogbo yóò mọ bá gbà mú. ṣùgbọ́n sọ wá rí ẹ̀bùn tá à ń sọ yìí ìní ò jẹ́ kọ́nà ó tètè là fún ọ ní kíákíá. torí pé ẹ̀bùn làwọn èèyàn máa ń wò mọ́ yàn la ẹ̀bùn ni máa ń mú káwọn èèyàn sọ pé ó wù mí láti ran alágbájá lọ́wọ́. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ̀bùn náà sponsor ní ìsìn wọn sponsor èèyàn mọ́. kò sí nǹkan tí wọ́n gangan fẹ́ dà fún wọn bí èsì ẹ̀bùn tó gbé dání tó lè dirú tó lè dìgbà fún wọn. ẹ wo ọ̀pọ̀lọpọ̀ rẹ́kọ́ lebẹ̀ wọ́n wò yàn sùn kan tó sàn èèyàn ni torí pé ẹ̀bùn tí ń bẹ́nù rẹ náà nílò kìí ṣe wọ gangan. ó tilẹ̀ jẹ́ pé wọ́n ló lẹ́bùn ṣùgbọ́n inú rẹ ni ẹ̀bùn ń gbé ẹ̀bùn ń bẹ́nù rẹ

0: kù ibi táwọn yòókù ti ń struggle wẹ́rẹ́ ni ó yanjú ti ẹ̀ ẹ̀ tá ń pè ní ẹ̀bùn náà ẹ̀bùn wo ni wọ́n náà ní láàárọ̀ yìí tó ń bò mọ́lẹ̀ má ṣe bo tálẹ́ǹtì rẹ mọ́lẹ̀ torí pé ó léwu ẹ̀bùn wo ni wọ́n náà ní láàárọ̀ yìí tó ṣàwárí ẹ̀ ẹ̀bùn wo ló ní láàárọ̀ yìí tó tiẹ̀ náà ní mọ́ ìwọ náà ó jẹ́ bẹ̀rẹ̀ sí lu ẹ̀bùn rẹ láàárọ̀ yìí ó mọ̀ gbà tán náà là fún ọ torí pé ẹ̀bùn tó rí òun ní òsínlẹ̀kùn ọ̀la ni ó lànà fún ọ ẹ̀bùn tó rí òun ní ọ̀hátra ti olùrànlọ́wọ́ àti aláàánú láti wo ọ̀dọ̀ rẹ láti sàánú fún ọ bẹ̀rẹ̀ sí lu ẹ̀bùn rẹ o ẹ̀ ń bá bo ẹ̀bùn rẹ̀ mọ́lẹ̀ kì í rá láàánú o ẹ̀bùn yìí kọ̀ papọ̀ mọ́ra wọn ẹ̀bùn táyé ò papọ̀ mọ́ ti Kẹ́hìndé ti dòwú ò papọ̀ mọ́ ti dògbé ẹ̀ má fẹ́ ẹ̀bùn wéra wọn ẹ̀bùn ò papọ̀ mọ́ra wọn ṣùgbọ́n ẹ̀bùn tá a bá rí ká fún ọ bó ti wulẹ̀ ó kéré mọ rí i pé ó ń lò ó kó lè ba sílẹ̀kùn fún ọ ẹjẹ́ sójú òpó lẹ̀ torí ìjọba àkókò 091-2370-8675 tàbí 081-4249-1006 ojú òkú méjì tẹ́ fi pè wá láàárọ̀ ẹnu ẹ̀lọ́ ta ló wà ń bẹ̀
1: ẹ màá káàárọ̀ ẹ̀kọ́ ojúmọ́ olùkàyẹ yín òní dàrú orúkọ tèmi nìkẹ́ olúwa rotimi olúwa kọ̀ǹtín àríṣe àrẹ aláṣà fata ìbàdàn ká ṣe àwárí ara wa ká mọ orú ẹ̀bùn tá a ní ní òṣìlẹ̀kùn ayọ̀ fún wa o ẹ pé ètò
0: ẹ ṣe ojú òní tí yẹn jágbẹ́ lómi ẹ ló ẹ mọ̀ kó ojúmọ́ o
1: ọmọlúàbí pédépédé
0: ẹ mọ̀ ṣeun bàbá
1: nǹkan ò ní sẹ́mi rẹ ò ní sáré
0: àmì àṣẹ o
1: lágìlú wà ní jóná o ọ̀gbẹ́ni yìí ọmọ ìjọ dáàdì láti sáyìn ńlẹ̀ ìbàdàn ẹ̀yìn jẹ́ ẹ̀mọ ìpẹ́ lomiin ó lẹ́bùn àmọ́ kò nígboyà níwọ̀ àmọ́ kọfí nípa ẹ̀ nígboyà tí ẹ̀ pé sóun lè dájú báyìí níwọ̀ àmọ́ mu kọfí oní níwọ̀ àmọ́ mu kọfí pé ajẹmọ́wù àwòkọ́sí lágbájá ó sì jẹ́ pé nǹkan tó lẹ́bùn ju ẹni tó ń wú àwòkọ́sí ẹ̀ lọ kò kò ní kò nígboyà àti dádúró ìjẹ́ mọ̀ pé nípa àwa tí à ń pè sórí rédíò náà ṣe mọ̀ pé ìgboyà làwa náà ni ẹ̀bùn kọ̀ọ̀kan náà ni kálukú náà níhun ìwò kálukú ló lẹ́bùn kò sí ẹni tọ́lọ́hún ò fún lẹ́bùn
0: mo
1: wá kù sọ́wọ́ ẹni tó lẹ́bùn náà láti lè ní ìgboyà ẹ pé ètò
0: ẹ ṣe ojú òní
1: tí
0: ẹ ṣe ọmọ jọdádì ẹ ló ta ló wà ń bì
2: ẹ ló wà kó ojúmọ
0: ẹ mọ ṣeun
2: ọpọlọ ẹkùn níjọba
0: àmì àṣẹ ìdùmọ̀rẹ
2: ẹ ní bọwọ lọwọ
0: àmì o àtẹyìn náà
2: láti ilé lórí wàlẹ̀ lágbà lọ
0: àmì
2: àdẹkùn ọdún ti tó ń lọ lọ́wọ́ báyìí
0: ẹ mọ ṣeun bàbá
2: lọ́ba lọ́rẹ́ ní bàbá
0: àmì o àmì àṣẹ ìdùmọ̀rẹ
2: orúkọ tèmi ni ọjí ọmọ west láti United States of Ilé Tuntun Academy
0: iye dasi
2: ọ̀rọ̀ ṣe tí láyé lè tẹ̀tẹ̀ mú wa láàárọ̀ yìí ẹ̀dákẹ́dà tó bá wà tí ò bá bu tó bá ṣàwárí ara rẹ̀ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ máa ń jìsíkò tó ní o ìmọ̀ràn ńlá lè tẹ̀ fún wa láàárọ̀ yìí ẹni tí ò bá mọ̀ tẹ́lẹ̀ o ti gbọ́ báyìí èmi ti mú tèmi bẹ́ẹ̀ o
0: ẹ ṣeun o
2: ẹ ṣàwárí ara yìí o
0: ẹ ṣeun
2: ẹ bá bẹ́ẹ̀ tó bọ̀
0: ọjọ́ ẹ ṣe ojú ni ti yin ẹ lóòótọ́ ló wà ń bẹ̀
3: ẹ kàárọ̀
0: ẹ mọ̀ kó ojúmọ́ o
3: lájẹ́ jẹ́ ti bí ẹ̀sọ́ ẹni láti máa jẹ́
0: o yẹ dá sí o
3: ẹ rí gbogbo ń tẹ́ mú ẹ wà láì kó sì wà láàrin àwọn èèyàn lọ́wọ́ láàrin àwọn èèyàn ẹ rí àwọn akákan bẹ̀rẹ̀ tọ́jú pé oríire ni ẹ ti máa ń gbé ara wọn wọ́n ń gbé ẹyẹ ẹyẹ ara wọn máa ń gbé kò sí pé wọ́n gbé ajẹ́ pé wọ́n gbé nǹkan mi àwárí ẹ̀bùn tí wọ́n nìyẹn lọ́ wà ní dáìlámù
0: àmì o ẹ ṣe o àwọn wo náà tó ń gbé ẹ bá ẹ lóhùn ìyá àbẹjẹ lẹ
4: ẹ lọ kojúmọ ọmọ aládùmọrí
0: kan ẹ mọ ṣeun
4: ẹ mi rẹ
0: àmì àṣẹ
4: rẹ kọlùkọ sọwọrí ara rẹ ọmọ àgbọlágbó ti fẹ ẹ tọrọ ẹni tó ọrẹ mi tó ṣe là ọpọlọ ṣe ni kó lò ó lè tọrọ pẹlú ọrẹ rẹ ẹgbẹ kẹgbẹ gbàgbé mímọ àwọn eré jẹ o sọwọrí ara rẹ o ẹyin ọdọ ẹmu ti yín lẹ o lórí rẹ nígbà lórí mi
0: rí o àmì àṣẹ ìdùmọrí
4: o
0: àmì àṣẹ. ẹ wò ó mìíní láǹfààní àti gbépè kankan mọ́ láàárọ̀ yìí ẹ jẹ́ kí àwọn tó ti darapọ̀ mọ́ lórí facebook mo ti rí táwọ̀ àjàwó ogun àtìyẹn láti wọ̀ fún náà ẹ ṣe ojú òní tìyìn olúyẹmí àwòkọ èdè god bless you láti làlátẹ̀ ogun egúnjọ bí mo ti kìí lẹ́ẹ̀kan ọlá olúwa olùmídé ọlárẹ̀wájú mọ̀sùrù oyedena ajibola adewumi kazeem adekas ẹ mọ̀ ṣeun god bless you gbogbo èyí tẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí facebook àwọn èèyàn pọ̀ tá darapọ̀ mọ́ orí kazeem yàdá west rotimi oke tabuke oke na ni o je ogbe ni odeyemi omo kure ese o oladele sunday mu iwa god bless you imafoje peter mutiki yin ya okoye mi ka mutike yin na gbugbo yin te darapo won apata o na mo mo riri yin mu ri sunday owu yemi soliu olugile mutike yin na tele tele imafoje peter wakati e dabule ni ese oju oni tin yen ku fe oju oni tin yen ẹwo mo so yi mo duro lala aro yi kin le ba lanfani ati tun so mi fun yin ni e ti mo ti wa so wa yi o e di mu sisin o tori pe yo pada wulo fun yin ni eyin ti e fe darapo mo group adua te lanfani ati mu number nle e mu nle bayi 090 56 74 0 90 56 74 1 3 64 WhatsApp ni a message you a must send the message me yato si WhatsApp wo pe kanadi insi group adua ni o si lejo na afani si tun ti wa fe yin te ba ni prayer request a message a drop us you know number won si ba yin attend si Oto di pe mo dide fuya lori eto laaro yi. Kan lara awon baba wa daada e mo soju oni tin yen ku gbogbo wa wa oni na lojo obi won. Oni lojo obi otunba Samson Falade bale lo peju God bless you oju oni ti yin happy birthday to you sir. Long life and prosperity. Igbo Duba iseju kan ni o. Tori pe ododun saporu ododun le ru wa wa ododun ba labi aya so odun le ti so odun yi. Eton se mi ninu ola nla ati aiku ti se bale oro iwaju le pe le ope bi ti o ma re su iwaju iwaju le ma lo o e ni dero eyin lai lai e tin ri je ari je mo ni je pe yin e tin lo waju apada seyin bu oni je pe yin o igbo odun iseju kan ni tori pe ma be obe ni besu atelesi abenawo e ma be ni o e ni deyin e ni ku ni rewerewe la se edumare si mo ri yin ba lase Olorun tunba Samson Falade bale lo peju God bless you baba e wo titi ojo mejo tatun lanfani ati ma pade o ko temi oyi pada dekunle Yusuf omo lu abi pedepede pedepede ni lawojo amolede nbi ati nfi ede pupe igba ede lo wo lede je bi ede e lo re darapo mem lori gbogbo social media platforms lori Facebook mi omo lu abi pedepede ni e search fun Instagram omo lu abi pedepede TikTok omo lu abi pedepede e jajo ko mo lupo bo ka jo ma se ni ajo se wo si ni baje titi ojo mejo ta lanfani ati ma pade nko eyin le mo se nkan o laburo ni se odigba kan na

fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn ẹsẹ̀ ni fún mi ẹsẹ̀ ni fún mi ẹsẹ̀ ni fún mi tí mi ò bá gbàdúrà fún yín 1 Samuel 12:23 Samuel wí pé ẹsẹ̀ ni fún mi tí èmi ò bá gbàdúrà fún yín ẹ̀yin ilé Israẹli nítorí náà láàárọ̀ yìí mo fi ògo fún ẹni tó dá ayé àti ẹ̀kún rẹ̀ nítorí ìtìtì yín mo pé Ọlọ́run Abrahamu Isaaki àti Jakobu ga nítorí yín èmi àti ẹ̀yin fi gbogbo ògo padà sọ́dọ̀ Ọlọ́run ọba tó jẹ́ ká lo ọ̀sẹ̀ tó kọjá tán tó tún jẹ́ ká múrú àkókò yìí Olúwa gba ọpẹ́ wa ẹni mímọ́ Israẹli Olúwa gba ìyẹn wa ọba tó mú ìlérí iṣẹ́ fún àwọn àyànfẹ́ ọ̀rọ̀ rẹ sọ inú ìwé John 6:33 bíbélì wí pé ẹ tètè máa wá jọba ọ̀run àti òdodo rẹ̀ ohun gbogbo tó bá kù a ó fi fún yín ẹni tó ní ayé àti ọ̀run a gbé ọ̀gá nítorí àwọn ọ̀nà tó ń bá yọ fún wa ẹni tó ní ayé àti ọ̀run a gbé ọ̀gá fún tó tún fẹ́ sí lọ́sẹ̀ yìí inú ayé tèmi inú ayé dádì inú ayé mọ́mí mo gbàdúrà lórúkọ Jésù ọ̀sẹ̀ yìí máa múre wá fún yín ẹni tí mò ń kẹ́ pẹ̀ lọ́sàn ọlọ́run tí mò ń kẹ́ pẹ̀ lóru ọba tí mi ò fìgbà kọ̀ọ̀kan padà lẹ́yìn rẹ̀ tí kò sì padà lẹ́yìn mi orúkọ rẹ̀ ni mo mú wá láàárọ̀ yìí Olúwa gba ọpẹ́ wa fún ayé màmá tó ń sàmì bàbá tó ń sàmì yìí gbogbo ìdílé tó ń gbò mí tí wọ́n ń sàmì Ọlọ́run Abrahamu Isaaki àti Jakobu Olúwa gba ọpẹ́ wa ògo fún orúkọ rẹ̀ láàárọ̀ yìí mo gbàdúrà o àánú kò jáde sí yín mọ́mì Ọlọ́run Israẹli kò ní kẹ́ ẹ sí òun lásán àwọn àdúrà tí mo fẹ́ gbà láàárọ̀ yìí èyí tẹ́ ẹ bá ti sàmì nínú rẹ̀ o ló jẹ́ títí èyí tẹ́ ẹ bá ti fẹ́ nínú rẹ̀ o ní kẹ́ ẹ máa sàmì fún mo gbàdúrà lórúkọ Olúwa gbogbo tẹ́ ẹ kójọ láàárọ̀ èyí tẹ́ ẹ kójọ lọ́sàn-án àtèyí tẹ́ ẹ kójọ lálẹ́ lórúkọ Jésù kò ní bàjẹ́ mọ́ yín lọ́wọ́ gbogbo tẹ́ ẹ kójọ láàárọ̀ èyí tẹ́ ẹ kójọ lọ́sàn-án àtèyí tẹ́ ẹ kójọ lálẹ́ lórúkọ Jésù kò ní bàjẹ́ mọ́ yín lọ́wọ́ àwọn ìlérí tí Ọlọ́run ṣe fún yín fún ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù ni yóò ṣe àwọn ìlérí ohun rere ìlérí ayọ̀ ìlérí ìrànlọ́wọ́ tí Ọlọ́run ṣe fún ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù ni yóò ṣe ìlérí ohun rere ìlérí ayọ̀ ìlérí ìbùkún tí Olúwa ṣe fún ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù ni yóò ṣe àánú Ọlọ́run yóò sọ̀rọ̀ lórí yín májẹ̀mú Ọlọ́run yóò sọ̀rọ̀ lórí yín ògùn Ọlọ́run yóò ṣíjì bù yín ẹ jẹ́ ká lọ inú bíbélì láàárọ̀ yìí mọ́mí kí ni àwọn ohun tọ́lọ́run ṣe gẹ́gẹ́ bí ìlérí lórí wípé òun ṣetán láti sọ yín di púpọ̀ ìyẹn lórí ẹsẹ̀ bíbélì kan tó sọ pé ẹ tètè máa wá ìjọba ọ̀run àti òdodo rẹ̀ ohun gbogbo tó bá kù a ó fi fún yín that is the book of Matthew 6:33 lórúkọ Olúwa mo gbàdúrà ìlérí yóò ṣe fún yín ohun tó sọ nínú ìwé Matthew 6:33 ni wípé ẹ tètè máa wá ìjọba ọlọ́run a ó fi òwò kúkú fún yín ẹ wá jẹ́ ká wò ó kí ni àwọn nǹkan 12 tí ọlọ́run yóò fi kún yín 1 lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá fi ọkàn yín balẹ̀ láti fi ayé yín fún kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà ọ̀kan nínú àwọn àǹfààní tí ènìyàn yóò jẹ onínú rẹ̀ ó ní multiplication ẹ̀sà ìyẹn ni pé tẹ́ ẹ bá jẹ́ ẹyọkan tẹ́lẹ̀ ọlọ́run máa dìde ó máa sọ yín di púpọ̀ in Genesis 12 bàbá mi lọ́ba Abrahamu ó lá Abrahamu fi ara rẹ fún mi fi ọkàn rẹ fún mi bọ́ ọba lè tẹ̀lé mi jáde kúrò nílé bàbá rẹ kúrò ní àárín àwọn ènìyàn rẹ lọ sí ilẹ̀ kan tẹ̀mí ó mú ọ lọ èmi ó sì sọ ẹ́ di púpọ̀ ìbùkún nìwọ ó sì já sí èmi ó sọ ọ́ di orílẹ̀-èdè púpọ̀ ẹ̀sà ìlérí yìí ló ṣe ní Genesis 12 fún Abrahamu ní ilẹ̀ káàdíà wọ́n bíbélì sọ pé Abrahamu ọ̀hún ó dẹ̀ wá di ńlá ó di ọlọ́rọ̀ gidigidi màmá ohun gbogbo tó ń wá kiri láyé ó ń bẹ nínú kristi wọ́n á máa gbọ́ àwọn ẹsẹ̀ bíbélì 12 yìí kó o lè mọ̀ pé ẹni tí mo ní kó o fi ayé rẹ sílẹ̀ fún ó lórí ọ̀fẹ́ ó lágbára ó láǹfààní láti gbà ọ́ àti láti sọ ẹ́ di púpọ̀ àmì kan bẹ nínú mathematics téèyàn bá sì ká sọ pé wọ́n bèrè pé 3x3 téèyàn wá kọ 12 ìyẹn ni wípé ẹni yẹn sì wọ́n á wá wrong yẹn àmì wrong yẹn kan náà ó náà ló wà nínú mathematics kan náà tó sọ wípé multiplication àmì wrong ó náà ni multiplication nǹkan tá yẹ bá wrong ọlọ́run lè fi multiply rẹ tó o bá sàmì lónìí lọ́sẹ̀ yìí bàbá mi máa multiply rẹ now Deuteronomy 7 nígbà tó dé 13 ìwé Deuteronomy ní 7:13 ó ní èmi ó sọ ẹ́ di pípọ̀ èmi ó gbin ọ̀gá kọjá ibi tí ìwọ
gangan ti kala re to lero igba to de Genesis chapter 22 verse 17 only I will surely multiply you mama God oluwa lenu mi ni ose yi olorun ma so yin di pupo omo na yin o ma so di pupo ise yin bi o ma mu ibukun wa o ma so di pupo ileri orere o ma so di pupo gbogbo eyin omo olorun pata ni aro yi fi olorun pe yin egbe iguru kan e pade mi lori Facebook mo ma wa lori Facebook ni agbogbo meta abulu egbo dada o ni ogbogbo agbogbo meta abulu lori no more work prayer monday ni ogbogbo agbogbo meta abulu si agbogbo mamu abo ni idaji mo pe ni oru awon angeli be na ni lori TikTok e ma pade mi lori TikTok lori YouTube ati lori Instagram ni baba adura 847 prayer mountain ejo sa adura yen e gbe ororo kan lowo leyin tin ba sure fun yin tan e o fi ororo yen anwo ti ara yin ati awon omo yin eni to fe jade lo fun ise eni ti ona dimo tabi eni tin wa ire kan o fe lo gba eto kan lowo awon eyan kan a ko fe promotion pade mi ororo yen ni ko fi anwo ti ara re o de mo pe nipa igbagbo anu tele orun mi le yo dara fun yin igba to wa di second Corinthians chapter 9 verse 10 oni eni to supply gbogbo nkan fun wa to si le so ni di pupo o le ni ta ni ko se yin mama ke lo n wa kakiri aye baba mi ni ko fun si akoko ninu gbogbo o la ma so eni pupo igba to te si waju sa ni Genesis chapter 1 verse 28 e gbo ti bibe ni wi oni olorun si sure fun wa olorun si so wi pe e ma bi si ke si ma re si ke si ma gbile ke ma gbadun lori re ke si ma jopa lori ile on kan na olorun o da obi eru o ki se eru fun olorun o ni ko je opa opa la pe osa agbara lati joba lori ile ni agbaye agbara ti won fi ke obi opa loruko jesu agbara yen o ya ko gba le o igba ta wa ninu kanaba iyawo mu ko pe mo bi asin ke wa bi opa won ke wa bi opa mo ko mo ade ma pesu mi ka ni o laye ko man kiri akoti su mi ka o pesu mi ka ni o baba mi je ki won ke abi opa iwo to n gbo mi loni loruko jesu won ma ke obi opa ani won ma ke obi opa ede kan so yi pe se dadi ti de mi oluwa ti n be ati be mi e ti wa to se eleyi emi ni ma se fun ise bi olorun abraham isaac ati jacob ti n be emi ni ma se to se aro to se bo ba ti n denu program emi ni mo sure fun ti mo da owo le lori ni challenge lagbara olorun agbara olorun ni oluwa ti n be ati be mi e ti wa mo le fi gbogbo enu so fun pe message to mu bo yiga inu nigeria ni mo ti n se message lowo inu nigeria o ni mo ti n se message lowo aanu olorun yo si lekun fun orun aanu yóò ṣílẹ̀kùn fún ọ. Ó rí tiẹ̀ ṣe. Ẹ wá máa gbọ́. Gẹ́gẹ́ bí ẹni tó ṣèlérí. Ìgbà tó dé Psalm 107:38. Ó ní Ọlọ́run sì sọ wọn di púpọ̀. Ó ní Ọlọ́run kò jẹ́ kí ọ̀kan nínú ẹran ọ̀sìn wọn kó dé. Instead kẹran wọn kó dé. Ó ní Ọlọ́run sì multiply ẹran ọ̀sìn àwọn ọmọ Israẹli. Wá wo mo gbàdúrà. Ohun rere gbogbo tọ́lọ́run fún ọ. Bàbá mi máa multiply rẹ̀. Agbára multiplication ó máa bàlẹ́ ọ. Lọ́sẹ̀ tó wọ̀ yìí, agbára multiplication ó máa bàlẹ́ ọ. Ilé-iṣẹ́ rẹ máa multiply. Ìbùkún rẹ máa multiply. Ìgbà tó wá ní Genesis chapter 17 ní verse 2. Ó ní èmi ó fìdí májẹ̀mú mi kalẹ̀ lórí ìwọ tá a pè ní Abrahamu. Èmi ó wá aṣọ ẹni púpọ̀. Ó ní àwọn ọba ọ̀hún a máa jáde láti inú rẹ̀. Brọ́dá, kí ló dé tó rò pé ò lè gbé ọga? Jẹ́ kí n sòó tọrọ fún ọ. Gbogbo àwọn tó wò lólókìkí lónìí tí wọ́n dúró nínú Kristi. Agbára kan bà lé wọn. Ẹ̀mí kan bà lé wọn tó sọ wọ́n di ńlá. Mo gbàdúrà ẹ̀mí yẹn máa bà lé wọn náà láti sọ ẹdí ńlá. Tó fi dìde, tó fi dolókìkí, tó fi ní dẹnilẹ̀ mọ́, ẹ̀mí yẹn bà lé ọ. Ìgbà tó wá dé nu Hebrew, ìwé Hebrew chapter 6 ní verse 14, ó wá sọ wípé èmi ó bùkún ọ, èmi ó sọ ẹ di ńlá, èmi ó sì sọ àwọn ọmọ rẹ di ńlá. Màmá, ìgbà ó wá dé nu Joshua chapter 24 ní verse 3, ó ní mo sọ Abrahamu bàbá yín, mo sọ di ńlá, mo sì sọ ọmọ rẹ náà di ńlá. Ìgbà tó wá dé nu Leviticus chapter 26 ní verse 9, ọ̀wọ́ èmi máa jẹ́ kó o sọ èso, èmi sì máa sọ èso rẹ bí púpọ̀. Ìgbà tó wá dé nu Deuteronomy chapter 7 ní verse 13, ó ní máa sọ ẹ di púpọ̀ gidigidi ju ọgbà orí rẹ lọ. Mama ẹni tó lágbára láti sọ ní púpọ̀ ó rán mi sí ọ lónìí inú ìwé Ezekiel 36 ní verse 10-11 ó ní mo máa multiply rẹ ẹ sọ pé olúwa máa sọ mí di púpọ̀ ẹ sọ pé mo máa di ńlá bẹ́ẹ̀ ló máa rí ayé kan tó wáyé ẹ ní sunkún níbẹ̀ ẹ ní rí dààmú ọ̀run àánú yóò sì fún yín ogun ọlọ́run yóò ṣèjì wọ́n
loruko baba omo atebi mimo egba iranlowo egba iyanu Jesu Oluwa wa amen e ba mi so fun gbogbo eni ti o je iko ati riju Oluwa every Monday morning ago mesan si agogo mejila ni ojo Monday on la ma pade lori oke no mo wo iru akoko laaro yi bayi se awon eyan si Olorun ti kun ori oke se wa ri Monday nti nbo oh the last Monday of this month iye ma gbo ma ni agbara lori oke no mo wo ni ilu apatere ni ilu Ibadan gbogbo na si Olorun na to nfe gbo gbadua ojo kan yen o ma ni agbara ati je ati mo de nini wa lara awon doctor ma wa lati test you wa mo ma check you wa mo ma fun anita ba nilo number 2 ako ko ade gbadua number 3 ide mi mo wa lojo yen na loruko Jesu ise na se wa ko ni baje aye wa ko ni lo sile elekeji ni wipe gbogbo eni to nba mi lo si Jerusalem ojo na ti peter osu kesan la nlo iwo na ani o ma ne kan lo anu o de te gbo dadi e ti lo ri e lo loruko Jesu rere le mu ko ani je bi bo lagbara olorun o se kan pere na lalo ibukun olorun a de Jerusalem a de ko de jordan gbogbo awon nkan to ri mun bibele yen e ja jọlọ wo loruko Jesu e ora anugba gbogbo eyan to wa wa ni ilu Ikorodu lagbara Olorun ni ilu Ikorodu mo ma wa ni church wa to wa ni ilu Ikorodu ni gbaga every first Friday ibe lati to mo pade fun show every first Friday to Friday akoko ti nbo ninu osu ti nbo o ma ni agbara Oluwanu ni o Oluwanu ni o ni ilu gbaga ni ilu Ikorodu ni gbaga bus stop e ba ti de gbaga bus stop ni Ikorodu eyan kan sa sọ fáwọn ọmọ olókàdá yìí pé ẹ ń lọ sí AK-47 gbogbo àgbáyé ló ti mọ bẹ lórúkọ Jésù ẹ ò ní jẹbi ọ̀rọ̀ yóò dayọ ẹ ó dẹ̀ máa ṣe lórúkọ bàbá ọmọ àtẹ̀mí mímọ́ ó ti ṣe bẹ́ẹ̀ Jésù Olúwa wa àmì tẹ́ bá ń bọ̀ sí challenge láàárọ̀ yìí ẹ sáà máa bọ̀ pẹ̀lú bíbélì yẹn èmi ó da òróró sí yín lórí ní àárọ̀ ọjọ́ tọ́sí aago méje sí agogo mẹ́wàá àbọ̀ ọ̀run àánú á sí fún ọlọ́ba ti dé challenge ní Ìbàdàn gbọ́ mọ́tò tó ń lọ sí Màlété sọ̀kalẹ̀ nínú ọmọ wọ̀ lọ́dọ̀ bàbá AK-47 ẹ ó mórí délé o lágbára ọlọ́run mo ń lọ sí Jerusalem ní ọjọ́ keje oṣù kẹsàn-án ẹ jẹ́ àjọlọ bó o bá ti lè tọrun rí jẹ́ àjọlọ tayẹ àwọn orí ọ̀fẹ́ tó lè ṣe fáwọn òbí rẹ̀ rí láti ràn wọ́n lọ but tó bá máa bá mi lọ ẹ máa mú òróró méjì lọ́wọ́ ọ̀kan bàbá ti fẹ́ wọnú gbọ́dálẹ̀ olúwani ńlálẹ̀ lórí èkejì tá a bá ti jáde nínú ọjọ́ dání olúwani ńlálẹ̀ lórí omi yẹn kan náà ni jésù fi ṣe baptism a máa dé òkè òkè kan tí a ń pè ní sinai bá a ṣe ń lọ yìí mo gbàdúrà yóò dára fún ọ yàtọ̀ òbí rẹ ọlọ wo ẹnìkan tó mọ pásítọ̀ kan tó mọ tó fẹ́ kó lọ abẹ́nìkan tó ti ṣe ọlú rere kó ràn lọ sí Jerusalemu oore rẹ wà ń bẹ báwo la ṣe máa lọ oṣù kẹsàn-án kámọ́rọ́rọ́ méjì lọ yóò dára fún ọ fóun nọmba yìí ẹ pé tàbí kẹ́ ẹ sẹ́ndì mẹ́sẹ́gì èmi náà fẹ́ lọ Jerusalemu wọ́n jọ èmi mọ́ group tí àwọn èèyàn wà yóò dára fún ọ ríran lọ́wọ́ oore rẹ o ṣe bẹ́ẹ̀ Jésù Olúwa wa fóun nọmba ẹ lo fóun nọmba 08066481455 08066481455 ibi kò ní bá yín o ti rí bẹ́ẹ̀ Jésù.

0: ti lè jẹ́ ìránṣẹ́ ìrìn láti ọ̀run wá tí ó kalẹ̀ sí oríta dọ́là àyíká mi ní Ìbàdàn àti ní alábàwá kájáyé Ìbàdàn. Ìránṣẹ́ ọ̀rọ̀ ẹ̀yẹ náà Emmanuel Folúwaṣọ́ yóò sọ agbára Ọlọ́run di mímọ̀ fún ọ ní àkókò yìí. Jésù yóò sì bá pàdé.
1: Aleluya. Ọlọ́run ògo ni forúkọ rẹ̀ àmọ́dúpẹ́ fún àǹfààní àgbàyá ń ta ní ìkànnìlú àgbọ̀pẹ́ wa. Ọba yìí bí a ti ń lọ nínú ọ̀rọ̀ rẹ lónìí, jẹ́ kí ìsílẹ̀ rẹ kó fi òye fún ọkọ̀ pé pàápàá jùlọ lónìí ọjọ́ ìṣẹ́gun ní ìkànnì, jẹ́ kí ìṣẹ́gun kó wà fún àwọn èèyàn lórí èṣù ẹ̀ṣẹ̀ àti pàápàá jùlọ fún gbogbo àwọn àfúnjẹ ojú oorun àtojú àlá kí ọkàn wọn kó le balẹ̀ nínú Jésù Kristì Olúwa wa. Bẹ́ẹ̀ ni kò rí, Jésù Kristì Olúwa tó gbà lára wa, amen. Arákùnrin arábìnrin ìfẹ́ mọ̀ṣẹ́ gbàgbé o, ní oṣù kẹjọ tá a lọ August ọjọ́ keje kẹjọ àti ìkẹsàn-án oni ọdún yìí rere ti 2026, ìyẹn ni pé àkókò láti kóra jọ pẹ̀lú àwọn ọmọ Ọlọ́run tó ti rí gbàlà láti fi ayọ̀ gbàlà hàn, kí a sì fi ayọ̀ gbàlà wa ran ayé ẹlòmíràn náà tí kò tí mọ Ọlọ́run. Nítorí náà ó ṣe pàtàkì láti máa gbàdúrà fún ọjọ́ ni kò sì máa múra sílẹ̀. À ń sọ fún ọ nísìnyí pé nínú Bíbélì a rí Ádámù méjì tí ó wà ńbẹ̀. Ádámù àkọ́kọ́ lulẹ̀, ìyẹn ni pé ó jálulẹ̀, ó jápò níwájú Ọlọ́run nítorí pé kíni kò mọ iṣẹ́ pàtàkì kéèyàn wà níwájú. Ọ̀pọ̀lọpọ̀ kírísítà kan lọ sí ọ̀sẹ̀ lónìí kò mọ iṣẹ́ pàtàkì kéèyàn wà níwájú Ọlọ́run. Tó o bá ti mọ̀ pé iwájú Ọlọ́run lò wá ò lè gbóhùn Ọlọ́run, òun kàn máa rí ti pásítọ̀ ṣe, ó rí nǹkan tẹ́nìkan ṣe, èyí tó o máa rí ti ẹ̀ nìyẹn títí tó fi lulẹ̀. But tó bá yẹ pé o mọ̀ pé iwájú Ọlọ́run lò wá ò ti ẹ̀ ní rí nǹkan kan tó lò nítorí pé ohun Ọlọ́run lọ fẹ́ wa gbọ́. Olórin sọ pé ohun rẹ̀ dùn púpọ̀ láti kíni láti gbọ́. Nítorí náà ohun tó dùn nìkan ló lè má yé rẹ dùn, ayé rẹ̀ dùn lọ́dún yìí. Wá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ní Génesis orí kẹta níbi sọ̀rọ̀ pé nígbà tí ìyàwó tan ọkọ jẹ torí pé ìjó tan jẹ èso tí mo jẹ ìdùn ó sì ṣe é fojú rí ọrẹ wa gan-an àti wọn náà bá tọ wò yẹn ni pé ó tan, wọ́n tan ìyàwó, ìyàwó náà tan ọkọ. Ìṣẹ̀lẹ̀ bíi pé mo sọ pé ẹ̀ṣẹ̀ tí mò ń ṣe àgbèrè yìí ó tẹ́mi lọ́rẹ wo bóyáwọ náà ń sọ bẹ́ẹ̀ olè ojú kékeré àti àìgbọràn àti ìrèé kọjá àwọn òfin Ọlọ́run. Ṣé olódùn mọ ó túmọ̀ pé òun tanra rẹ jẹ, bí o bá sì tanra rẹ jẹ ó túmọ̀ sí pé kì í ṣe èṣù lọ́tàn jẹ. O gbọ́dọ̀ mọ̀ ó yẹ kí ìyàwó sọ fún ọkọ pé njí mo jẹ yìí ojú mi ń ṣe bákan bákan o, ìwọ ọkọ mi mọ̀ ti jẹ o nítorí pé bá a ti ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kan ni mo rí o. Ìbáṣẹ̀rọ ọkọ ẹ̀ lọ́wọ́, ọkọ ẹ̀ náà ìbáṣẹ̀rọ lọ́wọ́. Bẹ́ẹ̀ wá nǹkan tó ṣẹlẹ̀ nínú ìwé Kọ́rìntì kìíní orí kẹẹ̀ẹ́dógún nípa Ádámù kejì tí í ṣe Jésù Kristì Olúwa nínú orí 5:50. Bẹ́ẹ̀ ni a sì kọ́ pé Ádámù ọkùnrin ìṣáájú àlàyé ọkàn ni Adá. Ádámù ìkẹyìn ẹ̀mí ìsọdàlàyé ni pé Jésù Kristì le fún yàn níyè, ìyẹn ni pé òun ò ní ṣe àṣìṣe, ò ní ṣe àṣìjẹ. Ẹ wá nǹkan tó ṣẹlẹ̀ ó ní ní ẹsẹ 49 ó ní bí a sì ti ń ru àwòrán ẹni ròpẹ̀ bẹ́ẹ̀ náà ni a ó sì ru àwòrán ẹni ti ọ̀run. Ó jẹ́ pé ẹni ti ọ̀run àwòrán rẹ̀ ìyẹn ti Jésù Kristì yóò wọnú ọkàn rẹ tó bá ti lè gbàgbọ́ ó sì máa lo òkè. Ṣùgbọ́n ẹni tilẹ̀ tí Ṣádámù àwòrán rẹ̀ tó bá ti wà lọ́kàn rẹ ìyẹn ni pé ìmísí ara àti ẹ̀ṣẹ̀ tó ti pàṣẹ Ṣádámù tó bá ti gbọ́ lọ́wọ́ náà ọkàn rẹ ìwọ náà lulẹ̀ o. Nítorí arákùnrin àdámù tó fẹ́ lulẹ̀ ni àbọ̀ fẹ́ lọ síwájú, àbọ̀ fẹ́ lọ sókè. Nítorí pé ẹni tó wà lókè nìkan ló lè fa àyàn sókè, Jésù nìkan ló lọ sókè o. Lórí àkọ́pẹ́ Olúwa sì ti gbéga ó sì fún ní orúkọ kan tó borí kogbo orúkọ pé ní orúkọ Jésù Kristì gbogbo ẹkú yóò máa wọlé. Ìjọ wa múra sílẹ̀ láti fi Jésù rẹ sínú ayé rẹ kí ìrònú rẹ àti àwòrán rẹ kó lè wá sínú ọkàn rẹ. Màmá rẹ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ sọ pé Jésù mo tọ̀ wá lónìí gẹ́gẹ́ bí ọ̀túnmọ̀gbọ́ lónìí dáríjì mi mo fẹ́ kó gbé àwòrán rẹ wọ̀ mí kí n lè rí ìgbàláre àti ìgbàlà rẹ. Mo fẹ́ gbàdúrà fún ọ tó o bá ti wí bẹ́ẹ̀ Jésù Kristì Olúwa mo béèrè pé gbogbo àwọn tó gbàgbọ́ náà ọ̀rọ̀ jẹ́ kí ẹ̀jẹ̀ orí ọ̀fẹ́ kó wẹ̀ wọ́n mọ́kùnrin gbogbo àṣe àti ẹ̀ṣẹ̀ wọn fi àwòrán ìgbàlà rẹ hàn wọ́n lónìí lórúmọ́jú ọ̀la lórúkọ Jésù Kristì. Àkọ́wé pé ó rí ìgbàlà Olúwa bẹ́ẹ̀ ni yóò sì rí ní orúkọ Jésù mo gbàdúrà pé ẹni tó ṣẹ̀ṣẹ̀ kẹsàn ẹ̀yin tí ó ti mọ Jésù kẹ rí gbàlà Olúwa wọn wá tájọ wà lójú ọ̀nà yín orí ọ̀fẹ́ Jésù Kristì pẹ̀lú àwòrán Jésù Kristì kó wà náà kan wa láti mú amórídélé gbogbo èjù àti èdì tí sàtánì ń jù lákòókò wọ̀nyí kó mọ̀ ṣe borí ẹ̀mí rẹ̀ kó o ju aṣẹ́gun lọ bẹ́ẹ̀ ni kọ́kàn rẹ kó balẹ̀ mo pàṣẹ bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristì Olúwa àtògbàlà amen. God bless you all.
0: Náà yóò máa tẹ̀síwájú títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ máa wà lábẹ́ ọ̀run tó ń ṣí sílẹ̀ fún rere rẹ àmì ẹ lè pè fún àdúrà tàbí ìyànjú sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0803587635 tàbí 0805106331. Ẹ lè kàn sí wa ní orí ẹ̀rọ ayélujára Facebook Emmanuel Folúṣọ́, email theofemoratao.com, WhatsApp 0803587635.

0: wa ti omo je gala wa ti ma gba dada ni bigi bi ka kiri agba nla aye today omo olowo ololootu eto ya le swagosi niyan o olale amza loruko temi di top striker ele to galant go nba ti wa n gba si labi omo egbalagba bi e ma fe ti ko gege bi omo eko lagbodo yin be yen mo ni gbagbo po ma ba yin lara mu gege bi omo badani oya goke ka jo goke gege bi omo oke ogun ti waju ohun gbogbo God bless Nigeria. Oluwa ko bu ko le de wa Naija o. Ati gbogbo eti to n gbo ikani. Bo kada se ma je niyan o. Tori ki se eyan. Olorun oba ni. Oya papapa lati be yan asirego. E je abere. Ka bere lati olede wa Nigeria. Bo ba igberade ko ti Super Falcons e. Nilu Casablanca lolede Morocco ibe yen na lati mu kini ohun wa o tori pe pelu royin tin tu alowo lati buba igbaradi won agba bolu mokande logun 19 players lo ti wa ni buba igbaradi koda iroyin tan gba ni pe o sese lale ana ki gbogbo awon mefa to ku ki won ti kan won lara sugbon update yen o ti te wa lowo boya won ti wole pe lale ana abi won si tun reti awon kan sugbon as at yesterday night mokandinlogun 19 players oh na lo ti wa ni buba igbarade iko ti Super Falcons ni lu Casablanca ojo tuesday ti nbo yi to ati kasimi o media officer won tin je oye mi pe michela loze ti wole lale ana o wole ndaji okay oni won ti di mejilelogun won ti di mejilelogun ni buba igbarade bakan na won ma se igbarade nro leyi igbarade won ma waye nro le dede agogo marun ro leyi won se igbarade gege bi alaye ele ti ntemi lowo lapa bi niyan Esther Okoronko ti wole Uchenna Kanu na o ti wole won ti di mejilelogun by 22 players ni camp bayi mokandinlogun ni won tele asatale ana Esther Okoronko Uchenna Kanu Michel Alozie gege bi media officer won iyan Mary bo se nje odi mimo fun mi bayi bayi okay mejilelogun bayi ni buba igbarade oku awon merin pere ti won reti bayi oku awon merin pere ti won reti bayi bi nkan se ri niyan o baba nso nipa ti idije vi eye ile adulawo laarin tawon obirin ele ti o lanfani ati bere lopin ose yi opin ose yi ojo sunday ojo 24 ni o bere sugbo di ojo 22 ojo 22 jare iyan July 28 ojo Tuesday ki ko Super Falcons ki won to gbe vigagbaga ti won akoko nma ba nkoju elede Malawi bi nkan se ri niyan lapa be yen o oya papapa kase we go again laaro yi awon eyan o tun gbogbo o owo bi 1.7 million naira lo tun ma je pipi okan won na laaro yi bo ba dagun la ni o Ma dagun la. Bo ba ti dagun la. Wo yo ke iwo na laaro yi. Ma je agbo si nbe. Maka loye kan. Oye to kara wo. Yo pada kara ode na ni o. Yo kara ede. Laaro yi. Ma dagun la si ti kase. Owo ta pin. Abe lori 50K. Ba sori 120K. La sori 150K. Awa pari e sori 200K laaro yi ni o star 347 star 1004 star 2# star 347 star 1004 star 2# lo ma gbe e debe so ori jo ti o ba kanyan bayi kami lo kanyan mo se emi oyan ma emi go mo ni se iko mo ni mo debe gbagbe wọn gbàgbé wípé o ti ń da bí àjọ ìwọ náà sọ ní kájọ tiẹ náà ilé ní tájọ wá kàn ọ ìní gangan lọ wá fẹ dàgúnlá roko turo risk náà ni gbogbo ntà ń se ilé ayé àmọ èèyàn máa take risk náà ni torí pé bọ́ọ̀ bá take risk legit risk mọ̀ ń sọ ohun ọ̀sọ́ pé kò rè é mú kan mọ́ kan o ṣé rí ọ̀pọ̀lọpọ̀ tí máa ń wà lójú kan àìlè gbé ìgbésẹ̀ wípé ẹ̀rù ń bà wọ́n wípé àwọn ọ̀fẹ́ lose àbí wọn ọ̀fẹ́ pàdánù nǹkan ní máa ń se ọ̀pọ̀lọpọ̀ tí fi máa ń wà lójú kan náà ṣé rí bẹ́yìn ọ̀bá gbé ìgbésẹ̀ ojú kan tẹ̀yàn wà náà ni ọ wà o ìdí nìyẹn tó fi já wípé tẹ̀yàn bá wá take risk o lè jẹ lọ bá méjì ni ìdídà kọ jẹ lọ tàbí kọ kẹ́kọ̀ọ́ o lè lose tó bá take risk ìdídà kọ jẹ lọ tàbí kọ kẹ́kọ̀ọ́ kó learn nínú àṣìṣe tí ò bá jẹ́ kó move on nǹkan méjì tó máa ń wà náà nìyẹn bá méjì ni ṣùgbọ́n láti má take risk kọ àwọn gẹ́gẹ́ n bá wá kówó ilé business yìí báyìí ní ìsìn tí ọba wá lọ fún mi ní tí mò ń fẹ́ ń kọ́ mo jẹ́ ara máa manage ẹ̀ báyẹn owó oúnjẹ lọ́mọ rí bóyá business ò fẹ́ kówó lẹ́yìn gẹ́gẹ́ sì rèé o ló máa boom ó jẹ́ wípé ọmọ tó kábàámọ̀ pé ń bá mọ̀ kí n ti kó kinní yìí lè tipẹ́tipẹ́ ṣùgbọ́n torí pé ò fẹ́ take risk ọ wà lójú kan o lè take care o kó má succeed o ìyẹn ò sọ pé o lose o but o learn ni you learn your lesson from your mistake ó máa ń wáyé bẹ́ẹ̀ báàrin yẹn ṣe rí nìyẹn *347*1774*2# hash ni bọ́ ọ bá ti sá sí báyẹn lọ́wọ́ kan àwọn dá mẹ́sẹ̀jì padà fún ọ wípé tíkẹ́ẹ̀tì mélòó lọ fẹ́ rà ìwọ náà jẹ́ ó yé wọn bóyá méjì mẹ́ta mẹ́rin márùn-ún ni dá padà ojú ẹsẹ̀ ni wọ́n á sọ fún ẹgbẹ́sẹ̀ transfer lọ́fẹ́ sí àbí ussd code ni mẹ́sẹ̀jì yẹn ìwọ tẹ 1 ussd code kọ́hún o 2 ni ussd code 1 yẹn transfer ni tó o bá ti tẹ 1 báyìí wọ́n ó send the bank tó o lè fi ra tíkẹ́ẹ̀tì wọ́n send the ọ̀sìn ọ bọ́ ọ bá lówó lórí bank app rẹ gbélé ńbẹ̀ bọ́ ọ bá wá lówó lórí bank app rẹ ṣùgbọ́n tó o ní cash dání lọ sí di pos sọ pé báǹkì yìí ẹ bá ń sanye báyìí bẹ̀ kakuléètì iye tíkẹ́ẹ̀tì tó o bá fẹ́ méjì mẹ́ta mẹ́rin márùn-ún ṣùgbọ́n yọkẹ 500 ni kò jẹ́ bó ṣe lóun ọ̀jẹ́ ojú ẹsẹ̀ tí ẹ bá ti bọ́ ọ sáà ló ti receive message lórí fóònù ẹ pé nọ́mbà rẹ ó ti wà eligible gbogbo àlàyé mi yẹn bó bá kù díẹ̀ káàtó tí ò yí ọ ọ yá pé nọ́mbà yìí 02013306194 kó o chaati wọn lórí whatsapp number ó dẹ̀ lè kọ́ wọn whatsapp kọ̀ náà 09026026314 ọ̀sẹ̀ bó ṣe lóun ọ̀jẹ̀ lórí ti cash ẹ̀ ó yá gbàgbàpá láti bẹ̀ gbogbo ẹ̀yìn tàpátá àti gbogbo community ti ń bẹ ní àpáta ẹ kú ojú lọ́nà o ikọ̀ ti jẹ́ kó mọ̀ tó bá ti ń di lọ́la ọ̀la ọjọ́ wẹ́ẹ̀sì ọjọ́ 22 ìyẹn nínú oṣù tá a wà yìí outside broadcast yóò wáyé o ní àpáta gbogbo ẹ̀yìn ti alápáta ẹ mọ̀ pé ti wà ńbẹ̀ fún wa a ti mọ̀ yín tipẹ́tipẹ́ ẹ máa dúró tẹ́ni o community ti ń bẹ ní àpáta ò kéré rárá gbogbo wọn sì máa gbórí wọlé bá a bá ti rèé kí alápáta ok 2 years second anniversary ti cash ẹ pẹ̀lú ẹ̀bùn rẹpẹtẹ tí cash ẹ ń kó bọ̀ lọ́la live and direct àpáta láti bẹ̀rẹ̀ láago 12 lọ́sàn-án ọ̀la ètò ta lọ́ta iris mall tó wà ní àpáta ìwọ tó ọba mọ iris mall béèrè lọ́wọ́ àwọn èèyàn pé tí ẹ ṣe ń tó mù bọ́ ọba ti dápáta ó ti mọ iris mall lọ́ọ̀kẹ́ kìí ṣe ń tọ́ fara pamọ́ ẹgbẹ́ títì náà ni kò jìnnà sí amadia mosque yẹn kò jìnnà síbẹ̀ rárá ó ti rí iris mall ibẹ̀ láti ṣètò lọ́sàn-án ọ̀la live and direct gbogbo kọjá kẹ́mọ̀ pátá àjọ wà ńbẹ̀ ni o láago 12 lọ́sàn-án ọ̀la ta lọ́ta bákan náà káṣí ẹ̀ ń kówó bọ̀ live ẹ̀ tún gbọ́ pé live lọ́la ok o ẹyin dagbada e ku oju lona o ya gbagbagba lati be yen gbe mi dada Mr. B Entertainment Mr. B pelu G Smart Entertainment won ti po kale bayo yo dugbagbon kesi Alhaji Sulaiman Ademola Komi Jackson ati Alhaji Sulaiman Adeo atawewe baba oloye tu o si oba o je Mr. Spirit won gbe wa debe to ba tin di losan ojo jimo ti nbo lohun iyen July 31st ni o ni Mr. B Lounge B to wa ni adojuko Koloda Easy House ogbori efo nle Ibadan ago merin oso lalujo to skin back e kuran irin ni o ti lava ni ati bere o a si jo dale ni ke ajo wa nbe ni maji agba o si nbe bo se ma je niyan baba oloye etu o si oba o je gbe mi debe le le le le le le le le le le le Ibadan lo gogo se vigilante le le le le le le le le le le le le le le all right bo se je niyan lagba be yen oju oja ya ero oja e paramo DJ Spider ya roju oja se fe gba orilede Spain se ka so yi pe ebo fin ebo gba abi etutu gba ni ka pe asiri DJ fi eye agbaye to le de Spain ti won gba iyen laya ajeta won mo se nkeke bi etutu lori papa lojo yen Spain ri nkeke mole o eni kini so working no be cho so working exclusive only the spe ma ri nkan mole lojo yen before ki ase ka gba to be laarin awon atolede Argentina ta lo sise yen ta ni won fi se yen ran nibo ni won ri mo kini nkan ti won ri mo le gangan se won ti se be ri e ba ri ba e ja loju oja ka gbera wa bo ki won gbe yin de be tayanyan igbagbo re je o mu o lara tinsin ko di o mu gbọn to ba ni gbagbo nu re gbe gbagbo re le oju oja ya ere oja e paramo no bi cho so working e ku kale
1: mo ti bere fun o le salai mo pani lerin lakoko apejọpọ itakuro sori la malebi mi o ti eda o ti gbogbo won ni fesi ni mo nse ona ni ami danimo mi ti se Maggi native jollof rice itowo ekan lasan are kan ko si leyin e
2: Maggi star ta se latara e wa soya alubosa adu chili ati konofuru
1: onje ale ti dele e ma bo jeje tabi ke ma wa rara
2: Maggi star yo so gbogbo nje ta se do won ara oto yo si tu so akoko na da koko mo ni gbagbe
3: Happy 48th anniversary!
4: For 40 years, God has been faithful. Through every prayer answered and every life transformed, His grace has remained constant. Now, with grateful hearts, we're celebrating 40 remarkable years of God's faithfulness. Join us from July 20th to 26th as we celebrate our 40th anniversary. With services daily at 5 p.m., vigil on Thursday at 10 p.m. and Thanksgiving service on Sunday, July 26th at 10 a.m. Team, fortified by grace. Ministry, Pastor

0: san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ̀gbẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 150,000,000 naira 50,000,000 naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́n bẹ̀. Bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, ta ayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí bọ̀ gan o, ẹjọ́ báwo lè mí ẹ̀ṣẹ̀ lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ilágelu FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Kashe. Ayẹyẹ ọdún kejì Kashe, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa Kashe. Ṣo ti Kashe? Mo ti Kashe.
2: Mo ti bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aróyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara.

0: Ọlọ́run fún ìránṣẹ́. Pastor Kimaru Peter. Breaking the yoke of affliction. Of darkness. Jíjá àdàgà ìdá lóró òkùnkùn. Ẹ̀yin tí Sàtánì àtàwọn ọmọ ogun rẹ̀ pọ́n lójú tó. Jésù Olúwa fẹ́ jà wà lọ́jọ́ Friday 31st July 2026. Látago mẹ́jọ òwúrọ̀ ní ago mẹ́rin ìdájí ọjọ́ kejì. Níbi tí Ọlọ́run ti máa lọ Prophet Wumi Jésù Yíga. Prophet Peter. Olúwa Bíóyè. Pastor J. A. Bankole. Àwọn olórí ẹ̀mí. Fẹ́mi Sásalárí Ewúrà. Ọmọdọ́lá Ogolúwa Voice. Ọláyà Divine Harmony. Pẹ̀lú CAC Fagunre Choir. Pastor S. Oladele CAC President. Nigeria University. Pastor Ake pẹ̀lú Peters. Adékúnlé. Wọ́n máa súre lórúkọ Jésù. Gbogbo ẹ̀rí CAC. Fagunre Prayer City. Wọ́n wà ní Omi Àdìo. Onígbàgbọ́ Àbàọ̀kẹ́. Junction. Abẹ́kúta Express Ṣòrùn Ìbàdàn. Gbogbo ẹni bá farahàn kọ́tà ìlú máa sọ testimony.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì nǹkan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé ò tí ì rà wọ́n àbí?
1: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kanṣo níbi tí CDK ẹ̀ wà?
5: Èwo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ẹ pè CDK sórí 0707-454-3005.
7: CDK, san díẹ̀ díẹ̀, bẹ́ẹ̀ ìgbé ayé rọrùn.
8: Ẹ̀yin ti pápá àpá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni. Zuri ló lọ kọṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látorí gígé àlùbọ́sà, lílọ edé. Lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára, ṣé oúnjẹ náà yóò dùn. Ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìsebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri, oúnjẹ mi máa ń dùn, òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọkọ sẹ́, ṣọkọ yọ̀kọ̀tọ̀ ó ṣe kíni. Ó ṣọ́ọ̀kì! Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣíkì, jọ̀lọ́ọ̀fù, bífù àti classic. Zuri ló ṣe kíni. Zuri ló lọkọ.

0: orílẹ̀-èdè ti Netherlands lọ́dún yẹn. Ó ní ó ní nǹkan kan tí mo ṣe o, tí mo sì lè gbàgbọ́ wípé bí wọn náà bá lè ṣe lọ fọkàn balẹ̀. Spain ní ọgbàfẹ́ ẹ̀yẹ àgbáyé. Ó ní ma kùkùrẹ́là ní senior man ẹjá mi, ẹgbẹ́ mi débẹ̀ olókè. Ó ní sọ orí lọ́dún yẹn. Ó ní lucky coin kan, coin. N bí àwọn owó sílé yẹn àwọn coin. Ó ní lucky coin kan bẹ. Tó yẹ pé nígbà tán dé pápá ṣeré, òun bò mọ etí pápá ṣeré, òun rí mọ́lẹ̀ ń bẹ̀. Kó tó di pé ìdíje ife ẹ̀yẹ àgbáyé yẹn, kó tó di pé ó bẹ̀rẹ̀ àṣekágbá àwọn àti Netherlands. Nígbẹ̀yìn gbẹ̀yìn, àwọn padà jáwé olúborí o. Ní extra time náà ni pẹ̀lú àmì ayò kan dondo sodo. Ó ní tọ́ bá lè rí coin yìí mọ́lẹ̀ ní pápá ṣeré jẹ́ ti gbé àṣekágbá yẹn lọ fọkàn balẹ̀. Má kùkùrẹ́ là ní ẹ̀yìn. Ìrírí sàgbà ohun gbogbo, ìrírí làgbà òun ó ṣe tọ́ bọ́rọ̀ ṣe jẹ́nu o. Láṣe kẹ́gbà yẹn, má kùkùrẹ́ là, ó ti mú coin yẹn, ó fi sínú hose ẹ̀, inú hose ni coin yẹn, lucky coin yẹn ló wà. Nígbà tí wọ́n ṣe gbogbo ètò tán, tí wọ́n ka national anthem, tí wọ́n ṣe everything tán, má kùkùrẹ́ là wá ń wò káàkiri. Ó ń wò káàkiri báyìí, ó ń wò káàkiri pé ayé ò rí mi, sáyé ọmọ wò mí. Ó wá ń lọ, n ó fún yín fídíò rẹ̀, nóbì chọ́chọ̀chọ́, so working ni o, ayé so working, nóbì chọ́chọ̀chọ́. Fídíò rẹ̀ n ó fi sórí ẹ̀rọ ayélujára. Ní jẹ́ kí mọ̀ fam family, n ó post ẹ̀ síbẹ̀ tẹ́rí, so working. Ó wá ń wò káàkiri báyìí, pé òkè, ó wá ń lọ, ó ń lọ. Nígbà tó dé etí pápá, ó rí pé ayé ò fókọ́sì òun. Ṣùgbẹ́ ni tọ́ran ń ṣe. Òun fídíò rẹ̀ tó rò náà ti wà ń pápá ṣeré. Bó tiẹ̀ jẹ́ pé wọ́n kọ́kọ́ deny Cap de Villa ní fisa láti wà Amẹ́ríkà. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí, ó padà rí fisa gbà. Èèyà, nígbà tí ma kùkùrẹ́ là dé etí pápá, ó wọ̀ tún ó wò sí. Ó sì rọra yọ coin yẹn nínú hose ẹ̀. Ó sì rí mọ́lẹ̀ létí pápá. Senior man, mo ti jíṣẹ́ o. Ó sì padà sí ní jump, ó ń sáré bọ̀ padà, ó ń ṣe bí ìgbà tí ẹni tó kàn tó ń naṣẹ̀ lọ. Kò jù bẹ́ẹ̀ lọ, ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ. Àyàn mẹ́ẹ̀dá ò ní tàṣé o, kádàrá ẹ̀dá ò ní yán, kò ní yà. Àyàn mọ́ kádàrá, Ọlọ́run ti kọ́ pé bí ó ṣe rí náà nù. Ṣùgbọ́n o, sáà lè sọ wípé lèyí wà lára tó ran orílẹ̀-èdè Spain lọ́wọ́. Ṣùgbọ́n ṣé mọ̀ pé lọ́pọ̀lọpọ̀ ọgbà ni ẹ bá sóògùn ìjà fún yàn, tí wọ́n fún ológun ìjà, sọ pé wọ gangan ò wá lè jà. Wọ́n fún ológun ìjà, ọwọ́ gangan ò lè jà. Ó ṣeé ṣe kóògùn ìjà ọmọ padà wúlò fún yàn o. Àbí wọ́n wá fọmọ eke lóògùn ìjà, ó ń rè bẹ́gbẹ́ bàbá rẹ̀ tó epo gan. Wọ́n fún dinkudi, ẹgbẹ́ bàbá rẹ̀ ní bankuba lọ́wọ́. Ṣé mọ̀ pé yóò bá ń bẹ̀ ni? Ju gbogbo ẹ lọ, sáà lè sọ pé lèyí wà lára tó mú wọn gba ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Torí pé ó ti seven Cap de Villa lọ́dún 2010. Ṣé ká sọ ipò sí seven lédè Spain náà lọ́dún 2026. Ó yá pápá Lionel Messi ó ti sọ̀rọ̀ o. Lionel Messi ti sọ̀rọ̀ lẹ́yìn ìfigagbága. Ojú ó di mímọ̀ yìí pé ó fi sórí ẹ̀rọ ayélujára Instagram Andrew ẹ̀, níbẹ̀ ló fi sí lánàá. Ó ní tó, ó dun òun o. Ṣé ká mọ̀ parọ́ heartbreak. Ó ní ìpàdánù fi ẹ̀yẹ àgbáyé yìí lọ jẹ́ fún òun. Bákan náà yóò sì ṣe díẹ̀ kó tó di pé ọgbẹ́ yìí yóò kúrò nínú ọkàn òun. Ó ní ṣùgbọ́n ju gbogbo ẹ lọ, ó ń kí gbogbo àwọn akẹgbẹ́ òun táwọn jọ gbìyànjú. Ó ní ẹ̀yìn bẹ́yìn òyìn wá yinra wa o consecutively láti dé ìfigi agbága àṣekágbá nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé lẹ́yìn ìgbà táwọn ti gbà lọ́dún 2022. Ó ní kùndúùsì fún gbogbo àwọn agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Argentina. Bákan náà ó gbé kùndúùsì fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Argentina. Ó ní torí pọ́ ya òun lẹ́nu o despite the fact pé àwọn pàdánù lẹ́yìn ìfigagbága àwọn olólùfẹ́ orílẹ̀-èdè Argentina tó wà ń pápá ṣeré. Wọ́n tún wá ń pariwo orúkọ òun. Eléyìí lọ́fà tó ń fi bú ẹkún pé èèyàn ṣe nífẹ̀ẹ́ èèyàn tó báyìí. Despite the fact pé àwọn pàdánù àwọn ọgbà fi ẹ̀yẹ yìí, won tun wa hele ohun laarin gbogbo awon won pariwo oruko ohun orupe mercy mercy ah olori ohun ohun omi si n bo loju ohun oni yan oto o lohun wa lo akoko yi lati ki orilede to gba ife yi agbaye orilede spain o lohun ki won ku ase yori o won si ku orire o pipe orire no ni di banuje o congratulate orilede spain ko je bo se je lapa be yen o ya gbagbagba lati be yen as you dey go o se se o ko je wi pe ile ta lo ni pe gade o la o ti pada ma sise e mo pe lati bi ojo bi melo ke loro tin lo labele sugbe iroyin do ti a lowo ni wi pe en to je technical director fun ipo agbojo olede ti Italy Paolo Maldini o ti teko leti wa silu Barcelona lati wa foju reju pelu Pep Guardiola bo ti aje wi pe en to je agbenuso re Leonardo Araujo lo si lanfani ati foju ri won tin bi amo ni won se fu Pep Guardiola lade ngodun odun meta odun meta e ma gbagbe pe Pep Guardiola yi gbagbe wi pe Pep Guardiola yi eh o ti kokko gba lati sise olede England lodun 2024 ko to di pe losan kan oru kan lo to yi ipinu re pada pe ngo ti e se mo ngo ti e se mo eh pe ngo ti e se mo ju gbagbe e lo olede ta lo tin ba soro bayi ah wa mo boya yo pada tewo gba ise abi oni tewo gba o dinu ko Real Madrid won lo sese o sese ti sa ba pada bere pada ke ma ri Vinicius Junior ke ma lo da mama o ki Vinicius Junior ke ma lo da mama o tori pe Vinicius Junior o ti lo harmonize e ke re o gbogbo chin re bayi o ti se surgery o ti face e ti change die toro se surgery fun gbogbo e ke yen mo ro pe ke yen to papo wo pe o n lowo na o n de wa n se gbogbo e na gbogbo e sa wa papo na ni se ki wa lo wa sele won lo ti se won ti lo harmonize ri chin re surgery ni o se se ke wa ma gbogbo a Vinicius Junior na re tori o iyato die ti ba face ke se n ton lo fa na o iyato die ti ba face e after the surgery o ya gbagbagba iko Barcelona won te ni won ni kudus fun Barcelona tori pe lase kagba idije fi eye agbaye to waye to lo e won ni agba bolu to wa lati La Masia to ko gba nu idije yi to wa lase kagba to wa nu ko mejeji lase kagba won je mesan ni ye to wa lati La Masia ni o te pe La Masia ni won ti dide le ko to di pe kaluku fun kakiri agba nla aye won ni mesan ni won to je pe ko si iko kekan to ni mesan yen to ni to ba yen ninu iko mejeji to kopa lase kagba lo tun kan le mo gba bolu nu won o sugbon mesan lo wa nu ko mejeji lase kagba to je pe La Masia ni won ti dide le beye lati olori oko gangan lene Messi lati nu ko lede Argentina ka bo sori Lami Yama Alejandro Grimado Grimado yi ko Atletico Madrid ni gba bolu fun ma se mistake o sugbon La Masia lo ti dide jade wa bakan na Pablo Gavira ti gbogbo wa mo si Gavi Pablo Gavira ti gbogbo wa mo si Gavi Pau Kubasi bakan na Mark Cucurella inu La Masia Barcelona lo ti dide wa lo ti jade wa Tovidori Dani Omo La Masia Barca ni Victor Munoz n gba bolu inu ko ti Liverpool yen Victor Munoz inu La Masia lo ti jade wa ati Eric Garcia won je mesan ni ye to je pe La Masia lo produce won e wo gege bi an se je odi mimo nu o dinu ko Man U gbogbo Manchester United oro nlo lowo o laarin agbenuso Manu Kone tori pe iko Man U ti je odi mimo labi oluko ni won oluko ni Michael Carrick o lo si ku agbowo arin kan agbowo waju kan ati agbowo egbe kan to nilo o ti so mo so yen fi yin lose to koja won ti an wo Manu Kone yi pe lẹ́yìn ìgbà tí wọ́n ti gbé Andy Santos wọlé àti Yuri Tielemans bóyá ọ̀rọ̀ Manu Kone lè gbọ́ wọ́n ti ń ṣiṣẹ́ lórí rẹ̀ báyìí bọ́ba gbọ́ o bọ́ba gbọ́ torí pé ẹyin kọ̀ tó ní àwọn náà sì ń gara pé ẹjẹ́ àwò bí nǹkan ó ṣe rí inú ikọ̀ chelsea chelsea ti ń bá ikọ̀ crystal palace sọ̀rọ̀ papọ̀ báyìí agbọ́wọ́ ẹ̀yìn wọn center half Mazensi Lacroze ikọ̀ chelsea ti ń bá sọ̀rọ̀ pé ó yá crystal palace ẹjẹ́ mọ bó ṣe ń lọ ẹgbẹ́ wa débẹ̀ crystal palace sì ní kò sí láburú ìran àṣòwò ní jèrè èèyàn bá sì gbọ́jà kalẹ̀ ẹni ó gbọ́jà kalẹ̀ owó ló fi rà á owó náà lọ fẹ́ fi pa ẹ̀rẹ́ mú £60 million wá láìní tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ mú ìyá yín lẹ́yìn tí bàbá yín tẹ̀lé £60 million lára o wọ́n ní ní chelsea ní a ẹ̀yìn nítorí ẹ mọ̀ fowó dẹ́rù bà wá ẹ ti ẹ̀jẹ̀ àjọ sọ̀rọ̀ papọ̀ wọ́n pàdé wọ́n kọ́kọ́ ti ní ìpàdé kan nílùú new york lásìkò ìgbà tí ìdíje ife ẹ̀yẹ àgbáyé ń lọ lọ́wọ́ yẹn lórí ọ̀rọ̀ Mazensi Lacroze ṣùgbọ́n wọn ò tí ì forí oko sọ ọdún ṣùgbọ́n o chelsea sì ní íńtírẹ́sì lórí agbábọ́ọ̀lù yìí ọwọ́ á ṣe é ṣe kọjá pé ibi ọ̀rọ̀ owó òun náà ló kù sí tí wọ́n ń yanjú lọ́wọ́ torí pé palace ní £60 million ni chelsea ò sì tí ì sọ iye wọn sọ ṣùgbọ́n wọn ni ẹ lè pé iye kan fún asking price nìyẹn náà ẹ jẹ́ ọmọ ohun tí ó gbadà ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì ọjọ́ ti lọ àwọn tí wọ́n gbẹ́ ẹ̀dọ̀ kí ìròyìn sí alá wọ́n ti dé o wọ́n ti wà ń bí pẹ̀lú mi títí layọ̀ akínsọlá ìyàwó lee ní ọjọ́ sunday nìkan only sunday ni o lọ́jọ́ yòókù from monday to thursday controversial lọ́jọ́ friday oni ajá zenob lọ́jọ́ friday títí o
1: túmọ̀ fi mọ̀ fi zakulasi so mọ̀ pé wọ́n gbẹ́gẹ̀ sí
0: mi è débẹ̀
1: ọmọ pẹ́bẹ̀rẹ̀ túmọ̀ fi yún náà sí
0: oríire kó wọ́n ní ọwọ́ ara ten acres ní 10,000 naira ní sakularo ìwọ náà wá sáré lọ pé ó ti dọbẹ̀
1: bí èbó lórí
0: ó sì fura
1: ọmọ pé nǹkan ti sí ọnù
0: 10 acres
1: 100,000
0: ní sakularo
1: ló bá ń gbọ́ oòrò
2: wọ́n pè promo dájí ọdún fún ọ ìwọ náà ó sì fura
0: wọ́n tún wá sọ fún ọ yìí mọ́ wọ́ọ̀rì àbọ̀ ṣèwé ẹ̀ jáde ṣẹkẹrẹ
1: àá sí ọ̀hún rẹ̀
2: báyìí kanabani olúwa
1: o ní jẹ́ ṣerú rẹ̀ mọ́ láyé
0: lọ́ọ̀ ní jẹ́ ń tọ́gbọ̀ ọgbẹ́ ẹni ọgọ
1: ẹ wọ pé tí a bá sọ pé èèyàn ọgọ ló bá sọ fún lójú rẹ yóò dìjà
0: yóò di wàhálà
2: tí
1: ó fàyín fa wàhálà gan
0: ẹni tó gbọn ẹni tó gbọn
1: ẹni tó gbọn ni ọmọ lábọ mo bá wá lè ṣe
0: sí ikú sọ bẹẹ ni ọgọ
1: ìjà ni o
0: yóò dẹsù
1: ọmọ wẹ ni ọgọ báyìí ni ọmọ wò tí ẹ tẹsẹ bọ náà ni
0: bọlọ máa wá ní kí náà ń gbójú lẹsẹ torí iná tó lè jó lẹsẹ kọ mọmọ
2: yorùbá sì máa ń fi àwọn ẹgbẹ owó nǹkan kan mo ni ọgọ ju tasutasu lọ ọmọ kòkòrò kan tí wọn pè ní tasutasu.
0: Ntí ọ̀ya àwọn èèyàn mo like ibi tó ọgbọ́n ọlọ́yẹ sórí ọgọ ju tasutasu lọ tó ń bọ́ sọ yìí àwọn kan rò pé àti à ń tasu
2: ni. Kòkòrò kan ní jẹ́ tasutasu.
0: Ìdí mo fi ní mo like ibi tó ọlọ́yẹ.
2: Ó kéré gan-an bí ọkùnrin ní ṣe máa rí ṣùgbọ́n òun kéré gan-an ó wà máa pupa ni.
1: Wọ́n wà tó ọpọ̀ ló gbé dàgbà.
0: Ọpẹ́ logo.
2: Ó dàgbà sógo.
0: Original ọmọ ogo.
2: Ogo kira. Original
1: ọmọ ogo.
2: Kini yẹn wọ́n máa ń pọ̀ gan.
1: Ṣé
2: bí wọ́n bá wá pé ọgọ́rùn-ún lójú kan àbí òyọ tí ẹ bá figi sáàárín wọn kàkà tó yẹ kí wọ́n máa sá lọ wọ́n tún máa ká mọ́ igi wọ́n tún máa tó bá gbé ẹsẹ̀ ẹyọ kan lé wọn lórí ẹ̀kan ló pọ̀ gọ́rùn-ún.
0: Nasu ẹgbẹ́
2: náà pákó sórí yorùbá ìwòye yorùbá lágbára gan.
1: Ní ọ̀nà lónìí jẹ́ yorùbá.
0: Ní ọdún máa sọ
2: yìí pé ọkọ
0: àwọn ọmọ yẹn ni wọn bá máa ń ta iṣu.
2: Àsìkò tí wọ́n bá jáde àsìkò tí ègbodò dénú.
1: Tíṣu ègbodò bóde ni wọ́n máa ń jáde.
2: Wọ́n ní yorùbá bí wọ́n máa ń kan pè wọ́n ní amúsuta láwọn apábi kan. Àwọn kan ó pè wọ́n ní tasutasu. Torí pé ìtumọ̀ kan náà wọ́n jọ ní lóríṣiríṣi bá a ní yorùbá ti wá rí pé ton kini ba ti jade asiko osu ni o mo ri won loko won o po gan awa ta ba ese nroko ngba na ta jo mo de eru wa mo ba wa won wa ni
0: tori a
2: ma
0: pa
2: ta su ta se la so
1: o go
2: ta won ile ofisi o dai
0: o le go
1: o le pa go o ma ti pese le won bayi
0: o je pa bi 1000 o le
2: kan so so ti ko ko pe won pa kan lowo ikan ti ya lara o
1: what didi bo se didi ni to
2: won ti won pa ni won se o tun mo bi we mi won ni o se gobi e ko meji bayi
1: ti an je kan lowo to
2: ti keji o le o le se ru e fun mo lu
0: abeye
2: o da kan lagbada lagbale bayi o gbo be si
0: abeye lori
2: abeye
0: o wa ta roba nnu eye mewa
2: wa ni kini
0: eye mewa
1: eye eye ti e mo pa eye ti e le safu to le fo lo ti o sare fo e wa mewure kan to ko du
0: awu safu agbe eye mewa wa lori won ta roba mo kan
2: me loku iwo mo po fo loku me
0: ode mi o ba loku me
2: loku me eye lagbole tin
0: o di ya eyo so pe ye gbogbo nbo
1: iwo
0: to wa wa pe ngba wo ro ko
2: iwo ti ro
1: ri kilo wo kilo
2: wo toju ti ye na la pa ro bi ro
0: emi ni se se so fun wo gbogbo nbo ki nwo nwo
1: emi ni so fun bi pe irun fufun be la rugbo re o lo re fun abi ko daye emi ni so
2: ba mo wo ra re run
0: wahala
1: ma wo wo je no debe
0: eje lo laaro yi ago mewa ku seju meedogun laaro yi a tun lanfani ati gbe adebe o wa fe mo nkankan nipa aro oko ogbo kirakira mo kan sisi na layo ti a ba so yi pe ope loko o dagba soko original omo oko ogbo kirakira sina layo ni o e kan si gbo nto ba fe mo nipa aro oko yo ja otan bo se je ni ago mewa ku seju meedogun an bo ayi ko to ti kase titi igba yen sina layo ati titi layo akisola won gbe yin debe tan yanyan inu edoki eku kale
3: Lagilu FM 96.7.

0: wipe o da on lojo wipe obi koni dale adeun eleyi ta won jo se oni tori wipe eyi ta won jo so o na ni pe leyin ti awon eyan ti an ba je ti ekun gusu le yi bi an ba ti lo odun merin tan loripo are leyin odun kerin a je pe ki ipo are o pada si ekun ariwa nu o ngba ti an wa bi wipe boya o ti e sese ki obi ko pe adeun ta won se yi o je yi ti o duro re niwaju ohun abe yi to won tele kwa kwa nso so di mimo pe ohun onidi lati sese mo so pe boya ohun mo ti e siye meji lori oro Peter Obi eni to ti fi igba kan ri je gomina ni ipinle Anambra oni ohun funra ohun ni gbagbo ninu e oni pelu n to si mo nipa Peter Obi ohun o lero wipe oro wa debi kan ni Peter Obi o wa dede yi pada biri ti o pe ohun yi ero okan ohun pada ohun ogba mo oni rara yo se nti awon ti jo so nigba to ba tasiko o pe eyan jeje njo la awon mejeji awon si jo fi omo luabi la awon fi jo tu oro adeun yi to si je pe awon ko sile gan to je pe akosile ta awon buwolu nbe lori iwe sibe o kwa kwa nso n lo tesi waju lati tun wa mo se ni alaye wi pe adeun orisi meji o la awon se o ta awon jo buwolu o ni akoko o ni eyi to je wi pe àwọn ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú oníbẹ̀rẹ̀ làwọn sì tún ṣe òmí láàrin òun àti Peter Obi ó wá ń tẹ̀ síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ níbi tí ó ti ṣàlàyé ọ̀rọ̀ wípé àdéhùn tí àwọn jọ tọwọ́ bọ̀ yìí ni ó jọ fún àwọn méjèèjì láàyè láti jọ ṣiṣẹ́ papọ̀ kó lè jẹ́ wípé àwọn ó jọ ṣe àṣeyọrí nínú ìṣàkóso tí àwọn bá ti wọlé láàrin ọdún 2027 sí ọdún 2031 kó tó di wípé ipò ààrẹ yóò tún di ṣíṣí padà lọ sí ẹkùn àríwá àdéhùn eléyìí tí ó pé àwọn ṣe yìí òun náà ló dúró lé lórí pé bí ọdún mẹ́rin bọ́ba ti parí láti 2027 sí 2031 ó túmọ̀ sí pé àwọn ò tún tẹ̀síwájú láti tún jọmọ́ ṣiṣẹ́ papọ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú kan náà ọ̀rẹ́ àti ọmọ ìyá òun ọmọ bàbá láti lè rí wípé lẹ́yìn sáà ọlọ́dún mẹ́rin ti Peter Obi àwọn ò tún tẹ̀síwájú láti rí wípé agbára padà sí ẹkùn àríwá tí àwọn èèyàn ẹkùn àríwá nínú ẹgbẹ́ òṣèlú àwọn tó tún tẹ̀síwájú ngbà àwọn wa bíi léèrè pé ó dáa kí nìdí gan tó jẹ́ pé ìwọ tó ti jáde pé ó fẹ́ ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ tó fi wá gbà láti tún wá di igbákejì olùdíje dupò ààrẹ kwankwaso wípé ṣe rí àdéhùn tí àwọn jọ ṣe yìí ó ní àwọn rí lórí pé ó yẹ káwọn ó ṣe ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ní ìlànà ti àparò kan kò ga jù kan lọ kó mọ̀ bàá jẹ́ wípé ẹ̀ ń na igun sáwọn èèyàn kan pé kí wọ́n mọ̀ jẹ nígbà táwọn kan sì ń jẹ ibi ẹran jọ̀bọ̀jọ̀bọ̀ oníkọ̀dá tó ìdínú tó ń ṣe gbà pé kí Peter Obi kó ń sún bẹ̀ lẹ́yìn ọdún mẹ́rin kí kinní ọ̀wọ́ padà wá sí ẹkùn àríwá o orí àwọn méjèèjì ńlá àwọn ti jọ sọ pé lásìkò yí ọdún mẹ́rin tó kù ti àwọn èèyàn gúúsù ni ìdínú tó ń ṣe gbà pé ńgbà ọdún mẹ́rin ń bá tó tán ló tó ka àwọn èèyàn ẹkùn àríwá láti lè jẹ́ kọ́ dàbí pé wọ́n sọ fún ẹnìkan ní orílẹ̀-èdè Nàìjíríà wípé ó kéré nínú àwọn ọmọ orílẹ̀-èdè yìí.
1: Tó ilé-iṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti olúùlú lẹ́wà ìlú Àbújá òun náà lọ́mọ ti ṣàlàyé wípé ọwọ́ ṣìnkún ilé-iṣẹ́ ọ̀hún ti tẹ àwọn òṣìṣẹ́ ọlọ́pàá mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n ní wọ́n dá ẹni tí ṣe alága fún àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ lórí ọ̀rọ̀ owó ná ti àjọ ti ICPC dókítà Musa Aliyu wọ́n dá dúró o wọ́n sì ṣe àyẹ̀wò fún nígbà wọ́n ṣàyẹ̀wò fún tán nọ́bánià àyẹ̀wò ara yóò tó yahoo nìyí yahoo yahoo nìyí ẹ̀ ń sọ̀n bí yìí ẹni tí ṣe alábòótó fún ọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá lólùlú lẹ́wà ìlú Àbújá ọ̀gbẹ́ni Ahmed Sanusi ló ṣàlàyé ọ̀rọ̀ yìí fún ikọ̀ oníròyìn lọ́jọ́ ajé Monday lánàá lólùlú lẹ́wà ìlú Àbújá. Sanusi ní nígbà tí wọ́n mú ẹ̀sùn wá sí iléeṣẹ́ ọlọ́pàá bí ẹni ṣeré ló kọ́ rí pé àhá ṣe àyẹ̀ kó rí bẹ́ẹ̀ lójú ẹsẹ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá sì ti gbé ìgbésẹ̀ wípé ẹ lọ rè kú àwọn mẹ́rẹ̀ẹ̀rin wá wọ́n nígbà àwọn kó wọn dé wọ́n ti tì wọ́n mọ́ gbaga wọ́n sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ọ̀rọ̀ wọn o bó ni ọ̀rọ̀ ṣe jẹ́ ní pàtó wọ́n ní jẹ́jẹ́ ni ẹni tí ṣe alága fún àjọ tó ń gbógun ti wà ìbàjẹ́ ti ICPC ló ń lọ o náà bá sì dá ọkọ rẹ̀ dúró ń bò sì

0: àwọn akẹ́kẹ́ yẹmi ti gbé nǹkan ńlá mo dúpẹ́ lọ́wọ́ wọn mo gbọ́
1: inú àwọn ẹgbẹ́ tá wà lábẹ́ àjọṣepọ̀ orúkọ progressive workers and traders náà ni ẹgbẹ́ yóò ti wà nípínlẹ̀ ọ̀yọ́ wọ́n sì ní gbágbágbá ọ̀rẹ́ làwọn ṣe pẹ̀lú engineer honorable adoremi abaso sí ni iná ló jẹ́ ká wa náà gbọ́ pé wọ́n fẹ́ ṣèpàdé kan lọ́dún 28 July 2026 wọ́n náà fẹ́ gba honorable lálejò ṣe ẹ̀ máa ń pa ẹ̀.
0: Mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo máa ń pa ẹ̀ torí gbogbo àwọn ẹgbẹ́ tí ó wà ní under local progressive workers and traders ni mo ti ń gbé pè láti ṣètò láti gba ọ̀gá yìí lálejò torí pàdé tá à ń ṣe lélẹ́kùọ̀ aṣojú ni wọ́n rán wá aṣojú kọ́ sì ni ọ̀rẹ́ ọ̀gá yìí nìkan gbogbo wa la pera wa ní ọ̀rẹ́ fún engineer adéremi abbas oseni ṣe lọ́la ọlọ́la òde yìí ìsọpákò bódìjà la wà àwọn ọ̀rẹ́ ọ̀gá náà ni wọ́n ń lọ ríra wọn láti jọba ara wọn sọ àsọyé pọ̀ tọ̀rọ̀ ọ̀gá yìí náà sọ wípé tóun bá lòun lọ́rẹ̀ níbì kan tí wọ́n ẹ̀ dáhùn mọ̀ tóun ọ̀dá wọn mọ̀ òwe ṣe ń tọ́ dáa tó kájọ ríra wa face to face ó lóun tiẹ̀ wàá fẹ́ wò pé àwọn ọ̀rẹ́ tóun ní bí yìí o kí n wọ́n fẹ́ tí òun ọba rí wọn kí wọn sọ ohun tí ẹ fẹ́ òun náà ò ní mọ tó ń lè ṣe
1: fáwọn ọ̀rẹ́
0: tọ́kàn láti ṣe a wà ní prógrámù kan lánàá ó sọ ọ̀rọ̀ yẹ mi gbọ́ lẹ́nu ẹ̀rí ó wú mi lórí ó ní téèyàn bá sọ pé òun léèyàn tí wọ́n ń ṣùgbà àwọn pé òun ò le pé wọ́n line up lójú títì pé aṣọ ni ọ̀rọ̀ tiẹ̀ kàn mọ́ fẹ́ fún ọ lásọ fìlà lọ̀rọ̀ tiẹ̀ kàn mọ́ fẹ́ fún ọ fìlà àfi ká jókòó jọ jókòó papọ̀ pé tí wọ́n bá jọ jókòó papọ̀ lòun ó tó mọ̀ pé àwọn ọ̀rẹ́ mi níbi báyìí ntí wọ́n ní ìdí àwọn ọ̀rẹ́ mi ń bi báyìí só lálọ́rọ́ wọn fẹ́ àwọn ó ṣètò ẹ̀ fún ó múnà mi dùn bí àwọn.
1: káwọn ẹgbẹ́ tó wá kù náà mọ̀ múra lẹ̀.
0: kódà kí
1: torí pé mọ̀kànmọ̀kàn ló yọ ọ́kàn.
0: list wọn gan list àwọn díẹ̀ ti wà lọ́wọ́ mi.
1: ó ti wà lọ́wọ́ yín
0: lágbára lọ́wọ́
1: káwọn ẹgbẹ́ yòókù tán náà wà lábẹ́ àbúradà local progressive workers and traders.
0: tí èyí ṣe ẹgbẹ́ tí ọ ẹgbẹ́ tó bá ti rí pé òun dára àwọn lójú bíi ti àwọn
1: NUT
0: yìí kí wọ́n ó pè mí wọ́n bọ́ gbangba tàbí wọ́n ó pe akin akínyẹmí torí pípè tèmi gan náà ní ìsìn
1: ó ti di wọ́n gan di
0: wọ́n lọ wọ́n sàánú mi ni àwọn tí wọ́n bá ti pe akin akínyẹmí kódà kí n mọ̀ sí bí tí n bá ti gbọ́ lórí afẹ́fẹ́ pé àwọn ẹgbẹ́ báyìí o wọ́n gún ọ̀sán
1: wọ́n gún ọ̀sán
0: ojú ẹsẹ̀ náà láàfọ̀ ń
1: déètì
0: lágbára lọ́wọ́ ọlọ́run
1: ọ̀dà bó o ní kùkù kẹ́kẹ́ ọdọọdún la máa ń ṣe ń ta pè ní afinidara de
0: biwiande
1: nípínlẹ̀ ọ̀yọ́
0: níbi tẹ́ wàá gbé mi lọ ìmọ̀ tó ga díẹ̀
1: ọjọ́ ń lọ lèmi ń wo bá a ti ń wo táìmù báyìí la ọjọ́ ń súnmọ́lé mo fi ní ẹ máa bọ̀ kẹ wá kàn wá lára o àwọn wẹ́dà ò jáwọ́ gbádùn àwọn náà ń béèrè pé ọjọ́ wo ni ìgbà wo ni àkókò wo ni.
0: ní agbára lọ́wọ́ ọlọ́run lóòótọ́ yẹ ká sí nínú oṣù kẹjọ àmọ́ mi ì fẹ́ ṣe lásìkò tọ́ga mi ò ní sí nílé ìyẹn ló mú wa sùn di on the 19 oṣù kẹsàn-án ní agbára lọ́wọ́ ọlọ́run ní orí pápá recreation club ní mọ́kọ́lá ní sábó
1: ibẹ̀
0: ni ó ti wáyé ìyẹn ni ó ṣe àkójáde ọdún kẹta mi ní sáà kejì àti fún ẹgbẹ́ àjọ̀dún ẹgbẹ́ gangan papọ̀ àkó papọ̀ ní ọjọ́ náà lágbára lọ́wọ́
1: bá ṣe bá fẹ́ ṣe dorí bọ̀ kí bá ṣe máa ṣe ni pé gbogbo ẹgbẹ́ afinidára
0: pátápátá
1: ni gbogbo tìbútòrò ìpínlẹ̀ ọ̀yọ́
0: pátápátá ni
1: ṣébi tẹ́ wàá mú ìyàn gbà wá ẹgbẹ́ taylor ti ń sọ pé ní ìsìn báwọn bá dúró déédé àwọn ń lọ bí 60-something thousand nípínlẹ̀ ọ̀yọ́ wọ́n sì sọ pé ìyìn náà kẹ orúkọ lásẹ̀lẹ̀ ń da àwọn pọ̀ jù yín lọ o
0: ẹsẹ̀ rí báwọn bá tiẹ̀ sọ bẹ́ẹ̀ ni báwọn jiyàn torí pé tóbin tọkùnrin lẹgbẹ́ ẹ tiwọn. àtóbin
1: atọkùnrin
0: kódà ìyàwó yín bẹ́ẹ̀ nínú ẹgbẹ́ tiwọn ìyàwó yín ó sì nínú ẹgbẹ́ tèmi lè báwọn jiyàn àmọ́ wa náà ti lọ wo orí fíìdì yẹ a rí pé níwọ̀nba àwọn èrò tó bá wọbẹ̀ náà yóò ní túmọ̀ sí wa.
1: yóò ní túmọ̀ sí wa
0: bẹ́ẹ̀ ni yóò ní túmọ̀ sí wa tí n bá sọ pé kò lè gbà wá tàbá wa la fẹ́ mọ́ tó mú lọ síbòmí náà tẹ́ ẹ bá wo ohun tí ń bẹ́ ń lù ní ẹ̀sìn kò síbi kíbi tá a fẹ́ lò tọ́jọ́ fẹ̀.
1: akosofe o
0: akosofe o awon na si gbodo foju wo imbo la fe lo ati ri pe ibe ni gbogbo awon omo egbe farama
1: amo lafani niwon ba ko to di pe e ba gbalejo to nipon lati se awon iro ni lagbara ni akoko ta ba nse
0: lagbara lowo omo yo
1: ajodun
0: yo wa
1: fun egbe
0: yo wa
1: afredara ni ipinle oyo seru empowerment be o tun waye
0: ti o waye ke seru nta se lo ne 2024 amo lagbara lowo olodun awa egbe gangan tin ronu awon kokan ta wa gangan fe ro lagbara fun ara wa toga mi ba wa ri o to ba wa wo pe ah eyin ore mi nle gbiyanju elei inda o emi na ton se bayi so yo in loni lagbara ye
1: yo waye
0: tori nti mo nfe lodo ga mi gangan ni joye ko olohun oba ko ba mi ran won lowo
1: amen
0: egbe mi ni di boss ti o je bi wa mo need e so iye na si re ni sin to ba wa gbiyan ti en ba se yin o fun wa ta tun wa re ti empowerment ori ojori awa na tin gbe
1: gbigba ti en fe mo to koja ye nu ke si se biwa nikan lo wa labe abrada
0: ibe ruko nbe nbe o ke se biwa ni
1: awon eyan po nbe elegbe je gbe po nbe
0: wa le be ba wo lana ni sin awon kan la lo ba se pade ni vanguard koda ilekun atoke ati sale ni ati fe gba ro alejo nri Epa toke ati sale ni on lalo awon na ni nti en bere
1: na na bere o da ki gbogbo awon oro wo le fe so gbogbo awon egbe afindara ni ti wa to ipinle oyo
0: astrigast
1: bi we an
0: beni oro ti mo ko fe so fun won ni pe number 1 won je ajo tele adeun ta ajo fenu ko si gbogbo wa patapata lati ijo mojo yi ojo meji meta la mu ko ga mi o to approve on the 19 so I want ti mo wa fe gbianju ati so fun won na ni wi pe ni agbegbe lagbegbe on kaluku won awa ta je alaga ta ja soju sonu ti local government ki kaluku moju to adugbo re ki awon to si je state esco na ki won o se normal ise won bi otito ati bi o se ye
1: e ma ya won mo agbimo lodo odun
0: koda alaga agbimo ti o ba wa bi njo mejo yo wa njo medogun
1: alalaga gbimo
0: evangelist ogundele kola wole ogundele ni
1: evangelist kola wole ogundele awon ni alaga biwiande 2026
0: beni
1: amama nkara saamu
0: koda moru pe alaga ni ko wa kede awon bi ti won ku aso si ni ankara ye tin lo nta won ti nta be ba dele egbe wa lele ku o e ba nbe be do visit temi lapete e ba nbe be dodo evangelist ogundele ni northwest ni to si reki e na e ba nbe be ba dodo ajayi ni afiji local government e ba so ye nbe be te ba de lo sodo na secretary wa na ni ido ni apata awon aso ye ti wa ni
1: lawon
0: lawon bi ti ka
1: awon eyan wa to wa ni se nko awon to wa logbo mo so nko
0: awon ti nbe logbo mo so na ti a wo pe en to wa la video ohun sun ma beye
1: okay
0: ehn won se to ba so se nlo si
1: se koja sodo won ko mo de ko me gbe se mo to ma wa lati ogbomo so wa si afijo loyo
0: rara rara aso wa nbeye won se to bi o se ma de odo won tore awon ti en be nu gbimo na won moju toro aso awon na won de wa wo nbo ni awon le gbe
1: aso si tori senji to ba
0: to fi na wa lorun so
1: adugala wa lo apa lara leto ise lewa omo lu abi e ti gbo ti mo ti ba alaga yun are bambam fe gbe NUT Nigerian Union of Tailors ti mo ti gba won lalejo oni se pelu ipade alagbara ile ti a fe se lojo Tuesday ti nbo on the 28/7/2026 inyo are Oyetunde Rashid the state president ati ba won soro bakan na ni mo so fun yin pe lowo lo mo ba yin soro yi lori to apalara fun taaro yi gomina wa fun gbogbo egbe afredara ni ipinle oyo ana wa nbi awon ni won la fani ati ma salaye ni kikun ohun ti o waye nigba ta ba fe se biwiande iyan waye ni on the 19 September 2026 yen ni biwiande 2026 adupe lowo olorun eto tun wa dabi re ni pe eleyin na mreti honorable adireni abbas useni
0: awon ni governor general
1: fegbe afrindara
0: awon ni
1: nipele oyo
0: eh ninu mi do pe nja gugbe we ri le won lowo enbe enbe
1: beni
0: so won de gba we ri nti won na soke ti gbogbo awon eyan ri koda be mi won ba jo do nbi nisin ti won ma so ni pe governor general awon lo ga mi bo la se awa fe se na wo egbe to je governor general lori ti o ni si nbe olodum ma fi kupa
1: amen
0: o ma farun si
1: amen
0: idiwo obu olodum ni je o de ba
1: amen amen
0: awon ni won ni na wo njo na
1: awon ni won ni na wo yen njo na
0: awon ni won ni so
1: order e ba ngbo wa o Alhaji Munirudeen Adegoke Ralph ti won je governor fun gbogbo egbe afunda ni ipinle Oyo yo wa mo ni ta won me egbe nba yin so ni pataki ba se wodun popo sisin eto selu lo kini awon tegbe nba yin so kile fe ka mo omo
0: oju oni ti se ri bi ti e lo emi gan ni mo ko fe be awon omo egbe mi o ku bi ojo meta abi melo ti voters card o close won da kan ki won lo gba voters card mo mo n pari wo gbogbo gba ti n ba wa si bi eyan ta bi ninu obirin ti se po jabo loju sanmo ti se po se fu jade ninu le to si ti po mo odun 18 to ba ni voters card oluwo are o fe raye wa tori number 1 ibo la mo n pari wo pa fe fi voters card di ni voters card gan la won wulo ti e ta ba tun dibo tan ta ba wa la fe mo pariwo pe epo won rice o se ijobo o se nto ti a lorun awa gun o soju se wa bo la se fe lenu oro ta ba ti ni voters card ko wulo
1: ko wulo
0: awa ti a ba ri pe voters card wa boya a fe change bi awa ni o ta boju e ti bo ti o di jobo ti won ma so pe o leto ati dibo ore o fe si wa fun wa bayi ki kaluko lo ba mi gba voters card won iru program ta la fe se ni on the 19 ye nisin bo ti wule ko je pe eto voters card le ti ka se nle kaluku omo egbe to ba wa nbe njo na gbodo mo voters card won dani to omo egbe ba wa be nti o mo voters card e dani ko da ta nfani kan ba de be njo na ko ni nri
1: yin o le fi mo pe nta nso fun yin gege bi omo egbe ngbo esi mo tele
0: mo tun fe so yin omo egbe mi te je afini esi mo mi nta ba ti jo so nkoro ta ba je pe gbangba lati jo mu lo e mo mi pe n ko si eyan le beyan fọlọrun be anabi in ta ti jo fe nu ko si un ni voters card kaluku wa kokọ se pataki ki kaluku o mu dani ki kaluku o ti ni iwo to ba wa ni ru gba na to ba wa ta nfani kan ba wa de on your own lo wa mo to nfasi ko ye na ro awon eyan mi ninu egbe afi amuni dara e ma binu papo na ni afini dara
1: amuni dara
0: e dapo e ba mi so fa won omo egbe wa ni Tuesday jo mejo ti won ba nbo won omo voters card won dani ta ba la fe gba ore wa lalejo ta de ma ntore wa need so ta wa na fe bere nkan kan lowo e in ta fi le won wo wi pe e gba in ta wa na o fi se ojuse wa o ni lowo wa
1: oda be ni pe gbogbo eyin onise owo onisowo ni pinle Oyo oda be e mu keke ti mura tan yanyan
0: mo ma nso fun yin to ba yi pe awon eto wa eyin le ma record e le o nbe nbi emi ka si awa la ndibo awa la ndibo mo to so nkan ke mi awon kan to wa lori feed ni bi je ta bi jerin mo ni ninu gbogbo awa ta tun to bi ni isin ta wa fun voters card e ba nbere alako iwo ni nbe nbi o se ijoba wo ni nbe nbi to ba ye pe ijoba le ma se nkan kan gan ni ki won ma fi voters card san wo awon osise ijoba
1: awon ni lowo se ro gbe won ni ni
0: melo nu won melo awa aralu la ndibo aman ti kan mo nfi yaja wa na ni pe awa ni toso na kan ti ba ti a di pe to ye ba ti fan yele yele la in le to ba wa wa npo no wa fi ni wa ri ti wa ro ni o ma wo wa bi gbo je pe a wulo fun awa aralu la ndibo
1: awa aralu la ndibo
0: ije
1: wa so ni pe ati gbogbo aralu gan ti o sinu egbe onise owo tabo nisowo ko kalu ko lo jade
0: gba voters card
1: e lokojo meta
0: o si kojo bi meta bayi
1: seyin monitor re ni
0: awa ni monitor e ngba ta ba ninda na ni isin ngba ta ba so wi pe a je olori egbe nbi kan ta si won pe ta ba fe se egbe tegbe fe gbadun afi ka sumo joba
1: afi ka sumo joba
0: ta ba wa la fe sumo joba ta ni voters card sa wa wulo nu
1: Hmm.
0: Ki won mo binu bi mo se soro ni o. Ah wulo ta ba ti ni voters card. Ah monitor e o.
1: E monitor re.
0: Bi an se nfojo kun la jo ntele. Eyi ti a ton ba lo ina ni nsin. Won ton le sin me die. Won ton ba wa gbe wa, won ton le gbe wa. Ko to di September gangan ni deadline. Ama bi joba se nsin order lati fi ma who is who.
1: Ora adugbalawo Olorun apa lara le to mu kiyin. E be ba ngbo wa. Ah oni ni ayeye ojo ibi baba wa
0: ibe gan mo kan fe gba wole o
1: yes
0: amam tori n gba mo ri pe ege fila wawo na so mo si ri pa won titi akesola iyawo li won ti kokko fi yan gba yen pe yen wole eh adupe lodo olohun olohun o je ki baba ope fun wa
1: amen
0: olohun o je won ope fun wa
1: amen
0: emi won ogun fun wa
1: amen
0: won ti dajo won kajo obadan lagbara lowo olohun won kajo obadan mo dupe pe awa na to wa laye awa laye ngba ti lage lude ni bi anai tori e mo pe flash la mo ngbo tele
1: eh
0: flash nsin ni definitely thing kan kan ni po ju nbe ngba na ngba lage lude to mi le titi to mi gboro titi ah e wa wo eni kere eji kere o e wo ye odun
1: 19 years
0: ngba ba iboju oni nsin
1: o po odun
0: se omo ta bi nigba ta da lage lule omo tin da emi mo tin sabi ama le nto ba ti o ti o ba serious tori nto ba serious o le wa nlewe amen ti o serious o ti ma sabi ama so olohun ni je ki le se yo jona
1: amen
0: ile se yo ni jona gbogbo awa ta wa jo sise ta wa nbe na olohun obo olojo ni yo je kare re satan se
1: amen
0: ani se la se danu
1: amen
0: ani se la san
1: amen
0: mo ki yin
1: yes
0: e ku odun
1: yes
0: e ku ye
1: se wa wa stretch dollar be ni wa
0: agbara lowo
1: ori be la lo da ba ti ko mbi o
0: si problem
1: e wa pe number yin ta e da ku ke to di pe mo yo akaki yin mi lenu e ba pe number ti an le pe yin si opo ni si owo oni sowo ton na fe darapo labi abrada rokof e pe number ti le pe yin
0: number ti le pe mi si na ni 081 44 44 38 38 36 71 081 44 44 38 38 36 71 alo aje keki ne
1: to aje me mumura ti ma dide fuya lori eto fota aro e number ti le pe mi si ona ni 080 32 95 41 91 egbo number mi le kan si 080 32 95 41 91 ona ni WhatsApp number me lagbara olohun eje gogo wo gbera fuya o e ma wa pade wa ni Trenchard Hall lagbara olohun lagba ona gba UI ibe ni gogo popo sisi ati idanileko alagbara fun ajodo odun kokadeni ogun iyen ti dasile le se Splash FM 105.5 the integrity station bakana na ni ayeye ajodun ojo ibi for kabiyesi is royal majesty oba Dr. Adebayo Akande lagbara olohun MFR pade wa yo dun eja pade lajin la go kan loro eni titi dago meta ipade mi ati yin o di wo bi ojoro
2: la la la la gelu FM jagaba gogo retio

0: kú dédé àkókò yìí ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí fẹ́ dé tí ẹ̀yin ti ń lórí ọ̀fẹ́ àti máa gbọ́ mi ohun tí ó mú kí ìgbé ayé wa rọrùn wà ní mòkẹ́mòkẹ́ òun náà ni mo tún gbé wá fún yín fún tòní fún gbogbo ẹni tó nílò ọ̀nà mìíràn tí ó mú kí ètò ìṣúná rẹ̀ rú gọ́gọ́ sí ẹ̀yin gan-an lètò ìwà fún iléeṣẹ́ Fictionary Eagles Global ló yẹ ká darapọ̀ mọ́ iléeṣẹ́ yìí ti mú kí ọ̀pọ̀ ènìyàn kúrò lóko kòsíkòsí àti àìní tó ojoojúmọ́ eléyìí kì í ṣe sógúndogójì rárá o. Can somebody say success is possible? SIP fún gbogbo ẹni tó ṣetán láti kúrò nínú iṣẹ́ àtòsí mú kí ọrọ̀ ajé rẹ̀ ó gbèrú sí ọ̀nà àbáyọ rèé ẹtẹ àtẹ̀jíṣẹ́ SIP sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0802-089-9900 lẹ́ẹ̀kan sí 0802-089-9900 iléeṣẹ́. Fictionary Eagles Global wọ́n kọ yín ní ìlànà tí ẹ̀yin náà fi sápò àsùnwọ̀n wọn lọ́nà tó legit yàtọ̀ sí wípé wọ́n kọ yín lọ́nà bí ẹ ṣe máa ṣe wọ́n á tún ṣe àtìlẹyìn fún yín láti jẹ́ kí ẹ lè dádúró láàyè ara yín SIP ní ẹ̀tẹ̀ sórí 0802-089-9900 ṣé Yorùbá bọ̀ wọ́n ní ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé ká má bàa wá sọnù ká tó sọnù níléeṣẹ́ Fictionary Eagles Global fi ń sin wà ní gbẹ́rẹ́ ìpàkọ́ káwa náà ba lè gbé nǹkan rí ṣe láyé tá a wà yìí má sùn lórí ẹ̀ tẹ àtẹ̀jíṣẹ́ SIP sórí 0802-089-9900 bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi lórí ìkànnì yìí lọ́wọ́lọ́wọ́ àwọn ènìyàn 30 people àkọ́kọ́ tó bá tẹ àtẹ̀jíṣẹ́ SIP ni wọ́n á jẹ àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ́fẹ̀ẹ́ láìsanwó rárá má fi àkókò rẹ dọ́là ọ̀rẹ́ ilẹ̀kùn oríire ló ṣí sílẹ̀ yìí yàrá wọlé má gbọ́ lágbó dànù gbìyànjú tẹ SIP sórí 0802-089-9900.
1: Ẹ̀mọ̀ pé olówó ta ìmọ̀ bàbá ló ń lé mi hàngé olúwa answer my call yìí.
0: Bí àsìkò ẹni bá ti tó láti soríire àwọn nǹkan ìgbìyànjú tí ó jẹ́ kí oríire yóò tètè súnmọ́ tòsí ṣòun náà ni ó mọ yọjú sí èèyàn ní gbogbo àkókò ọ̀hún ìdí nìyí tí mo fi ń pe lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà láti kópa níbi àǹfààní oríire eléyìí tí iléeṣẹ́ Fictionary Eagles Global gbé jáde yìí lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan wípé àtẹ̀jíṣẹ́ SIP ní kẹ́ ẹ sọ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ yín àwọn ọmọlẹ́yìn yín láti wá jẹ àǹfààní oríire yìí torí pé ọ̀nà tí wọ́n á kọ́ yín láti fi máa rí owó yàtọ̀ sí iṣẹ́ tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ kò dira wọn lọ́wọ́ rárá o ọ̀nà yìí gan-an ni ó jẹ́ ọ̀nà àfikún láti jẹ́ kí owó túbọ̀ máa rogún sí àpò àsùnwọ̀n yín àtẹ̀jíṣẹ́ SIP sórí 0802-089-9900 gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́ mi fún tòní ẹ má jò pẹ́jù kó tó di pé ẹ̀yin náà mọ fi àtẹ̀jíṣẹ́ yín sọ̀wọ́ sójú òpó eléyìí tí mo ti pè jáde yìí gbọ́ mi dáadáa o àwọn ènìyàn 30 people àkọ́kọ́ tó bá tẹ àtẹ̀jíṣẹ́ SIP ni wọ́n á jẹ àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ́fẹ̀ẹ́ láìsanwó rárá kí n tó máa lọ fún tòní jẹ́ kí àwọn alábàágbé ojúlùmọ̀ àti ọ̀rẹ́ rẹ jẹ nínú àǹfààní tí Fictionary Eagles Global gbédé yìí kájùmọ̀ soríire Financial Empowerment Classes Success is Possible SIP tẹ̀ sórí 0802-089-9900 ẹ̀sẹ̀ púpọ̀ títí àkókò míì tí mi àti yóò tìjọ́ mọ́ pàdé Bátúndé Adéwọlé ló kọ́ mi.

bá mi tó lè tó yí ṣe sì mọ̀ pé ò ní gangan gbogbo ẹsẹ̀ ní ti ń bẹ ní UI báyìí níbi tá a ti máa ń ṣe àmì ayẹyẹ ìyún ni nípa ti iléeṣẹ́ rédíò tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n fún lágélú ẹ̀fẹ̀ tá a mọ̀ sí splash fm ibi la ti máa ń ṣe tá a sì máa ń ṣe papọ̀ pẹ̀lú ayẹyẹ orí kádùn bàbá bàbá tiwa kábíyèsí adé

0: lára.
1: Ìkànnì láti mọ́ ń já yín sí láti mọ́ ń jẹ́ kẹ́ ẹ mọ̀. Ibi gangan la ti ń kọ́ ẹ̀kọ́. Ẹ mọ̀ wá mix it up. Bẹ́yìn ṣe ń kẹ́kọ̀ọ́ làwa náà ń kẹ́kọ̀ọ́.
2: Ó fẹ́ dáadáa tí ó sẹ́ni tó lè bí ìṣó lásán lẹ́lòmíràn oríṣó. Abíọ́lá.
1: Bẹ́ẹ̀ sì rẹ ìkànnì tá a wà ẹbẹ́ bá ń gbọ́ wípé àṣàyàn gbogbo wa.
2: Pé bó pẹ́ bóyá àdìyẹ tí
1: yóò. Ẹnba fẹ́ tanra rẹ̀ yóò ní àìmí náà ń gbọ́ jù nǹkan nìkan. Bẹ́ẹ̀ mọ̀ pé ògo ògo ran ògo lọ́wọ́ ni. Ẹnìkan náà ń gbọ́ tẹ́lẹ̀ kúọ̀ tó jòkó. Bẹ́ẹ̀ sì rẹ̀ ẹni tán gbọ́ kan tó jòkó bí ìbá ṣètò tó mọ́gbọ́ lórí àwọn èèyàn ti sun kúrò ńbẹ̀. Ìwọ nìkan igi kan ò lè dàgbò ṣe. Múndé èyí ẹ̀yin aráalé tẹ́ ń ṣàdọ́à fún gbogbo wa lápapọ̀. Ẹ ṣeun ojú òní tì yín. Lágbára Ọlọ́run ẹni rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Lórí ètò fún tòní ibi tá a fẹ́ yà. A tètè yà síbẹ̀ ni. Torí pé ká lè ráàyè láti ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan.

0: ọ̀gá wo nírùgbọ̀ yẹ́wúkẹ́.
1: Ọlámúdákún jẹ́ ń tẹ́gbẹ́ o. Kọ́mọ aráyé lè bá a ló ń sọ.
0: Ẹyin ọ̀kọ̀ọ̀kọ̀ ní Studio Manager tó jẹ́ pé kó tó bẹ̀rẹ̀ ètò gan yóò ti ọkọ̀ bẹ̀rẹ̀ àṣàrin yóò ti tẹ̀ sí ọ lọ́wọ́.
1: Ìlànà Ọlọ́run ni. Torí ti má fẹ́ sí òfin.
0: Bó wa ló ṣe fẹ́ jájúmọ́.
1: Mo ti kò lọ sí.
0: Nǹkan tó bá ti mú wá fún ọ ló gbà ni.
1: Torí mo ní orí ti tó da.
0: Àwọn ilé wọn ní the prayer point mọ́ àdúrà ti gbà rẹ́dì. Arákùnrin kan pè mí.
1: Ọlọ́run jẹ́ ké.
0: Ó lóun fẹ́ pa bàbá òun.
1: Ọmọ aráyé lè bá.
0: Lóun nìkan kọ́. Àtòun àtàwọn àbúrò òun yòókù.

0: ẹ̀yin ara ilé ẹ jẹ́ ń lọ tajà ẹ má kún bẹ́ẹ̀ mọ̀ bọ̀.
1: Fẹ́fẹ́ bá mi ṣòro kí ọmọ má ṣe dùn. Ayé o kí wọ́n lè bá mi yọ. Fẹ́fẹ́ bá mi ṣòro kí
2: Lagilu FM 96.7.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mi ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
5: Two years ago, the biggest radio raffle hit we always

0: ọ̀nà ti wá sí ọ̀nà ti là ohun tó ń pa wa láyà ti kúrò ń bẹ̀. Ìrìn àjò sílẹ̀ mímọ́ Israeli àti Jordani. Ilé iṣẹ́ tó mójúlé jẹ́ bí You Fit Fly wọ́pọ̀. O tún ti wá tú àkókò láti lọ sórílẹ̀ èdè Israeli àti Jordani nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ CAC Covenant of Mercy. Bájẹ̀mú àánú lábẹ́ ìdarí Prophet Taiwo Abel Ojo.
1: Lọ́jọ́ ìrẹ́gbà.
2: Who are thy goodness?
1: Kò fi ogun rọ́pò.
2: I replace you with battle.
1: Ó yẹ gba ilé.
2: You see your goodness.
0: Ọjọ́ kejìlélógún títí di ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2026 ìrìn àjò alágbára yìí máa wáyé pẹ̀lú àjọṣepọ̀ You Fit Fly nínú ìrìn àjò ẹ̀mí tí ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ti máa wáyé lórí onípòjípò tí òjò àánú àti ìbùkún sì máa rọ̀ sórí gbogbo wa. Yàrí dájú pé o kàn sí You Fit Fly ní gbogbo ẹ̀ka ọ́fíìsì wọn tó súnmọ́ tàbí kẹ́ ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0902-346-0310 àti 0907-868-0206. Ẹ má gbàgbé pé You Fit Fly mojúlẹ́já hotel reservations, hotel booking tó fi mọ́ airport transfer. Ìrìn àjò sí Israeli àti Jordani pẹ̀lú bàbá Abel Taiwo Ojo. Èmi ò ní gbẹ̀yìn ń bẹ̀ o.
3: Clash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
4: Ẹyin tèmi báwo ni o ṣẹ́ wa.
5: Orúkọ tèmi ni

0: sì ni ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba splash fm media academy kọjá báwo lo kọ wa ṣe ń ṣe fún wa àwọn náà ṣe fúnra wa.
1: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ splash fm media academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
2: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
3: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
4: 0807-112-4000.
3: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
5: Àgbájọwọ́ ètò kan ètò kan tó ń fún àwọn ìyálọ́jà láǹfààní láti sọ àwọn àdojúkọ wọn àtò ń gbogbo tó lè mú kọjọ́ ó gùn kájí ó sì tún máa wọgbá. Ètò àgbájọwọ́ yóò máa wáyé ní ìkànnì Lagelu 96.7 FM ní gbogbo ọ̀sán ọjọ́bọ̀ Thursday ní déédé agogo 2:15. Ètò àgbájọwọ́ Ìyámọ̀pọ̀ Center for Peace, Women and Youth Development àti Coalition of Oyo State Market Women Association ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹyìn Eric Bow Foundation ìlú Abuja. Àgbájọwọ́ la fi ń sọ̀yà àjèjì ọwọ́ kan kò gbẹ́rù lórí.

0: Ọlọ́run fún ìránṣẹ́. Pastor Kimaru Peter. Breaking the yoke of affliction. Of darkness. Jíjá àdàgà ìdá lóró òkùnkùn. Ẹ̀yin tí Sàtánì àtàwọn ọmọ ogun rẹ̀ pọ́n lójú tó. Jésù Olúwa fẹ́ jà wà lọ́jọ́ Friday 31st July 2026. Látago mẹ́jọ òwúrọ̀ ní ago mẹ́rin ìdájí ọjọ́ kejì. Níbi tí Ọlọ́run ti máa lọ Prọfẹ̀t Wùmí Jésù Yíká. Prọfẹ̀t Peter. Olúwa Bíóyè. Pastor J. Bankole. Àwọn olórí ẹ̀mí. Fẹ́mi Sásalárí Ewúrà. Ọmọdọ́lá Ogolúwa Voice. Ọláyà Divine Harmony. Pẹ̀lú CAC Fagunrẹ́ Choir. Pastor S. Oladele CAC President. Nigeria Novosti. Pastor Ake pẹ̀lú Peters. Adékúnlé. Wọ́n máa súre lórúkọ Jésù. Gbogbo ẹ̀rí CAC. Fagunrẹ́ Prayer City. Kọ́ wà ní Omi Àdìo. Onígbàgbọ́ Abaoke. Junction. Abẹ́kúta Express Toru Mbàdàn. Gbogbo ẹni bá farahàn kọ́tà yìí ló máa sọ testimony.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kọ̀nọ́fùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted allies. Ìtọ́jú àgbàṣe kókó ṣe pàtàkì. Bó ṣe wá wù yín lọ́kàn láti ṣètọ́jú arúgbó yín. Ṣùgbọ́n táyò sí, bẹ́ẹ̀ gẹ́lẹ́ lẹ ṣe máa jàǹfààní ẹ̀ ní Emerald Comfort Home. Wọ́n mọ tarúgbó ń fẹ́, wọ́n mọ oúnjẹ tó yẹ wọ́n, wọ́n mọ̀ tó yẹ kí wọn ó gbà tọ́jú tó fi mú àyẹ̀wò ìlera lóòrèkóòrè. Wọ́n mọ̀rúfẹ́ eré tarúgbó ń ṣe, wọ́n sì màsìkò tó yẹ kí wọ́n ó nọra. Emerald Comfort Home, ọ̀pọ̀ èròjà ìtọ́jú arúgbó ló wà ńlẹ̀ gẹ́lẹ́ bí wọ́n ti ṣe lókè òkun. Ẹ kàn sí Emerald Comfort Home lónìí ní Ajinde 1 Road 2 Junction beside Transformer off Liberty Academy Road, Akala Expressway, Ibadan. Please call 090-7895-7698. Email emeraldcomforthome@gmail.com. Emerald Comfort Home, exceptional care in a place you can trust.
4: Lagilu FM 96.7.
5: Ẹ̀ka àbò padà látojú ọjà. Ẹ̀yin èèyàn mi, a mọ̀ gbàgbé ń pa ti káàṣì ẹ̀.

0: *347*1004#. Oye ja lo be. Laarin ogbon seju sasiko yin kokon meyo kana. Leyin iba na o tun mu keji. Ti wa le nduro di e lo be bayi. Ibi te joko sinu ta awon eyan fi n pe ton tin mu. Ta awon eyan fi n dupe ton fi n se wa o. Iwo na gbiyanju ti e o le jewo. *347*1004#. Adeyeye kawon ara le.
1: E ku le gbogbo eyan lolufe wa. Adupe te n gbo wa te n gbo itun yin te n gbo ikanni lage lo FM 90.7 loke gajoke. Olumuyi wa Adeyeye loruko ti temi ti gbogbo yin mo si le dula apostle. E kaabo sori eto.
0: E seun. Lóòótọ́ a máa ń sọ fẹ́yìn èèyàn wípé ìgbésẹ̀ tí ẹ bá fẹ́ gbé ẹrù dáadáa kẹ́ ẹ tó gbé. Ìgbà míì a máa bẹ ń tẹ ẹrù bẹ́ẹ̀ kọ́. Ẹ̀yin èèyàn tẹ́ ń bẹ lórí TikTok náà Gbenga Oyatọ Gbenga Oyatọ Live. Kẹ́yìn náà ẹ̀yin tẹ́ ń bẹ lórí Lágelo FM ti Facebook. Mo kí yín. Ó yẹ jẹ́ ṣe báyìí. Ká ṣe pápá torí ayẹyẹ tá à ń ṣe lónìí. Nínú UI náà ni o. Àwọn tó ti ń pè wá látàtà àárọ̀ pé second gate ara inú UI ẹ ti gbọ́ polówó káàkiri. Ẹ jẹ́ ń ṣe báyìí ẹ̀yin aráalé ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ẹ gbọ́rọ̀ dáadáa. Hello. Hello. Ẹ káàárọ̀ ṣẹ́ ń gbọ́ mi. Dada mo ń bọ̀ o. Mo fẹ́ jẹ́ káwọn aráalé ni gbọ́ dáadáa ni ó ní nǹkankan tí mo fẹ́ mú jáde pé kan lè rí gbọ́. Mo fi ní pé kẹ́ dúró báhùn. Ṣẹ́ ń gbọ́ mi báyìí. Ok. Ìgbà wo lẹ pè mí náà?
2: Mo pè yín ní last week Tuesday, sir.
0: Last week Tuesday. Ìgbà tí ẹ pè mí, kí lẹ sọ pé ṣẹlẹ̀?
2: Mo sọ fún yín pé mo wà ní orí ìta kò yé mi mọ́ pé mo fẹ́ pa dáàdì mi.
0: Ẹlẹ́wà lórí ìta kò yé yín mọ́ pé ẹ fẹ́ pa bàbá tó bí yín lọ́mọ.
2: Bẹ́ẹ̀ni
0: sọ. Ẹni tó bí yín lọ́mọ ni àbẹ́ni tó gbà yín tọ́.
2: Ẹni tó bí mi lọ́mọ.
0: Ẹ̀yin nìkan lẹ fẹ́ pa wọ́n ni àbẹ́yìn àtàwọn yòókù.
2: Èmi nìkan ni mo fẹ́ pa wọ́n.
0: Ẹ fẹ́ daṣẹ́ jẹ́.
2: Èmi nìkan mo fẹ́ pa wọ́n cause kò yé àwọn yìí tó kù. Èmi nìkan dẹ̀ ló yé.
0: Kí ló ṣẹlẹ̀?
2: Ó ṣẹlẹ̀ wípé ọmọ 41 years old ni mí. So ìgbà tí mo wà ní bíi 17-16 years old.
0: Yeah.
2: Mo gbé àwọn ìgbésẹ̀ kan ni pé mo lọ sí chọ́ọ̀chì kan báyìí mo wà ní yunifásitì. Wọ́n á sọ fún mi pé wòlíì wọ́n á sọ fún mi pé bàbá tí òun ń wò yìí pé ó ń lo ìràwọ̀ ẹ̀ ó ń lo ògùn ẹ̀. Mo bá ọ̀gbẹ́ni yẹn jà mo kúrò lọ́dọ̀ ẹ̀. Ṣé ń gbọ́ mi sà?
0: Mo ń gbọ́ yín dáadáa.
2: Mo bá ọ̀gbẹ́ni yẹn jà mo kúrò lọ́dọ̀ ẹ̀. Mo rò pé ìsọkúsọ wo lílẹ̀ ń sọ mi mọ̀ pé òótọ́ ló ń bá mi sọ nítorí ọmọ ìkẹrẹ ara mi kò yé mi. So nínú ìrìn àjò ayé mi mo ṣáà rin gbogbo ìrìn yẹn mo rin gbogbo ìrìn yẹn kọ́sí mo máa ń súnmọ́ náà gan. Ọlọ́run ṣáà fi gbogbo ẹ̀ràn mi bẹ́ẹ̀ náà ni mo ń lọ sọ́dọ̀ aláfà mo ń lọ sọ́dọ̀ àwọn wòlíì. Wọ́n ṣáà ń sọ the same thing fún mi tó yẹ pé gbogbo ìrìn àjò yẹn ṣáà ó ṣáà rí bákan ó rí bákan ó gbà máa ṣe lé ó máa dàrú máa ṣe lé ó máa dàrú. Àwádà ń pé mo ìmọ̀ṣẹ́ ṣe. So àwọn ìrìn àjò tí mo wá rìn yẹn ni mo wá fi ó wá dé stage kan tó yẹ pé mo wá ń rí bàbá yẹn lójú àlá tó yẹ pé mi àti wọn máa jà gan ká máa jà tó yẹ pé màá pa wọn lójú ọrun. Wẹ́ẹ̀rà gbogbo ibi tí mò ń lọ wọ́n sọ fún mi pé àfi tí ẹ̀mí bá bọ́ lára bàbá yẹn kí n tó lè rí ìtẹ̀síwájú kí gbogbo wa tó lè rí tẹ̀síwájú àti ìyàwó àtàwọn ọmọ cause ó ń fi wá ṣe ara rindin ni. Ó ní fún òun lè kan náà bọ̀ kò fi mọ gbogbo wa tí ó bí àtàyàwó àti gbogbo wa bọ̀ ó ń ṣe síta. Tá a bá ń bèrè lọ́wọ́ a máa sọ fún

0: pé gbogbo nǹkan tóun ń ṣe ṣèbí nítorí pé káwa lè jẹ ogún ni ṣé ogún la fẹ́ jẹ. Mo wá rìnrìn àjò yẹn débì kan so mo lálàá yẹn lójú oorun náà ni ìgbà tó di ọjọ́ kejì bó ṣe pè mí nìyẹn. Ẹ lágbájá báwo ni o, ẹ gbogbo nǹkan tí mo ṣe fún ẹ, gbogbo nǹkan tí mo bá ṣe fún ẹ, má retí ìdáríjì lọ́wọ́ mi, fi mi àti Ọlọ́run lẹ̀ kọ́lọ́run ṣe dájọ́ mi.
1: Bàbá yín ló sọ bẹ́ẹ̀ fún yín fúnra wọn.
0: Bẹ́ẹ̀ ni lójú lórí aago lọ sọ bẹ́ẹ̀ fún mi.
1: Àbí lójú oorun ẹlẹ́làlàá àbí.
0: Ojú oorun kọ́ o, mo lálàá yẹn mi àti wọ́n jà lójú oorun tó yẹ pé mo pa wọ́n lójú oorun yẹn. Mo pa wọ́n lójú oorun yẹn so ọjọ́ kejì ní jùmọ̀ sílẹ̀ mọ́ lọ pè mí lórí aago pé à lágbájá báwo ni o, báwo nílé o, sórí gbogbo nǹkan tí mo bá ṣe fún ẹ, má retí ìdáríjì lọ́wọ́ mi o, fi ìdáríjì fi ẹjọ́ mi lẹ̀ pẹ̀lú Ọlọ́run kọ́lọ́run ṣèdájọ́.
1: Before that time sir, ẹ̀yin àti bàbá yẹn ti jọ́kọ́ jọ sọ̀rọ̀ síra yín àbí ẹ ti gbéná kò wọ́n lójú.
0: Mi ò gbéná kò wọ́n lójú, in fact mo ṣe bí ọmọ gidi mi ni mi ò gbéná kò wọ́n lójú bọ̀ ẹ̀yin àti wọn àkì ń rẹ́. Bọ́ mi ò gbéná kò wọ́n lójú.
1: Bọ̀ yẹn rojọ́ wọn káàkiri ń gbà yẹn.
0: Mi rojọ́ wọn káàkiri.
1: Tó fi lè mú wọn kán wá sọ nǹkan sọ yẹn ni o, tó fi lè mú wọn kán wá sọ nǹkan tó sọ yẹn.
0: Àtọ̀ mi rojọ́ wọn káàkiri.
1: Ok mo gbọ́ yín.
0: Bẹ̀ mi ṣà rìnrìn àjò aláàfáà mo rìnrìn àjò àwọn wòlíì àwọn aláṣọ funfun gbogbo ẹ̀ mọ́ rìn. So téèyàn méjì mẹ́ta mẹ́rin bíyàn mẹ́wàá different pastors tí wọ́n mọ́ra wọn rí àtàfà tí wọ́n fi lè sọ the same thing. Definitely èmi náà dẹ̀ ń la lójú àlá fúnra mi bóyá àfìgbà tó bá kú ni mo tó lè wọnú ògbò àti gbogbo wa so nǹkan tí mo ṣe fẹ́ pa wọ́n nìyẹn rà ọgbọ́n tí ń dàgbà 41 years old.
1: Ọ̀gá mi àkọ́kọ́ ṣe rí pípa yẹn ẹyọ kúrò ńbẹ̀ ẹni tí ẹ̀mí èèyàn bá bọ́ látara rẹ̀ mọ tí ó ṣẹlẹ̀ sí so ẹyọ pípa ẹyọ kúrò ṣe ti gbọ́. Mo wá fẹ́ béèrè ìbéèrè ẹ̀yin mélòó ẹ mọ̀ jẹ́ ń béèrè mi ìfẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé àwọn là ń sọ ṣé gbogbo àwọn ọmọ bàbá yín mélòó nínú wọn ló rọwọ́ yọ sókè.
0: Gbogbo wa la sùn la kọrí síbì kan náà sà kò sí kankan nu wọn. Wọ́n tún máa fi pálàṣà mọ̀ pé àwọn lówó ju gbogbo àwọn ọmọ àwọn lọ.
1: Ìyàwó mélòó ni bàbá yín ní.
0: Mẹ́ta lọ́wọ́lọ́wọ́ báyìí sà.
1: Ṣé gbogbo ká ní pé àwọn ọmọ ìyá yín ni wọ́n rí bọ́n ṣe rí àwọn ìyàwó yòókù nǹkan.
0: Gbogbo wọn pátápátá ní gbogbo wa pátápátá ni.
1: Kò sí kankan nu yín tó ṣẹ́.
0: Kò sí kankan nu wa tó ṣẹ́.
1: Bàbá yín náà torí tán bá ní pé èèyàn pa mẹ́fà ló kó èèyàn pa mẹ́fà lé bójú òbá tó tó kó yẹ kó tó ti lé. Bàbá yín náà ṣé wọ́n rí jáde díẹ̀ ni àbí wọ́n lówó lọ́wọ́.
0: Wọ́n ní fún wọn lè kàn náà. Tọ́ba tábà yìí ó máa ń wáṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ni.
1: Wọ́n lówó.
0: Bẹ́ẹ̀ni.
1: Wọ́n kọ́lé.
0: Wọ́n lówó wọ́n mọ̀yàn.
1: Wọ́n dẹ̀ mọ̀yàn.
0: Bẹ́ẹ̀ni ṣùgbọ́n a lè mọ gbogbo kinní yìí. Wọ́n tún máa sọ fún àwa pé àwọn mọ̀yàn kọ́kàn ẹni kan wọ́n dẹ̀ mọ̀yàn. Ṣùgbọ́n tó bá jẹ́ àyàká ni lẹ́sẹ̀kẹsẹ̀ ni.
1: Èmi ò ọ̀rọ̀ yìí mi ò mọ tí mo fẹ́ sọ fún yín gbà tẹ pè mo fi ní pé àwọn ọmọ nàìjíríà wọn bá yín dà sí ẹ mọ̀ pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan ibi téèyàn bá kọjú sí sà.
0: Ó ti sú mi iye pé ibi téèyàn bá kọjú sí mo kì í ṣe aláàfáà bíi mẹ́wàá mélòó ló ti sọ fún mi tí mo ti rí lójú ìran náà tó àwọn náà tó fẹ́ na ara wọn sọ fún mi pé kí n má béèrè ìdáríjì lọ́dọ̀ àwọn àwọn lọ́wọ́ àwọn.
1: Lójú ayé àbí.
0: So definitely lójú ayé tó pè mí lórí fóònù tó ń sọ fún mi. Ẹ ló gborin àjò tí mo rìn ní ti pàdé aláwo re ni.
1: Ṣé ẹ̀yin nìkan lẹ wá rìnrìn àwọn ọmọ ìyá yín yòókù kò sí kankan nu wọn táwọn náà rí irú rìn tán lè sọ pé nǹkan báyìí ló ṣẹlẹ̀.
0: Èmi nìkan mú rin àwọn rìn yìí. Ọgbà tó dé stage kan ìkànnù wa náà sọ fún mi gbà ó dà ń gbé kinní yìí ó fẹ́ kò fẹ́ jọra wọn kò fẹ́ yíra wọn kò sábà ti fẹ́ débẹ̀ báyìí sábà ti fẹ́ débẹ̀ báyìí tí wọ́n bá ti fi ti gbọ́ báyìí sábà ti fẹ́ débi pé èèyàn fẹ́ mú nǹkan tó yẹ pé èèyàn máa fi lu àlùyọ báyìí tọ́ bá ti fi ti gbọ́ báyìí kinní yẹn máa dàrú ni.
1: ṣé ẹ rò bóyá kọ́lọ̀ ń dárí jìyàn náà bóyá àdúrà yẹn ò tó dáadáa àbí ìgbìyànjú yẹn ò tó.
0: òun náà mi sọ pé mi fi pàdé aláwọ̀ rẹ̀ sà.
1: option tẹ wá kọ́ amúpẹ́fẹ́ ṣe fún bàbá yín option yẹn lágbára kì í ṣe títí gbọ́dọ̀ mọ̀ gbọ́n kì í ṣe nǹkan tó yẹ kì í ṣe option tó yẹ kẹ́ ẹ lò kì í ṣe option tó yẹ kẹ́ ẹ lò. kódà ẹ̀yin ọmọ nàìjíríà ẹ ti gbọ́ nǹkan sọ báyìí bẹ́ẹ̀ ṣe wàyẹ̀ ti níyàwó ẹ ti bímọ.
0: mo ti níyàwó mo ti bímọ sà.
1: bàbá yín ò sì dá kankan nu yín lókoòwò.
0: kódà
1: ṣùgbọ́n
0: a tún máa sọ fún wa pé ká tún kó wá ká tún kó fóun pẹ̀lú bá ṣe ń
1: ṣùgbọ́n wọ́n tọ yín lé ẹ̀kọ́.
0: tí n bá sọ fún yín pé èmi nìkan ni mo lọ sí iléèwé gíga nínú gbogbo àwa tí wọ́n bí.
1: àwọn yòókù wà ń kọ́ wọ́n ń kọ́ṣẹ́.
0: wọ́n kọ́ṣẹ́ wọ́n tọ́ wọn náà ni.
1: kódà tí n bá ní wọ́n yẹn kọmọ fọ́ lọ́mọ ẹ yọ kúrò tàbí kẹ ẹ fikun ẹ tó mélòó gbogbo ọmọ tí bàbá yín bí.
0: mẹjọ.
1: ìyàwó mẹta.
0: bẹẹni sà.
1: dà ẹ ara lé ẹ ti gbọ àwọn nǹkan kọọkan tó yẹ ká kí n gbọ ẹ sì ti gbọ àwọn ìbéèrè tí mo béèrè ẹ jẹ ń lọ tajà bàbá dé arákùnrin yìí orí bíbẹ kọ lóògùn orí fífọ ẹ bá wa gbìn gbà wọn náà àbí ìpínlẹ wo tó wù tí wọn lè gbé ẹ ṣeun. Ojú òní tí yín ẹ jẹ́ lọ tajà.
2: Lagilu FM 96.7.
3: Mo ti bẹ̀rẹ̀ kí o lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
5: Happy 48th anniversary!
6: Fún ogójì ọdún ọlọ́run jẹ́ olóòtítọ́ síbẹ̀ fún gbogbo ìdáhùn àdúrà àti ayé onípojúgbò tí ó ti yípadà di ọ̀tún orí ọ̀fẹ́ rẹ̀ dúró láyé pẹ̀lú ọkàn pẹ́ sí ọlọ́run à ń ṣe àjọyọ̀ ogójì ọdún tó lápẹ̀rẹ̀ rere ẹ darapọ̀ mọ́ wa láti ogúnjọ́ sí ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù keje bí a ṣe ń sa iye àjọ̀dún ogójì ọdún tí yóò máa bẹ̀rẹ̀ ní déédé aago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́ pẹ̀lú ìṣọ́ru ní ọjọ́bọ̀ láti aago 10 àṣálẹ́ àti ìsìnpẹ́ tí ó láàrin ní ọjọ́ ìsinmi ní aago 10 òwúrọ̀ akórí ìròyìn lágbára nípa orí ọ̀fẹ́ àwọn ìránṣẹ́ ọlọ́run tí olúwa yóò lò ní pásítọ̀ dr henry ojo pásítọ̀ dr jd ọ̀nàgùnà rẹ́fẹ̀rẹ́n dr mrs funke adétúbẹ̀rù rẹ́fẹ̀rẹ́n gbadé ògúnlànà wòlíì kẹlẹ̀ bọ́lájú olúrade bàbá àdó ak 47 ajínrere ìlàjà akíntúndé àti àwọn ìránṣẹ́ ọlọ́run mìíràn olùgbàlejò wòlíì ta àti ajínrere obìnrin joyce arábàmbí ibi ìpàdé gbọ̀ngàn ìjọwa cac ilé àtúnṣe adésìyàn bus stop olùlọ́yọ̀ àkànrán ìbàdàn a ó máa retí yín o.
7: My IBDC meter unit don't finish now. See bad time, yo. To go kill buy token now go stress me well.
8: Why you dey worry like that? Just use iRecharge.
7: iRecharge? How that one take work?
8: Simple. Download the iRecharge app from App Store or Play Store and pay your IBDC bill or buy prepaid token instanter. You can also dial *6606*1# on your phone.
7: Sharp like that.
8: Even better. Your IBDC meter now gets permanent bank account number. Just do one bank transfer to the account number and receive your token or pay your bill within seconds or visit www.irecharge.ng. Make you start today.
7: iRecharge. Convenience. Accessibility.
9: To explore your dream of working outside the country, trust me, I've got pleasant information for you. Are you aware that Upstanding Fly is often the best job opportunity coupled with work visa in European countries like Denmark, Iceland and Norway, plus free accommodation, free meal with paid flight ticket to any of your desired country? Only Upstanding Fly can make this come to fulfillment. Hurry now while offer lasts.
10: Àǹfààní ńlá lélẹ́yìí o, mú àlá àti èròǹgbà rẹ ṣe láti ṣiṣẹ́ ní àwọn ìlú wọ̀nyí: ìlú Denmark, Norway àti Iceland pẹ̀lú Aptonic Fly. Ìrọ̀rùn ló bá dé. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ pè wá sórí
9: 09074570886 or 09155775196.
10: Tàbí kí ẹ kàn sí wa ní Yellow Building, Ẹfúnṣetán Road, Challenge, Ìbàdàn.
11: Explore your dream world with Aptonic Fly. Aptonic Fly.
12: West Midlands Open University. We are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Felele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijeoma Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
13: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́. White Stone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sì nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé. Tẹ́ lè lò nínú ilé, tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn. Bí àríyá gbéyàwó, òkú àgbà, ọjọ́ òbí, ìsílé àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀, kẹ́ lè mọ̀ pọ́jà gidi yapa. High quality Stone Mix Blender. Ìrara ti ń bẹ lórí Stone Mix Blender wa o. Stone Mix Yam Panda.
14: Àsọ̀sù ìdíyẹnlẹ̀ yọ sọ́ka.
13: Back to school items, souvenir bags, high quality stainless pots. The doctor recommend pe ka ma lo ni rasiko yi present iron awu gba lori lorisirisi abomo for 7 dish rechargeable fans gbogbo rin se to wulo fe yin ketra solar fan ohun elo ni kitchen ati ninu ile o si wo yin ka ba yin set up kitchen yin atun le ba yin se ti gbogbo color o si jora on kulele for the original souvenir gbera nle ma lo si White Stone Souvenir ide ape odudua building directly opposite NNPC filling station ide ape Ibadan bu raja lopo o le pe 08069134989 08069134989 White Stone Souvenirs. Debi Oraja.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mi ò lè ṣe aláìmọ̀pànilẹ́rin lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àrò yìí kan kò sí lẹ́yìn ẹ̀.
15: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
15: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: 106.7.
1: Ẹ káàbọ̀ padà látòjọ ọjà gbogbo ibi tẹ́ ti ń gbọ́ wa. Ẹ jẹ́ kọ́kọ́ mú káàṣì àkọ́kọ́ ná first 25,000 méjì nínú lónìí, ṣùgbọ́n ẹ jẹ́ kọ́kọ́ mú tà kọ́kọ́ ná ká wẹ́n tó jẹ́ tó ọkọ́ ní first 25,000 naira yìí. Káàbọ̀ bóyá ẹ̀ṣẹ̀ play ní àbò tí ń play ẹ̀ ti pẹ́. Ẹ já wọ̀. Hello.
2: Hello.
1: Hello, ẹ káàárọ̀ sà.
2: Ẹ káàárọ̀.
1: Yes, Gbenga, ó yàtọ̀ lórúkọ tèmi sà. Ẹ play káàṣì ẹ̀.
2: Ok, mo play ra.
1: Ìgbà wo lẹ play rẹ?
2: Mo play ra. Mo play ra. Kò ti ju bí 5 minutes lọ ra.
1: Belief kẹ́kan play ẹ̀ náà ni pé kẹ́kan play ẹ̀ for playing sake.
2: Mo ti ń play ti pẹ́ náà.
1: Ṣé ti gba káàṣì ẹ̀ rí?
2: Bẹ́ẹ̀ni, mo ti jẹ́rìí.
1: Ta o ti dàá báhùn, o ti dàá báhùn. Another 25,000 naira lè lè báyìí. Wẹ́rẹ́ ni. Wẹ́rẹ́ ló bọ́ sí lọ́wọ́. Wọ́n ó pè yín bọ́ ṣe pè yín lákọ̀ọ́kọ́. Ṣẹ gbọ́, ẹ ṣeun. Ṣẹ rí báhùn. Àwọn tán bá já sí wọn ó ti mọ̀. Ṣùgbọ́n pé o play láàárọ̀ òun. Wọ́n wá ti pe tàárọ̀, o wá jókòó. O tún wá gbọ́ pé ẹ lọ play káàṣì ẹ̀ míì. Ṣẹ rí ńgbà tán bá ti lè wá láti wá dárúkọ, láti wá mú nọ́mbà àwọn tán ti pè. Àwọn tán ti play ìhun ti lọnu. Tẹ́ni tó ń pè bá ti lè kúrò lórí àga. Tẹ bá tún fẹ́ gbà mí, ẹ lọ rẹ sí. Ní ìsìn báyìí, ó sì kó ẹyọ kan 25,000 naira sì kẹyọ kan báyìí. Ẹ jẹ́ ń tún ní sùúrù 30 ṣẹ́jú míì. Ká tún wò bóyá ẹyin èèyàn ẹ tún gbà. Tó bá tún jẹ sí mi lórí ń tún mú 25 mi ò di mẹ́ta. Gbẹ́jà mọ̀ tẹ̀lé bó ṣe ń lọ. *347*1004*2#. Ó yẹ já dá sí ti arákùnrin ẹ̀ kan. Hello.
3: Ẹ
1: káàárọ̀ mami, ẹ dákun ìṣẹ́jú kọ̀ọ̀kan ni mo bá mi lò pé pàápàá.
3: Ẹ wò sẹ́yìn nǹkan tí mo fẹ́ sọ fún ọkùnrin ẹni pé àdúrà wọn ò tó. Wọ́n gbàdúrà torí bẹ́ẹ̀dùn náà ló sọ́wọ́ àmì Quran pé kò sí nǹkan tí ìyá àjàdá àbẹ́yẹ lè ṣe lórílẹ̀ ta wà yìí. Kí èèyàn lè sọ wípé òun fẹ́ ṣe ìyẹn kan fún torí kó má rè bí ní Ọlọ́run. Wọ́n jọ ń torí Ọlọ́run kí wọ́n tún gbàdúrà. Àdúrà lókù náà rọ wọn o. Ó sì ṣòro ni wọ́n lọ bó ṣe ṣòṣì níbo ìṣe mọ́ṣáláṣí ni. Wọ́n gbàdúrà gan. Mo rọ̀ fún Ọlọ́run á gbàkóso pẹ̀lú ògo Ọlọ́run.
1: Àmì ẹ ṣeun.

0: eyin eyan ti e ba wa gbonwo si apo ti a fin fun iya ta wa so ni last week yen te ba wa gbonwo si be lo se tun la dupe lowo yin ojo ni tiyin e mo mo fe fawo eyan ni grace titi di next week ni e dakun tori opolopo gbianju won fe se sugbon anfani o ti si le ma binu a ti kuro lori e a si nreti opolopo awon eyan mi lati ba wa gbonwo si awon ta ba fi apa kun itan yi ma se pin e seun ojo ni tiyin e mo gbagbe e je nwo ka ise elekeji je nwo ka ise elekeji ka wo tori pe a fe lo darapo mo awon eyan tin be loke lo ka wo boye ni na yo tin play cash e ti pe ni aboti JJC ni aboti pentagon dani cash ye o si hello e ka aro sir
1: e ka aro
0: Gbenga loruko mi en gbo yin ninu radio baun yun tumo si pe an pe yin fun cash e ni
1: oga
0: che play cash e
1: ben
0: igba o le play re sir
1: Okay,
0: laaro yi to se ti gba ka se ri rara
1: ah mi gba ri o
0: gba ri e kan play e kan da bi ogbon ni
1: be ni o
0: da ba 25000 naira wo yin lo bo si bayi loni ona ti sinu
1: oluwa seun
0: oda sir
1: oluwa seun
0: congratulations
1: sir
0: oda
1: thank you
0: yes
1: thank you
0: oda bye ẹ̀yin ara ilé ìpàdé gbogbo ẹja mọ́ lọ bẹ̀ ẹja mọ́ lọ sí UI ká lọ darapọ̀ mọ́ àwọn èèyàn tí ń bẹ lókè lọ́hùn ẹgbẹ́ ẹjẹ́ mọ́ gba ìpè iná hello
2: yàtọ̀
0: yes sir mo ń gbọ́ yín
2: nǹkan tó lè kọ́ rò ń bẹ̀ ni pé ṣe bóyá torí ẹ mọ̀ pé arákùnrin sọ pé òun àti dájú àwọn òbí èmi ló rè pé bóyá torí àìdí yẹn ló jẹ́ kí dájú ẹ̀ máa sọ pé èdè kan máa retí ìdáríjì lọ́wọ́ àwọn tó ṣe déédé nìṣe ro jẹ́ lórí pé bóyá ti pé bọ́ ṣe ń ríran kiri yìí mélòó la ti gbọ́ lóríṣiríṣi tí wọ́n gbúdọ̀ kíyèsí kó mọ́ bàjẹ́ kí wọ́n ó fi emotion lọ dáràn
0: ẹ ṣeun ojo ni tin

0: ìpàdé wa bi tá ń lọ báyìí à ń lọ sí UI ni ṣùgbọ́n ẹ já máa fi àti ẹ̀ka tí mo gba ìpè lọ́nà. Hello.
1: Hello.
0: Yes, ma'am.
1: Ẹ káàárọ̀ sáà.
0: Ẹ káàárọ̀ màámi.
1: Gbẹ̀ngà ẹ̀kú ṣẹ́ o.
0: Yes, ma'am.
1: Ọlọ́mọ kan yín lọ́wọ́ o.
0: Àmì Ọlọ́run.
1: Ṣé rí ẹni yẹn? Kó gbàdúrà ni. Nígbà tó bá gbàdúrà débì kan, fún ara bàbá lójú ìran rẹ̀ ni ó mọ sọ fún pé gba títẹ gba ògo rẹ. Nígbà tí àdúrà rẹ̀ bá gbà, kó mọ gbìyànjú pé owó pa bàbá òun torí òun náà bímọ. Àdúrà ni kó gbà, Ọlọ́run yóò sì tu gbogbo wa sílẹ̀.
0: Àmì Ọlọ́run.
1: Àmì Ọlọ́run.
0: Àmì Ọlọ́run.
1: Láti lọ nílé àná.
0: Ẹ ṣeun ma.
1: Yá àbáyọ̀ ni Adénìkẹ́ ló pè.
0: Ẹ ṣeun.

0: san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn múke wẹ́ wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọkan.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lèmi ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàgẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Káṣíẹ̀. Ayẹyẹ ọdún kejì Káṣíẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́ èèyàn ló

fi yi pa. Òpómúlérán mọ jẹ lẹ́kàn. Òpókọ̀rọ̀bì tí kọ̀rọ̀bì tí ó ajẹ́gùnà ajẹ́gẹ̀ẹ̀sẹ̀. Ayídọ̀pọ̀ láyé àjù ọmọ ẹgbìnrin ọ̀tẹ̀. A níbi ń bá wọnú ilé bàbá mi gbogbo ẹ lóye mi yeke. Ìwàtà ọpọ́ lójú mi ò tó. Ojú mi ti tó ti lé ewu wà lé ọ̀yàn ọmọ esú rẹ̀ ń yọ lóko lẹ́nu ìwalẹ̀ òpó dẹ́dùn níyàn.

0: 17
1: aloko ọlọpa ni mi ọdun 17 mo ti kuro nu ise yen ko kan mi n to lo nu ọlọpa nsin imoran lemi ma fun yin te ba lo report police station nigba temi na kere tin jeje jọn ọlọpa won wa report ni police station pe ati mole ohun re wa de ipada ma lo won mole mumudani mo woju e won no le ni e en to muada o ti lo kini to gbe kini mo fe charge fun o wa lodo mi police station bayi wo to mu a o ti lo n to ji o so fun mi n to ti lowo ekan o so fun mi o de ti lo o ti di eru sowo mi lowo olopa emi gba temi join mo ti riri o o wa lo kini fe fi se so fun mi e jo to lo imoran fun gbogbo wa ni o kini mo fe fi se kini mo wo so fun mi kini fe fi se ke tani ma lo ma ni ko ma ma ti ko ka na mu wa o jale Yinka Agboola loji telephone telephone re en to ji phone re en to jale re agba statement a record e sugbon no jale a re to ji owo en to ti ji a ri ki la fe fi se e ma ta ba sa ba so nkan ka ma ro wo ni o fọ̀rọ̀ èrò mi wọ́n lè fẹ́ lọ rajà ń bì kan wọ́n ní ó tajà ẹ̀wọ̀n mi ní tọ́ máa poró ọjà ẹni tó ń tajà ọ̀nà méjì ni òun fẹ́ gain ìwọ náà fẹ́ rà ní lọ́pọ̀ àbí so wá kù sẹ́ méjì lórí ọjà kan náà ìwọ fẹ́ rà níye báyìí òun fẹ́ tà níye báyìí òun fẹ́ bó ṣe máa roko sọ́dọ̀ tiẹ̀ ìwọ wá bó ṣe máa roko sí ọ̀dọ̀ tiẹ̀ bí ọ̀rọ̀ arábìnrin ṣe jẹ́ nìyẹn o tó bá lọ report ní police station and you are not putting your feet down to make sure that somebody has committed an offence and you want something to be done I don't think you are going to blame anybody ọ̀rọ̀ tá a bá ń sọ ká máa fi rówó ni tó bá pé ọmọ tiẹ̀ ni wọ́n gbé tọ́mú tọ́mú lọ police station tọ́ ní olè ni wọ́n dẹ̀ mú sọ́dọ̀ ọlọ́pàá so máa fọwọ́ sẹ́yìn báyìí wàá kọ́kọ́ bèrè pé kí ni tó jí tó bá pé ọmọ tiẹ̀ ni wàá ní kí ni tó jí tó bá ti lè gbà á ẹ má fi nǹkan lọ ọlọ́pàá number two

0: èèyàn kan bèrè ni pé how can kí ni ṣe tí ìjọba wọn lè provide security ní gbogbo school àbí ta ló bèrè níbẹ̀ yẹn. Nígbà tí mo bọ́ síbẹ̀ yẹn tí máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kábíyèsí ẹ bá rán mi létí o kí ni mo sọ ojú lalákọ̀ọ́fin sọ́rí ní wọ́ọ̀dù tẹ bá wà ní àdúgbò tẹ ń gbẹ ojú o ni akọ̀yin fi ń sọ orí ká tó pe ọlọ́pàá ọlọ́pàá bẹ̀rẹ̀ ló wà the whole of Nigeria we are 300 and some upward to 400,000 half of it ni 36 governor pin àbí mo ṣe wín tó ń léwo àkúrò títì àbí lára half tó kù yẹn náà ni gbogbo àwọn senator náà ń kó káàkiri àbí ẹ ẹjọ́ títí rìtáyà ọlọ́pàá ò sí ń lé mi ọlọ́pàá kò gáàdì lé mi ọmọ mi ló fún mi ní ọdìlìyẹ ọlọ́pàá ni ló ní bàbá ẹ má wọrí ìbàdàn rẹ ń lọ ìyàwó àṣì nílò yín á sì yín lọ á sì yín bọ̀ tó bá ti dé ẹ máa ṣe bẹ̀ṣẹ̀ máa ń ṣe kónkóló yínká gbọ́lá olójókòó àbí fúnra mi ni mo wára mi gbogbo ọlọ́pàá tí ó wà kò lè tó n tó máa ka gbogbo skul tó wà tábà tiẹ̀ wo ward tó wà níbi tí central hall wà yìí káwọn tó máa ní kàtẹ́ mú skul mélòó ló wà ọlọ́pàá mélòó náà fẹ́ provide ìyẹn mo ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ojú ni alákọ̀ọ́fin sọ́rí àwa náà ta wà ní àdúgbò ta wà ní kíní ìpínlẹ̀ kí ni tí àwa gangan ṣe láti fi dáàbò bo ara wa nítorí nígbà tí wọ́n ní kí wọ́n á sọ̀rọ̀ mi nílùú gbogbo ohun tá à ń sọ wọ̀nyí bẹ́ẹ̀ kọ́ a ní bí a ṣe lè dáàbò bo ara pé èmi ti máa dá wà níbì kan tí wàhálà kan bá dé kí ni ṣe máa yọra mi ìwọ tó jókòó bá sí tí nǹkan kan bá dé ó ní lọ pẹ tó àmẹ pé kó ìwọ ló bá lọ àmẹ ẹ tó fẹ́ pè ọ̀nà ẹ jìn kí ni tí ìwọ lè kọ́kọ́ ṣe fúnra ẹ ná láti dáàbò bo ara ẹ that is the issue we are talking about that is why I said we have to start from the world level ká fọwọ́ so wa pọ̀ bá ṣe jókòó sí bá ń ṣe mo nílò tí máa bèrè pé ta ló jókòó sí ẹgbẹ́ ọwọ́ ọ̀tún ẹlòmíì ò rí kò mọ̀ kò lè dámọ̀ tí bá ní ta ló jókòó sẹ́yìn yẹn aṣọ olówó kò lè dámọ̀ ojú lalákọ̀ọ́fin sọ́rí gbogbo àná la máa ṣọ́ n tó ń lọ ṣọ́ṣọ̀ṣọ́ ní àdúgbò wa ọlọ́run fún wa ṣe. Èèyàn kan bèrè ní election bọ̀ kí wọ́n á tèmi rẹ̀ ṣé mo gbà pé tí ìbò ni election bọ̀ tẹ́ election bá ń bọ̀ kó bọ̀ kó dé báyìí bí wọ́n ti kúrò mú padà sílé ní èkó election bọ̀ wọ́n kó talk wọ́n kó wàhálà ẹ̀yìn náà ni ẹ̀yìn ló ṣèlú èmi ò ṣèṣèlú mo gbà pé tí ìbò mi ò pè èèyàn kan wá dìbò fún mi so tí a bá jọ wà ní àrá tábà lè sọ fúnra wa pé kíní àwọn tọ́ọ̀kì ta jẹ́ ń sọ wọ̀nyí wà pa náà gbogbo ala mọ̀ wọ́n nígbà tá a bá mọ tọ́ọ̀kì tí gbogbo ọba lè panu pọ̀ láti sọ pé wa a mọ̀ ẹ́ o ìwọ ló ń fa wàhálà àwa náà la fúnra wa la máa fọwọ́ wa tún lu wa ṣe èèyàn kọ́kọ́ ni wá láti ibìkan láti bá a tún ṣe fúnra wa la máa fọwọ́ tún lu ìṣe tábà lè ṣe ó kù sí wa lọ́wọ́ èèyàn kan ń bèrè nìkan ní state police pé I didn't say anything about state police he gave me three topics state police one other thing and I said I want to talk about what can we do I'm not interested in state police that is for gone they've made up their mind whatever I say what kilobasi so change kabezi wọn náà fẹẹ ṣe state police túnjẹ alápìnrin ní kọ́ máa ṣe kí ni tèmi ti jẹ won ti make up won no wa ni house
1: gbogbo police to wa ni gbogbo kinisin they are law enforcers
0: house don law awon no se law they are law makers abi
1: to ba ti make law ton gbe sita ma gbe fun olopa olopa ma se kini o ma enforce
0: o da o ko da o
1: law enforcers ni olopa
0: nti problem wa pelu olopa ti awon eyan mo yato ninu olopa ati odoselu niyan
1: lawmakers will make the law they will talk about do referendum come to the area come and tell community kile risi law yi kile risi law yi kile risi law ti bo ba won tun pada lo sunu le won won a lo pass e to ba ti dofin won a gbe sita olopa enforce
0: it is not the job of police to say law yi is obnoxious law yi ko da
1: to ba pa ofin le nisin ko ni gbogbo aka ma foririn a ma foririn ni o unless e ba tun pada lo lati lo change pe a le foririn o I say adan la ma so pa le foririn but until ti gbogbo ba mu agbara ti a ni ni owo wa lati fu tolu yi ba se wa yi la ma wa o
0: somebody mentioned about arrest and prosecution why the delay one arrest one prosecute then want to release prerogative of mercy prerogative the power of pasiewa ni governor abi

0: wọ́n sentence to jail tó wà ń bẹ̀. Wọ́n ní gọ́vnà àbí alósọ̀rọ̀ yẹn náà, wọ́n ní wọ́n release from prison. What has that got to do with you and I? The governor is exercising agbára ẹ̀ ni pé tó bá dàsìkò kérésì àwọn la máa dáríjì, tó bá dàsìkò independence àwọn la fẹ́ dáríjì. Òun ló lágbára ẹ lọ́wọ́, bó bá dẹ̀ ṣe òun ló lè lò ó. So kòtà kò sí wa ṣe fẹ́ question ẹ̀. So tẹ̀ bá fẹ́ question ẹ̀, má bi èmi, ẹ lọ bi ẹni tó sọ pọ́n release yẹn kó dá yín lóhùn. Kàtúwò kí lọ tún béèrè lọ́wọ́ mi tuntun lè dáhùn tó kàn mí bí wáyé o. Mi ò tún rántí mọ́ o. Èèyàn kan béèrè pé bóyá wọ́n ní Tomasi nǹkan kan lọ sọ fún kábíyèsí. Bẹ́ẹ̀ kọ́ a ní etí kábíyèsí lóko, bẹ́ẹ̀ náà ló sì wà nílé, bẹ́ẹ̀ náà ló láàfin. Mi ò tí ì rí kábíyèsí náà nílù kan. Tọ́mọ ní nǹkan kan ṣẹlẹ̀, èmi ò tí mọ, mi ò tí jẹ kábíyèsí rí o. Mi dẹ̀ sí ìran mi òǹjọba. Mi ò tí ì rí kábíyèsí náà o, pé ní agbègbè tó bá wà ní domain wọn, pé tí nǹkan kan bá wà, pé èèyàn kan ló fòfó kan ò ní wá, pé nǹkan kan ṣẹlẹ̀ àbí nǹkan kan ṣẹ̀ṣẹ̀ ó fẹ́ ṣẹlẹ̀ tí ò ní sọ kábíyèsí. Mo fẹ́ rí ni ẹ̀mọ́rí ó fẹ́ ojú rere kábíyèsí. Àwa irọ́ ni o, òótọ́ ni o, kábíyèsí. Àmọ́ rí kìíní kan ẹ̀tí gbọ́ṣá kábíyèsí ní gbọ́ kí ni. Nígbà tí n bọ̀ ní kìíní sí, mo níbi kí n ṣe ọmọbi junction níbi mọ́ṣáláṣí ìtawá ti gbà níbi chọ́ọ̀chì àgùdà tó wà ní ọwọ́ ọ̀tún yẹn. Àmàrà àwọn kan tó mà tún wọlé síbẹ̀ sí àti mọ̀ tẹ̀sọ̀ wọn ni lọ pé balógun wá fún mi, lọ pé tàmọ̀dù wá fún mi, wá lọ fi mú fílẹ̀. Àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ṣe é ṣe kábíyèsí? Bẹ́ẹ̀ ni àbí? Mo ti ká yín mọ́bẹ̀rẹ̀. So kò sí tó fẹ́ ṣẹlẹ̀ ní agbègbè bí wọn gbọ́ lénìí, bí kábíyèsí gbọ́ lénìí, wọn á gbọ́ lọ́la. Ìyẹn mo ń sọ pé gbogbo ohun tí à ń ṣe pé kọ́ sì fún àwọn kábíyèsí wa, kọ́ fún wọn ní agbára láti bá bójútó gbogbo agbègbè wọn, láti ran ìjọba ní ọwọ́. Gbogbo gbogbo ìtọ́ sọ pé wọ́n yọ gbogbo kìnní kúrò, wọ́n ń tanra wọn ni. Ọ̀ǹtì tí àwọn kábíyèsí tó bá fún wọn padà ní agbára tàti wà kó tó di pọ́n bí èmi táwọn àmọ̀ kan ń ṣe o, tó ń ṣe traditional council, tó ń ṣe kìnní, tó ń ṣe gbogbo everything. Wẹ́ a ṣẹ̀ṣẹ̀ ń rìn ni àti dèbí tá a lọ.
1: Ẹyọ mo fẹ́ yànnà náà àwọn kankan tí wọ́n sọ kí èmi náà fi díẹ̀ kún ẹ̀. Ṣẹ̀rí tẹ́ Yorùbá máa gbé oko, nǹkan tí wọ́n sọ yẹn lè má yé dáadáa. Èmi lóko tá à ń gbé bẹ̀ ní Bàkàtàrí. Ẹ ti yà wọlé díẹ̀ báyìí, wọ́n pè bẹ̀ ní Arárọ̀, bàbá mi tó mọ̀ bẹ̀. Ṣẹ̀rí nǹkan tí wọ́n sọ èmi máa ń picture ẹ̀, mo ti sọ dáadáa lórí rédíò many times. Wípé baálẹ̀ Arárọ̀ ó ní àwọn ìjòyè lẹ́gbẹ̀ẹ́ tí gbogbo wọn ń gbégbẹ̀ yẹn. Wọ́n ní olórí ọ̀dọ́ ní gbogbo yẹn. Wọ́n mọ gbogbo wa. Tọ́ fẹ́ ṣe ọ̀nà kan bì kan, tọ́ fẹ́ ṣe nǹkan kan sí community, wọ́n máa ń wà wá àwa tá à gbé bẹ̀. So tí ìjọba bá wọ́n ní 1.2 billion àbí nǹkan ẹjẹ́ àmọ́ Oyo State mi fi address any particular governor but wọ́n mọ Oyo State ẹjẹ́ ká mọ́ Oyo State. Wọ́n ní bí 1.2 billion là ń gbà ní security vote lọ́yọ̀ State ní oṣooṣù. Tí a bá wá mú owó yẹn gẹ́gẹ́ bí gómìnà tí a pe àwọn local government chairmen wa, ìwọ gba iye báyìí, ìwọ gba iye báyìí, ìwọ gba iye báyìí fún security ní local government yẹn. Òun náà wá mú owó yẹn, a pe àwọn ọba, a pe àwọn ọba tó wà lábẹ́ ọba níbẹ̀, apẹ awọn baalẹ ani adugo yin o owo security re ki mo fe for security le se bo awọn fe yan vigilante adugo won ni bo awọn yin ara won na lelede ni igba kan wa ta won kan jima loko ladugo ti mo so ti o pe ise ni akora wa jo ta ni oke iwo mo eyan meji wa ninu awon osise loko iwo mo eyan kan wa ka adawopo awon fun won lowo nse patrol o ja si nkan ti won so lekan pe oju lalakan fi sori ka ma duro de igba ti ijowo ma increase police population wa si 1 million ti won le ba set state police be another 1 million per state amaje ka duro de igba yen mo ko fi example ni amaje ru bayi so iyan mo ni ki yan na de te ba visualize te ba kan wo pe kini e ma je ka ma so loro e je ka muse mo so kan gba gba nbe mo so pe olofofo nta mi ba olofofo ko mi pe nkan to buru jai bi pe a wa ladugo kan inu igboro ile ole mo nbe so ta ba ra le jo ni street wa ama emi fura mi ma n challenge ti ba ran to nkoja lo street wa ti mo drive ma duro pe nbo lo lo ta lo wa sebon e je ka ma kama se be ko to ni po wa la wa lara e se.
2: Thank you very much. Sir, there's a question you did not address. Somebody asked a question there that Kilometer won lopo oke fi le po nu oko won.
1: Eyin o le. Àwọn obìnrin wà mí kẹ́ ǹjẹ́ obìnrin tó tí ò lóyún bímọ kò lóyún ẹ̀dẹ̀ fẹ́ bímọ ọlọ́pàá ẹ fún wọn níṣẹ́ ẹ fún wọn lówó láti fi ṣiṣẹ́ ṣé wọ́n lè ṣe mo ti ṣiṣẹ́ níbí báyìí rí mo ti ṣe dpo mo ṣe dpo àpáta mo ṣe dpo ìdíaró mo ṣe agúgù mo ṣe ìdíayùnrẹ́ mo ṣe agodi tí ó bá ti di pé okùn kàràǹgídá à ń bàbá tamala kébani so pé bàbá òkú díẹ̀ káàtó nítorí jẹ́ tètè dé ọ̀dọ̀ yín ni mọ́tò wa ó bàjẹ́ mo fẹ́ tún ṣe ọkọ̀ mánikì mẹkáníkì mi kó wá bá yín wò ó wọ́n bá wò wọ́n tún ṣe màá lọ sọ́dọ̀ bàbá ẹ̀ ṣe bàbá mo tún pẹ́ tàná ẹ̀ ṣe o kí ni ó fà yẹn ẹni tó níṣẹ́ òṣìṣẹ́ òun ní tìjọba òun la ṣe sọ fún pé ojú lalákàn fi ń sọrí òun la ní à ń pé gbogbo kìíní sì a ní state governor wa bẹ̀ a ní local government a ní chairman ṣé wọn fún ọ ní allocation láti fi ṣiṣẹ́ ni the same thing náà ni ọlọ́pàá ní police wọ́n fún ọ but n ta wá ń sọ nísìnyí ni pé n tí wọ́n fún ọ ó yẹ kó máa béèrè fún bó ṣe yẹ kó tó sí nígbà tí wọ́n ń béèrè owó lọ́jọ́ kìíní pijó yìí 2000 lára ẹ̀ ń bèrè owó fún 2000 láti ra pijó 30 years ago pijó yìí ó ti di 200,000 naira ẹ̀ tún ṣì ń bèrè 2000 naira 2000 mélòó lè máa tún jọ láti ra another one so tá a bá ń sọ gbogbo kí n tà ń sọ a dẹ̀ ní àwọn gbogbo àwọn ọ̀rẹ́ mi tó jẹ́ senator house of rem ti bájà torí mo máa bú wọn ni ẹ wúlò ṣòṣòṣò ní wúlò ò wúlò ṣe bá àdúgbò aláwà báyìí sìn kí ni n tó ṣe sí àdúgbò yìí láti lọ jà kí n máa gbọ́ lórí tẹlifíṣàn pé òun ló ń sọ̀rọ̀ yìí pé àwọn ọlọ́pàá mọ́tò wọn ò da àwọn sójà tó ń wà ní kíní òjò ń pa wọ́n títì kíní ṣé mo gbọ́ lẹ́nu ẹ̀ rí gbogbo àníbìlú ìṣẹ̀ máa da ó kù sọ̀rọ̀ wa.
2: Thank you very much, sir. Well, Shati is out to lolly me. So let's stop the question and answer session. Let's stop the question and answer session. Some people have been here since 8 a.m. I want to continue that I go major alo. Edaku. Ah, let me go bear it. And we can send the Kasimi Pekin Bill. But thank you very much. I want you to give yourself a round of applause for being a good audience. Thank you so much. Okay, we would like to pray a prayer right now. I want to come to the house and pray. I want to come to the house and pray. I want to come to Christian. I want to come to the Muslim. I want to come to the house and pray. I want to come to the Seun, I want to say no, I see one name. Baba Kekwe. Oh yeah, I do ask you. Baba Mabo. Mabo. Ola on fe gba dua fun kabiyesi ni lana ti sese.
3: Sara, our ballot of Ababa, Oba Sukopa, or Kaye, a Pawanakuma Muru, a Pawanakuma Muse, a Paw Banuka, a Yafibo, Kao, Patti Kao, a Paw Banuka, a little more to Jake, Banimo Ka, a Connect Paralay. At a sea or do you? I say, a Pawdo, a Dudu Vule too, a Pocone Vuleco. Bala Bala Bala. I do have a ten lara will look on. I do have a ten lara will listen. I do have a ten lara will join me. A ten lara will look on Rukota by Jay. A ten lara will listen Rukota by ya. A ten lara will join me Rukota will be able or women will be able. If I'm not a ten lara, Tera, Babani, any toe, any tea, a little married to Mpahisi, you to be Mpahisi, only a jay. Ati gbogbo kan ti Olodumare da si lara Olodumare yo to mo fi ajindi ara bi pe yo mo fi fun yin ateyin ataya atomo atebi atara bani adupele Olorun adupele Olorun
2: ashe ashe sa alaiso ashe ashe wa ashe wa dupe o. It's time for us to cut the cake, the anniversary cake right now, because Baba is going somewhere else and our speaker also has another event to attend in Lagos. So please, can we bring the cake down here? Can you please bring the cake down here? For those people in charge of this cake, please. Let's get the cake to the stage here, please. Get the cake to the stage. And as I invite none other than Awakan Beni Abeni Agu. Àwa kan pè ní ìyàwó òlì.
4: Flash FM 105.5.
2: Please bring it there. So we will be taking the cutting of the cake in a moment. Thank you. Please help me bring it there. Now, before we call the chairman to cut the cake, we would like to present awards for two distinguished personalities in our midst. Just before we do the cutting of the cake, and that's for us to recognize the contribution of the chairman of this occasion. We have an award for him, as well as the keynote speaker, the anniversary lecture speaker this afternoon. So for us to do that, I'd like to call none other than one of our board members, one of our guys, my boss, who is also here. I'd like to invite Mr. Bayo Akande Jr., who is also the senior advisor to the governor on ICT and e-governance. Please round of applause for my boss, round of applause for him as he's coming.
5: Appreciation.
2: Oh, I got this for him. So, DJ, thank you. The first person to give the award, the chairman of this occasion, Mrs. The chairman, please step forward.
6: Lagilu FM 96.7.
7: La Gelu FM, Jagaba Gogo Retio.

0: ìránṣẹ́.
1: Pastor Kimaru Peter.
0: Breaking the yokes of affliction.
1: Of darkness.
0: Jíjá àjàgà ìdálóró òkùnkùn.
1: Ẹyin tí Sàtánì àtàwọn ọmọ ogun rẹ̀ pọ̀ lójú tó.
0: Jésù Olúwa fẹ́ jẹ́ àgbà lọ́jọ́ Friday 31st July 2026.
1: Látago mẹ́jọ òwúrọ̀ ní aago mẹ́rin ìdájí ọjọ́ kejì.
0: Níbi tí Ọlọ́run ti máa lọ Prọfẹ̀ Wùmí Jésù Yíjá.
1: Prọfẹ̀ Peter.
0: Olúwa Bíóyè.
1: Pastor J.A. Bankole.
0: Àwọn olórin ẹ̀mí.
1: Fẹ́mi Sáfisalárí Ewúrà.
0: Ọmọ Tọ́lá Ogolúwa Voice.
1: Ọlá Ìyáni Vine Harmony.
0: Pẹ̀lú CAC Fagunrẹ́ Choir.
1: Pastor S. Ọládélé CAC President.
0: Nigeria Novosi.
1: Pastor Akin pẹ̀lú Peters.
0: Adékúnlé.
1: Wọ́n máa súre lórúkọ Jésù.
0: Gbogbo ẹ̀ ní CAC
1: Fagunrẹ́ Prayer City.
0: Wọ́n wà ní Omi Àdìo.
1: Onígbàgbọ́ Aba Ọ̀kẹ́.
0: Junction.
1: Abẹ́kúta Express Sòrò Mbàdàn.
0: Gbogbo ẹni bá farahàn pátá iná máa sọ testimony.
2: Èrò ọjà olówó.
3: Àgbájọwọ́ ètò kan ètò kan tó fún àwọn ìyálọ́jà láǹfààní láti sọ àwọn àdojúkọ wọn àtò gbogbo tó lè mú kọjọ́ ó dùn kájí ó sì tún máa wọgbá. Ètò àgbájọwọ́ yóò máa wáyé ní ìkànnì Lagelu 96.7 FM ní gbogbo ọ̀sán ọjọ́bọ̀ Thursday ní déédéé agogo méjì ó kọjá ìṣẹ́jú 15. Ètò àgbájọwọ́
4: Ìyámọ̀pọ̀ Center for Peace, Women and Youth Development àti Coalition of Oyo State Market Women Association ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹyìn Eric Bow Foundation ìlú Abuja.
3: Àgbájọwọ́ la fi ń sọ̀yà, àjèjì ọwọ́ kan kò gbẹ́rù lórí.
5: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
7: To care for those who once cared for us is one of the highest honors. To therefore give highest care to our elderly, Emerald Comfort Home is your sure bet. Oh yes, established to provide total care for our aged parents, the elderly. From time to time, Emerald Comfort Zone is your trusted ally. Ìtọ́jú àgbàṣekókó ṣe pàtàkì. Bó ṣe wá wù yín lọ́kàn láti ṣètọ́jú arúgbó yín. Ṣùgbọ́n táyò sí, bẹ́ẹ̀ gẹ́lẹ́lẹ́ ṣe máa jàǹfààní ẹ̀ ní Emerald Comfort Home. Wọ́n mọ tarúgbó ń fẹ́, wọ́n mọ oúnjẹ tó yẹ wọ́n, wọ́n màsìkò tó yẹ kí wọn ó gbà tọ́jú tó fi mú àyẹ̀wò ìlera lóòrèkóòrè. Wọ́n mọ irúfẹ́ eré tarúgbó ṣe, wọ́n sì màsìkò tó yẹ kí wọn ó nara. Emerald Comfort Home, ọ̀pọ̀ èròjà ìtọ́jú arúgbó ló wà ńlẹ̀ gẹ́lẹ́ bí wọ́n ti ṣe lókè òkun. Ẹ kàn sí Emerald Comfort Home lónìí ní Ajinde 1 Road 2 Junction beside Transformer off Liberty Academy Road, Akala Expressway, Ibadan. Please call 090-7895-7698. Email emeraldcomforthome@gmail.com. Emerald Comfort Home, exceptional care in a place you can trust.
8: Lagelu FM 96.7.
9: Splash FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
10: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
11: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
12: Hello guys, Nkechi Adeniranye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
9: And you also do not want to waste that raw talent you got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we will train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Felele, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity. Integrity.
13: ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ ọ̀yọ́ white stone souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀ lù ìbàdàn tẹ nìkan rẹ ṣe tẹ sì nílò souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọnbele tẹ lè lò nínú ilé tẹ lè fi sẹ́bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá gbéyàwó òkú àgbà ọjọ́ bí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé ká sọ díẹ̀ kẹ lè mọ̀ pọ́jà gidi yapa high quality stone mix blender ìrara tí ń bẹ lórí stone mix blender wa o stone mix yam panda
14: àsọ̀sùdìyànlẹ́yọ̀ sọ́ka
13: back to school items souvenir bags high quality stainless pots ti doctor recommend pé ká máa lò nílùú àsìkò yìí present iron àwọn ògbàlódé lóríṣiríṣi abọ́mọ̀fọ́ serving dish rechargeable fans gbogbo irinṣẹ́ tó wúlò fẹ́yìn ketra solar fan ohun èlò ní kitchen àti nínú ilé ó sì wòye ká bá yín set up kitchen yín àtúnlé bá yín ṣe tí gbogbo kọ́lọ̀ ó sì jọra ohun kulẹ̀lẹ̀ for the original souvenir gbéra ńlẹ̀ máa lọ sí white stone souvenir ìdí àpẹ́ odùdúwà building directly opposite nnpc filling station ìdí àpẹ́ ìbàdàn bó rajà lọ́pọ̀ ó lè pè 08069134989 08069134989 white stone souvenirs débi ọ̀rajà.
5: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi native jollof rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
15: Maggi star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kẹ má wà rárá.
15: Maggi star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: hey. Bọ́dí jù ṣe ń kọ ni lọ ní Fuji ń kọ.
1: Pastor Taiwo Jọ.
0: Lẹ́ni gangan.
1: Níṣẹ́ ni.
0: Báyẹn
1: dáná wa ni. Wòlíì tọ́ra àánú gbé tìyàwó àtàwọn. Bàbá ló ń f'oúnjẹ tó ń ṣe wò sórí bàbá.
0: Àwa màmá kọ́.
1: Ọlọ́ni Ọlọ́ni láyé wa ń lé wa.
0: Àní pé Splash FM kọ́.
1: Ẹ̀kọ́
0: o. Ọlọ́ni o.
1: Ebi lágelu ọmọ kékeré.
0: Lágelu mọ̀mọ̀ kọ́ o.
1: Kékeré ọmọ jòjòló.
0: Ọlọ́ni o.
1: Ọlọ́ni Ọlọ́ni yàrá méjì tó lágbára.
0: Splash FM lábẹ́ òkúta màmá kọ́ o. Ọlọ́ni o.
1: O ti dábẹ́ kúta rí.
0: Didi rin.
1: Tó máa kẹun.
0: Àlọ́ ọ̀yà ni ẹ.
1: Àlọ́ ti dábẹ́ kúta rí. Àlọ́
0: o ní láàkáyè lọ títí.
1: Ọpọlọ kankan ni o
0: sì. Ṣé o mọ̀ pé Splash wà lábẹ́ kúta?
1: Rárá ìwọ ló ń
0: lè. Ṣé o mọ̀ pé alẹ́ kan bẹ̀?
1: Ẹ̀ẹ̀mejì mo ti là lọ́sùn. Kí la ń kẹ fún sí?
0: Ìwọ là lọ́sùn. Sọpọ́ lọ́hùn.
1: Rárá.
0: Bọ́gun ẹ̀ la.
1: Ẹ bọ. Gbogbo àwọn aṣáájú ilé ìjọ.
0: Òponu àgbà. Ọlọ́ni o.
1: Ọlọ́ni
0: o. Àwa kọ́.
1: Ọlọ́ni.
0: Bẹ́ẹ̀yàn bá dé Central Hall nínú UI Nìbàdàn. Yóò mọ̀ wípé.
1: Àṣìṣe múnú.
0: Ojú ra wọn lọ.
1: Lónìí. Dáná wọ bíláago méjìlá. Ọwọ́ àpópléètì sí.
0: Kò tí ì sí.
1: Ó lọ dúpẹ́ oore tọ́lọ́ ń ṣe fún.
0: Ṣé Demolasis?
1: Demolasis.
0: Àṣìṣe.
1: Ó ti ń hànjẹ́.
0: Àṣìṣe eléyìí.
1: Wọ́n èlò eléyìí fẹ́.
0: Sórí
1: eléyìí. Èdè oko
0: lélẹ̀. Eléyìí of.
1: Ọbọ.
0: Onílá.
1: Ọbọ.
0: Ọmọ tèmi lé èmi lè mí. Kọ́ ni gbogbo iṣẹ́. Gbogbo dáadáa tó ń ṣe yẹn ọwọ́ tèmi ló ti bá.
1: Lẹ́yìn wá wọ Kampala àti ẹ̀fà abẹ́rẹ́ mú mọ́lẹ̀.
0: Ṣé tí mo wọ̀ yìí?
1: Ẹ wọ ọmọ tẹ́lẹ̀.
0: Èyí nílá àkáyé kan wà lọ.
1: Ẹ wọ ọmọ tẹ́lẹ̀
0: tán. Èyí ṣé yàn gidi.
1: Bíwọ rẹ̀ bá yọjú wọ́rọ̀ kò lù.
0: Adémọ́lá sísì rè. Pàdí tèmi ni. Àwa tọ́lọ́ ń lò fún rè. Ó níye àwẹ̀ àtorí òkè tèmi ń lọ lórí ayé ẹ̀. Bó ṣe fresh. Lẹ́gẹ́lẹ́gẹ́ tí ò lè kan méjì.
1: Ẹyin ṣe àdàbí kòkò tí ẹ jóná kalẹ̀ báyìí.
0: Sá.
1: Ọmọ yìí fresh.
0: Ẹ àdúrà tí àwọn gbà náà ni pé Ọlọ́run jẹ́ kí ọmọ mi.
1: Ẹ sà.
0: Kó.
1: Ẹ sà.
0: Kó ga jù mí lọ.
1: Àmọ́ ẹ ò yọnu sí. Wà láì gbogbo ọmọ tẹ́ ẹ tọ́ ní fún elépè.
0: Èmi ń jẹ oúnjẹ pàdí mi.
1: Kò wọnú. Kì í
0: ṣe pé ọmọ mi ni o.
1: Àní ọ̀wọ́nú. Bọ̀ pàdí
0: mi
1: ni.
0: But Ọlọ́run lo èmi fún òun.
1: Òkè.
0: Ìwọ gan nígbà tó fi mọ dé góòbù
1: yìí. Ẹ fò tọ́ ọdún ṣe.
0: Ọlọ́run àdúrà tí mo gbà ló fi ń rí góòbù yìí dé sójú.
1: Ẹ ṣe pé ìgbà tẹ tírénì àmọ́.
2: Oyún ayọ̀ tí mo ní ni kò jẹ́ kó ní ibi.
0: Bọ́ jẹ́ nìyàn ló dúró ni wà á ti máa kun yọmọyọmọyọ.
1: Wọ́n kú o. Wọ́n á ní ẹ bá wa mú ta fún wọn.
0: Wọ́n ó tún fọ fẹ́ǹsì.
1: Wọ́n kó wa wá bá wọn ní pé àwọn fẹ́ bẹ̀rẹ̀ tó lágelu. Ẹ gbá ń tà fún wọn.
0: Bó jẹ́ nìyàn ló dúró ni wọ́n á ti jápa. Wọ́n ní ọpẹ́lọpẹ́ wa ṣèbí kò ní ìrànǹgbò òde.
1: Sokoto bú lọ́wọ́ wa. Olókùn tí ẹ fẹ́
0: mú ẹ mú lẹ́yìn. Wọ́n ní tàǹdà mọ̀ tí ẹ bá ṣàwà.
1: Polótọ́ wọ̀ wá wọn ò lò mọ́. Akànnì ọmọ méjì wọlé ni.
0: Bó jẹ́ nìyàn ló dúró ni wọ́n á ti máa ṣeré gan. Onídúró wọ́n ẹ ṣe.
1: Oya
0: láìla ìlànà Muhammadu Rasulillah. Láìla ìlànà Muhammadu Rasulillah.
1: Ẹni rẹ̀ lọ
0: fún ọ.
1: Bàbá mi.
0: Ọlọ́pàá jagunmalé.
1: Ọ̀sẹ̀ jẹ́ ọ̀sẹ̀.
0: Oṣù mọ̀gbọ̀njẹ́ oṣù náà o.
1: Igbó ń tajà.
0: Kíkàn ní ìdàgbò ọ̀rọ̀ hurunhurun.
1: Inú ẹlẹ́dẹ̀ ló ń gbé.
0: Kólóbó tuntun.
1: Ìṣúṣẹ́ tuntun.
0: Ìjódodo tuntun.
1: Àwọ̀tẹ́lẹ̀ ọmọ tuntun.
0: Sọ́ọ̀lù tuntun.
1: Ọwọ́ tuntun nẹ́nẹ́.
0: Bàtà tuntun.
1: Ẹ̀yìn ìgbọ́mọ̀sí tuntun.
0: Ìbọsẹ̀ tuntun.
1: Ìlà olókùn tuntun.
0: Ọwọ́ tuntun tó mọ tuntun.
1: Owó tuntun.
0: La fi ń dáyé ọmọ.
1: Dàlẹ́ bí ọmọ dáke dáke dáke. Ọ̀sẹ̀ jẹ́ ọ̀sẹ̀.
0: Oṣù mọ̀mọ̀jọ́ oṣù náà.

0: ṣẹ́ǹgbọ́n Anthony Bodoni.
1: Ẹ kí ló wí?
0: Wọ́n ní Anthony bí wọ́n ní he will be cautioned after the program sir. Láíláí ẹ caution ẹ báyìí ni not after the program sir. Ìsinsìnyí kẹ́ ẹ caution ẹ. If kò máa fọ́ etí ẹ máa mo le gba etí ẹ bá ṣe tọ̀tọ̀ lọ́wọ́ yìí.
2: Ṣé Anthony Abodunrin lọ bọ́ sọ̀rọ̀ báyìí?
0: Ẹ pé àwọn a caution ẹ ní after program. Mo ní nara pé kan caution ẹ báyìí.
2: Yóò kọ ẹsàn mi
0: àbí ọkọ ẹ kan caution ẹ
2: dídí rẹ tí o
0: kò gbé èbù.
2: Excuse me, fọ́kẹ́ni.
0: Lọ́tún takọ̀ tó gbé èbù.
2: Fọ́kẹ́ni. Caution yàtọ̀ sí. Kí ló ń bá mi sọ? Ṣé yóò pè mí pé kí n òtútù mú ẹni ọgbà arúgbó ti ra ní tọ́jú arúgbó ọmọ bí ọmọ bíbí ṣe jẹ́ ni bí gbèyàn fẹ́ ṣẹ̀yọ́ téèyàn kàn rọra nàdóró tọ́tọ̀ bẹ́ẹ̀ lọmọ bíbí ìgbádùn téèyàn bá ń rí lára ẹni èèyàn bá dúó tì gbogbo bẹ́ẹ̀ mi ti ń ṣe ẹsẹsáìsì tí mò ń wọ́ ọmọ ọ̀pọ̀ ẹ̀ tí mò ń fi gbogbo nǹkan wọ látògbò
0: lódẹ́yìn
2: no awa o le ku onbi la go meje a fi sori baba ni
0: okay odun wa
2: ah
0: okay
2: ha omo ye kede ti won o gbe ni
0: eh ngba to wa so nsin pe ago meje
2: eh
0: ta lo fun eni oda yen eh oga to la wo ni abi baba re to
2: celebrant yo lojo ayo teni lo send e sori ago mi
0: se oba
2: oni ti an ba ti sign up
0: se oba de ba
2: yes what is your problem
0: won da won send e sibo
2: ara bobo ni
0: ibro no send e si
2: o de ti o ma ti
0: o ani bro so di phone abi
2: aliana by 10 a o de to ti re
0: saliana ten e
2: rara
0: alu ni wa kai si ale li ten e
2: kenene momo
3: o de talk bo de se lo ni wa ni gba ki gba mo
2: kenene momo kenen pole
0: aliana by 10 a
2: se si o
0: ale li ten e
2: rara
0: la kaye komo ko si lori re wa
2: le bi mama en to fi si lenu lata mo so ola go melo le mu mo ni
0: ja ko lo ja be lo lati ja ko lo ja
2: mo wule ti fi repe mo ti fi chic e
4: Lagilu FM 96.7
5: mo ti bere fun o le se alai mo pani lerin lakoko apejọpọ itakuro sori la molebi mi o ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi native jollof rice ìtọ́wọ́ ẹ̀kan lásán àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi star tá a ṣe látara ẹ̀wà soya àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
5: Oúnjẹ alẹ́ ti délẹ̀ ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: sáré sẹbi itiswewiti dalowi anaiti yu
1: abiola yali yali ni dublin germany
0: yes
1: mo fẹ ki first note won yi mo fẹ play ni mo tun wa wo figure kankan bi figure owo ni bo mi ni ti so yen si mo enu ara won la fi jobo nbo
0: yes yes yes
1: e jagbo
0: e gbe first your mama okay akobi mi
2: na fe ja fun mama baba e antoni bodori baba oni ke koso le mi baba jide awa no a fe gbe ja mama ki mama gbe ru pada sile eh to ba pe be na ife oya antoni bi baba oya e je ka support mama ki mama gbe ru pada sile emi ma fi 40,000 naira le fowo oko oya antoni bi antoni bodori baba ere le ma fi le olawale shorte stone cold gbogbo wa ni diaspora oya eje ka surprise mama eje ka celebrate mama e pa oruko won o ti eyin eje ka celebrate mama ehe so mo nro mo fe wo ta le race fun mama be emi ti o ko bere pelu 40,000 oya antoni bi baba pelu gbogbo ata wa ni diaspora eje ka race owo fun mama oya oya oya it is well o
1: nkan kan to wa o tukele
2: ẹnu rẹ mi baba mo ni ọlọrun kan fi si mi lọkan bẹẹ náà ni ya ẹtọkan pe ọlọrun ba kan fi si mi lọkan bẹẹ yẹ ẹyà ọlọrun kan fi ṣe bi kini ya who knows dáwọn àtúnì bọdún ni gbogbo ọ̀nà tó bá dìde at least iye tó bá rí tó bá fi celebrate mama ẹ náà kò tí pọ̀ jù yes it is well it is well okay.
1: Kí ló ṣẹlẹ̀ sọ̀rọ̀
0: fún
1: kò sọ̀rọ̀ mọ́ ni
0: no ọgbẹ́nu mi sọ̀rọ̀ ni ọgbẹ́nu mi sọ̀rọ̀ ni mo bínú lọ tẹ́lẹ̀ ni
1: lani
0: mi bínú ma
1: sí dàbí
0: mi bínú ma
1: ṣé 5 minutes wà ní àná
0: mo bínú tẹ́lẹ̀ ni
1: ṣé life ni
0: no recording
1: program recording
0: mi bínú ma
1: ọjà jámọ lọ
0: dáyà padà lé
1: abiola yali yali
0: ẹ padà lé
1: bẹ ẹ ṣe sọ yẹn
0: ẹ kẹrù ẹ padà sílé
1: ti tó bá ti drop a lọ kó fún ìyá náà ni straight away
0: mo bínú ẹ kó parẹ kẹrù padà lé
1: àtòní
0: kí ló wí
1: mami ne won ni ka fun
0: mo osese mo ni ye ba
1: yo fi ko eru pada si ori re
0: wo ne ko pada ebi mo ti so ti mo gbadun lara ye fun o ki lo pa
1: ori re opin ja dide ja lo le ojo ti lo mo leto ti wonu eto ja lo
0: ko lo mo afen to ba le ta broad wa lati wa gbe tira loko ko lo mo ko si oko ti o keru le me be ne antoni
1: dide ja lo le
0: ki ma gbo o ko lo mo
1: lagbara ọlọrun a n bọ ni ọsan ọla
0: lagbara ọlọrun
1: ṣe ri àwa wà fún ẹyin láti mú kí ìrònú àti ìbànújẹ tàbí ìdoríkodò tàbí ẹjẹ rúru ìfúnpá gíga láti mú kó kúrò kó yàgò fún yín
0: làwa ṣe wà bí
1: àwa ò ní ronú àwa ò ń ronú orí la máa ń rò
0: èsúkè tí ń ṣe yín yẹn ṣe
1: ri torí wa làwa ṣe wà torí tí làwa ṣe wà torí ẹyin làwa náà ṣe wà ń bí.
0: bẹ́ẹ̀yàn lọ́wọ́ tán lọ́rọ̀ tí ọba ní dùnú ọrọ̀ asán owó asán
1: lónìí. àwọn dókítà gan fìdí ẹ̀ múlẹ̀ kó yẹ kéèyàn rẹ́rìn-ín àwo ò ní serious thing àwọn ò pa yín lẹ́rìn ni
0: wọ́n fi ọlẹ́ flat tó ronú
1: tàbá dẹ̀ ti pa yín lẹ́rìn ìfúnpá yẹn ṣe kíni
0: àlọ́ ò ní dèrò ọ̀dọ́ doctor
1: adémọ́lá sì sì ló ń tẹ̀lé àjọṣe kẹ́ẹ̀gùgì lólóòtú ètò yìí mama wa prophesied doctor doctor smile wa jp iná ni tọwọ yìí god bless you for the gift god bless you god bless you
0: bọ́ọ̀ bá ń sọ nípa anointing fàmì òróró yàn pásọ̀ taiwo bàbá wòlíì àti mama wa lady evangelist ojú òní tì àwọn àánú àtòrí ọ̀fẹ́ tọrọ mọ sẹ́ran
1: ṣe wá sẹ́ńbẹ́ o ní táwọn náà lágbára ọlọrun o ní fún òkú ẹ ránṣẹ lé
0: a lo èkìsà
1: tó ní ìbọdún rìn
0: ẹ
1: ní
0: mọ ẹ
1: ní mọ bójì ọmọ
0: ọpẹ dance
1: ẹrù tábí amọ òkútù wọn nígbé ka ìmọlé mama fasọrọ
0: ilé
1: polo lè rìn
0: ìyá dáadáa
1: ẹ ní sìnkú ọmọ láṣẹ edumare
0: mama
1: victoria ogun bí yìí
0: mama wa
1: ní usa
0: ẹ ní dààmú
1: mama salem títí láyọ ẹ ìlọrí nǹkan ò ní sẹmí lágbára ọlọrun ẹ jẹ́ ọmọlọ́lẹ́ nìka padà lọ́sàn lágbára ọlọ́run
0: ẹ pẹ́ ẹ̀fẹ́ tó bẹ́ẹ̀
1: àmbọ̀ lọ́sàn
0: lágbára nọ́mbà rẹ̀ mi babájídé rẹ̀ 08106250814 ìtọ́ ọ̀bà ní
1: ìgbà mọ́ fi lọ́mọ́ làkejì ó léwu.

0: 96.7. Ejago.
1: Ẹ̀kúrọ̀lẹ́. Ròyìn yìí kà gbà láyé ló ń dé sí ti gbọ́ yín láti kànnì lágẹ̀ẹ́lò 96.7 FM òkè gàjòkè lè ta kalẹ̀ sílé funfun Báláwo Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn. Ṣéun Ààrẹ Bíkọ́lá ló kọ́ mi ṣáájú ẹgbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ni wọ́n ti ní kò sí òtọ́rọ̀ nínú àhesọ̀rọ̀ tí ń jàrìn pé ìjọba ló ti ya owó tó tó tírílíọ̀nù lọ́nà ọgọ́rin láàrin ọdún mẹ́ta. Àwọn tó jẹ́ agbẹjọ́rò fún Nnamdi Kanu ni wọ́n ti dúnkokò láti gbé ìgbésẹ̀ ẹ̀ka òfin tako ẹnìkan tó jẹ́ àlejò lórí ètò móhùnmáwòrán kan látàrí bó ṣe ń sọ̀rọ̀ pípa lórí ọ̀rọ̀ Kanu. Àjọ ìṣọ̀kan àwọn orílẹ̀-èdè ti ń bẹ̀ ní apá ti ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ ni wọ́n ti ṣàlàyé píyamọ wípé owó ẹyọkan ṣoṣo tí ó so àjọ ọ̀hún papọ̀ ni yóò gbìnàyá lọ́dún 2027. Orílẹ̀-èdè Ghana ni wọ́n ń gbèrò láti darapọ̀ gba ìdíje ife ẹ̀yẹ àgbáyé pẹ̀lú ilẹ̀ ti Cote d'Ivoire níbi wọ́n ṣe ń gbìyànjú àti kọ́ àwọn pápá ìgbà bọ́ọ̀lù. Ní báyìí ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ni wọ́n ti ṣàlàyé pé kò sí òótọ́rọ̀ nínú àhesọ̀rọ̀ tí ń jàrìn wípé ìṣàkóso Bola Ahmed Tinubu ló ti ya owó tó tó tírílíọ̀nù lọ́nà ọgọ́rin náírà láàrin ọdún mẹ́ta. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ tí ìjọba àpapọ̀ tí wọ́n fi léta, wọ́n ní òǹkà ọ̀hún lọ́jẹ́ ilé tí ń ṣe ní lọ́nà tí kò sì ní àkóyawọ́ àròpapọ̀ ìgbésẹ̀ àwọn owó ilé tí wọ́n ti yá. Ẹni tí ó jẹ́ alákòóso fún ẹ̀ka ètò ìnáwó àti ààtò gbogbo lẹ́ka ti ètò ọ̀rọ̀ ajé ńlẹ̀ yìí Taiwo Oyedele lọ ṣàlàyé àfọ̀mọ́ ọ̀rọ̀ náà nígbà tó ń sọ̀rọ̀ pẹ̀lú ìgbìmọ̀ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà tó ń rí sí ẹ̀ka ètò ìnáwó lákòókò tí ó ń jábọ̀ fún wọn lórí ètò ọ̀rọ̀ ajé ilẹ̀ Nàìjíríà. Àwọn aṣòfin ọ̀hún ni wọ́n ti béèrè ìbéèrè lọ́lọ́kanòjọ̀kan látàrí èsì tí ó bá bọ̀ ọ̀hún wípé ilẹ̀ Nàìjíríà lábẹ́ ìṣàkóso Bola Ahmed Tinubu ni wọ́n ti ya owó tó tó tírílíọ̀nù lọ́nà ọgọ́rin náírà pẹ̀lú àfikún tírílíọ̀nù lọ́nà 95 tó jẹ́ àjẹsílẹ̀ tí ìjọba ti ń bẹ lóde yìí tó bá ń lẹ̀. Ẹ̀wẹ̀ Oyedele lọ́wọ́ ṣàlàyé wípé ìròyìn ti ń jàràn lórí àwọn ẹ̀ka ilé-iṣẹ́ ìròyìn kan láì ṣe ìwádìí alágbára àti ọ̀fíntó rẹ̀ lọ́jẹ́ ilé yìí tí kìí ṣe òótọ́ pé wọn ò ṣe àròpọ̀ látàrí wípé owó náírà ilẹ̀ Nàìjíríà ni ó já wálẹ̀ tó sì jẹ́ wípé iye owó náírà ọ̀hún ni wọ́n fi ń yáwó nílẹ̀ òkèèrè ìdínú tí òǹkà owó ọ̀hún tó fi jẹ́ iye tí ó jẹ. Ẹni tó jẹ́ ọmọye sí ipò ti gbákejì ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ti Nigerian Democratic Congress Dókítà Rabiu Kwankwaso ló ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ọmọye lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún sípò ààrẹ Peter Obi ló ti tọwọ́ bọ̀wé àdéhùn pẹ̀lú òun láti ṣe sáà kan ṣoṣo bóun bá láǹfààní àti dípò agbára yíhun ipò ààrẹ lọ́dún 2027 tí ó sì dá agbára padà sí apá àríwá ilẹ̀ Nàìjíríà lẹ́yìn sáà kan. Kwankwaso lọ ṣàlàyé ọ̀rọ̀ náà níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan eléyìí tí ó ti ń pabi ìyábìdún wípé àwọn méjèèjì ni wọ́n ti wà nínú àdéhùn pé agbára ni ó padà sí apá àríwá ilẹ̀ Nàìjíríà lẹ́yìn sáà kan eléyìí tí Peter Obi bá ti lò lórí àpẹẹrẹ gẹ́gẹ́ bí ìlànà àti àlàsílẹ̀ pínpín agbára ní ìwọ òjò mi èmi ò jùwọ́ inú ẹgbẹ́ òṣèlú náà. Ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Kánò ọ̀hún lọ́wọ́ ṣàlàyé wípé òun kò ní ohun tí a lè pè bóyá àìfi ìfẹ́ ọkàn èèyàn tanyàn tó tàbí àìnígbàgbọ́ nínú ọ̀rọ̀ tí Peter Obi eléyìí tí ó sọ. Bẹ́ẹ̀ ló wípé àwọn méjèèjì ni wọ́n ti ṣe àkọsílẹ̀ àdéhùn tí wọ́n ṣe náà pé Peter Obi ni ó lò sáà kan tí agbára ó sì padà sí apá àríwá ilẹ̀ Nàìjíríà. Àwọn tó jẹ́ agbẹjọ́rò tó sì ń ṣojú ẹni tí ó jẹ́ adarí ikọ̀ ti IPOB tí wọ́n ti fi òfin dè Nnamdi Kanu ni ló ti dúnkokò mọ́ ẹnìkan tó jẹ́ àlejò lórí ètò móhùnmáwòrán kan ìhun Chigosi Enabuko àti ile ise iroyin ti mo maworan na ni bo se pe ipe fun igbese pipa lori Nnamdi Kanu inu atejade to bo ta loni ode ye to si je wi pe eni to je olubadamoran pataki si Nnamdi Kanu lori oro to ni se pelu eka eto ofin aloy ejimako ene o salaye wi pe oro ti arakunrin ohun so lori ero mo maworan nbi ti o ti npepe pe ki ijoba apako gbeme lenu Kanu ki nkan le pada bo sipo lapa ti ila orun gusu ile Nigeria ni bamu pelu atejade ati fanran ile ti njaran yi ti won si fi sori ate ti X to je ogidi lojo kokan dini ogun osu keje ine o ti di tanan fokale baye awon agbejoro na nwa wa se apejuwe oro na gege bi eleyi ti ko da to ti o si lodi si ofin be ni won salaye wi pe oro na ni o nje ile to ndun koko mo emi Kanu ti o si le fala si gbo sile laarin awujo ene kan to ti fi igba kan ri je osise nle ise omo ologun ti ile America ogbeni Abiodun Ladepo ilo ti ke si ijoba apapo baye lati gbe igbese ati je ki eka eto abo ni ile yi ko di oni beje ki won si se eto idanileko alagba eleyi ti o je ki won mu sasa leka ti eto ilu ati eka ti jagun be loni ki won ra won ohun eroja ti o je ki eka ile ise eto abo le Nigeria ko tun gbero si ni ti butoro ile yi Ladepo ilo pe ipe na nigba ti o je eni ti o je oludanileko ti won fi wepe nibi ayeye odun kokan dini ogun ti le ise Radio Splash FM ati ayeye ti odun kari ti eni ti o je oludasile ile ise ohun iyun ayeye odun kari ti iketa dini adorun ti oba Adebayo Akade MFR to si waye loni ode ye eni ti o je alaga nibi eto na to si n soro lori akori bi eka eto abo se n gogo si nile Nigeria ati ojuse won ojupona ti awon to je eka leka ohun gbodo lo ninu oro re ebe lo ti pa bi yabidun ti o si sipaya lori awon igbese komonga to ye ki ijoba apapo ki o gbe lati le koju awon kudia kudia to suyo leka eto abo ile Nigeria o tesiwaju nigba ti o wi pe eka ile ise eleto abo nle ye loye ki won tun la awon eto igbaradi ohun ikose mose to lagba koja ki won si fun won ni awon irin ise ile ito je ki won tun le se daada inu eto won to lagba ile ti o je wi pe awon lekan lekan ati awon ti o je ore ati abani dupe kakiri ine won kura jopo lati se ajoyo ti odun kokandini ogun ile ti won ti da ile ise radio ti Splash FM sile ati ayeye odun kari ti oludasile ile ise wa mejeji ni ayin yun odun keta dini adorun oba Muitala Akande MFR ti won si n se ajoyo ise takuntakun ile ti ile ise radio won ti gbese ninu idagbasoke lekun ti iwo orun gusu ile ye iroyin lati le okere lohun agbarijopo awon orilede ti nbe to si je isokan ni apa ti iwo orun ti ile adulawo ni won ti fidi e mule bayi pe won o te pepe owo ile ti yo so gbogbo eka ohun papo ti won pe ni eco ni odun 2027 nigba to nse apejuwe igbese ohun pe ohun gan ni o je ki okun ibasepo to gunmo ko wa laarin awon orilede ki idagba soke otun ki o si tun wa ile adulawo igbese na lo waye ni bi joko ti eleko kan dini adorin iru e ile ti won se ni ile ijoba ti nbe lagbegbe ti Lungi ni orilede ti Sierra Leone labi alaga ni to je are ti le ti Sierra Leone lohun yun are Julius Maada Bao inu oro ti won te jade loni ode ye ibe ni won tin fori oko sodun ti won si ni awon to je adari fun ajo ohun ni won lanfa ni ati pebrikoto lati wa ojutu ti won gbe ti ise na yo si waye lodun 2026 inu ala yoro won ni ninu owo eyo kan soso eto alakale na ni won te pepe lodun 2027 to si je ogun na kan gbongbo ti o je ke ka eto oro aje ni apa ti iwo orun ile adulawo ko tun se dada si are John Mahama ilo ti fi die mule bayi pe ile ti Ghana ni won woye lati je ki won ni ifowosowopo pelu orilede ti Cote d'Ivoire lati gbalejo ti ife eye ti ile adulawo nigba to je wipe ijoba orilede ohun ni won se gbogbo eto gbogbo lati je ki eka ti eto ri daraya nile ohun ko tun gbero se are Mahama

0: ẹyin tẹ n pe mi mo ri o ngba te ta e ri pe yo gbe yin bo sibo mi pe yo gbe yin bo sibo mi pe melo le fe ta 500 naira le yo kan 500 naira ni eyo kan to ba do wa gbe yin bo sibe ba yen melo le mu e le mu meta e le mu mewa e send e te ba ti send e a bi pe se bank transfer le be fi sanwo ni abi USSD bank transfer ni e mu se ti mu o ya tun send e e ti send e account number ton gbe wa yen eyin le ni titi ti eto yi o fi pari eto yi nikan lo ti se fun o ori eto yi nikan lo ti se fun en de ba tun wa ta loni e tun lo ori ofe Richard card be ba ti le je oju ese ni ma so pa ati se sori card yin o oya 0912370875 Baba mbere ti de Ade Osun Kayode mo ti wa nbi Eyin de ba bu mo ni o Eyin de gbede te mede Eyin de mo nkan tan pele de Ede yato si ede Bakan na eyin o se ko sugba mi ori re yato Oto ni igba igba igba igba owo owo owo gbogbo àwọn nǹkan tá a mọ̀ yí tá wa rò pa a mọ̀ bẹ́ẹ̀ bá ti gbọ́ ètò yìí dáadáa yóò mọ iye yín ó yẹ jẹ́ ń sójú òpó lẹ̀ 0912370 8675 hello
1: ẹ káàsán o
0: ẹ mọ̀ káàsán bàbá mi
1: ẹ kúrò lẹ́ a kú ètò
0: yes sir
1: ó kọ mi àbáṣe àti ìsìlá ti sàlẹ̀ àfà
0: àbáṣe láti sàlẹ̀ àfà
1: àbáṣe àti
0: ó yá bàbá
1: ọfẹ mú bèrè ni o mo bú mọ ìbéèrè kìíní.
2: Ìbéèrè kìíní sà. Wọ́n ní sẹ́wọ̀n pé Yorùbá wọ́n bí èèyàn ṣe ní orúkọ tọ́mọ èèyàn náà ní orúkọ àwọn ọmọ ẹranko mìíràn àti àwọn nǹkan abẹ̀mí àwọn náà ní orúkọ tí àwọn Yorùbá ń pè wọ́n. Sẹ́wọ̀n pé ọmọ ìgbín o ni wọ́n ń pè ní èèsàn.
1: Bẹ́ẹ̀ni.
2: Wọ́n ní kí ni wọ́n ń pe ọmọ màálù àti ọmọ ẹṣin.
1: Ọmọ màálù. Ọmọ ẹṣin agbódógbó ọmọ ẹṣin ọmọ màálù agbódógbó ọmọ ẹṣin màálù ìdádúró ti máa ọmọ màálù ẹlú.
2: Àwọn àpò ní sà.
1: Ẹlú. Ok. Agbódógbó ọmọ ẹṣin ọmọ màálù. Ó ṣe àtàpà lórí mi o.
0: Ìlà ń pè ní ìdánwò náà ó bá ti dàsìkò ìdánwò yóò sàpáyàn lórí.
2: Ẹrọnú
0: sí i ẹ ẹ̀nà tí ìjà fẹ́ lómi láàyè. Hello.
3: Hello.
0: Hello sir.
3: Ẹ kúrò lẹ.
0: Ẹ mà kúrò lẹ orúkọ yín bọ̀ lẹ ti ń pè wá.
3: Orúkọ tèmi ni Akíntàwá Lọ́túndé láti airport.
0: Mr. Akintaye Babatunde láti airport bàbá tẹ́ ẹ bá mọ̀ jẹ̀ béèrè mẹ́ta 5000 lẹ́ mọ̀ gba.
3: Ẹ fún mi ní ìbéèrè méjì ìbéèrè nọmba.
2: Ìbéèrè àkọ́kọ́ wà nílẹ̀ tí bàbá tí wọ́n ń dà ń lọ yẹn ṣe lè fi ẹ lè dà rẹ̀ parí.
3: Ẹ dákun ìlè dà rẹ̀.
2: Wọ́n dáhùn lè dà
0: rẹ̀. Ẹ láyà.
3: Mo láyà ẹ fún mi béèrè tèmi ìbá wa.
2: Ìbéèrè kele lẹ́mú sà.
3: Nàmbà 2 ìbéèrè kejì.
2: Ìbéèrè kejì. Wọ́n ní kí ni ìyàtọ̀ tó wà láàrin scar àti wound.
3: O ní scar.
2: Kí lẹ pé.
3: Wound àpá àpá.
2: Ewo ni àpá.
3: Scar scar.
2: Ok.
3: Wound ni ọgbẹ́.
2: Ọgbẹ́.
0: Ọgbẹ́.
2: Tí ìbá ẹ̀ṣẹ̀ fi ara ṣèṣe tó tutù ọgbẹ́ ni ẹ̀ka bí kan pè ní egbò àmì ilé tó ti san tí ojú rẹ̀ dẹ̀ wà ní ara òun ni àpá o ní máa fi sọ pé ọgbẹ́ ni máa san àpá òkè kúrò lára bọ̀rọ̀
0: ojú àpá
2: bẹ́ẹ̀ni
0: ojoojú ara
2: ojoojú ara ọyẹ mú bèrè mi sà
0: ẹ mú bèrè kejì
3: ìbéèrè keje
2: won ni kini yoruba npe ni ajaga ke de fun wa ni ona meta te ma ngba lo
3: ajaga
0: se be family ni
2: dududu
3: yo ba ma so pe won ma nlo won ka ma nlo bi oro ni pe ki a ma fi ajaga ti o nti ti e bo ma fi ajaga ti o si ti ni ko mi lohun yo ba ma nlo won ma nlo foro
2: ti wa ni won pe ni ajaga yen gangan
3: ajaga yen o fe dabi bi igba ta ko jobo nkan bi okun
2: yen bi okun ta ma fi fa mi yen
3: rara
2: eh
3: ki si okun ta fi fa mi
2: ile ta ma fi su eran
3: iru nkan inu o dabi ita bi okun to ni je pe inu igbo na ti ikini yen wa inu
2: eh eh inu igbo lo wa
3: eh
2: o ma wu lara igi abi
3: eh ben
2: eh e ma ba wa bo sa
0: e wo e je nsare loju oja na sugbon kin to lo leri ti cash e cash en ti o ta ko le je *347*1004*2#. Abi pe melo le veta emu ye te ba veta 500 ni eyo kan te ba ti send e a tun bi yin pe ona wo le ve fi sanwo se USSD ni abi bank transfer en yo emu bank transfer ke le lodo ni POS te ba ti le mu bank transfer account number to ma gbe wa yen to gbe wa papo eyin le ni titi ti eto yo fi tan en so le oni POS kan en o ba yin fowo be iye ta e ba fe ta le ni o fun lowo re to ba ti se si won a ki iye ba mu ni o pe ba lo mu marun te wa sanwo meji ko lo o iye ta e ba mu en yo e fun lowo re 500 le yo kan yo ki yin pada lori phone te fi send code nda fi mo pe owo yin ti wole nu e wo e je ndojo oja na mo n pada bo ati Ademola aloja ta fe ta
4: Lagilu FM 96.7
5: Gbogbo ọmọ ológo pátẹ tí yín mẹ́lò ọ̀nà àbáyọ sí fẹ́ni tí ò lè gbàdúrà wọnú ògo.
6: Ṣèmi nítorí ògo ni o.
5: Ìdí rèé tí Ọlọ́run Reverend PF wa fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà lágbára Sunday 14 14th Sunday Prayer Service lẹ́ẹ̀tọ́ ti bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday on the 28th of June tí ó parí ní Sunday on the 20th of September 2026 bẹ̀rẹ̀ látàgo mẹ́jọ àárọ̀ sí méjìlá àbọ̀ ọ̀sán ní Sunday ọ̀sẹ̀ kọ̀ọ̀kan ní gbọ̀ngàn Sojinla wa Christ Rubber Miracle Church Kramik tó ń bẹ ní number 7 Reverend PF wa Christ lẹ́yìn St. Luke's College Adéyẹmọ Lay Out Malite Ìbàdàn tí àkòrí rẹ̀ jẹ́ ìdápadà wọnú ògo ó ti ń gbàdúrà ọjọ́ pẹ́ ó ti pọ́ ìyórí òkè àti wọnú ògo wọn ti fẹ́ sọ ẹlẹ́nu kí ló dé tó fi ṣiṣẹ́ fún ẹlòmíì jẹ́ tí wọ́n sì ń ṣẹ́rú ògo àkókò tó tó kun yóò dé bá ìwọ náà darapọ̀ mọ́ àwọn èèyàn mímọ́ nínú àdúrà Sunday mẹ́rìnlá yìí ká yóò fowó kọ tuntun pèsè dá rẹ̀ bíi ti Jacob àti Jabesi inú ìwé mímọ́ àgbọ́ ti gbàgbé Joseph sínú ọgbà ẹ̀wọ̀n Olúwa ṣì ọ̀nà tí rẹ̀ ó wọnú ògo lọ ọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run alàyè lọ́lọ́run ó lò fún ọ tí bàbá wa nínú Olúwa Reverend PF Owó àti Reverend Mrs. Owó wa tó gbàdúrà súlẹ̀ fún ọ ṣáà yóò tí mọ̀ pé nínú àdúrà lágbára Sunday mẹ́rìnlá yìí èmi ò rí tèmi ṣe o ẹ gbà bẹ́ẹ̀ lórúkọ Jésù.
7: Ẹyin ti pápá àpá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni Zuri ló lọkọ ṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látòrí gígé àlùbọ́sà lílọ edé lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára ṣé oúnjẹ náà yóò dùn ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìṣebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri oúnjẹ mi máa ń dùn òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọkọ sẹ́ ṣọkọyọ̀kọ̀tọ̀ ó ṣe kíni ó ṣọ́ọ̀kì. Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú chicken jollof beef àti classic Zuri ló ṣe kíni Zuri ló lọkọ ó

máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wádìí alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé.

0: èyí bọ̀ gan o ẹjọ́ báwo lè mí ẹ̀ṣẹ̀ lè ta.
1: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*#. Lórí ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Cashier. Ayẹyẹ ọdún kejì Cashier, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa Cashier. Ṣo ti Cashier? Mo ti Cashier.
2: Best time to fly and stand the chance to enjoy our exclusive trip to Kenya and Qatar with Prince Gokey Bajoa in conjunction with Optunic Fly.
3: All right, it's your boy here, Prince Gokey Bajoa.
4: Arira, gbogbo wa la orira wa.
3: I introduce to you Optunic Fly. Optunic Fly, get a long vacation October 8, 2026. To Kenya and Qatar. How to fly low package? Let's go on vacation. We will buy no bonus yet.
2: From 8th to 14th October 2026, Optunic Fly has got unbeatable deals just for you. We get to help you discover Kenya, the land of adventure and wildlife, and explore Qatar, where modern luxury meets rich culture. Optunic Fly office is situated at Yellow Building, Efusheton Road, Challenge Roundabout, Ibadan, or visit our website at www.optunicfly.com on all socials at Optunic Fly or telephone 0907 457 0886 0915-577-5196. Afternoon Fly. Achieving goals is her aim.
5: Happy 48th anniversary!
6: Fún ogójì ọdún Ọlọ́run jẹ́ olóòtítọ́ síbẹ̀ fún gbogbo ìdáhùn àdúrà àti ayé onípojúgbò tí ó ti yípadà di ọ̀tún. Ó rí ọ̀fẹ́ rẹ̀ dúró láyé pẹ̀lú ọkàn pẹ́ sí Ọlọ́run. À ń ṣe àjọyọ̀ ogójì ọdún tó lápẹrẹrẹ. Ẹ darapọ̀ mọ́ wa láti ogúnjọ́ sí ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù keje bí a ṣe ń sa iye àjọ̀dún ogójì ọdún tí yóò máa bẹ̀rẹ̀ ní déédé aago 5 ìrọ̀lẹ́ lójoojúmọ́ pẹ̀lú ìṣọ́ru ní ọjọ́bọ̀ láti aago 10 àṣálẹ́ àti ìsìnọpẹ́ tí ó láàrin ní ọjọ́ ìsinmi ní aago 10 òwúrọ̀. A kò rí ìròyìn lágbára nípa orí ọ̀fẹ́. Àwọn ìrànṣẹ́ Ọlọ́run tí Olúwa yóò lò ní Pastor Dr. Henry Ojo, Pastor Dr. J.D. Onagua, Reverend Dr. Mrs. Funke Adetubelu, Reverend Gbade Ogunlana, Wòlíì Kẹ́lẹ́ Bọ́ládé Olúrade, Bàbá Àdúrà Ike for 7, Ajínrere Elijah Akintúndé àti àwọn ìrànṣẹ́ Ọlọ́run mìíràn. Olùgbàlejò Wòlíì T.A. àti Ajínrere obìnrin Joyce Arábàmbí. Ibi ìpàdé gbọ̀ngàn ìjọ wa CAC Ilé Àtúnṣe Adésìyàn Bus Stop Olúlọ́yọ̀ Àkànrán Ìbàdàn. A ó máa retí yín o.
7: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àrò yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
8: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kọ̀nọ́fùrù.
7: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
8: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: Wọ́n ní ọmọ ọmọ ìgbín
1: òní
0: wọ́n pè ní èsàn wọ́n wá ní kí ni wọ́n pe ọmọ màálù àti ọmọ ẹṣin
2: ọmọ ẹṣin agbódóńgbó ọmọ màálù ẹgbọ̀rọ̀
0: ẹgbọ̀rọ̀ ẹgbà ṣe máa dá ìbéèrè keje yẹn náà ó dá yín lójú dáadáa ó yẹ mú béèrè tí yín
2: ẹfún mi ń béèrè kẹwàá
0: ìbéèrè kẹwàá máa pe àwọn alphabet máa pe àwọn lẹ́tà kan fún yín nísìnyí ẹ máa bá a fi fún wa ní ọ̀rọ̀ mẹ́ta ṣé pẹ́ wà lọ́dọ̀ yín bẹ̀ yẹn kò ṣe nǹkan tó le náà ọ̀rọ̀ mẹ́ta péré náà ni alphabet lẹ́tà mẹ́ta péré náà ni ṣóyá ẹ kọ i i yorùbá ni o ẹ kọ rí
2: i àti rí
0: yes ọyẹ wa kọ ha
2: a
0: bẹ́ẹ̀ ni ṣe mọ̀ pé àwọn ọ̀rọ̀ yorùbá kan wà tó jẹ́ pé ọ̀rọ̀ onípọ̀nà ni tó jẹ́ pé kíkọ wọn ó máa ń rí bákan náà àmọ́ ta bá fẹ́ pè àbí ta bá fẹ́ lò nípa àmì ohùn ta bá fi sórí ẹ̀ ó máa ń jẹ́ ká mọ ìyàtọ̀ tó wà láàrin wọn irúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tí mo fún yín yìí ẹ fi fún wa ní ọ̀rọ̀ mẹ́ta i rí àti ha ẹ kọ́kọ́ pe papọ̀ náà kí ló fún yín.
2: ó fún mi ní ìrà.
0: ìrà kí ni ìrà yẹn.
2: ìrà ni oṣù tí yóò ti jẹ́ sọ́kùn pátápátá sí ẹ̀rọ tó wà mẹ́ẹ̀.
0: ká pè ní bíi àkùọ̀.
2: Wa ló bọ́nu rà.
0: Pé ó tẹsẹ̀ bọ́ra. Ó máa farajọ ìgbà pé ó wà bí orí iyan rìn. Àmọ́ jẹ́ pé afọ̀fọ̀ ló wà lábẹ́ rẹ̀. Téèyàn lè rì. Ẹ ti gbà kọ́kọ́ bẹ́ẹ̀ yẹn. Ó yẹ fún wa ní méjì míì.
2: Ìrá.
0: Ìwo ní jẹ́ ìrá.
1: Ìrá.
0: Sá.
2: Ìrá.
0: Kí ló ń jẹ́ ìrá? Ẹ ló sà.
2: Ìlú ni rá ìlú.
0: Níbo ló wà?
2: Ọ̀sun ló wà.
0: Ọ̀sun. Ilé tó wà ní Kwara State ńkọ́.
2: Ìrá náà ni.
0: Ìrá náà ni. Tó wà ní Ọ̀yàn, Ọ̀yàn local government.
2: Ìrá náà ni.
0: Ìrá náà ni. Ó di méjì.
1: Ó di méjì. Ó yẹ gbà kẹta báyìí. Tẹ́ ẹ bá gbà kẹta ni ìbéèrè yóò tó jẹ́ méjì o.
0: Yes.
1: Ẹ ti gbà kan. Tẹ́ ẹ dáhùn kù.
2: Oku ẹyọ kan báyìí.
0: Oku ẹyọ kan báyìí.
2: Yíra.
0: A wà pẹ̀lú yín sà.
2: Mo gbọ́.
1: Ẹgbẹ́ fẹ́ bí.
2: Èmi àsọ́dọ̀ mo wà nílé. Ìrá. Ìrá.
0: Kí ni jẹ́ ìrá?
1: Mọ bẹ́ẹ̀ ṣe lejúwe rẹ̀.
0: Ntí ò bá dá
1: lé lójú. Hello.
3: Hello, ẹ̀kú ọ̀lẹ̀ sá.
1: Hello.
3: Hello, ẹ̀kú ọ̀lẹ̀.
1: Ẹ mà kúrò ọ̀lẹ̀, ẹ bá kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yín.
3: Ẹ̀kú ọ̀lẹ̀ pàtàkì, mo ti kúrò lẹ̀ ló ti sọ̀rọ̀.
1: Ó yá, à ń gbọ́ yín só bùmọ̀ lẹ́ ń gbọ́ lágelú lẹ ti ń gbọ́.
3: Ẹ̀gà, mo ti gbé lè láti lábẹ́.
0: Ìbéèrè tí dárí tí wọ́n pè wá tí wọ́n dà lọ. Sá.
3: Ẹ fún mi ní ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún.
0: Ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún.
1: Ẹ bẹ́ jẹ́ ìtànjẹ́kù.
0: Ìbéèrè ẹlẹ́ẹ̀karùn-ún lọ báyìí. Wọ́n ní kí ni ìyàtọ̀ tó wà láàrin àwọn èèyàn wọ̀nyí? Obìnrin ilé, oṣù àti dálémoṣù.
3: Mo ń gbà yín o.
0: Wọ́n ní kí ni ìyàtọ̀
1: tó wà láàrin àwọn ọ̀rọ̀ wọ̀nyí?
0: Obìnrin ilé, Osu ati dale mosu.
3: Obinrin dale mosu o je eni ti o ti lo ile oko to wa pada wa si ile awon obi re
0: to pada wa n gbe be.
3: Hello.
0: Leyin ti en ti se igbeyawo
3: fun pada wa n gbe be boya won atoko re gba tabi nkan tan sele
0: to pada ko wa le pada
3: ta eru le keji nkan.
0: Hello ma.
3: Bo wa pelu hun.
0: E tun mu lati le ma.
1: Ta gogon yen te down ni o.
3: Eh ibele e se ki mu dele ni ni.
0: Ibele te mu yen na ni pe kini iyato to wa laarin obinrin ile osu ati dale mosu.
3: Ese te wa ri ile mosu ohun wa lati ile oko re ni ton ba ti se boya sanwo ni won se. Àwọn padà lọ sí ilé ọkọ rẹ̀. Pẹ̀lú.
1: Àwà pẹ̀lú yìí.
3: Ìyẹn ni ilé mosu. Wọ́n padà ètò pé òun gbà dálé mosu lẹni tí ó gbà tí ó wá ń gbé sí nílé bàbá rẹ̀ ìyẹn dálé mosu. Ilé mosu ni ẹni tí ó wá láti ilé ọkọ rẹ̀ bóyá wọ́n ń ṣe ìnáwó tàbí nǹkan kéèké sí tòun nìkan ó lè jẹ́ òun àtàwọn àbúrò tàbí ẹ̀gbọ́n rẹ̀ ìyẹn ni ilé mosu.
1: Oda kini keta.
3: E ba ni pele keta ti ni nbe.
0: Obinrin ile.
3: Sa?
0: Obinrin ile.
3: Obinrin ile ni iyawo ti won fe boya bi iyawo aburo eyan tabi iyawo egbon eyan. O nlo obinrin ile.
0: E je ka fun yin, e je ki n ba nsalaye dada. Obinrin ile ni awon iyawo ile. Boya bi iyawo baba iyawo egbon iyawo aburo won le ma gbenu ile yen amo ko de payan po boya bi iyawo egbon eyan bi iyawo aburo eyan ka jo pade ni family house awon iyawo ile awon ni obinrin ile osu oni omo to je omo ile yen to je obinrin amo to ti lo si ile oko amo lakoko ti nkan boya bi inawo to sele ni family house o wa lati wa se inawo osu niyan dale mo su le ti an ti se igbeyawo fun to ti lo si ile oko amo ti gbolohun aso wa laarin ohun ati oko re won ti ja won ti tuka o tun wa pada si ile baba re lati wa ma gbe be e to n gbe be ohun to dale mo su bo ile to kon wa lati wa ba won se nkan to pada osu niyan
3: be
0: so ti ima
3: e gbagbe mo e fun mi ni ibere elekejila
1: eh oya
0: ibere elekejila won ni kini yato tí wà láàrin babaláwo àti oníṣègùn.
3: Babaláwo òun ni ẹni tí ó mọ̀ nípa kí ń dá ipá àwọn ni babaláwo. Oníṣègùn òun ni ẹni tí ó jẹ pé ó lè má jẹ pé kò tí ń ṣe babaláwo ṣùgbọ́n tó mọ̀ nípa oògùn ó lè jẹ́ àpá ó lè jẹ́ onípá ó sì lè jẹ́ ẹni tó jẹ pé bàbá rẹ̀ mọ ọwọ́ yí padà.
0: Ẹ ti dàpọ̀ mọ́ra wọn. Ẹ tún ṣe dáadáa. Ẹ yọ.
3: Babaláwo ni ẹni tó jẹ́ pé ẹni tó mọ̀ nípa ifá tó ń dá ifá tó ń lo ọ̀pẹlẹ̀. Ṣé wá rí oníṣègùn? Èyí ṣe bẹ̀rẹ̀ ó lè jẹ́ ẹni tó nímọ̀ nípa bí èèyàn ṣe ń ṣe ìtọ́jú èèyàn. Ṣùgbọ́n kì í ṣe pé ó jẹ́ pé babaláwo ni.
0: Màmí ṣe mọ̀ pé ẹ̀gbá.
3: Ẹ bá mi sùn
0: kí babaláwo yẹn babaláwo yẹn òun ni ẹni tí babaláwo yẹn òun ni ẹni tí ó mọ̀ nípa ifá tó jẹ́ pé tẹ bá bá nǹkan lọ sọ́dọ̀ wọn á ṣe àyẹ̀wò wọn á bi ifá léèrè nípa ti ẹ̀mí òun náà fi ifá léèrè àwọn ló máa ń ṣe ètùtù àwọn ló máa ń ṣe ètùtù tàbí ìpèsè.
3: Bẹ́ẹ̀ni
0: bá wọn
3: oníṣègùn
1: zero nine one two three seven zero eight six seven five. Ẹ jẹ́ kí n ṣe báyìí ẹ̀yin tí ẹ̀ ń lọ sórí ti káàṣì ẹ̀ ẹ̀ ń sọ ń bẹ̀ báyìí ó ti kù ṣẹ́jú díẹ̀ táyì o ẹni bá jẹ káàṣì ẹ̀ yóò tún gba richard card sorí ẹ̀rọ ìpè rẹ̀. ti se bi ki yan ti egbe bun atun ba tun jo aba tun yo aba infinity sa sa n wa bi o sa se fun ya ilebun
0: e gbiyanju ki yan ti eran won lowo awon won je ka
1: ye gbo e ti ni o ma ti gba meji abi
0: elekeji ni won dan lo
1: ikeji na n dan lo yen jo na na won si wa do tan ba wa pe pada bayi nko
0: tan ba pe pada tan ba le fi di da won mule
1: so a ma ba won tesi waju lo a wule ni da won pada si eyin lady ti ka se e je fun iseju marun si ka to ma lo star 3 4 7 star 1 0 0 4 star 2 hash lo ba dowo eyan kan send e pe melo le feta iye to ba fun e be mu marun 25 lo je be mu mewa 10 game 5000 ni e mu 10 500 naira le yo kan mo to nso o ke se gbori phone yin le lo load recharge card si o mo wa tun bi yin pada pe se USSD le fe lo ni abi bank transfer eyan mu bank transfer o ye lo do ni POS tabi nkan to ba nlo app banki eni o ba yin fowo si lori phone ti e bo ti jori phone yin le ti kole te ba ti le fi si phone te fi send di code yen won ma fi ki yin pada pe e ti wa lara won olori ire niyan kikida ki phone yo ma ku oya so bu mo le n gbo lagelu 96.7 fm le de tin gbo 0912370 8675

0: náà lòun náà ń kọ́.
1: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
0: Ẹ̀hẹ́n. Ó yá.
2: Ẹ ṣàlàyé dáadáa mà.
1: Ok. Ilé alábàrá.
2: Ilé alábàrá náà ni ilé alámọ̀.
1: Ẹ̀hẹ́n yepẹ ni wọ́n fi mọ́.
2: Bẹ́ẹ̀ni mà.
1: So yepẹ yẹn ni wọ́n fi mọ́. Tó o bá ti yepẹ yẹn tó ti wá gbẹ.
2: Ok.
1: So òun ni ògúlùtù tó ọ̀gbọ́dọ̀ jábọ́lù yẹn ọ̀gbọ́dọ̀ lẹ́yìn kò ṣe é sí ilé ẹ̀kọ́ gan tó bá ti lẹ̀ á bù ní pẹ́.
3: Ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́.
0: Màmá yẹn gbọ́ dáadáa torí ijọ́ mi ẹ̀kọ́ là ń kọ́.
2: Ògúlùtù òun náà ni yepẹ yẹn tí wọ́n tó bá ti dìpọ̀ àmọ́ ṣé ẹ mọ̀ pé tó bá ti bọ́lẹ̀ afọ́nká yepẹ̀ tí ó dìpọ̀ ó wá lè jẹ́ amọ̀ ó lè jẹ́ yepẹ̀ míì tó dìpọ̀ àmọ́ tí kò strong tó. Sóye yín ṣe mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ nípa amọ̀ ṣe mọ̀ pé bẹ́ẹ̀ ṣe máa ń yọ blọ́ọ̀kù amọ̀ yẹn ṣe mọ̀ pé ó máa dì mọ́ra wọn gan tó máa le. Ṣe mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn blọ́ọ̀kù tí wọ́n yọ ń sìn àwọn ilé tó máa ní òun yẹn ṣe mọ̀ pé tí smith ò bá dùn dáadáa lẹ máa ń rìfáàsì pé ó dàbí ògúnlùtù pé tó bá ti já bọ́lẹ̀ báyìí àfọ́nyanga ni. Ṣe mọ̀ pé ògúnlùtù ń gbà mí tá a bá tún lẹ̀ mọ́ ògiri àfọ́nká.
0: Gbogbo yepẹ̀ tó bá ti dìpọ̀ tó yẹ pé tó bá balẹ̀ tàbí tó bá jù bí kan yóò fọ̀nká nílò ògúnlùtù kò gbọ́n rárá kó jẹ́ lé o kò lé alámọ̀ kan ní ń wo.
2: Eléyìí táwọn ọmọ kéèkì máa fi ń ṣe ilé ẹyẹ gan tí wọn á tẹsẹ̀ wọ̀ gan tí wọn á padà wáyé pẹ̀lú ara wọn lọ́wọ́ lé ẹsẹ̀ gan tí wọn bá ti yọ kù ńbẹ tẹ̀mọ́lẹ̀ báyìí.
0: Ní tán fi ṣe bèbí lọ skul ńkọ́ tán fi ṣe odó. Káàṣẹ́ jẹ́ lórí káàṣẹ́ báyìí àwọn àbẹ́rẹ́ wo ló wà tá a ti dáhùn.
2: Ìbéèrè tá a ti dáhùn bèrè pé kí wọ́n fún wa ní ọ̀rọ̀ mẹ́ta tí ó lọ pẹ̀lú irí àti ya. Wọ́n ti dáhùn pé ira ìlú ni ira. A dẹ̀ tún ní ira bí àkùọ̀. Ìkẹta tí wọ́n rántí ni a ní ṣé ẹ mọ̀ pé a ní ẹ̀yìn. Tó jẹ́ pé odidi ẹ̀yìn. A dẹ̀ tún ní àbọ̀n ìní ẹ̀yìn tí ò tí ì pọ̀n. Àmọ́ ẹ̀yìn ira ìní ẹ̀yìn tó bọ́lẹ̀ tó jẹ́ pé ó ti rà mọ́lẹ̀ tó jẹ́ pé ibẹ̀ náà ti lọ máa ń sà tí máa fi ń ṣe ìkùrọ́. Ṣé ẹ mọ̀ pé lọ́pọ̀ ìgbà máa ń lò nínú Yorùbá wípé àwọn ò kí ń re kí ń he ìrà tí kò ní ọmọ nínú ìrà ẹni ẹ̀yìn tó bọ́lẹ̀ fúnra ẹ̀ tó ti rà tí òkun ṣe pé lè tí wọ́n kọ lórí ọ̀pẹ fúnra wọn.
0: Káàṣì ẹ̀ 081 ló bẹ̀rẹ̀ rẹ̀ 446 ló parí ẹ̀ ta ló ní.
4: Hello
0: mami.
4: Hello ẹ kúrọ̀ lẹ̀ sá.
0: Ẹ mọ̀ kúrọ̀ lẹ̀ Adéọ̀sùn Káyọ̀dé lorúkọ mi. Mò ń pè yín láti Lágelú FM.
4: Ọláyinka Ṣaléwá ni láti Ẹlẹ́bú.
0: Láti Ẹlẹ́bú. Mọ̀mọ́ ta ló fi fọ́ọ̀nù yín ta káàṣẹ àbẹ́yìn lẹ́ta.
4: Fúnra mi mo tá láìpẹ́ ìta.
0: Mélòó lẹ́ta.
4: Ẹyọkan náà mo tata.
0: Ẹyọkan lẹ́ta ṣé ẹ jẹ́rí.
4: Mi ò jẹ́rí o.
0: Ìgbà wo lẹ ti bẹ̀rẹ̀ sí ta?
4: Ó ti tó bí ọdún méjì tẹ̀ ti bẹ̀rẹ̀ tí mo ti ta.
0: Ṣùgbọ́n ẹyọ kọ̀ọ̀kan lẹ máa ń ta lọ́sẹ̀ẹ́.
4: Wàláì mo ta méjì gbọ́njẹ Friday èkó lọ ní ìjẹ ni.
0: Méjì.
4: Wàláì.
0: Méjì náà ṣé bí àṣà Ọláwálé Àmṣá ṣe ọta kan wá pé ni kìí ṣe ní nìkan gan. Mọ̀mọ́ ẹ ti jẹ́ 25,000 naira. Àwọn kọ́sọ́mà kẹ́ wa máa pè yín ṣẹ́gbọ́n. Ṣẹ́gbọ́n wọ́n máa pè yín. Wọ́n máa pè yín wá. Inú ìtura náà dùn sí iná.
2: Ìbéèrè tí màmá ẹ̀kan ń dà lọ pé kí ni àtọ̀tọ̀ wà láàrin babaláwo àti oníṣègùn. Babaláwo ni àwọn tí wọn bá lọ bá tí wọn máa ń dífá nípa ti ẹ̀mí tó yẹ pé iṣẹ́ tiwọn ni báyà kan ṣe ìpèsè àbí ètùtù àwọn yẹn ni bàbá tó mọ̀ nípa ifá babaláwo ni. Àwọn tá a máa ń sọ̀rọ̀ nípa oníṣègùn àwọn tó mọ̀ nípa tewétegbò láti fi tọ́jú èèyàn bá ṣe nílànà táwọn science tá ní ó kálukú ló ní area of specialization. Àwọn oníṣègùn yẹn náà ní ibi tó ń kálukú wọn tí wọ́n gbájú mọ́. Ẹlòmíì bọ́yá ojú ló ń tọ́jú ẹlòmíì bọ́yá etí ni ẹlòmíì bọ́yá inú rírun ni ọ̀kọ̀ọ̀kan wọn ló ní nǹkan tí wọ́n gbájú mọ́ tí wọ́n ń ṣe. Àwọn tó mọ̀ nípa ìṣègùn tí wọ́n ń lo tewétegbò àwọn yẹn ni oníṣègùn. Àwọn babaláwo ni àwọn tó máa ń dífá. Lọ́pọ̀ ìgbà míì ẹlòmíì lè jẹ́ babaláwo kó dẹ̀ tún jẹ́ oníṣègùn àmọ́ iṣẹ́ wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n yàtọ̀ síra wọn.
0: Bó ṣe jẹ́ nu. Ẹja ṣe báyìí ẹja wọ ọmọ ọlọpẹ pàtàkì lọ́wọ́ àwọn tí ń fún wa lẹ́bùn lórí ètò yìí Abiola yari yari e ma se e se o Anthony Bodunrin e se o bakana wale shote mo kiyin Folakemi Fadugbagbe mo kiyin o mama dada ah alubarika eleran ni jogbin oni afawon eyan to ba ti gba bere leran egberun mewa o kan wa se be weekend a siri enigani to gba o loruko lotu eto oga wa kebugi ati loruko assist ademola olowo button ni amoju ere fun sata wa yi omo ya fe nbe nbi to bi lo ba ke alaade to bi lo ba ajayi omo ya fe omo won ni fe dapo na banki ya fe o adiosun kayode loruko mi new vision yin na ni o oko yawo emi ati ya tun pade lose to nbo o ya dagbere ko so to fe to
2: titi ojo monday ta tun pade ni ana bere pe kini yato laarin doctor ati pharmacist pharmacist la pe ke se pharmacy pharmacy ni bi te tin ta ogun pharmacist o ni apo
0: ogun
2: amọ en to pe wa yin o se bi pharmacy la daruko ke se pharmacy te pe pharmacy la ma so pe egba te ba gba ni so pe egba bi won para message mi lana pharmacist o yato si pharmacy pharmacy ni bi te tin ta ogun pharmacist ni apo ogun
0: apo ogun
2: be ni doctor ni ti o dayan lo to le ma se ayewo ara ko to pe o recommend ogun fun yan titi ojo mode lati ma pade ni kete na ma ti kare royin tan olamile kan olawo infinity lo ko mi
0: e che o ten gbo won
5: Olagiri FM 96.7 La Gelu FM, Jagaba Gogo Radio.

0: wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aráyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣèdó.

0: Ẹkú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ rédíò yìí lágélú 96.7 FM fẹ́lẹ́lẹ̀ nílé Ìbàdàn àkànṣe ètò ìletò yìí ẹ̀dẹ̀ tí mo pè tẹ́ bá ti ń gbọ́ ohùn yìí ẹ̀ kì í dédé gbọ́ nírú àkókò bíi eléyìí ẹ mọ̀ pé big man presenter Mr. Lajue ti má gbé nǹkan kan wá fún yín pé nǹkan báyìí ó yẹ gbórí sí ó yẹ jẹ́ ó yẹ gbẹ́nu sí ẹ ti mọ̀ pé confirm ni ẹ̀bí wọ́n sọ fún yín pé Lajue yín ti má dọ̀ wá sọ fún yín pé nǹkan kan lélẹ̀ kò sọ̀rọ̀ mọ̀ lórí ẹ̀ àwọn alálejò kan nínú kulu pẹ̀lú mi ẹ káàárọ̀ ẹ káàsọ ẹ káalẹ́ ẹ kú ìyàlẹ́ta ṣàlàfíà lẹ́wà.
1: A kí gbogbo olùgbọ́ ìkọ́ni lágelu.
0: Àbẹ́ yín wò pé mo ẹ̀káàárọ̀ ẹ̀káalẹ́ yẹn ó yà yín lẹ́nu.
1: Rárá o, lórí àwọn tó ń gbọ́ wa kì í ṣe Nàìjíríà nìkan lọ́wọ́.
0: God bless you, orí yín pé international radio station ló ń pè lé yìí. God bless you. Ẹ jẹ́ kí àwọn aráalé mọ̀ yín.
1: Orúkọ tèmi ni Mayowa Owógbadé láti iléeṣẹ́ Shema Global Resources Limited.
0: Shema
1: Global Resources Limited. Àwa la ní the Gracefield Estate Omiadio Ibadan. Yes.
0: Tí a bá sọ̀rọ̀ nípa iléeṣẹ́ tẹ dárúkọ yìí mà kí lẹ̀ ń ṣe ń bẹ̀.
1: Yes sir.
0: Ìgbà wo ló ti wà?
1: Iléeṣẹ́ wa àwa a máa bá àwọn èèyàn kọ́lé a dẹ̀ máa ń ta ilẹ̀. Ilẹ̀ estate là ń tà. A máa báwọn èèyàn kọ́lé.
0: Báwọn èèyàn kọ́lé.
1: Exactly.
0: Ta ilé ralẹ̀ ta ilẹ̀.
1: Àwa máa báyàn kọ́ ilé.
0: Ilé ni.
1: A kẹ́ ta ilẹ̀.
0: Ẹ̀hẹ́n.
1: Àwọn tó bá ra ilẹ̀ lọ́dọ̀ wa. Tán wá wà too busy láti kọ.
0: Okay.
1: A máa báwọn kọ́.
0: Bóyá àdè láwọn èèyàn lókè òkun tí wọ́n ní time láti wá sí Nàìjíríà láti wálé.
1: Bó ti yé yín báyìí.
0: Ẹ ṣe agbátẹrù láti foundation.
1: Aláti
0: tó fi máa parí.
1: Bẹ́ẹ̀ni. Wọ́n á dẹ̀ gbalẹ̀ wọn.
0: Wow.
1: A dẹ̀ máa ń ta ilẹ̀ náà. Ẹni tó fẹ́ ra pamọ́. Ẹni tó fẹ́ ra tó fẹ́ bẹ̀rẹ̀ sí ní gbé inú ẹ̀ láti bí oṣù tó fẹ́ bẹ̀rẹ̀ sí ní kan tó fẹ́ máa gbé in the next 3 months.
0: Okay.
1: Ààyè wà fún yín.
0: Tí a bá wá ń sọ̀rọ̀ nípa iléeṣẹ́ yìí mà iléeṣẹ́ yìí pọ̀ káàkiri ara àwọn iléeṣẹ́ míì náà tán ṣe irú tẹ́yìn ṣe.
1: Bẹ́ẹ̀ni.
0: Kí ló mú tọ̀dọ̀ tí yín yàtọ̀ sí àwọn others?
1: Ẹ ṣe gan. Ohun tó dé kí tọ̀dọ̀ tí wá yàtọ̀ ni wípé téèyàn bá ra ilẹ̀ lọ́dọ̀ tí wá lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa gba gbogbo ìwé ilẹ̀ pátá.
0: Ìsọpọlọ.
1: Pépé kò sí àwíjà.
0: Lójú ẹsẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Gbogbo dọ́kúmẹ̀ntì yẹn máa pé.
1: Ló máa pé.
0: Kò sí lọ kábọ̀ ńbẹ̀.
1: Kò sí lọ kábọ̀.
0: Wow.
1: Kì í ṣe pa fi ń dunnú àbí a fi ń sọ àròsọjù. Lẹ́sẹ̀kẹsẹ̀ ló dẹ̀ máa gba corner piece yẹ. Tó bá ra ilẹ̀ lọ́dọ̀ wa lẹ́sẹ̀kẹsẹ̀ ní corner piece yẹ. Lẹ́sẹ̀kẹsẹ̀ dẹ̀ ló máa gba gbogbo ìwé ẹ̀. Àdé adẹ̀ tún wá ní borehole àti block industry lórí estate wa. Láti dẹ́ kí ó rọrùn fún gbogbo àwọn tó fẹ́ bẹ̀rẹ̀ sí ní kọ́ ilé wọn. Torí ẹ̀ la ṣe fi bọ́ yẹn àti block industry yẹn torí ẹ̀ ló ṣe wà bẹ́ẹ̀. There is security torí pa tí mo di yíká. Security dẹ̀ wà bẹ́ẹ̀.
0: Wow.
1: So àwọn gbogbo àwọn tún ralẹ̀ lọ́dọ̀ wa ó rọ̀ a fi rọ̀ wọ́n lọ́rùn. Àdẹ̀ fi dẹ́ kó wà very much easier
0: for. Ibo làwọn ilẹ̀ yín wà ṣáwọn ilẹ̀ yín ò ní wọ́n báyìí.
1: Okay. Lákọ̀ọ́kọ́ náà ilẹ̀ wa ò ní problem kankan kò sí wàhálà ọmọ
0: onílẹ̀. Kò sí wàhálà ọmọ onílẹ̀.
1: Sí kankan bẹ́ẹ̀.
0: Kò sí wàhálà mọ̀lẹ́bí.
1: Ilẹ̀ wa wà ní Omi Àdìo. Ibẹ̀ ni ilẹ̀ wa wà ní Ìdólukú government.
0: Ṣé kì í ṣe ilé tó súnmọ́ train station yẹn?
1: Ẹ wá dé kí n wá sọ fún yín o.
0: Okay.
1: Ṣe ni láti train station yẹn. Síbi tí ilẹ̀ wa wà 2 minutes drive pélé lẹ̀ máa fi débẹ̀. Tẹ bá wà ní train station. Ní train station náà Omi Àdìo.
0: Yes
1: ma. Tó lọ sí táwọn èèyàn wọ̀ lọ sí Abéòkúta Àtẹ̀kọ́.
0: Àtẹ̀kọ́ bẹ́ẹ̀ ni.
1: Tẹ bá wà bẹ́ẹ̀ máa rí estate wa lọ́ọ̀kan.
0: Wow.
1: Tẹ bá dẹ̀ wà ní estate wa máa rí train station náà lọ́ọ̀kan. O 2 minutes drive ni láti ọjà omi yẹn. Níbi táwọn ilé so wà yẹn. Síbi tí estate wa wà is just 5 minutes drive.
0: Wow.
1: Láti àpáta. Tó bá yẹ pé àpáta ẹlẹ́yin fẹ́ gbà wọlé tàbí Akala express route is just 15 minutes drive.
0: Wow.
1: Láti Dùgbẹ̀ àti Challenge is 25 minutes drive. Ibi tí ilẹ̀ wa wà kì í ṣe inú igbó rárárárá. Ìta gbangba ni níbi táwọn school wà ni níbi tí church wà ni níbi tó ti lajú ni tí ilé dé yìí ká.
0: Wow.
1: Ibẹ̀ ni Grace
0: Fitness. Ṣé bẹ̀rẹ̀ nìkan ni state nílẹ̀ wà?
1: Bẹ́ẹ̀ni ibi tí ilẹ̀ wa wà nìyẹn for now.
0: Ẹ tó fẹ́ kó yé àwọn ọmọ Nàìjíríà ẹ ń sọ kankan bí ṣé birthday promo kan àbí nǹkan?
1: Bẹ́ẹ̀ni
0: ẹ jẹ́ kó yé mi mà.
1: Ẹ ṣe gan mo dúpẹ́. Ṣé ẹ rí promo kan lọ lọ́wọ́lọ́wọ́ torí pé òní ni ọjọ́ ìbí olùdásílẹ̀.
0: Aláṣẹ àti olùdásílẹ̀ iléeṣẹ́ yìí.
1: Ṣé Mark Global Resources Limited òní lọ́jọ́ ìbí wọn. So wọ́n wá sọ wípé àwọn fẹ́ fi kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ní àǹfààní láti máa gbọ́ wa báyìí. 24 hours promo kan ń lọ lọ́wọ́.
0: Wow.
1: Iléeṣẹ́ wa òní ló bẹ̀rẹ̀
0: ọ̀la
1: ló dẹ̀ máa parí.
0: Tán fi ṣe ti
1: ayẹyẹ ọjọ́ ìbí.
0: Bí ẹ̀bùn ọjọ́ ìbí fáwọn ọmọ Nàìjíríà. Wow.
1: For 24 hours promo yìí ilẹ̀ wa plot kan normal price is 5 million naira. Ṣùgbọ́n within this 24 hours is 2 million naira.
0: Ẹ wá o.
1: For this 24 hours
0: a gbé kúrò
1: for just 24 Jesus hours me. Is 2 million.
0: O tun si pe tawon eyan ba le se kiakia bayi.
1: Ba le se laarin.
0: Ko to pe 24 hours.
1: Iseju ti mo wa sori afefe si o iseju.
0: Si role ola.
1: 24 hours promo yi lo ma fi kale iwo to ba ti wa to ba ti do wa le ko saye.
0: En ba ti go. Otan. Oya phone number tan ma pe isida.
1: Okay, te ba fe pe wa, e pe wa sori 08034707843 tabi 08022845838 le kan si 08034707843 tabi 08022845838
0: check ko se pe ile ise na la nlo modu package lo wa gba ti mo lori station yi
1: ile ise wa ni adjacent pinacle ni challenge ori ta challenge
0: na
1: cha ibe ni office wa wa
0: phone number ile kan si ka ma lo
1: 08 34 70 78 43
0: e se gan
1: e se sir
0: o di gbo mi odo ojo ori ele o

0: kọ́dà yẹ aṣẹ̀dá ọ̀ràn àgbàlagbà àti gbanilọ́wọ́ àgbà fàgbà fọ́gbà sọ̀gbà onígbàdìgbàkúgbà mú nígbà tọ̀rọ̀ gbanigbàǹgbà láwùjọ àwọn àgbààgbà gbanigbani alágbára ti gbanilọ́wọ́ alágbára ti fipá gbàgbádá lọ́wọ́ alágbádá sapata amálágbádá lọ́rùn alágbádá ṣubú yàkà táǹdì ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà eléta àgbìn tó sì ta kan gbàǹgbà sí gbàǹgbà wálíà yíká àgbáńlá ayé tẹ ti ń gbọ wá ń dédé àkókò yìí àkì ìyín kú àkókò tá a wà yìí nílẹ̀ yìí ni lókè òkun gbogbo wa pátápátá ńlá kí pé a kú dédé àkókò tá a wà yìí ọ̀dẹ ọdún bí o ṣàlàáfíà ńlá bá gbogbo wa pátápátá gẹ́gẹ́ bí àwa náà ṣe wà lálàáfíà ní àyín bọ́bá wa rí bẹ́ẹ̀ ògo ni fọlọ́run lókè ọ̀run akẹyìn káàbọ̀ ságbàlà òdìdẹ̀rẹ́ bí ẹ̀yẹ retí fọ̀hún bọ́ta àtọ̀pinpin kalẹ̀ síkànnì tìlágelu 96.7 FM òkè gájòkè lè ta kalẹ̀ sílé funfun báláwo fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn òdìdẹ̀rẹ́ ẹ̀yà àtọ̀pinpin. Aki onílé aki àlejò aki àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún gbà àkọ́kọ́ bọ́yẹ̀ wá sílùú ìbàdàn wá tan rédíò ẹ sì já síbi tètò yìí wà iṣẹ́ ìwádìí alágbára tọ́lá pọ́njá ìlà ṣe lórí ètò yìí ní gbogbo ẹka jẹ̀ka pátá ni o òdìdẹ̀rẹ̀ ètò tó gbòòrò tó kó gbogbo ẹka sínú ni Tunde Olawo lolóòtú ètò yìí Azeez Adémọ́lá bàbá ló ńlá lamójú ẹ̀rọ ti ń bẹ fún sáà tàwa yìí Sunday Adéṣídà Fúnmi Gbẹ̀rọ Adémọ́kùnwá Gbẹ̀ngà àti bẹ́ẹ̀ lọ Sulaimon Akíade Adébọ̀wálé Fọlákẹ́mi Fortune wọ́n sá lọ bẹ́ẹ̀ wọ́n bọ̀ bẹ́ẹ̀ Báràkà àti bẹ́ẹ̀ lọ. Ṣéun Aríbikọ́lá ló kọ́ mi àwọn tó ti mọ̀ ọ́ ti pẹ́ wọ́n ní the special one èmi ló torí ìjókòó-nà agbádá ńlá mi lẹ́gbẹ̀ẹ́ níwájú olódùmarè ọmọ ajípo lọ́wọ́ ọpẹ́ tantan iná ń jó ògiri ọ̀sá iná gorí ilé fẹjú tuntun lẹ́ẹ̀kan sí ẹ̀kú rọ̀lẹ́ ibi à ń lọ lónìí ọ̀la gbà á pọ̀ ọ̀rọ̀ tó sì kan gbogbo wa gbàngbàn ni ẹ fà pèrè tẹ̀dí nírọ̀lẹ́ tòní lẹ́nu lọ́ọ́lọ́ yìí ó sì ń já ìrìnrìn kò tí ì tán lẹ̀ ni àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n bọ́ta nínú gbó alágbà tí wọ́n jí wọn gbé lọ látàgbègbè ẹ̀sìn ẹ̀lẹ̀ àti yá wọ́ta odidi ọjọ́ 16 days ni wọ́n lò ń bẹ̀ ẹlòmíì ti di jánajàna nù wọn inú gbó ọ̀hún náà làwọn kinní yìí ti fi fọ́nrán bọ́ta ń bí wọ́n ti gbẹ̀mí lẹ́nu olùkọ́ kan ńgbà wọn bọ́ta tán pátápátá tí wọ́n padà tú wọn lẹ̀ ńlá gbọ́ pé àsolùkọ́ méjì gan-an ìlọ́gbẹ̀mí mìínú gbó èyí tí wọ́n fi fídíò ẹ̀ bọ́ta mr michael àtẹlòmíì náà tóun náà wọn lòun gan lọ́kọ́kọ́ gbẹ̀mí mi kó tó di wípé wọ́n wá gbẹ̀mí lẹ́nu alàgbà michael ibo la wá ń lọ nígbọ̀n jẹun nírọ̀lẹ́ tòní ẹ̀yin àgbààgbà lẹ máa ń sọ pé bí kú ilé ọba pani tó dé òlé ẹ́fà láyé kọ́ wá láǹfààní àti fún kùn mọ́ni lọ́rùn kó sì gbẹ̀mí lẹ́nu ẹni a ti wà lórí ìkànnì facebook lágelu 96.7 FM lágelu 96.7 FM ẹ máa bọ̀ sórí ìkànnì facebook bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ láǹfààní àti ṣíà rẹ̀ kò lè kárí ilé kó sì lè kárí oko aramtẹ́yìn náà lè ṣe láti lè fi ran ògo tí ń dùn yìí lọ́wọ́ ní kẹ́ ẹ ṣíà rẹ̀ lórí ìkànnì facebook àtàrà alé o àtàrà oko o report to ne okan gbogbo wa gbagban ipinle ogun lati mu tori pe nkan ta nso yi ni se pelu gbo oba national park tabi ka national reserve tabi ka ni government forest government reserve forest mo seleri ni je dogun ko to di poro ti bode sele pe a mu comprehensive report wa ti gbogbo wa si foju ara wari toro nbo loke o nbo nle eyin agbagba le so pe oju bayi la mu to be ba da won de ngba mi bo ba moju ta won won ta wo ba ti ye legbe ha yo sa lo mo yan lowo igbo oba to deru jeje ti won si ko awon eyan sinu e fun 56 days e maduro awon soja ti joba ran lo won si wa nbe fun 56 days e mo pe gbo ohun koja odidi ilu se gbagbe ni nkan bi osu die seyin ta tin fun rere bo nigbati isele ti oloka to sele ni to si national park yi na ni o tun lawon agbebon wa sina fa won asogbo se be gbagbe abi igba na ni kini ye tin wu bo runrun ni pinle oyo mo si so fun yin je dogun pe gbogbo igbo oba ti nbe nle Nigeria pata to ni asogbo e le se nkan kan nu gbo ohun aya afi ti asogbo ba fun yin lanfani ba meji ni yala ki asogbo tun won gba ko ma sise ko ma si lenu ise ko ma se ko kan ma gbowo lasan tabi ki won wa nbe ko je pe e nilu ati sanwo bobe ke to wonu e e daran je nbe ni o e da ko nbe ni o e se nkan kan nu gbo oba ni o be ba lo re eri awon olootu tin so ko si nkan kan te fe se bi won se npa yan ni pinle ogun be ni won gbemi yan ti won si jiyan gbe ni pinle oyo inu gbo oba e ja koko mu lati pinle ogun nuro le yi nbi sat lan lo straight tori ijoba akoko wa igbo oba yi na nbe ni oro wa fe dale lori pupo ju loni eto aboko wa okan mi okan gbogbo wa mo se fe je ke gbalaye tawon eyan se enikan ti won pa omo re ati mu report yi wa o sugbon tori ti sele eyin aworo esin ele to tun sele laarin odun yi na ni mo se so pe a pada tun kini yi te ki gbogbo wa ijoba le mo nkan ti won tete gbe ni igbese eyin ara odeda ilu ti won pe ni olowo to kan bobo ni nkan bi osu die seyin nigba ta won fula ni adaranje ti won da eran nu gbo oba government reserve ti nbe ni ipinle ogun ti won lo gbe mi agbe soko e ti ran ti die die oya asizo ja kore si ijoba ibile odeda ni ipinle ogun ẹkú kalẹ̀.
1: ọmọ mi ló lọ oko fúlàní dẹ́ lọ la bá a lóko níbi tó ń tu pákí ẹ dẹ́ kó ẹran wá láti wá jẹ nǹkan ẹ̀ ó wá ní kẹ́ ẹ da ẹran padà ẹ má fi ẹran jẹ nǹkan mi o wọ́n ṣe yọ àdá sí tí wọ́n ṣe ṣàpànìyàn.
2: Omo ye ke ti iku ton gba bi ti wahala egbe ti sele fo mo yen omo ye ke ti iku ton won gbe omo yen won gbe li ke gbe won na gbe lo so bi ti ko won gbe lo si as bi ti lo jo na ni omo ye give up o meji ni won iko ikeji keti ku o da poro lowo o o wa lasibitu ni ekeji omo yi o te ba mejo de iye odojo ba bi le odeda awon la jare won ni ati awon fulani ati bo wa fun won o ti doju e bayi o ti doju e bayi awon ni ma noro o ma pa ti joba ti
0: ẹyin àgbààgbà tí ń bẹ ńlẹ̀ yìí tàǹpẹ́pẹ́ nọmọ ẹ̀gà ìjàmbọ̀ ìjàdé ẹ̀yin ọlọ́gbọ́n olóye tí sì ń gbọ́mẹ̀ nírọ̀lẹ́ yìí ńgbọ̀ bá tásìkò ẹ̀dá sí o inú gbọ́ alágbára ẹ̀rù jẹjẹ tí wọ́n gbé àwọn ọmọ aworo ẹ̀sí ẹ̀lẹ̀ yá wọ́tà sí wọ́n fi hàn yín rọ̀lẹ́ yìí. Àti ìkú oníjọba ìbílẹ̀ ọ̀dẹ̀dà ibi wọ́n ti gbé pa àwọn fúlàní wọ́n ni wọ́n sì sọ igbó ọba ẹ farabalẹ̀ gbọ́láyé táwọn aráàlú olówó tí wọ́n sì àwọn akọ́là sọ bẹ́ẹ̀ o ṣùgbọ́n nù iṣẹ́ ìwádìí ta èmi ẹ sì so ń ròyìn tí ó jókòó sínú yàrá tí ọmọ sọ pé ẹ ló bò ló ṣẹlẹ̀ á mójú ara wa débẹ̀ a sì ṣèwádìí alágbára. Ẹ bá ń ṣí àìtò yìí rọ̀lẹ́ yìí ẹ ṣí ààrẹ ńgbọ̀nba tásìkò lórí ìkànnì facebook ẹ rí àwọn fọ́nrán ibi wọ́n gbé pọmọ yìí sí ibi igbó ọba tá ń sọ bí gbogbo òlú ṣe kan bóbó lẹ́gbọ́ ẹjẹ́ àtúgbálà yìí àwọn aráàlú yìí síwájú sí.
2: Ọmọ yìí ó a lè gbé sílé o kò dẹ̀ ṣe é dá sí àfi kí jẹ kí àwọn ìjọba kí ọ̀rọ̀ gbọ́ àwọn fúlàní náà ṣiṣẹ́ yẹn o àwọn fúlàní náà ṣiṣẹ́ yẹn tó bá máa lóko níbi tó gbé ń wa pákí tó ń kojọ pò máa ta tẹ́ ẹ wá lọ bá lóko kẹ́kẹ́ máa jẹ pákí tọ́mọ rẹ̀ lọ́gbẹ́ pákí kò ṣe jẹ kò ṣe tó lè jẹ ẹ gbọ́dọ̀ dín ẹ gbọ́dọ̀ síbẹ̀ kò ṣe é ṣe rárá. Tọ́ pé rárá.
3: Ẹ̀wì kádàbò.
2: Àwọn ògbà àfikún ọba ti pàkẹ́ ló ọba epo òun ní ìgbà ìpàtàkọ́mọ yẹn ṣe tó ń ṣe agídí lọ́n ṣe kádàbò.
4: Pé kọ́ máa jẹ oko òun.
2: Pé kọ́ máa jẹ pákí tóun wà lẹ. Pé kọ́ máa jẹ pákí yẹn ọmọ yẹn tíráyò. Bàtàǹgbà tí o ṣe lè gbè. Ọmọ tí ọmọ méjì ni wọ́n. Ikọ̀ ìkéjì kẹ́tì kú ó ń dàpọ̀rọ̀ lọ́wọ́ o. Ó wà lọ́sibítù o. Ìyẹn kéjì ọmọ yìí o. Ṣé oye yìí? Nígbà tí ọmọ yẹn tí wọ́n dàpọ̀rọ̀ yẹn tọ́mọ yẹn ń pariwo ìkéjì ẹ̀ wá torí pé ìkéjì ẹ̀ ní kó báyìí òun ní kó báyìí ni ìkéjì wá bá a pé kò hẹ́ẹ̀pù ẹ̀. Àwọn méjì ni àwọn tí wọ́n ṣiṣẹ́ yìí.
4: Ìyẹn àwọn
2: Fulani yẹn. Àwọn méjì náà ṣe o. Ìkọ́mú àdàdá ni. Ìtọ́mú gidá ni ìtọ́mú àdàdá ni ológé ẹni tó kù tó gé ní apá báyìí tó tún gé ní apá báyìí. Ìkejì ó mú pọ́ńgbó tí ó ń lò ó ń sàn mọ́ ọmọ yẹn lórí tó bá yẹ pé òun náà bá má dàdá ni ó máa pa ni. Ọmọ náà wà lọ sí ibi tí ó bá yẹ. Àbíbẹ́ẹ̀kọ́ ọmọ yẹn wà lọ sí ibi tí ó bá yẹ ọmọ yẹn ó ń pẹ́ ìfiṣẹ́ mi tí ń gbọ́ nísìnyí pé ọmọ yẹn pọ ẹ̀jẹ̀ lọ́wọ́lọ́wọ́ nísìnyí. Ní ogun bọ́n fúlàní ṣe é ṣe wá bí nìyẹn

0: chen fokan ba wa lo. Oni bi tan lo gangan, o si ni nkan ta gbodo fayoran leye. Eja tun gbala ye ohun tesiwaju.
1: Talaso, Kolade Aki, mo de ra le oko. Ile oko ti mo ra. Ibe ni la pa mo si o.
2: Ani suru. Lana ti isele sele. Ki lo sele gangan.
1: Omo mi ni, omo mi lo lo oko. Fulani de lo la ba loko ni bi to ntu paki e de ko eran wa lati wa je nkan e o wa ni ka da eran pada e ma fe ran je nkan mi o ma se yu adasi tan se sapa niyan npe ki won pa yan bayi yato salagba lo loke meji ti won pa o
2: awon yan nsara ilu
1: ara ilu na ni amedi na de ni gbogbo iwa ti won fu pa alagba ngba yen o na lo tun wa je ki awon omo ise kan tun la pa omo mi o awon omo ise gangan o sa omo mi lada
2: se buruko awon omo ise yen
1: sule
2: iga awon fulani yi yen kan bi ni
1: won po mi gan bi won se le won ni gbogbo ibi ki bi pata ibi ni won po si amedi lo de nko gbogbo won wa bi
2: igbese wo le ti gbe gege bi ara ilu ni ifenuko la so pe ile yi ile wa ni ta lo ntale fun won
1: ijoba lo ni be isafu ni
2: igbo ijoba ni
1: igbo ijoba ni
2: okay ni to ba je igbo ijoba na iyan kan le wonu igbo ijoba ki yan si ma gbe nu e la se kan ba gba we a se ton ba ngbe be won gbe be ilega ni se ti lo ba ijoba pe inu igbo ijoba tin be nbi o awon fulani ngbe be won si n dayin lamu
1: ati pe awon asogbo ti won gba nkan alejo lowo wa ta wa ta n dako si risafu pe nkan to sele re ke no ke wa ri ta ba dako malu lo nje gbogbo e ta ba pe won won da wa lohun o lo tun sele
2: asogbo yen wa
1: won wa nu won wa lori lelugu inu won ti debi laaro yi mo lo niyan o aha ewo to sele fun mi o niyan o bo ba je ka foko le fun won oli malu to reyin le gba awon oli malu si be eyin na le de tun gba wa agbe si be bo ba ja wa agbe ni ka foko le fọwọn oli malu ka so ka gbọ ah oni ko ri be
2: se man dibo nbi eni police na na bayi se man dibo ijoba bile wo ni bayi wa
1: odada
0: eya gba gba cha ngo wa inu alaye ti baba ise o lawon asogbo ti won ma ngba nkan alejo lowo awon iyun ni pe awon na ni won gba nkan lowo awon tin daran awon na ni gba nkan lowo awon tin dako ale eyan o le wo eyin ta ba n gbe agbegbe barapa daada awon gbo oba po nbe tan gbin awon gedu si bon ba sese yi pada loku bayi o le sadede kufiri bo ba kufiri wonu gbo oba won na ma wo eyin wo pe sawon asogbo ti isumo to si aya afigba to ba to o ba to jule awon to se su tayi won ti wa nu gbo itipe tipe bi an lo nu e ma bori kan ni facebook obalana ba n gbe awon foran un si eyin ja kokko mu lato deda ba n ko awon foran odeda ba n to sile oko kan a rojo musulokun po loni alima lanfa ni ati ati piya mo lori e daada o kari omo se bi ka si nkan awon agbe lo bu ekun garagada te won lori kan ni facebook wa yi lagelu 96.7 fm je lanfa ni ati lo audio dakun e ja won ara ile ogbo bi ilu se kan bobo nigba ta debe nijoba ibile o kari omo se bi ka si nkan awon agbe lo bu ekun garagada te won lori kan ni facebook wa yi lagelu 96.7 fm je lanfa ni ati lo audio dakun e ja won ara ile ogbo bi ilu se kan bobo nigba ta nibe
3: ama
0: eri pe gbogbo olupata lo bota gbé fọ́nrán míì sí n bí a ti ń lọ síbi wọ́n pọmọ yìí sínú gbó alágbá tá a ti ń lọ bẹ̀ gbé fọ́nrán yìí náà sí gbogbo kòkòǹdóró àwọn ará abí tá a bá lójú ọ̀nà kódà ẹ mà já sọ̀rọ̀ ńlẹ̀ nàìjíríà. Inú oko la wà yìí o, live and direct. Gbogbo tí wọ́n jọ ń bára wọn pò nú oko. Àwọn aṣọ́gbó tó gbà wọn ti ń daran nítorí ìṣàkọlẹ̀ a gbọ́dọ̀ expand the security wa ká wo ibi tí nǹkan ti gbé ń wọ́ bọ̀ ẹja ṣe báyìí bẹ́ẹ̀ ṣe ń wo fídíò yìí ẹ bá ń ṣí ààrẹ kọ́kárí lé kọ́kárí oko má gbé kúrò ńbẹ o máa bá ń ṣó àwọn fídíò a fẹ́ polówó ọjà nígbà tí n bá ti ẹka ìpolówó ọjà dé yọ làpọ́njá nírọ̀lẹ́ yìí ẹ kú kalẹ̀.
3: Lagilu FM 96.7.
4: Ẹyin ti pápá àpá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni Zuri ló lọ kọṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látòrí gígé àlùbọ́sà lílọ èdè lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára ṣé oúnjẹ náà yóò dùn ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìṣebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri, oúnjẹ mi máa ń dùn, òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọ́kọ sẹ́, ṣọkọ yọkọ̀tọ̀ ó ṣe kíni. Ó ṣọ́ọ̀kì! Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣíkì, jọ̀lọ́ọ̀fù, bífù àti classic. Zuri ló ṣe kíni. Zuri ló lọ́kọ. Ó ṣe ìjáì!
5: Ọ̀nà ti wá sí ọ̀nà ti là ohun tó ń pa wa láyà ti kúrò ńbẹ̀. Ìrìn àjò sílẹ̀ mímọ́ Israel àti Jordani. Ilé iṣẹ́ tó mojúlẹ́jà bí You Fit Fly ò wọ́pọ̀. O tún ti wá tó àkókò láti lọ sórílẹ̀-èdè Israel àti Jordani nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ CAC Covenant of Mercy. Májẹ̀mú àánú lábẹ́ ìdarí Prophet Taiwo Abel Ojo.
6: Lọ́jọ́ ìrẹ́gbà.
7: Who are thy goodness?
6: Kò fi ogun rọ́pò.
7: I replace with battle.
6: Ó yẹ gba ilé.
7: Receive the goodness.
5: Ọjọ́ 22 títí di ọjọ́ 28 oṣù kẹsàn-án ọdún 2026 ni ìrìnàjò alágbára yìí máa wáyé pẹ̀lú àjọṣepọ̀ You Fit Fly nínú ìrìnàjò ẹ̀mí tí ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ti máa wáyé lórí onípòjípò tí òjò àánú àti ìbùkún sì máa rọ̀ sórí gbogbo wa. Yàrí dájú pé o kàn sí You Fit Fly ní gbogbo ẹ̀ka ọ́fíìsì wọn tó súnmọ́ tàbí kẹ́ ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0902-346-0310 àti 0907-868-0206. Ẹ má gbàgbé pé You Fit Fly mojúlẹ́jà hotel reservations, hotel booking tó fi mọ́ airport transfer. Ìrìn àjò sí Israel àti Jordani pẹ̀lú bàbá Abel Taiwo Ojo èmi ò ní gbẹ̀yìn bẹ́ o.
8: Slash FM Media Academy níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
9: Ẹyin tèmi báwo ni o ṣe wà.
10: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
11: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
12: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
13: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa.
14: láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko. Wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
15: 0807-112-4000.
16: Splash FM Media Academy ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
17: Ẹ̀tì yín mélòó gbogbo èèyàn pínlẹ̀ Ọ̀yọ́ White Stone Souvenir ló rán mi sí yín lórí gbogbo èèyàn tó ti lùkan wọ̀lú Ìbàdàn. Tẹ́ nìkan rẹ ṣe tẹ̀sì nílò Souvenir lóríṣiríṣi tó jẹ́ original pọ́nbélé tẹ́ lè lò nínú ilé tẹ́ lè fi ṣẹ̀bùn fáwọn onínáwó gbogbo lọ́jọ́ ayẹyẹ wọn bí àríyá gbéyàwó òkú àgbà ọjọ́bí ìsílẹ̀ àti fún àwọn ọmọdé. Ká sọ díẹ̀ kẹ́ lè mọ̀ pọ́jà gidi yapa. High quality Stone Mix Blender gara tí ń bẹ lórí Stone Mix Blender wa o. Stone Mix Yam Pounder
18: àsọ̀sù ìdíyẹlẹ yọ sọ́ka.
17: Battle School items Souvenir bags high quality stainless pots. Ti doctor recommend pe ka ma lo niru asiko yi. Present iron awo gba lori lorisirisi abomafo 7 dish rechargeable fans gbogbo irinṣẹ to wulo feyin ketra solar fan ohun elo ni kitchen ati ninu ile o si wo yin ka ba yin set up kitchen yin atun le ba yin se ti gbogbo color o si jọra ohun kulele. For the original souvenir gbera nle ma lo si White Stone Souvenir ide ape odudua building directly opposite NNPC filling station ide ape Ibadan ko raja lopo o le pe 08069134989 08069134989 White Stone Souvenirs. Debi Oraja.
19: Wọ́n ti bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
20: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
19: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kẹ́ ẹ má wà rárá.
20: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

ẹyin àgbààgbà tẹ́ ń gbọ́ wa látẹ̀ka ìpolówó ọjà lọ́wọ́ akínyìn káàbọ̀ padà àwọn fọ́nrá tẹ̀ ń wò lórí ìkànnì facebook yé ní tìjọba ìbílẹ̀ ọ̀dẹ́dá nípínlẹ̀ ogun ẹjá tún fojú mi wò ẹgbàlàyé táwọn ti ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n sọ pé àwọn aṣọ́gbó tìjọba gbà náà ní ń gbowó lọ́wọ́ àwọn tó jẹ́ àgbẹ̀ tí wọ́n fi láǹfààní àti dáko inú rìsáàfù àwọn náà ni wọ́n ń gbowó lọ́wọ́ àwọn fúlàní adaranjẹ̀ tí wọ́n fi láǹfààní àti daran nínú igbó ọ̀hún tí wọ́n sì tún tẹ̀dó síbẹ̀ ẹ̀yin ò wo pé àwọn tó ṣọṣẹ́ níjọba ìbílẹ̀ oríire láworo ẹ̀sìn ẹ̀lẹ̀ ṣé wọ́n ṣe ń bọ̀ wúru ajá náà náà sì wà àárín ìlú wọ́n ti wà nù gbó yìí ọjọ́ ilẹ̀ ti ta sí i. Báwo náà ṣe wà nù gbóngbà táwọn aṣọ́gbó wà ńbẹ̀ ẹjá tún fabala ojú mi wò àwọn tó jẹ́ policy makers aṣọ́gbó mélòó lẹ gbà fún odidi old oyo national park ibi tó fẹ́ẹ́ so bí ìpínlẹ̀ bíi mẹ́rin papọ̀ aṣọ́gbó mélòó lẹ gbà láti máa ṣọ́ àwọn aṣọ́gbó tẹ́ ẹ gbà yìí kí ni ìwé fiárí sí wọn bó lẹ ṣe ń tọ́jú wọn sí èlò lówó oṣù wọn kí làwọn ìlànà tẹ́ ẹ ti là kalẹ̀ pé àìtí ẹ ṣe mọ̀ o èèyàn farapa lẹ́nu iṣẹ́ bàbá bẹ́ran wí ká bẹ́ran wí ṣé ẹgbàgbé tọlọ́ka kí n tiẹ̀ tó lọ sí tọlọ́ka ẹ máa bọ̀ lórí ìkànnì facebook.

0: ẹ máa bá mi ṣí àìtò yìí rọ̀lẹ́ yìí.
1: I don't know which one I go say better pass, whether una own abi our own.
0: Torí gbogbo wa pátá.
1: Team A and Team B. Oh boy. Yesterday we go after 3 kilometers, we come back again.
0: Chembo.
1: Follow another route.
0: Chembo. Lẹ́yìn 3 kilometers, wọ́n tún padà inú igbó yìí náà náà wà o. Wọ́n ti bọ́ inú igbó gangan wá rèé, wọ́n ti kó inú odò báyìí. Ẹ rí pé ohun ẹyẹ nìkan nìyẹn máa gbọ́ ń bí ohun ẹyẹ kì í ṣe ẹyẹ ojúdẹrẹ o. Béèyàn ọba bí sójà ọba tó sójà nígbà tí a dúró sójà yìí wà nù gbó lẹ́ẹ̀kan ṣoṣo torí nǹkan tó ṣẹlẹ̀ ni o ẹ máa farabalẹ̀ gbọ́ mi o. Aṣọ gbó mélòó níjọba gbà tó ń ṣọ́ Ọ̀yọ́ National Park. Àbíjọ́ tí àwọn ará Abídé náà ni wọ́n sì wọnú ahoro ẹ̀ sí ẹ̀lẹ̀ lọ. Wọ́n ti wà nù gbó yìí, wọ́n ti ń mástà bó ni wọ́n ṣe gbọ̀ tún bó ni wọ́n ṣe gbòsì. Ẹ̀yin tẹ́ ẹ wà nígbọ̀njẹ́ policy making tẹ́ ẹ̀ make policy nílẹ̀ Nàìjíríà nípínlẹ̀ Ọ̀yọ́. Bó tiẹ̀ jẹ́ pé tìjọba àpapọ̀ ní gbó yìí, bíjọba ìpínlẹ̀ náà bá dá sí tí wọ́n ń gba ọdẹ síbẹ̀ kò léèwọ̀ jù. Ẹ wo gbogbo ṣe tó o, ọmọ Nàìjíríà ti ń gbọ́mi lákòókò yìí. Aláwọn tó jẹ́ sójà gan-an wọ́n láwọn rin 3 kilometers nù gbó 3 kilometers nígbà wọn ọ̀já síbì kankan wọ́n tún padà. Wọ́n wò pákókó ọ̀hún. Ọ̀dà bẹ́ ẹ ṣe ń wo fọ́nrán yìí ẹjẹ́ ń sáré tún polówó ọjà náà nígbà báyìí padà dé. Ẹ kú kalẹ̀.
2: Wọ́n ti bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, àròyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
4: Ìdílé onílera pípé, ọjọ́ ọ̀la tó ń tàn, ṣètò ọjọ́ iwájú rẹ ní ọ̀nà tí ó láàbò. Ìlera rẹ, yíyan rẹ, ọjọ́ iwájú rẹ náà. Ìfètòsọ́mọ bíbí ń ranni lọ́wọ́ láti pinnu ìgbà tí iye ọmọ tí o fẹ́ bí. Ó ń fún ìdílé ní agbára láti múra sílẹ̀ ní ti ẹ̀mí àti ọrọ̀ ajé.
5: Nítorí náà, ṣètò lónìí fún ọ̀la tó dára jùlọ. Síbẹ̀, àwọn oyún àti oyún tí ó ń jábọ́ tí ó lè fi ayé ẹni sínú ewu lè ṣẹlẹ̀. Lábẹ́ òfin, ìtọ́jú ìlera tó dájú wà lọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera ní àwọn ilé ìwòsàn tí ìjọba fọwọ́ sí. Ṣé o ní ìsun ẹ̀jẹ̀ púpọ̀ bí? Ìsàlẹ̀ inú dídùn tó lágbára, ibà tàbí kí ó máa rìn ọ́ lẹ́yìn tí oyún bá jábọ́ lára rẹ, tàbí ìfarapa nínú oyún? Jọ̀wọ́ wá ìrànlọ́wọ́ ìlera lọ́wọ́ akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn ìlera lẹ́sẹ̀kẹsẹ̀.
4: Ìlera rẹ, ẹ̀tọ́ rẹ, ọjọ́ iwájú rẹ ń tàn. Ìkéde wá láti ọwọ́ Alibarika Health Spring Foundation. Tọ́jú ara rẹ.

0: ìránṣẹ́.
1: Pastor Kimaru Peter.
0: Breaking the yoke of affliction.
1: Of darkness.
0: Jíjá àjàgà ìdálóró òkùnkùn.
1: Ẹyin ti Sàtáni àtàwọn ọmọ ogun rẹ̀ pọ̀ lójú tó.
0: Jésù Olúwa fẹ́ jẹ́ ògbà lọ́jọ́ Friday 31st July 2026.
1: Látago mẹ́jọ òwúrọ̀ di aago mẹ́rin ìdájí ọjọ́ kejì.
0: Níbi tí Ọlọ́run ti máa lọ Prọfẹ̀t Wùmí Jésù Yíjá.
1: Prọfẹ̀t Peter.
0: Olúwa Bíóyè.
1: Pastor J. Ẹ̀bánkọ́lé.
0: Àwọn olórí ẹ̀mí.
1: Fẹ́mi Sásíaládé Ewúrà.
0: Ọmọ Tọ́lá Ogoluwa Voice.
1: Ọláyà Divine Harmony.
0: Pẹ̀lú CAC Fagunlé Choir.
1: Pastor S. Ọládélé CAC President.
0: Nigerian Overseas.
1: Pastor Akin pẹ̀lú Peters.
0: Adékúnlé.
1: Wọ́n máa súre lórúkọ Jésù.
0: Gbogbo ẹ̀rí CAC.
1: Fagunlé Prayer City.
0: Wọ́n wà ní Omi Àdìo.
1: Onígbàgbọ́ Aba Ọ̀kẹ́.
0: Junction.
1: Abẹ́kúta Express Sòrò Mbàdàn.
0: Gbogbo ẹni bá farahàn pátá iná máa sọ testimony.
2: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
3: It's about to go down.
4: Wait!
5: Aww. My love, wetin happen?
4: Before I marry you, the TV where you promise, the fridge in car, where you dey? Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
5: Cancel this wedding.
6: Relax, everybody. Who said I must buy everything once? I use CDK.
5: CDK?
6: Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
4: So all those things don't already dey house?
6: Abba, since last month.
4: Ah, Pastor, continue the wedding.
7: Walk all that, talk together.
6: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small, small. Zero interest, normal market price. Download CDK today. Telephone 0707-454-3005.
7: CDK, pay small, small. Live BB.
8: Lagilu FM 96.7.
9: Bàbá tẹ wà ń lè yẹ káàbọ̀ láti ka ìpolówó ọjà. Ṣé ẹgbàgbé tọlọ́ka náà tó ṣẹlẹ̀ ń tà ń bá bọ̀ ní wípé bàbá bẹ́ran wí ká bẹ́ran wí? Ẹ jẹ́ kí I evaluate ẹ̀ gẹ́gẹ́ bí àṣà àwọn eléèbó. Gbígbó yìí ṣe tóbi tó jẹ̀ràn-jẹ̀ràn yìí tẹ́yìn náà lórí kan ní Facebook wa yìí tó jẹ́ pé gbogbo àwọn òṣìṣẹ́ ológun fọ́pọ̀lọpọ̀ ọjọ́ kí wọ́n pẹ̀lú irinṣẹ́ tí wọ́n kó dání pẹ̀lú gbogbo ẹ̀. Ẹja lọ́sọ́lọ́ka tó náà ń bẹ lẹ́gbẹ̀ẹ́ igbó Old Oyo National Park yìí ẹ̀ kú kalẹ̀.
10: Àwọn báńkì ti yẹn ni gbogbo eré àyẹn gan lórí olórúkọ gọọmenti kankan mẹ́ntálì torí national park wà níbẹ̀ yẹn bẹ́ẹ̀ mọ àwọn forest yẹn táwọn wẹ́ẹ̀dì animal tán wà yẹn. Ó wà ní ṣáìdì ibẹ̀ yẹn ibi ọlọ́ka yẹn gẹ́gẹ́ ló ti wá bẹ̀rẹ̀ tó ṣe lọ sí ṣáìdì gbogbo kìkì ìgbẹ́ tí ìgbòho kí lórúkọ rẹ̀ gbogbo rẹ̀ bá yẹn. So ibi páàkì wọn lẹ́nu páàkì lọ́lọ́ka yẹn àwọn owó wà ń bẹ̀. Àwọn yẹn náà ń ṣọ́nú igbó yẹn tán wọ́n bá wọn Fílàní kankan. But àwọn báńdíìtì yẹn ti wá yìrá pala wọlé. Àwọn yẹn ní tú àwọn lọ́ba lọ́ba náà talẹ̀ fún wọn níbẹ̀ yẹn tán ti wọ bẹ̀. So bóyá bíi last month kò ní December tá a mú pé ta fẹ́ bọ́lídé nkankan yẹn wọ́n lè mú àwọn àmọ̀tẹ́kùn yẹn lè tra àwọn ọlọ́pàá wọn kó wọn gbà yẹn tó àmọ̀ bá tún bá àwọn ìjọba tún ṣe rìn tó tún ṣe tún wọn sílẹ̀. Meanwhile before then bí around October yẹn wọ́n kidnap ẹnìkan woman yẹn. So woman yẹn wá wọ́n béèrè fún $5 million. Ọjọ́ tá wá tú woman yẹn sílẹ̀ tí wọ́n gba owó yẹn tí woman yẹn jáde ó jáde lánìí àtinú igbó yẹn. Ó pàdé ara ọlọ́pàá kan tó ń lọ sóko ẹni ẹ ló wá explain fún ẹni ẹ wá pariwo wá sílùú. Àmọ́ tó bàbá yẹn ní kò lẹ́jẹ̀ òun ló wá pariwo wá sílùú pé tó ẹ gbà wá nǹkan ti wà àdúgbò ni wọ́n ti tó àwọn àmọ̀tẹ́kùn létí àtìgbà yẹn náà ti fọ́n sínú igbó kẹ́ ṣe gba àwọn mú nìyẹn wọ́n tó 70 ń gbá mú gbà yẹn tó kó wọn lọ sí police station wọ́n ní ti kó wọn lọ́ọ̀yà gan kú àsì wọ́n ti tún gbọ́nẹ̀ bú wọ́n ti tún wọn sílẹ̀ wọ́n wá padà wá toró àwọn 12 ni wọ́n padà wá àtọ́jọ́ Sunday náà ti dé. Tó yẹ kí gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò yẹn tó ti round gbogbo nígbà yẹn nobody is there. Ó di lánàá báyìí ní báyìí bóyá bí around this time náà mà ní àbí bí around 9. Wọ́n kọ́kọ́ wá sọ fún àwọn agbógbó yẹn wọ́n láwọn náà mọ̀ bíbá àwọn tán describe táwọn wà fáwọn àwọn police kankan. Wọ́n ní àwọn tó 12 tán wà. Wọ́n ní wọ́n wọ́ fún àwọn agbógbó yẹn wọ́n fún wọn ní bàmọ́lẹ̀ yẹn wọ́n ṣe Allah akbar. Wọ́n dẹ̀ pa márùn-ún nínú wọn. Wọ́n sùn kan nínú.

0: àwọn olùkọ́ ni àwọn lẹ́yìn méjì o.
1: Àwọn ọlọ́ba ọlọ́ba wo ló wá talẹ̀ fáwọn pípọ̀ yẹn.
2: Ẹyin tẹ̀ ń gbọ́ wa nílé. Adúpẹ́ adúpẹ́ pẹ́ òkan kí wọ́n ti gba àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àtolùkọ́ ti ń bẹ ń bẹ̀ báyìí. Ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n gbà wọ́n sílẹ̀ tán, ìgbésẹ̀ wo nìjọba gbé láti secure Old Oyo National Park? Àwọn ọmọ ológun sá ti kú ń bẹ̀. Ẹ sì mọ̀ pé a ti kọ́kọ́ sọ eléyìí kó tiẹ̀ tó di pé tiẹ̀ sí ẹ̀ lẹ́sẹ̀lẹ̀ ẹ̀yin tẹ́ bá ń fọkàn bá ètò yìí lọ. Iṣẹ́ ìwádìí tá a ṣẹ̀lù tán yìí ó ti wáyé kó tó di wípé ti awuro ẹ̀ sí ẹ̀ a sì pariwo títí ngbà náà. Àní ní ìsín báyìí ìgbésẹ̀ wo nìjọba gbé láti secure Old Oyo National Park? Gómìnà Dàpọ̀ Abiodun ti ń bẹ nípínlẹ̀ Ògùn náà. Sóyè tọ́kàn tí ẹ fẹ́ jẹ lọ́jà yín lógún báyìí ni. Àbí ààbò àwọn èèyàn tí wọ́n dìbò fún yín tí wọ́n sì ń bẹ lákàtà yín? A ti yọ ṣàtàṣọ́gbó fún un, a ti yọ tìjọba fún un, bẹ́ẹ̀ la ti yọ taráàlú. Ìbànújẹ́ dorí àgbàkodò níṣẹ̀lẹ̀ tó wáyé lẹ́sìn ẹ̀lẹ̀ àti yáwọ́ta. Ó le débi wípé wọ́n sì fi fọ́nrán han gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ bí wọ́n ti ń dúnbú èèyàn. +091 2370 8675 láti ilẹ̀ òkèrè lọ́hún +234 8142 491006 lójú òpó méjèèjì tó já sí apá àbí. Hello.
3: Ẹ máa kú ètò.
2: Ẹ ṣeun, ó kọyìn àti ibi tí ẹ ti ń sọ̀rọ̀.
3: Ọ̀gbẹ́ni ọmọ ìjọba ti láti fún ilé ìbàdàn.
2: Ẹ ṣeun.
3: Láti ọ̀rọ̀ kọ́ kí ìjọba papọ̀ ọ̀nà pé wọ́n kú iṣẹ́. Àbẹ̀sì kí ìjọba àpínlẹ̀ Ọ̀yọ́ náà. Àwọn ẹ̀ṣọ́ ti wá pò ní ogún báyìí sìn. Kí ìjọba àpínlẹ̀ Ọ̀yọ́ náà ti yọ lọ́kàn bá wa mójútó ní ogún yìí. Kí wọ́n sọ pé ìjọba àpapọ̀ ló ní. Béèsì tiwa ló wà káwa mójútó. Ẹjọ́ tó ti lọ́hùn. À ń jẹ́ gbogbo àwọn pípù tí wọ́n mú nínú igbó ìgbéjẹ́ àwọn ọ̀daràn. Ṣé wọ́n fi wọ́n lẹ́ o? Déèsì wọ́n sọ pé àwọn ti yíwà padà. Kí wọ́n tún dáwọn mọ́ wa. Káfíọ́ máa rìn gbóró. Ẹ bá ti pààyàn nípa àdánà wọ́n fi pa o. Ẹjọ́ torí ọlọ́run o. Ìwé ẹni tó ní ẹ̀mí ti fi ògbọ́dọ̀ mọ wùwà báyìí. Kí wọ́n máa pààyàn kí wọ́n ti máa dárúkọ Ọlọ́run sí. Èèyàn bíi làwọn yùn. Ayàtọ̀ síra wá o. Ẹ má jọ pé kí wọ́n máa òfin dorípa jẹ́lẹ̀ jìyà kan náà. Ayàtọ̀ síra wá o. Ọlọ́run kò wá o. Ọmọ ìjọba ni.
2: Ẹ ṣeun tẹ́ ẹ pé tẹ́ ẹ dá sí. Hello.
4: Hello.
2: Ẹ ti wọlé ó kọyìn àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀.
4: Orúkọ mi ni Stephen Olowe láti Ọ̀sán mi.
2: Láti.
4: Láti Ọ̀sán sáré.
2: Ìṣẹ́jú kan pàápàá.
4: Ṣẹ́rí kọ́mbà àsìkí ọ National Park yẹn dáadáa, Ọ̀yọ́ National Park. Àwọn sọ́dẹ̀ mú yẹn, ẹ jẹ́ fún panikan pa wọ́n o.
2: Àìrọ̀ ẹ lè sọyún lórí rédíò ilé ẹjọ́ ni ó ṣèdájọ́ wọn. Èlé tẹ ẹ sọ̀hún, mo rìváàsì ẹ̀, mo kánṣu ẹ̀ kó ń bẹ̀, mo kánṣu ẹ̀. Ngbẹ̀ yẹn bá pè tán tẹ ń jàmàlà àtẹ̀kọ. Ẹ̀yẹ̀ ni wọ́n máa. Hello.
5: Hello, dídé rẹ.
2: Ó kọyìn àti ibi tẹ́ ẹ ti ń sọ̀rọ̀.
5: Àjọ olùmọ̀tọ́gbọ́n jagbara láti Sọ́ka.
2: Ọ̀yà. Ok.
5: Lọ́dọ̀ àwọn onífúlàní tí wọ́n ń pa àwọn èèyàn bí ẹgbẹ̀rún yìí. Ọ̀sẹ̀ tí ò pilẹ̀ mọ̀ tẹ́lẹ̀ pé Fúlàní wọ́n máa gba lólè. Wọ́n gbogbo ẹ̀ gbogbo ẹ̀wọ̀ ìjọba lọ́wọ́. Gbàdí yẹn bá ṣẹ ẹsẹ̀ kan ní ṣéètì kan ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀. Ẹ máa fi wọ́n máa kọ àwọn aṣàbùjá tí gbogbo orú nǹkan bá yẹn lè dá. Wọ́n kàn pa àwọn Yorùbá lẹ̀ fún yàjẹ́ ni kọ́ lọ́mọ jẹ́ ẹ̀jẹ̀ gbogbo wa.
2: Àmì ẹ ṣeun tẹ́ ẹ pé tẹ́ ẹ dá sí. Ẹ ṣeun ọkàn nìkan ṣo tá láǹfààní àti mú pè rẹ̀. Hello.
6: Ó dídé rẹ.
2: Ẹ yà tọ pínpín.
6: Orúkọ tèmi lọ́gbẹ́ni Dáúdà láti Bẹ̀rún ká.
2: Ọ̀yà.
6: Òkè òjò yẹn. Jẹ́ rí ìjọba àpapọ̀ náà lábẹ́ kí wọ́n jọ ń dorí tọ́lọ́. wọ́n bá wa rí mọ́mọ́ ètò ààbò. Bẹ́ ẹ ṣe rí àwọn ẹ̀yà ẹ ó ṣe ẹ̀jẹ̀ mọ́ wọn pọ̀. Ìmí ì ti ń ta nkankan, bóyá ń ta kankan ni, bóyá ń ta nkankan ni. Bí ẹ bá ń sọ wípé bóyá pé ìjàmbá fẹ́ ṣẹlẹ̀ báyìí, ìyọkọ̀ bá kò ní. Kò sí ẹ̀yìn wò pé bóyá òní kan ni ló ń wà mí tó ń wà. Ìjà bẹ̀rẹ̀ náà nìyẹn. Àjọ ń torí dán náà agbẹjọ́ba àpapọ̀ tí wọ́n jọ fẹ́ẹ́ wọ́n mẹrú. Tí wọ́n fọ ọmọ rẹ̀ ni wọ́n fà. Táwa bá wà lu wọn. Àtòbẹ́ àti
2: ṣe bó ṣe wù wá. Ẹ ti ẹ̀ ti make a point yín. Ẹ ṣeun ẹ ṣeun ẹ orókè bá òun lábala tó ní pèéde lórí ìkànnì Facebook ìrópọ̀ ń bẹ̀ bíi bàbí. Ẹyìn kí n sáré fún yín lákólè ti yín náà pàápàá solad láti Toronto. Ẹyìn ẹ ṣeun ó tójọ́ mẹ́ta o ó tójọ́ mẹ́ta. Ọláwùyè Olúyẹmí Adéṣidà Àlàbá Ida Friday Wúraọlá Samuel Àfáà Túndé Sanni Ahmed Sulaimon Odunuga Oluwa Kemi àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mú kí ọ dáadáa. Abiola Yaliyala ti Hamburg ní Germany ó tójọ́ mẹ́ta o ṣàlàáfíà lẹwà gbogbo Germany ńkọ́ bá ń ṣe ìtọ́jú bàbá wa Anthony Bọ́dúnrin láti London bí ẹkùn ọkọ kún ẹ̀ fún mi nọ́mà. Abiodun ọmọ nílé láti Màyá wọ́n lọ bẹ́ẹ̀ Ayọ̀mídé mọ́tò láti làǹlàtẹ̀ ìyá àbíjẹ lẹ́gùsí mo rí pé yín ṣùgbọ́n ọjọ́ ti lọ ọjọ́ ti lọ. Ní pàápàá ẹ rí pé láyà àjẹjọ́ a sọ̀rọ̀ nípa pé a máa lọ sáwọn ojú ọ̀nà tí ọba dá bíbi tọ́wọ́ ìjọba ọba tó àwọn ìpè tẹ́ ẹ pè ń jẹjọ́ ọ̀sẹ̀ yìí dí bákan bákan ṣùgbọ́n ẹ jẹ́ ń pe amọ ẹ̀ báyìí àwọn tí a jọ ń ṣiṣẹ́ pọ̀ tó jẹ́ tíìmù mi Adéṣidà Sunday àti Fúnmi Gbẹ̀nró wọn ó pe nọ́mbà wọn àwọn nọ́mbà tẹ́ pè sí ni nọ́mbà tán fẹ́ pè yìí. Ṣùgbọ́n kí a tó pe ti ọ fẹ́ dákun ẹnìkan ọyá pápápá.
7: Mo fẹ́ dárúkọ Babstop Properties tó wà ní Mọ́níyà ní Ìbàdàn.
2: Tó ń talẹ̀ àbí?
7: Tó ń ta properties. A fẹ́ rí wọn ní ọjọ́ Sátidé ní aago mẹ́sàn-án.
2: Okay.
7: Wọ́n rí wa ní Lágelú FM níbí
2: báyìí. Ilé-iṣẹ́ Babstop àbí?
7: Bẹ́ẹ̀ni.
2: Ní Mọ́níyà Ìbàdàn.
7: Yes.
2: Ọ̀dà ìyún bẹ́ẹ̀ lábala bẹ̀hún. Ẹ̀bẹ̀ bá fẹ́ wá pè wípé bóyá ọ̀nà kan ń bẹ ládùúgbò tiyín tó nílò owó jà ìjọba ọ̀yá pé fóònù nọ́mbà rẹ̀.
7: 09037926490.
2: Farabalẹ̀ pé.
7: 09037926490.
2: Tún múlẹ̀ kan sí.
7: 09037926490.
2: Oya nọmba ti
8: nọmba Adéṣidà Sunday 09090152376 02.
2: Tun mule kan si
8: 09015237602.
2: Ẹgbẹ́ ń tẹ́ ẹ pè lọ́sẹ̀ tó kọjá àtẹ ń tẹ́ láǹfààní àti pé ẹ pé àwọn nọmba méjèèjì òun wọ́n ṣàlàyé bá ṣe wá sádùúgbò yẹn bá ṣe fi tó ìjọba létí ẹ̀yin ara àpárá inú ewé ẹ̀ kúrọ̀ lẹ́ o gbogbo ẹ ti fẹ́ tò tán báyìí ó ku díẹ̀ pàárá inú ewé ìjọba ìbílẹ̀ ọ̀nà àrà kọ́nà ọ̀nà àrà ẹ̀ kúrọ̀ lẹ́. Nọ́mbà tó já sí ọ̀dọ̀ tèmi rèé ṣeun Aríbíkọ́lá 07036268688 nọ́mbà tó já sí ọ̀dọ̀ ti tèmi 07036268688 a máa bí ọ̀bẹ ní bẹ́ṣọ́ àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀rẹ̀ wò a ń lọ lónìí àtúnpadà wa ń jọ mẹ́jọ nọ́mbà nǹkan náà ní whatsapp nọ́mbà mi ẹ̀bẹ́ bá pè bí n bá láǹfààní àti gbé ẹ fọ̀rọ̀ sí mi ránṣẹ́ lórí ìkànnì ti whatsapp ń sì láǹfààní àti dá yín lóhùn kọ́lọ́hún kọ́ ṣàánú fún gbogbo wa a máa bí ọ̀bẹ ní bẹ́ṣọ́ àtẹ́lẹsẹ̀ a sì bẹ̀rẹ̀ wò a ń lọ lónìí àtúnpadà wa ń jọ mẹ́jọ. Ọjọ́ ti lọ ọjọ́ ti lọ ọjọ́ àbámẹ́ta láǹfààní àti mú kọ̀ǹplẹ̀ wá ìyẹn jẹ́ yín lówó ni o ẹ̀ ń jà sọ́rọ̀ ọlẹ̀ ní nǹkan látago mẹ́sàn-án láàárọ̀ a sì da yín lóhùn bó ti tó àti bó ti yẹ ṣé wọn Aríbíkọ́lá iná ń jò kiri ọ̀sá iná gorí ẹlẹ́fẹ̀ẹ́ jù tó tó ẹ ṣeun.
9: Lágelú FM 96.7

yẹ rárá àwọn ẹ̀rí ńláńláńláńlá ọjọ́ mẹ́jọ mẹ́jọ ni ló máa ní ẹ̀rí so ohun tuntun a máa ṣẹlẹ̀ àwọn tó bá ní ẹ̀rí àwọn ni àwọn tó ní ohun tuntun ẹnìkan wà ń bí mo pa ní àṣẹ bí o ti ń jáde lọ lónìí lọ ní ẹ̀rí ní gbogbo àdúrà tó ti gbà láìsí ẹ̀rí ó yá kí ẹ̀rí kó wà ní orúkọ jésù àwọn tó bá ní ẹ̀rí àwọn ni pé àdúrà wọn ti gbà in the name of Jesus your prayer will turn to testimony o ma ni eri o ma di asegun nitori na gbogbo ona lo ja si governor a jo gbadua ni ola pe oluwa jẹ nleri je isegun aye ma je ko gbo aye o bori mi je ko nto to sele je ajo pade ni governor lola o ma ni agbara gbogbo ona to ja si challenge bere di odo so pe governor ni mo lo ni felele belo wa gbe edebe gbogbo ona to ja si express bole ni yana felele ni express so pe god's vineyard church felele belo ni mo lo wa gbe edebe we miss ori ago yi is 080-33-54-24-36 is 080-33-54-24-36 abiko pe mi sinu number yi 081-69-73-72-75 081-69-73-72-65 ọ̀nà rẹ̀ dẹ̀ máa

ṣe náà la kórí ẹ. Ẹni tó ṣẹ̀dá yá tọrú. Tí ẹ ò lè ṣòro ṣe wájú ẹ. Ọmọ mi jáde láṣálẹ̀. Ó fẹ́ sọ̀rọ̀ tí ẹnu ẹ̀dìyanu máa bọ̀. Òun ló fọwọ́ agbára lànà níbi tí ó sá náà. Orí rẹ̀ ló ti fẹ́ ṣe ìyanu níwọ̀n ìsìn ọ̀sẹ̀ yìí o. Látago mẹ́sàn-án sí mọ́kànlá. 9 AM to 11 AM. Ìwọ náà darapọ̀ mọ́ gbogbo ẹ̀yà tí ẹ̀dẹ̀ kájọ gbóhùn àdúrà sókè kí ìyanu fara. Lábẹ́ ìfàmì òròyìn ọ̀pọ̀rọ̀ ṣí ọlọ́run àtàwọn olórí ẹ̀mí. Nígbà tí Prophet Dr. P.F. Talabi wọ́n á máa ṣiṣẹ́ ìránṣẹ́. Nínú ìjọ gọ́ọ̀sì Fáyẹ́ Church International Quarter 19. Dr.

0: wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
1: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
0: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, aráyé kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
0: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

0: san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣíẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́ngbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lè mẹ́rin ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàgẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti Káàṣìẹ̀. Ayẹyẹ ọdún kejì Káàṣìẹ̀, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa Káàṣìẹ̀. Ṣó ti Káàṣìẹ̀? Mo ti Káàṣìẹ̀.
2: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-levels, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Filele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijeoma Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
3: Ẹ̀yin ti pápá àpá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni. Zuri ló lọ kọṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látòrí gígé àlùbọ́sà, lílọ edé. Lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára, ṣé oúnjẹ náà yóò dùn. Ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìsebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri, oúnjẹ mi máa ń dùn, òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọkọ sẹ́, ṣọkọ yọkọ̀tọ̀ ó ṣe kíni. Ó ṣọ́ọ̀kì! Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣíkì, jọ̀lọ́ọ̀fù, bíìfù àti classic. Zuri ló ṣe kíni. Zuri ló lọkọ. Ó ṣ

0: ètò agbára ọ̀rọ̀ yìí ń wáyé láti inú ìjọ CSC Power and Authority níbi tó lùwà ti ń lo wòlíì olùdarí Adédèjì àyànfẹ́ tá a fi ṣe àkókò yìí rán láti fi agbára ọ̀rọ̀ sọ gbogbo lórí búkúdo lórí ire níbi tí àgbẹ̀gbẹ̀ ń dọlọ́mọ tí arúgbó ọjọ́ sì ń sọ gbogbo ọ̀pọ̀ ẹni ẹ̀yìn dẹni iwájú àkókò òsì rèé o Wednesday aago mẹ́sàn-án sí aago méjìlá wákàtí ọ̀nà àbáyọ Solution Hour a lè rí wòlíì láago méje sí mẹ́sàn-án kí sì tó bẹ̀rẹ̀ tàbí aago méjìlá sí méjì lẹ́yìn ìsìn Thursday ìsọjí ìrọ̀lẹ́ aago mẹ́fà sí mẹ́jọ Sunday aago mẹ́wàá sí aago méjìlá àbọ̀ àkànṣe ètò àtoríṣe ọjọ́ mẹ́ta tó parí oṣù kọ̀ọ̀kan òru agbára Friday tó kẹ́yìn oṣù kọ̀ọ̀kan ó yá wa gbéra ńlẹ̀ kó wa gbàre lẹ́sẹ̀ Jésù pẹ̀lú agbára ọ̀rọ̀ nínú ìjọ Christ Apostolic Church Power and Authority number 2 Soyombo Street off Kuala Road Àpáta Ìbàdàn pé wòlíì sórí aago 0059152504 àti 0032592001 àkókò tó ó yá dìde wa gba ìṣelógo nínú agbára ọ̀rọ̀ tí gbogbo wa yóò ṣe é ṣe o.
1: Ògo ni fún Olúwa ní òkè ọ̀run. Mo tún wí lẹ́ẹ̀kan sí pé ògo ni fún Olódùmarè. Ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù. Olúwa bí a ti ń lọ nínú ọ̀rọ̀ rẹ lálẹ́ yìí fi àṣẹ fún ọ̀rọ̀ rẹ láti wó ibi gíga òkùnkùn àti ẹ̀ṣẹ̀ palẹ̀ fún wa ní agbára láti ṣe ìfẹ́ rẹ Jésù Kristì Olúwa wa àmì. Ènìyàn tó ní àfojúsùn tí a kọ́ láti kọ́ ìran tó ń bọ̀ níwájú. Ọ̀rọ̀ tí mo fẹ́ kí a jọ wò lónìí kìí ṣe nítorí obìnrin nìkan kìí ṣe nítorí ọkùnrin nìkan ṣùgbọ́n à ń wo àwọn ènìyàn kan àwọn ènìyàn tó ní àfojúsùn a person of purpose àwọn tí kò kàn gbé ìgbé ayé wọn lórí bí mo bá ṣe kó náà ni the end will justify the means àwọn èdè tí ayé ń pè pé òpin rẹ̀ ni yóò sọ bí a ṣe débẹ̀ rárá o kìí ṣe gbogbo àwọn ẹni tó dé òkè ló gba ọ̀nà tó tọ́ débẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló wà lórí àga ògo lónìí ṣùgbọ́n ọ̀nà tí wọ́n gbà dé orí àga ògo ọ̀nà ìrú ọ̀nà tí kò fi ògo fún ọlọ́run ọ̀nà tó ba ayé àwọn ẹlòmíràn jẹ́ ọ̀pọ̀lọpọ̀ wà nínú ọlá lónìí ṣùgbọ́n wọ́n ti fi bí wọ́n ti dé ipò ọlá wọ́n ti fi run ìran àwọn ènìyàn wọ́n ti ba ọjọ́ ọ̀la ọ̀pọ̀lọpọ̀ jẹ́ èmi ò mọ ọ̀nà tí ìwọ ń gbà tàbí èròǹgbà rẹ lónìí èmi ò mọ kí ni o ní ní àyà rẹ ní ìpilẹ̀ṣẹ̀ ohun tí ó kan ọ̀pọ̀lọpọ̀ lónìí ni kí n ṣáà ti débi tí mò ń lọ ọ̀nà yòówù tí mo gbà débẹ̀ kọ́ ló ṣe pàtàkì náà kìí ṣe èdè tí a ń gbọ́ lẹ́nu ọmọ ọlọ́run nìyẹn

ti debe o dabi orin ikan lara awon ore wa mi o mo oruko re sugbon le ma je bo ti gbe kale niyan omi ke mi sha ti lowo so emi o mo boya bi wo se interpret e ko ye mi o ba pa yan lekun ki wo sha ti debe o ba ba teni kan je ki wo sha ti debe o ba gbe awon eniyan mi ki wo sha ti debe rara rara eyi ki se ede ti a gbo lenu omo olorun ki se ede ti a gbo lenu awon to beru olorun sori ologbon eniyan lati ipilese o ti gbe igbe aye re lori gege oro olorun ki se gba ti a ba debe la to fe to bawo lati debe ki se ati debe rara omo olorun ko lo ma npede pe ona yowu ki sa gbabe kan debe rara o opolopo awon eniyan lo wa bi giga loni ti iwo nwo ati ninu isin olorun ati lorile ede aye won o le siro bi won ti de ori aga ogoni nitori pe opolopo eje ni won ti te mole a personal purpose number one mo ti nbere niyan o nje o ni afojusun fun aye re kini afojusun re do you have a plan so ni erongba so ni iran kini a pe be o mo pe bi o ba nbe igbe aye re lori ohun to ba ti de na lo de sori ologbon eniyan o ni igbe kale o ni afojusun o ni oju opo ato o ni ayin agbalagba se wipe eku to ni oju opo ki si ere sa o to ni pe ene to ni afojusun to ni oju opo to ni ilakale o le ni idojuko sugbon e o le fi wi eni ti ko ni afojusun e o le fi eni ti ko ni afojusun purpose e o le fi wi eni to n gbe igbe aye re ibi ale ba lemisi na ni mo gbe no a person of purpose now bo ba ni iran ko ti peju joko pe aro ati odo finu re wale gbe ara re le ori iwon oni lati ni afojusun fun aye re ma lo igbe aye re bi omi ojo ma lo igbe aye re pe ohun to ba ti de naa ni gege bi awon eya kan wa ni kini yen ti ya mutu o tan o tan naa ni emi re bobo naa ni o ti yi e bayi na je ka tesiwaju sori eni to ni afojusun ati erongba yi a n soro lori re awon ti a ko lati ko generation miran àwọn tí a kọ láti kọ ìran mìíràn ṣùgbọ́n ohun tó jẹ́ ìbànújẹ́ ní ìran tí èmi wà yìí ni wípé ìran tí a wà yìí ṣọ̀fọ̀ lọ́wọ́ ìran tí a wà yìí ṣẹ̀jẹ̀ lọ́wọ́ nítorí pé àwọn èèyàn kan ti kùnà ní ojúṣe wọn ìran tí a wà yìí ó wà nínú ìbànújẹ́ lọ́wọ́ nítorí pé ìran kan ti kùnà ní ojúṣe wọn kìí ṣe ohun tó ń pami lẹ́kùn nìkan nìyí ohun tó pami lẹ́kùn jù ni wípé ìran yìí gbọ́dọ̀ tún sọkún sí i báyìí nítorí pé làásìgbò ìlàkọjá àti ìkọlù tí yóò ṣẹlẹ̀ ní ìran tó ń bọ̀ ó ju ti ìran tí a wà yìí lọ nítorí pé ìran tí a wà yìí kò ní ẹ̀kọ́ láti kọ́ ìran tó ń bọ̀ ìran tí a wà yìí níwọ̀n bí àwọn gan kò ti gba ẹ̀kọ́ tó yẹ kí wọ́n gbà wọn ò ní ohun tí wọn yóò fi ílẹ̀ fún ìran tó ń bọ̀ ẹ jẹ́ ká wò ó lọ́nà méjì a lè sọ bí àwọn kan gba ẹ̀kọ́ ṣùgbọ́n ẹ tú wò irú ẹ̀kọ́ wo ni wọ́n gbà àwọn kan gba ẹ̀kọ́ tó lòdì àwọn kan gba ẹ̀kọ́ tó tọ́ ohun tó jẹ́ ìyàlẹ́nu àti ìbànújẹ́ ni wípé ìran tí a wà yìí àwọn tó gba ẹ̀kọ́ tó tọ́ àwọn tó gba ẹ̀

ìjọ Ọlọ́run lónìí. Ó ń bẹ ní orílẹ̀-èdè wa. Ọ̀kan lára ohun tó sọ orílẹ̀-èdè yìí di ohun tó wà lónìí ni pé àwọn tó yẹ kó kọ́ ìrántí àwa wà yìí. Number one, bóyá wọ́n kùnà ní ojúṣe wọn, wọn ò kọ́ ìran yìí ní ẹ̀kọ́ tó yẹ kó kọ́ wọn. Number two, bóyá wọ́n kọ́ ìran yìí, ṣùgbọ́n mo pín sí ọ̀nà méjì. Ṣé ẹ̀kọ́ tó yẹ kí wọ́n kọ́ ìran yìí, ẹ̀kọ́ òdodo, ẹ̀kọ́ òtítọ́, ìjíjẹ́ olódodo, ṣíṣe ìdájọ́ òtítọ́, fífẹ́ ẹnìkejì bí Ọlọ́run ti fẹ́ wa, ríran ẹnìkejì lọ́wọ́. Ṣé ẹ̀kọ́ tí wọ́n kọ́ ìran yìí nìyẹn? Àbí ẹ̀kọ́ tí a ń fi ojú wa rí lónìí? Ẹ̀kọ́ ìdigunjalè, ẹ̀kọ́ ìfigègé jalè, ẹ̀kọ́ ìránṣẹ́ Ọlọ́run tó lo orí àwọn ènìyàn, tó ba ìpín àwọn ènìyàn jẹ́, ẹ̀kọ́ olóṣèlú. Ẹ jẹ́ èèyàn kẹ́ ẹ lè jẹ́ èèyàn. Ẹyẹ ni ẹyẹ ń jẹ sanra. Ẹ̀kọ́ wo ni ẹ gbé kalẹ̀ fún ìrántí àwa wà yìí? Ẹ béèrè lọ́wọ́ àwọn tí a jọ wà ní ìran yìí. Níbo ni wọ́n ti rí ẹ̀kọ́ tí wàá gbọ́ lónìí? Níbo ni ọmọ kékeré ti dìde? Ó fẹ́ di ẹni tí gbogbo ayé mọ̀ lọ́mọ ogún ọdún. Kí ló ṣẹlẹ̀ lónìí? Ọmọ ogún ọdún fẹ́ kọ́ ilé àràǹbarà tí bàbá rẹ̀ ò tí ì gbọ́rú rẹ̀ rí. Wọ́n sì ń kọ́. Ìbànújẹ́ ńlá ni pé ọ̀rọ̀ Ọlọ́run kan ti ṣẹ mọ́ wa lára nínú ìwé Àìsáyà. Ọ̀pọ̀lọpọ̀ ilé yóò wà ní ahoro. Òótọ́ ni pé ń kọ́ ilé alárinrin, àwọn ẹrù gàǹgà ilé, àwọn ilé àwòṣí fìlà. Ṣùgbọ́n ẹ jáde lọ síbẹ̀, ahoro lásán ni. Kò sí ẹnikẹ́ni tó ń gbénu ilé wọ̀nyí, nítorí pé ẹgbọra ò jẹ́ kí wọ́n lè sùn síbẹ̀. Èyí tí wọ́n kọ́, ọ̀pọ̀lọpọ̀ onílé náà ti kú tipẹ́tipẹ́. Àwọn tó wà níbẹ̀ kò lè mẹ̀jẹ̀ ní ilé náà. Wọn ò lè ṣe ààtò rẹ̀. Kí ló ṣẹlẹ̀? Sàtáni ti ba ìran yìí jẹ́, nítorí àwọn tó yẹ kó kọ́ ìran yìí, yálà wọn ò kọ́ ìran yìí, tàbí wọ́n kọ́ ìran yìí ní ẹ̀kọ́ òdì. Ó ṣeni láàánú wípé àwọn tí a bá ẹ̀kọ́ òtítọ́ nínú wọn, wọn ò tó nǹkan, wọn kò sì lè ṣe àṣípadà ohunkóhun. Àwọn tí mo bá sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, a person of purpose, ènìyàn tó ní èròngbà, ènìyàn tó ní àfojúsùn, ènìyàn tó mọ bí tó ń lọ, ènìyàn tó mọ ohun tó yẹ kó ṣe, àwọn tó lè kó àwọn tó ń bọ̀ ní ìran tó ń bọ̀. Ṣùgbọ́n ẹ kíyèsí o, kí ni ìran tí àwa wà yìí gbà lọ́wọ́ àwọn ìran tó kọjá? Jẹ́ kí n bí ọ léèrè. Àwọn adájọ́ tó wà níbẹ̀ lónìí, níbo ni wọ́n ti gba ìwé ìdájọ́ tí àwọn ń lò lónìí? Òtítọ́ ni pé ìwé ìdájọ́ wà, ṣùgbọ́n ṣebí àwọn kan ló fi lé wọn lọ́wọ́? Èké àti ẹ̀tọ́, màdàrú àti àbẹ̀tẹ́lẹ̀, ìbanilórúkọjẹ́ tí wọ́n gbà lọ́wọ́ àwọn aṣáájú wọn, ṣùgbọ́n làwọn náà gbé dání lónìí. Àwọn agbófinró tòní, àwọn aṣọ́bodè tòní, àwọn àlùfáà àti wòlíì tòní, níbo ni wọ́n ti gba èyí tó wà lọ́wọ́ wọn lónìí? Ṣebí èyí tí wọ́n gbà lọ́wọ́ àwọn bàbá wọn tó kọjá lọ? Màmá mi wípé ewúrẹ́ ń gòkè, ọmọ rẹ̀ ń wò ó. Ṣebí ohun tí wọ́n rí lọ́wọ́ àwọn tó kọjá ni àwọn náà gbé dání? Ìdí nìyí tí ìran yìí fi dàrú. Ìrèdí rẹ̀ nìyí tí ìran yìí fi bàjẹ́ dojú sókè. Ẹ wò káàkiri ìpínlẹ̀. Ẹ fi ibi mímọ́ kan hàn mí tí a lè torí rẹ̀ ṣe àjọyọ̀ òdodo. Mo wá ṣùgbọ́n n kò rí. Mo bẹ̀rẹ̀ ní ilé Ọlọ́run. Mo lọ sí orí pẹpẹ. Mo lọ sí àwọn àjọ tó ga. Mo wo àárín àwọn àlùfáà mi mọ́. Mo wo àwọn tí a pè ní wòlíì. Mo ń wá òdodo káàkiri. Mo ń wá ìfẹ́ òtítọ́. Mo ń wá inú mímọ́ àwọn tí a pè. Mo ń wá àwọn tí a fi ọ̀rọ̀ Ọlọ́run fún. Ṣùgbọ́n kí ni mo rí níbẹ̀? Mo rí ẹ̀tàn. Mo rí àìṣòdodo. Mo rí ẹ̀jẹ̀. Ẹ̀jẹ̀ ń ṣàn bí omi. Ẹgbọ́n, ẹ̀kọ́ wo ni ìran yìí ń fi sílẹ̀ di ìran tó ń bọ̀? Mo wo ibi ìdájọ́. Mo rí ẹkún àti ọ̀fọ̀.

ìjọ ọlọ́run ò lè kú, bíbélì kò lè kú, nítorí ìpìlẹ̀ ìjọ kò lè kú. Òtítọ́ ní ìpìlẹ̀, òdodo ní ìpìlẹ̀, ohun tí ẹ mọ lé lórí ló lè dọ̀tí. Bí iná bá là á kọjá, ohun tí ẹ mọ lé lórí ni yóò parẹ́ kúrò, ìpìlẹ̀ yóò sì dúró. Nítorí pé ìpìlẹ̀ tó dájú ní ìpìlẹ̀ náà, ìpìlẹ̀ òtítọ́ ní ìpìlẹ̀ náà, Jésù ní ìpìlẹ̀ náà. A kò lè fi ohunkóhun rọ́pò rẹ̀. Ó dàbí orin tí mo máa ń gbọ́, orin ìjọ wa, ìkan nínú àwọn orin ìjọ Ọlọ́run ni. Ìpìlẹ̀ tí Kristi fi lélẹ̀ léyìí, tí bàbá aládùra ń tọ́, kẹ̀dà má ṣe rò pé ó yẹ kúrò níbẹ̀. Mo dúró lé Kristi àpáta, kẹrúbù ẹ̀yọ, seráfíìmù ẹ̀yọ. A fi ìpìlẹ̀ lélẹ̀ lórí òtítọ́. Ìpìlẹ̀ òtítọ́ náà dà lónìí. Ṣùgbọ́n gbọ́ kinní kan, ẹni tó fi ìpìlẹ̀ lélẹ̀, òtítọ́ ni ìpìlẹ̀ tó fi lélẹ̀ o. Ká ní ìpìlẹ̀, kí ní ìpìlẹ̀ náà? Gbọ́mi, Jésù Kristi ní ìpìlẹ̀ náà. Lọ ròyìn rẹ̀, lọ kéde rẹ̀, lọ sọ fún gbogbo ènìyàn. Ìjọ Ọlọ́run kò lè bàjẹ́. Mo gbàgbọ́ nínú Isaiah 7:7. Báyìí ni Olúwa Jehova wí, ìránya ò lè ṣẹ́, kò dẹ̀ ní dúró. Olúwa ló sọ bẹ́ẹ̀. Ìjọ Ọlọ́run kò lè kú. I say it boldly. Bí mo bá dúró lórí òtítọ́, bí Kristi bá ń bẹ pẹ̀lú mi, tí èmi bá dúró pẹ̀lú Kristi lórí ọ̀rọ̀ rẹ̀, o lè gbé mi ṣubú. Lórí ọ̀rọ̀ rẹ̀, o lè gba ẹ̀mí mi. Wà á gbìyànjú, wà á ṣe gbogbo èyí tó lè ṣe, kò ní ṣiṣẹ́. Nítorí kíni? Mo gba ọ̀rọ̀ náà gbọ́ débẹ̀. Èmi ò mọ kílẹ̀ yìí ń kọ́lé lórí o. Àbí kàkà díẹ̀ ni. Paul apostle wípé ọjọ́ ńlá yẹn yóò fi ṣe olúkúlùkù hàn. Ìwọ ni kò kíyèsí kí ni ìwọ ń mọ lórí ìpìlẹ̀. Ẹ ti gbé òótọ́ sọnù, ẹ ń mọ irọ́ lórí ìpìlẹ̀. Àwọn bàbá tó bẹ̀rẹ̀ ìpìlẹ̀ yìí àti orílẹ̀-èdè yìí, olóòótọ́ pọ̀ nínú wọn. Báwo ló ṣe dé ọwọ́ àwọn jàǹdùkú lónìí? Àwọn bàbá tó ṣe ìpìlẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà, olóòótọ́ ló pọ̀ nínú wọn. Ṣùgbọ́n báwo ló ṣe dé ọwọ́ àwọn olè lónìí? Olè gbé, olè gbà. Jàǹdùkú fẹ́ ṣèdájọ́ gbéwiri. Alọ́nilọ́wọ́gbà fẹ́ ṣèdájọ́ agbébọn lóru. Èmi ò mọ bẹ́ẹ̀ ti fẹ́ ṣe é. Àwọn afigègé jalè, wọ́n fẹ́ ṣèdájọ́ àwọn afibọn jalè. Èmi ò mọ ọ̀nà tí ẹ fẹ́ gbà. Agbémàlúù, ó fẹ́ ṣèdájọ́ agbádìẹ. Èmi ò mọ ọ̀nà tí ẹ fẹ́ gbà o. Àwọn tó jí odidi ìlú, wọ́n ń ṣèdájọ́ ẹni tó jí ọmọ lé. Èmi ò mọ ọ̀nà tí ẹ fẹ́ gbà. Ẹ ti fi tírélà kó àwọn èèyàn gba ẹ̀mí wọn. Àlùfáà tó fi ẹ̀jẹ̀ àwọn ènìyàn ṣòfò, ó ń wàásù ìgbàgbọ́ nínú Jésù. Ẹ ti fi ẹ̀jẹ̀ àwọn ènìyàn ṣètùtù nípa tara yín. Kí ní ìpìlẹ̀ tí ẹ fi lélẹ̀ fún ọjọ́ ọ̀la? No wonder. Ẹ kú ẹrẹ̀ bá orúkọ Olúwa lára àwa ìránṣẹ́ rẹ̀. Ká tó wí, gbogbo yín lo níṣègùn. Ká tó gbọ́, kò sí pásítọ̀ tí ò ṣoògùn. Ẹ̀yin lẹ mọ bí tẹ ti rí ìpìlẹ̀ tẹ mọ lé o. Ìpìlẹ̀ tí mo mọ̀ kò pé méjì. Olúkúlùkù ni kó kíyèsí ohun tó mọ lé ìpìlẹ̀ náà. Èmi mọ̀ ìpìlẹ̀ tí mo dúró lé lórí, mo sì mọ̀ kí ni mò ń mọ lórí rẹ̀.

nítorí pé ìpìlẹ̀ tó bá jẹ́ ti Kristi tí a sì ń mọ Kristi lé lórí kò lè bàjẹ́. So ask yourself, what are you building on the foundation? Kí ni ìdí rẹ̀ tí ilé gbogbo fi dáhoro lónìí? Ohun tí a kọ́lé lórí ni kò tọ́nà. Èké, ẹ̀tàn àti mọ̀dàrú àti àbòsí ni a kọ́lé ìtọ́ Ọlọ́run lónìí, ni a fi kọ́ orílẹ̀-èdè lónìí. No wonder kò sí ọjọ́ ọ̀la. Ẹ jẹ́ ká lọ sínú ẹ̀kọ́ náà bí orí ọ̀fẹ́ rẹ bá wà. Àwọn tí a kọ́ láti kọ ọjọ́ ọ̀la, we will go back home. A ó sọ̀rọ̀ nípa ìyàwó, màmá, a ó sọ̀rọ̀ nípa bàbá, ọkọ. Kí ló dé tí àwọn ọmọdé olè àti ọlọ́ṣà ní ìran tiwa? Kí ló dé tí a kò rí àwọn ọmọ olódodo, àwọn ọmọ tó gbé orúkọ ìlú lárugẹ, àwọn ọmọ tí a lè fi yangàn, àwọn ọmọ olótìtọ́ ní ìran wa? Nítorí pé ohun tí wọ́n gbà lọ́wọ́ àwọn bàbá wọn, èké, mọ̀dàrú, ẹ̀tàn, àgàbàgebè àti ìjàlè. Ohun tí ènìyàn bá ní ló lè fílẹ̀ di ẹnìkejì rẹ̀. Bí a ó bá gba ìran ọ̀la là, a ó gba ìran òní là. Bí a kò bá ti gba ìran òní là, a kò ní lè gba ìran ọ̀la là. Nítorí pé ohun tí a bá fọn sí fèrè lónìí ni fèrè yóò fọn sí ọ̀la. Ohun tó bá sì wà nínú fèrè tó fẹ́ dún lọ́la, òun náà ni yóò gbé jáde. Ẹ gbọ́ mi, bí a ó bá ní àtúnṣe gbòógì nínú iṣẹ́ ìránṣẹ́ ní church, nínú ìdílé, nínú orílẹ̀-èdè, àfi kí a padà láti wo kí ni à ń kọ́ lórí ìpìlẹ̀ tó dájú. Okay, now let's go to the wise people. O ò lè kọ́ ilé tó dára bí ìwọ fúnra rẹ kì í bá ṣe ọlọ́gbọ́n. Wá padà sínú ìwé òwe, ọlọ́gbọ́n obìnrin ó kọ́ ilé ara rẹ̀. Ok, gbé padà sódì kejì pẹ̀lú, ọlọ́gbọ́n ọkùnrin ó kọ́ ilé ara rẹ̀. Ṣùgbọ́n aṣíwèrè ó fi ọwọ́ ara rẹ̀ bí wó. Ta ni ọlọ́gbọ́n? Kí là á pè lọ́gbọ́n? Ọgbọ́n ni àmúlò ìmọ̀ tí a kọ́, òye tí a ní, àti ìrírí tí a ti là kọjá. Ẹni tó bá ti ń kó mẹ́tẹ̀ẹ̀ta bọ̀ là á pè lọ́lọ́gbọ́n. Kìí ṣe pé ó kọ́, ó ní òye, ó ní ìrírí, kò ló agọ̀ nìyẹn. Ṣùgbọ́n ta là á pè ní ọlọ́gbọ́n? Ẹni tó ní ìrírí, ó kó ẹ̀kọ́, ó ní òye, ó kó ọgbọ̀n, ó ń lò ó, àwọn wọ̀nyí ni ọlọ́gbọ́n. Now can I say something to you? Bí o bá ti lo ọgbọ́n Ọlọ́run, ọgbọ́n, àwọn tó bá ní ọgbọ́n Ọlọ́run, àwọn ni ọlọ́gbọ́n. Àwọn tó bá ń lo ọgbọ́n rẹ̀, àwọn ló lè kọ́ ohun tó dára, tó lè dúró lọ́la. Come on now, ẹgbọ́ o, a ó bi mí léèrè, a ó bi ọ́ léèrè, irú ọ̀mọ̀léwo ni ìwọ? Ṣebí wọn náà gbọ́ ọ̀mọ̀lé? Ẹni tó bá máa kọ́lé yóò jẹ́ ẹni tó mọ̀ nípa mímọ ilé. Ta ló kọ́ ọ? Ta ni olùkọ́ rẹ? Number 2, ọ̀mọ̀lé. Gbogbo wa a kìí ṣe ìpìlẹ̀ tuntun, à ń mọ̀lé ìpìlẹ̀ tí Kristi fi lélẹ̀ ni. Ọ̀mọ̀lé, ẹni tó mọ̀lé lórí. Ọ̀nà méjì ni kò bà wò, ọ̀mọ̀lé, àwọn tó mọ ilé ni ọ̀mọ̀lé. Ọ̀mọ̀lé, àwọn tó ń mọ̀lé ìpìlẹ̀ tó wà ńbẹ̀ tẹ́lẹ̀ ni ọ̀mọ̀lé. Ṣé ọlọ́gbọ́n ọ̀mọ̀lé ni ọ́, àbí a ṣe èrè ọ̀mọ̀lé? Báwo ló ṣe lè mọ̀? Ohun tó mọ̀ la ó fi mọ̀. A ó mọ̀ bó ṣe kọ́ ilé rẹ̀, a ó mọ̀ kí ló fi pilẹ̀ ìjọ Ọlọ́run. Báwo lẹ ti ṣe orílẹ̀-èdè? Àwọn ènìyàn ń sunkún káàkiri fún oúnjẹ, ẹ̀yin ń kó owó tí ẹ ò ní ná pamọ́. Ẹ gbọ́, ilé tí ẹ ń kọ́ tí ẹ ò ní gbé, owó tí ẹ ń kó pamọ́ tí ọmọ yín ò ní ná. Síbẹ̀ a ṣe èrè yín kó ọ̀rọ̀ náà jọ. Bí o bá ní orí ọ̀fẹ́ pàdé mi lọ́sẹ̀ tó ń bọ̀, ká parí ẹ̀kọ́ yìí. Building today to build the future generation. Kí Olúwa kí ó pẹ̀lú rẹ̀, kó dúró tì ọ́, kí ọgbọ́

0: 6.7.
1: O balẹ̀ bàgẹ̀, o wọlé pẹ̀lú Steve, o kò kíta yóò kò kò bí àwọn. Mystic Bitters, jagun labi ọkùnrin ogun, gentleman on the body system, ògbóǹtarìgì, àkànṣe bitters, ètò bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yáàyà. 50 bitters, bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀, ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round. 50 bitters wà fún gbogbo sisi ológe, ọmọge tó sexy, bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room. Tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. David, ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun. Èèwọ̀ ayégbà yẹn ti kọjá o. Step up pẹ̀lú 50 bitters kó sun ayọ̀, kó fún bébí ẹ tán. Níbikíbi, níbi gbogbo, àti nígbàkúgbà. 50 bitters is produced by the 50 Waves Limited. Ẹ sì lè rí ra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3, Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajá, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 bitters, NAFDAC Ijolote.
2: Wọ́n á gbé fún pàdé yẹn.
3: Pàdé ọ̀dẹ̀ ẹ̀sìn.
4: Akànjí, èwo ló mú ọ tó kárí sọ?
5: Wò ó, wọ́n tún ti gbalẹ̀ tí mo rà lọ́jọ́ sí lọ́wọ́ mi o.
4: Ṣé n ti sọ fún ọ, ọ̀dọ̀ Sheymark Global Resources ní ibi ìfọ̀kànbalẹ̀ tí mo ti ra ilẹ̀ ilé mi tí mo kọ́ láìsí wàhálà kankan.
3: Bákanlé máa ra.
4: Hurry, as a 5 million naira per plot at Gracefield Estate is now selling fast at 3.5 million naira. Gracefield Estate is located in a serene environment at Omiadio, 2 minutes drive to Omiadio train station, Ibadan. Lọ́gán tẹ bá ti ra ilẹ̀ yín, lẹ láǹfààní láti bẹ̀rẹ̀ iṣẹ́ lójú ẹsẹ̀ láìsí wàhálà àwọn ọmọ nílẹ̀ kankan. Bẹ́ẹ̀ ló sì súnmọ́ àwọn agbègbè bíi Àpáta, Akala Express, Ring Road, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Our office address is at 29 Lagos Bypass, adjacent Pinnacle Supermarket, Niger West Bus Stop, Orita Road, Challenge, Ibadan. For more information, please call 0803-470-7843. Instagram at Sheymark Global Resources. Hurry now, as this offer will end soon.
6: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
7: Ètò ìgbéyàwó láyé.
8: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
9: Kí ló ṣẹlẹ̀?
8: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlè rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
6: Ní tòótọ́.
8: Káṣá sọ pé o ti rà wọ́n àbí?
6: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
9: Èwo ló tún jẹ́ CDK báyìí?
6: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
8: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
6: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
8: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
6: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
10: Ẹ pè CDK sórí 0707-454-3005.
9: CDK, san díẹ̀ díẹ̀, gbé ìgbé ayé rọrùn.
11: Best time to fly and stand the chance to enjoy our exclusive trip to Kenya and Qatar with Prince Gokey Bajoa in conjunction with Aptonic Fly.
12: Alright, it's your boy here, Prince Gokey Bajoa. Arirarira, gbogbo wa la orira wa. I introduce to you Aptonic Fly. Aptonic Fly, get along vacation October 8, 2026. To Kenya and Qatar. Have to look fly, no package. Let's go on vacation. We'll buy no bonus yet.
11: From 8th to 14th October 2026, Aptonic Fly has got unbeatable deals just for you. We get to help you discover Kenya, the land of adventure and wildlife, and explore Qatar, where modern luxury meets rich culture. Aptonic Fly office is situated at Yellow Building, Efusheton Road, Challenge Roundabout, Ibadan, or visit our website at www.aptonicfly.com on all socials at Aptonic Fly or telephone 0907-457-0886. 0915-577-5196. Aptonic Fly, achieving goals is her aim.

torí ẹ nílé sọ ìṣe gbé ètò yìí kalẹ̀ láti ràn yín lọ́wọ́ òun lásán máa ń sọ pé tẹ́ ẹ bá ti pè lórí ètò ẹ mọ́ dárúkọ yín ẹ mọ́ já mọ́ bí tẹ́ ẹ ti ń pè ẹ̀yin ẹ lọ straight ẹ̀sùn tẹ́ ẹ fẹ́ tà condition tó wà ibi tó wà àtòyí tẹ́ ẹ fẹ́ tà ṣe ẹ wá rí oyin tẹ́ ẹ fẹ́ tà yìí náà òun náà tún ṣe pàtàkì ohun tó ṣe pàtàkì ń bẹ̀ ni pé ohunkóhun tẹ́ ẹ bá fẹ́ tà lórí ètò yìí ẹ mọ́ jáyele ẹ mọ́ buwọ́ mọ́ ohun tá a máa ń láìkì lórí ètò yìí ni pé bí ṣáàhun tẹ́ ẹ fẹ́ tà tó bá jẹ́ wípé value ẹ jẹ́ 15 million naira ẹ lè tà bíi 13 million 13.5 kódà ẹ lè ṣe bíi 12 gan bá méjì ni àkọ́kọ́ yóò jẹ́ kẹ́yìn tẹ́ ẹ fẹ́ tà kẹ́ ẹ tètè ríta torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn míì àmọ́ gbọ́ ètò yìí tó jẹ́ pé kìí ṣe pé wọ́n rílì fẹ́ ra nǹkan gangan lórí ètò yìí ṣùgbọ́n torí pọ́n láìkì iléeṣẹ́ lágelú hàn léṣe kán mọ̀ gbọ́ lágelú ni gbọ́ property yín tán wo value ẹ̀ pé tó 15 million wálé fẹ́ tà ní 12 million àwọn wà rí pé investment kìíní rẹ̀ ní kìíní yìí ò tí ń bá rà ní 12 yẹn èmi náà sì lè tà bíi 13 at least láàrin ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta mo ti lè jèrè 1 million naira wọ́n wà wò pé ó dá ẹ̀jẹ̀ ń kówó le ṣùgbọ́n tẹ́ ẹ bá ti wo wọ́mọ kódà ẹni tó nílò ẹ̀ tó ń wa gangan tó bá ti wo pé eléyìí ti wọ́n jù jàre ọ̀hún nífẹ̀ẹ́ yabẹ̀ ẹsì mọ́ gbà wípé àyè fààyè gba asking price lórí ètò yìí jálẹ̀jálẹ̀ òye tẹ́ ẹ bá fẹ́ ta lẹ̀ sọ eléyìí náà ó fa wa náà láàyè láti evaluate ohun tẹ́ ẹ bá fẹ́ tà tá a bá ti ṣe evaluation tá a rí pé kò máàchì tá a ti wo value ohun tẹ́ ẹ fẹ́ tà tá a wòye tẹ́ ẹ gbélé àwa náà ò ní sọ lórí ètò yìí níbi tẹ́ ẹ bá kọ́ sí tẹ́ ẹ sẹ́ǹdì ẹ̀ sí wa ní whatsapp ibẹ̀ náà ló ti mọ a máa wòóràn a máa mọ lójú ni ó dá ẹja ṣe báyìí ẹja kọ́kọ́ lọ tajà náà tá a bá ti wá dé àfi náà.

0: ọjọ́bọ̀ láti aago mẹ́wàá àsálẹ́ àti ìsìn ọpẹ́ tí ó láàrin ní ọjọ́ ìsinmi ní aago mẹ́wàá òwúrọ̀. Akori ìròyìn lágbára nípa orí ọ̀fẹ́. Àwọn ìránṣẹ́ Ọlọ́run tí Olúwa yóò lò ní Pastor Dr. Henry Ojo, Pastor Dr. JD Onagwa, Reverend Dr. Mrs. Funke Adetubelu, Reverend Gbadé Ogunlànà, Wòlíì Kélé Bọ́ládúnrún Olúràdé, Bàbá Àdúrà Ike 47, Ajínrere Ìlàjà Akíntúndé àti àwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn. Olùgbàlejò Wòlíì TA àti Ajínrere obìnrin Joyce Arábàmbí, ibi ìpàdé gbọ̀ngàn ìjọ wa, CAC Ilé Àtúnṣe Adésìyàn Bus Stop, Olúlọ́yọ̀ Àkànrán Ìbàdàn. A ó máa retí yín o.
1: Ó balẹ̀ bàgẹ́, ó wọlé pẹ̀lú Steve. Jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ ara wọ̀yá àjà 50 bitters bẹ̀rẹ̀ sí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the other room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal Waves Limited. Esile rira kaakiri gbogbo bi ti won tin taja to jojulowo. Office address wa ni Lot 3, Light and Craft Building, Basorun Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Bitters, NAFDAC Ijolote.
2: 2 years ago, the biggest radio raffle hit we airwaves were.

0: ilẹ̀ oko pọ̀ o.
1: Ẹ̀hẹ́ bí ẹni tó bá rà bíi pé kéèyàn kọ́ ilé ẹ̀kọ́ síbẹ̀ àbí kéèyàn fi kọ́ bíi
0: hòtẹ́ẹ̀lì ńlá. Àjírà nǹkan tán ra bíi tú ìkà níbẹ̀ tán fẹ́ fi kọ́ ilé kéwú.
1: Kí ni document tẹ ti ní fúnlẹ̀ tá à ń sọ yìí? Document wo lẹ ti ní fúnlẹ̀ tá à ń sọ yìí?
0: Ìwé ilẹ̀ náà ló wà níbẹ̀, document náà ni plan wà, ìwé ilẹ̀ tún wà níbẹ̀ lórí ẹ̀.
1: So ilẹ̀ 5 acres lágbègbè pápá land tó ní 14 million naira jálẹ̀.
0: Express wa tó lọ láti ta ṣe sí pápá. Bọ́dí bẹ́yẹn kò jìnnà sí ibi tá à ń sọ yìí kò jìnnà sí power plant tó wà ní ọlọ́nṣogo power plant ibi tí adé ń sọ ilẹ̀ táwọn ẹ̀ máa west west yẹn lọ́ọ̀kan báyìí bí pé kí ọkọ rìn láti ibi irú kojú nǹkan ìrìn ìṣẹ́jú bíi márùn-ún sí west west wọn máa wò.
1: ẹni yìí sọ pé àwọn ní ilẹ̀ tó jẹ́ plọ́ọ̀tì kan àwọn ti wá ń kọ́ ilé 3-bedroom flat sórí ẹ̀ wọ́n ní ilé yìí àwọn ti kọ́ dé window level ń bẹ ní inú àbá teacher èyí lọ́mí àdìyó document ti ń bẹ fún survey planning àti land sales agreement 5 million naira lọ́la wọn fẹ́ ta. Hello.
2: Ẹ̀ka
1: lẹ́sà.
2: Joan.
1: Hello. Hello. Ẹni ilé tó jẹ́ room and parlor self-contained tẹ́ fẹ́ tà.
2: Bẹ́ẹ̀ni sá.
1: Lágbègbè ibo ni. Gbẹ̀yìn dáadáa ẹ pè wá padà network yẹn ò dáa sá. Hello.
3: Hello,
1: ẹ̀ka Alẹ́sà. Ariwo pa àwọn ibi tẹ́ ẹ wà ẹ kúrò níbi ariwo kẹ́ ẹ pè wá padà ẹ dákun tàbí kẹ́ ẹ kúrò níbi ariwo kẹ́ ẹ já gbọ́ yín báyìí.
3: Ẹ̀jẹ̀ ẹ ń gbọ́ mi sà.
1: Hello.
3: Ẹ̀jẹ̀ ilẹ̀ kan la fẹ́ tà ní orí àkàtọ́jẹ̀ jẹ́jẹ́ ni. Bẹ́ẹ̀ ń gbọ́ mi.
1: Bàbá níbo ni jẹ́dẹ́ wà sà.
3: Ẹ̀jẹ̀ ilẹ̀ kan la fẹ́ tà àkàtọ́jẹ̀ jẹ́jẹ́ wọ́n kọ́tà nínú iwájú ilẹ̀ yẹn la fẹ́ tà. Ilẹ̀ yẹn 1+ ni abẹ́ta wọn kọ́tà níbẹ̀ wọn kọ́tà tá máa gbé níwájú.
1: Bàbá níbo ni níbo gangan ni ilẹ̀ yìí wà níbo ni jẹ́dẹ́. Tẹ́ ẹ bá ti pè wá ẹ dákun ẹ kúrò níbi tariwo wà kẹ́ ẹ lè gbọ́ wa káwa náà ò lè gbọ́ yín ni.

0: bẹ́ẹ̀ ni sir.
1: Ilé tẹ̀ ń sọ iṣẹ́ ti kọ parí.
0: No, kọ́ra ó ti jẹ́ rúfẹ́ rúfẹ́ nìkan ni ó kù wọ́n máa rúfẹ́ sọ́kà wí ti wà ń bẹ́ẹ̀.
1: Kán rúfọ́ ẹ̀ ló kù.
0: Kọ̀ǹgánà dẹ̀ ti wà ń bẹ́ẹ̀.
1: Agbègbè yìí ságbègbè tó ti agbègbè tó ti lajú ni àbí.
0: Ó ti lajú àárín ìlú ni o.
1: Àárín ìlú níbẹ̀.
0: Kì í ṣe oko.
1: Ẹ fẹ́ sọ sáìsì ilẹ̀.
0: 50/100 nígbà.
1: Standard plot of land.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Bàbá Sáyìn lẹ ní àbí ẹ bá àwọn ẹni tó ní pè ní.
0: Èmi gangan mo nígbà.
1: Ẹ̀yìn lẹ ní.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ẹ ló lè fẹ́ ta.
0: 9.5 la fẹ́ tàbọ̀ tabari ti rin báyà
1: ti wà 9.5. Ẹlẹ́yìn lẹ ní ẹ tún ní náà fẹ́ ta.
0: Ẹ̀mi gangan.
1: Wá sọ pé ó yẹ kẹ́ sọ pé 9.5 mo fẹ́ ta ẹ tún wá ní náà fẹ́ ta. Bóyá ká sọ pé bàbá yìí sọ ọmọ Yorùbá.

akan o ti de o eni e wi ton ti de o eni ba ti sun

oṣù mẹ́ta mẹ́ta nínú ìjọ CAC Paul Primary City àkòrí ti ẹ̀mí ọlọ́run fún ìránṣẹ́ Pastor Kimaru Peter breaking the yoke of affliction of darkness jíjá àjàgà ìdálóró òkùnkùn ẹ̀yìn tí sàtáni àtàwọn ọmọ ogun rẹ̀ pọ́ lójú tó jésù olúwa fẹ́ jẹ́ ògbà lọ́jọ́ Friday 31st July 2026 látago mẹ́jọ òwúrọ̀ bíi aago mẹ́rin ìdájí ọjọ́ kejì níbi tí ọlọ́run ti máa lọ prọfẹ̀ wùmí jésù yíjá prọfẹ̀ Peter Olúwabíoyè Pastor J.A. Bankpalẹ̀ àwọn olórin ẹ̀mí Fẹ́mi Sásíaládé Ewúrà ọmọ Tọ́lá Ogoluwa voice Ọláyà Divine Harmony pẹ̀lú CAC Fagunra Choir Pastor S. Ọládélé CAC President Nigerian Overseas Pastor Akínpẹ̀lú Peters Adékúnlé wọ́n máa ṣúre lórúkọ Jésù gbogbo ẹ̀rí CAC Fagunra Prayer City wọ́n wà ní Omi Àdìo onígbàgbọ́ Abaoke Junction Abeokuta Express Sorun Ibadan gbogbo ẹni bá

0: owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta. Wọ́n tún máa gbọ̀gbẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wádìí alágbá ló gbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 ta ayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ ẹyọ kan.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lèmi ẹ̀ ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ìlàgẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́yàn

0: Comfort Home. Exceptional care in a place you can trust.
1: So, ori eto ye eto wa eto akoni gba wa se na la si wa. Ah, episode 091-2370-8675. 091-2370-8675. Afa gane kende ida awon lagba lalejo lale yi ta lo wa nbe o. Hello e ka le o
2: e ma pejo
1: eto ni sa
2: agbo olohun e ma je si ni
1: ami sa
2: alaji omo we ari labogo
1: ejo ni ti yin lai lai e se o
2: mo ma gba fun baba nja yi ọkùnrin takuntakun ni olóòótọ́ yẹn sì ni ẹ̀rù ogun ti ń búra wọ́n rò kó à ń búra pé báyìí àwọn iṣẹ́ o ìfáàtọ̀ ìjọ̀gbọ́n gidi ni
1: ẹ̀rù ọlọ́run bèmi náà ẹ̀rù
2: ọ̀tọ̀ta rí kọ́ńbẹ̀ ẹ̀yà agbóòtọ̀ ọlọ́run èmi bẹ́ẹ̀ náà ká sì ní gbìyànjú àbáyìí ń sọdẹ ó tún dapò pòpó ọ̀nà tí owó ọjà ni ẹ o
1: bẹ́ẹ̀ni
2: agbọ́nlá máa
1: ga sí ni
2: o
1: ẹni ọkàn ni yóò láǹfààní láti pín sí
3: ẹ kalẹ̀
1: ìyá wa
3: ẹdàkùn mo gbádùn bàbá tẹ gbé wa mo ti ń gbọ́ kí ọdẹ fẹ̀rọ̀ pé kó fi orúkọ ọlọ́run sọ̀yà báyẹn ìrírí o

ẹ jẹ́ ká jọ gbádùn ètò lóyin ládùn lóyin ládùn pẹ̀lú Coladex International. Coladex International gbóyin gbádùn dé lóyin ládùn lẹ́tọ̀ lẹ́tọ̀ lẹ́tọ̀ lẹ́tọ̀ lẹ́tọ̀ lẹ́tọ̀ lẹ́tọ̀ lẹ́tọ̀.

nígbà tí mo fi jẹ́ ìránṣẹ́ ọlọ́run alààyè tí èrò dẹ̀ pọ̀ ní ìjọ mi sáré gist yín bó ṣe ń lọ ńgbà yẹn a sì sóṣọ̀ nfọkàn bá mi lọ ìró pọ̀ ń jọ mi dáadáa àwọn sàábé pọ̀ tí bá ti ń bọ̀ báwọn mọ̀ ní dáàdì ẹ̀kú jọ́ mẹ́ta ọ̀rá ẹ̀sà ọ̀rá ẹ̀mí náà god bless you.

0: wá ṣẹlẹ̀ ń tó jẹ́ bí igbákejì sí mi bí a lè pè deputy pastor àwọn kan ó sọ pé associate pastor bọ ẹ bẹ́yìn bá ti pè bó bá jọ́dọ̀ àwọn tó sì ni wọ́n pè olùṣọ́ ó wá ṣẹlẹ̀ pé ó rẹ ẹni náà ó ṣe wá rẹ̀ ń wá ní pé àwọn nílò bíi 300,000 láti fi tọ́jú ẹni yẹn ò pé kò sí wàhálà àsìkò yẹn tó sọ fẹ́mi kò ká nǹkan kan mẹ́mi lọ́wọ́ pé ẹni yìí ṣe èèyàn bẹ́ẹ̀ náà jọ o akàn wà nù service lọjọ kan ni mania ọmọ rẹ bra alágbájá o a nílò láti da owó jọ fún bra alágbájá o èlò wọn nílò 300,000 pélé rin ó sì ti lákàntì tá a máa ń lò nù church bá a tiẹ̀ ṣe tiẹ̀ ṣe kọ́kọ́ dárúkọ àṣàwọn kan ti ń ṣòwò síbẹ̀ a fi àkáǹtì sójú screen báyìí owó wọlé bíbà bíbà láàrin ìṣẹ́jú bíi mélòó kan a ti rí 2.2
1: ọba láàánú tójú wa
0: a ti rí 2.2 tówó ti wọlé
1: pé ìṣẹ́ta kórí kórí bẹ́ẹ̀ fún
0: mi a dẹ̀ nílò 300,000 péré.

0: ọwọ́ yẹn ni PAT kọ́kọ́ pariwo pé 2.2 ti wọlé o bẹ́ẹ̀ mú ṣẹ́jú sí pé dìndìnrín tiẹ̀ lélẹ́yìí. Ọ̀pọ̀ kò sí ṣíṣe kò ṣáà ṣe nínú 2.2 tó wọlé yẹn ó yẹ ṣe 300,000 cent tó nílò ẹ̀ yòókù ó di ti dáàdi ṣọ́ọ̀ṣì. Àwọn èèyàn kan wá ń sọ pé àsáùnà ó yẹ kẹ́ kó yẹn fún pastor Lágbájá ni bọ́n ṣe wà devoted síṣẹ́ ìránṣẹ́ yín tó kọ̀ kò yẹ kẹ́ ṣe bẹ́yẹn lára wọn ṣe bẹ́yẹn o. Wọ́n ní sọ pé ibi tí èèyàn ti ń ṣe lèèyàn ti jẹ.
1: Ibi ìkọ̀ ọ̀bọ̀ àti bíṣàdé ni.
0: Ẹ gbọ́ ṣe ní tí mo ṣe ò dáa ní tí mo wù níwà yẹn ṣé kò dáa tó. Wọ́n ní èèyàn sọ pé ní tí mo ṣe ò dáa. Zero 9123708675. Kálẹ̀ yìí lẹni yẹn ṣé ẹ máa sọ pé ní tí mo ṣe ò dá mo kúkú ti 300,000 tẹ́ nílò ó ti yọ. Láti ilẹ̀ òkèrè +2348142409106 +2348142409106. Ǹjẹ́ nǹkan kan bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ṣìkẹ́ ǹlẹ́ o ọmọ òkè. Ǹjẹ́ nǹkan kan bẹ̀rẹ̀ látọ̀dọ̀ rẹ kí ló mọ̀ ọ́ tó ń lanú. Ó yà sọ̀rọ̀. Tóun wò bí GC candidate
2: yóò rà sáà. Dani ó pin ọ̀gá Dani ó dọ̀gà lẹ́jọ́. Ọlọ́run ọba ní pín ọ̀gá léré. N tẹ́ ẹ ṣe dá gan kódà kò sẹ́lẹ́gbẹ́. Ibi n tẹ́ fẹ́ gbọ́ náà nu.
0: N tí mo ṣe.
2: Ibi nǹkan tẹ́ fẹ́ gbọ́ nù.
0: Kápẹ́ wọ̀ mo ṣe bẹ́ẹ̀ fún kọ́.
2: Ó ná rárá o ẹ mọ̀ jà lọ bí kápẹ́ mi lẹ ṣe bẹ́ẹ̀ fún ṣùgbọ́n ká ní pé n tẹ́ fẹ́ gbọ́ ẹsẹ̀ dáadáa. Bó ṣe yẹ kí ọ̀gá sí ilẹ̀ sí.
0: Ṣé
2: ìdájọ́ tí yín náà bẹ́ẹ̀ ń bi ọ̀dọ̀ ọ̀gá tó ga jù yín lọ. Yóò pin ẹ̀yìn náà ní èrè tó yẹ
0: kí. Èrè wo ní pin yín?
2: Torí
0: ẹni
2: tó bá sì jù yẹn lọ, ó lè jù nínú.
0: Àdúrà lókè ni wọ́n máa ń sọ. Ẹ mọ̀
2: bá jù èmi nù, ìwọ̀n ò ní dá sí jù bá lọ. Ṣùgbọ́n ọ̀gá, ìdájọ́ tí yín náà bẹ lọ́wọ́ ọ̀gá tó jù ẹ̀yìn náà lọ.
0: Ilé ìkáwọ́ kò ń tiẹ̀.
2: Ẹ ṣe dáadáa.
0: Ó ṣe bí aṣọ tí wọ́n rẹ sí
2: máa
0: tó fẹ́.
2: Ẹ múra sí.
0: Ẹ múra sí. Ìwọ wí tó fẹ́ wí tí ń bẹ lọ́kàn rẹ tó fẹ́ wí sọ́bọ̀tà.
3: Nítorí tí máa ní kí kọ́kọ́ bẹ̀rẹ̀ ibi láti máa sọ̀rọ̀ náà. Ibi àti kọ́kọ́ fa ilé tó sọ pé kí n mọ́ tẹ̀sẹ̀ bọ wáyà tẹ̀sẹ̀ bọ kíní kan látàárọ̀ ibẹ̀ rárá ti ń kan mí tí mo gbọ́dọ̀ mú sítórì àwọn sítórì ìsọnu wá lálẹ́ yìí. Àwọn èèyàn ní mọ̀ wípé àmì muslim ará àmọ̀dé ní gbogbo nǹkan tó ń sọ pé mò ń ṣe yẹn. I don't do it. So jọ ṣàánú mi. Má jẹ́ káwọn èèyàn máa fojú bóyá pé mò ń ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn wò mí. Káwá padà sórí n ta tó fi lọ mí. Sori tó bá ilé jẹ́ wípé bóyá èmi ni deputy pastor yẹn. Tí mo ti wá gbọ́ pé lórí orúkọ mi àti orúkọ tí ń ṣe mí o ti gbá bíi 2.2. Gbọ̀ gbogbo tẹ́ fi tọ́jú mi kò ju 300,000 lọ. Wọ́n wá ní pé mo wá padà jí sáyé wá gbọ́ pé pastor ti kó ìyókù àpò kí ló dé sẹ́yìn ló rẹ̀ ni tí ò bá rẹ̀ mí nǹkan ṣe rora yín pin ni.
0: Ẹ sọ̀rọ̀ pé mi náà mọ nọ́ọ̀sì kankan.
3: Ẹ lè mọ nọ́ọ̀sì kan ṣùgbọ́n kì í sorúkọ yín lẹ fi gbowó jọ sí orúkọ tèmi lẹ fi gbowó wá ètò èmi lóye kí n decide iye tí màá fún yín.
0: Ẹ get point mi. Pastor Kọ́lá pé ẹ̀yin ni kí lẹ fẹ́ bá mi pò.
3: Pastor Kọ́lá máa bá yín po wèrè ṣá. Ṣé ti rí ibi tí wọ́n ti po wèrè mẹ́bà tí wọ́n ti tẹ wèrè mẹ́bà fún yàn.
0: Ẹ mọ̀ pò wèrè lórí.
4: Ká ní àtọ̀dọ̀ tèmi ni owó yẹn lélẹ̀ ẹ jẹ́ ká sọ ọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà iye tá a nílò ní 300,000 gbogbo ìjọ wa dá 2 million a máa yọ 300,000 fún ẹni.

0: ètò kan ètò kan tó ń fún àwọn ìyá lọ́jà láǹfààní láti sọ àwọn àdojúkọ wọn àti ohun gbogbo tó lè mú kọ́jọ́ ó dùn kájí ó sì tún máa wọgbá. Ètò àgbájọwọ́ yóò máa wáyé ní ìkànnì Lagelu 96.7 FM ní gbogbo ọ̀sán ọjọ́bọ̀ Thursday ní déédé agogo méjì ó kọjá ìṣẹ́jú 15. Ètò àgbájọwọ́ Ìyámọ̀pọ̀ Center for Peace, Women and Youth Development àti Coalition of Oyo State Market Women Association ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹyìn Eric Bo Foundation ìlú Abuja. Àgbájọwọ́ la fi ń sọ̀yà, àjèjì ọwọ́ kan kò gbẹ́rù lórí.
1: Jẹ́ ti gbọ́. Wípé ìrọ̀rùn ti dé fún gbogbo ẹni tó fẹ́ sanwó ọ̀nà tàbí ra tókìn. Láìsẹ̀sẹ̀ lọ́fíìsì IBEDC pẹ̀lú ìlànà iRecharge lójú ẹsẹ̀ ni o.
2: Báwo la ṣe lè máa lo iRecharge?
1: Ẹ dánlóòdù iRecharge app ní App Store tàbí Play Store yín. Ẹ sí iRecharge app yín. Ẹ tẹ nọ́mbà mítà sórí ẹ̀ láti ra tókìn sórí prepaid IBEDC yín lójú ẹsẹ̀. Tàbí kẹ tẹ *6606*1#. Kẹ tẹ̀lé ìgbésẹ̀ yòókù láti sanwó yín ní ṣẹ́jú àyá. Bẹ́ẹ̀ni, bákan náà, mítà kọ̀ọ̀kan ló ti ní àpò àsùnwọ̀n kan ṣoṣo. Bẹ́ẹ̀ lè máa sanwó yín sí títí láéláé. Ní kété tí ẹ bá sì ti sanwó sórí ẹ̀. Lẹ́gbà IBEDC tókìn yín.
2: Ẹ kàn sí www.irecharge.ng láti bẹ̀rẹ̀ lónìí.
3: iRecharge sanwó iná ní rọrùn.
4: To explore your dream of working outside the country, trust me, I've got pleasant information for you. Are you aware that Upstanding Fly is offering the best job opportunity coupled with work visa in European countries like Denmark, Iceland, and Norway, plus free accommodation, free meal, with paid flight tickets to any of your desired country? Only Upstanding Fly can make this come to fulfillment. Hurry now while offer lasts.
5: Anfani nla leleyi o, mu ala ati erungba re se lati sise ni awon ilu wonyi, ilu Denmark, Norway, ati Iceland. Pẹ̀lú Aptonic Fly, ìrọ̀rùn ló bá dé. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ pè wá sórí
4: 09074570886 or 09155775196.
5: Tàbí kí ẹ kàn sí wa ní Yellow Building, Ẹfun Ṣetán Road, Challenge, Ìbàdàn.

0: ẹ ká ẹ̀bọ̀ padà láti ojú ọjà n tí mo ṣáà ń sọ ó yé tó sìn dáadáa.
1: lọ́wọ́ oríṣà pátá ó máa ń fọ̀dànù amọ̀dànù pátápátá.
0: pé art ni wọ́n ṣe ń skul mọ́ jẹ́ kọ́ mọ́ science student ó mọ̀ wọnú láàbù ṣó yẹ.
1: kò ṣe o wọ́n láwọn bá mi àlùfáà bá ture.
0: lójú òpó facebook mo ráwọn èèyàn tó ti wà ń bẹ̀ tán lẹ́kùn ẹ̀ síbẹ̀ dáadáa fi sáyẹ̀ rótì mi lọ fún pé ó ga ọ̀gá wa ó ga bẹ́ẹ̀ gẹ́lẹ́ wọ́n pé pastor Colades Oyedìran Jumi wọ́n ní good evening everyone there like your program good job from Iruwa Eseun ní Surawa Yakub Ajiboye wọ́n ní ẹ̀kú ètò Fọlákẹ́mi Fúnmilayọ̀ Kíàrẹ̀ o àwọn náà ń kí wa wọ́n nílò yín ládùnlé ètò Ogunwọlé Surajudeen wọ́n ní ẹ̀kú ètò àwọn náà ń kí wa àáfà abániṣe láti sókà ẹ̀ka lẹ́ẹ̀ka àbọ̀ sórí ètò lóyìn ládùn kò ní bàjẹ́ Mr. Success Oladayo Ayọ̀ọ́lá wọ́n ní ẹ̀kú ètò engineer àtìmílẹ́yìn Kọ́ládé wọ́n ní wẹ́dọ̀ Kọ́ládé international àwọn èèyàn pọ̀ ń bẹ̀ tí wọ́n ń wò wá kètèkètè. Ismail Oduola àwọn náà ń kí wa wọ́n ní wẹ́dọ̀ sá. kí mo ṣe tó burúkú jù nù gbogbo eléyìí tí mo kà kalẹ̀ kí mo ṣe tó burúkú jù kò sí nǹkan tí mo ṣe tó burúkú jù àsìsó náà wàá sọ pé òun náà ní nǹkan tó ń fẹ́ sọ ó yá mò ń gbọ́.
2: tọ́ ẹ kú ètò àkú bí gbogbo ẹ ṣe ń lọ àdẹ̀kù lóyìn kò sí nǹkan tó burú ṣùgbọ́n gbogbo nǹkan ló lẹ̀sán bí màá ṣe sọ nìyẹn torí pé ẹni tí wọ́n ní ara rẹ̀ ò yá tán ní kẹ́ ẹ contribute kí náà sí pé ₦300,000 ẹ̀kọ́ fún un táwọn ìjọlẹ̀ wò sùn tí wọ́n sì dá 2.2 tó bá tiẹ̀ jẹ́ pé àti ẹ̀tún rẹ̀ náà announce pé ààyè báyìí lówó dì èyàn bá tiẹ̀ tún yìí òun tún ṣe faramọ́ díẹ̀ tán á tún ṣe faramọ́ gan kì í ṣe pé èyàn á sọ pé kéèyàn pamọ́ ká ẹni tí wọ́n dáwó fún ẹjẹ́ á fún lówó kára nǹkan tára rẹ̀ ó fi bọ́ pò kára nǹkan náà fún kádẹ̀ kó yòókù ká kó sínú ìjọ bó ṣe instrument ni bó ṣe ìkànnì ẹjẹ́ á fi rà sílé ọlọ́run kọ́lọ́run náà lè yọnu sí gbogbo wa ẹ má pa owó olówó mọ́ ká o atọ́gùn.
0: àyíká wa pé ìwọ mo ṣe bẹ́ẹ̀ fún.
2: ká pè mí lẹ ṣe bẹ́ẹ̀
0: fún pastor.
2: àyẹ̀mọ̀jà ara mi ó yá ni o.
0: tára mi bá yá kọ́ kí ló sì.
2: tára mi bá yá a gbé yín lọ kóòtù ni o. àwòtọ́ ni o.
0: fúrábàlẹ̀ kọ́ gbọ́ mi dáadáa ó ṣí àwọ̀ ibi tó ẹ kọ́ wà náà lọ wáyé. torí pé mo ti sọ pé kí tó sì kó sọ́ra fún Túndé ọwọ́ afẹ́ ṣàwéyàn kankan kónú ọkọ̀ rẹ òun ta sí elizabeth jẹ́jẹ́ mọ tó ń ṣe o.
1: ìgbẹ́ ní ọ̀pẹ nígbà jí o ọ̀pẹ nígbà ní
0: ọ̀pẹ. kódà kò rí jù báyìí lọ.
1: ọ̀pẹ sí ọ̀pẹ ta kò sí láyé ara mi wọ́n ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ́jọ́
0: sí. àwọn èèyàn pé sáàbì tó lọ ni ara ọmọ ṣàwádà ni.
1: tó pa wọn sọ̀rọ̀ tí mo rí iṣẹ́.
0: káàṣẹ ẹ má gbàgbé pé mo sọ lẹ́ẹ̀kan pé 25,000 ní bẹ́ẹ̀lẹ̀ èèyàn méjì ni ó sì láǹfààní àti gbẹnu sí i olóríire alẹ́ yìí òun gbọ́ mi lásìkò yìí tètè lọ́mọ rẹ̀ sí báyìí pẹ̀lú ₦500 naira ní bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn ìyá kan pé àwọn ṣẹ̀ṣẹ̀ jẹ àwọn ṣẹ̀ gbowó lónìí ni àwọn tún padà jẹ́ lálẹ́ ọjọ́ yẹn 25,000 àwọn kan wà tó wẹ́ pé 25,000 yẹn àwọn kan lẹ̀ jù lọ bó bá dàárọ̀ ọ̀la eléyìí tẹ̀ jùlọ náà ẹ kùn láǹfààní àti gbẹnu sí i ṣùgbọ́n 50,000 tó jẹ́ 25,000 lọ́nà méjì ń bẹ́ẹ̀lẹ̀ láti jẹ́ kí èèyàn méjì kan jẹ níta kan ṣe fún mi ni pé ẹlọmọ tábàyì pẹ̀lú kóòdù ọ̀ẹ́ *347*1004*2#* *347*1004*2# tàbí lójú òpó website www.cashier.ng. ojú òpó tẹ ẹ pè sí rè 0912370675 láti dá sí ètò láti ilẹ̀ òkèrè +234. 81424910 +234 81424910 O ba je yin ni eh lo je yin mo se be fun kile ba mi fa kile ba mi popo n ba je ajegbe ni ajegbe ni gun jegbo eh kile fe ba mi fa hello e kale o
3: kale fa
0: o kan ibele tin pe yi
3: ah ejo so nipa kase mo fe bere ejo se bi number ta ba fi play yen se a ma tesi ni abi ko ni di pa ma tesi
0: e ma tesi bi en pe fe die number ni te ba ti ko number yen *347*1004*2#. E wa die be en pe die number te ba si a die be en pe
3: mo se mo fi ma gbe account jade
0: account to wa gbe jade fun yin o
3: ni wa send owo si
0: won generate account number kan fun yin tell us send ibele le
3: okay niro pe boya number yen pe number phone number ga sa tun ma ko si ni
0: ara account number yen yo ti gbe oruko bank yen gaga wa
3: o ka ti
0: so ibele wa se te ba ti sanwo be bayi e ti tanu
3: oya oya
0: eseun eseun e tu lo sisi e ku te ti si wa lore kore

0: ẹjẹ́ máa ṣe lára fíbò ẹ ti mọ̀ bá ṣe ṣe lórí ètò yín ètò wa lóyìn ládò lápá bí ẹjá lọ sí abala kejì aṣọ wà lórí abala alákọ̀ọ́kọ́ àti ọ̀run tó ṣùgbọ́n ẹjá ṣe lára fíbò ẹjá lọ sí abala kejì yún ni abala ṣọkọ yọkọtọ pẹ̀lú ṣìkẹ́ òkè tọ́lá ńlẹ́ òṣìkẹ́
1: àwa nìyẹn
0: ẹ̀yin náà nù ni
1: gbọ́
0: ni gbogbo nǹkan
1: dáadáa ni
0: o ń dá mi lẹ́bi lẹ́ẹ̀kan o mọ̀ pé
1: jẹ́ kí n sọ̀rọ̀ jẹ́ kí n sọ̀rọ̀
0: gbogbo owó ọbẹ̀ tí mò ń fún ọ mọ̀ pé bí kan náà láti rí
1: o wa fẹ ka bo je ko bọ mi lọwọ njọ si niyan tawọn eyan ni gbogbo owo to ya gbogbo ise to je mi le mi be na
0: ajo na ni ajo lu owo ni owo ijo ajo lu ni ponpo ni
1: igba ta o gba pe mo pada wa ti mo wa je kan mo pe iwo gbowo lọwọ re o
0: ajo lu owo ni ponpo ni
1: so ti ye be yen eni ti ko ba si je ngbese ko mu dani e wa si je pe eyin na ni fictive ti cha pe won fictive ga ko lo side ẹ wo ọlọ́mù yín lára dá ṣùgbọ́n tára yín bá yá ẹjẹ́ àmọ́ yìí tí kọ́lá bá jẹ yín àwa náà lè dá sí tọ́lọ́hún mo sọ pé gbogbo àwọn olólùfẹ́ ètò iná wọn dá sí tọ́lọ́hún so ẹ mọ̀ wọ̀rí owó yín wọ́n bá yín fi pamọ́ ni tára yín bá ti yá ẹ fi bẹ̀rẹ̀ bísínẹ́ẹ̀sì tó èyí mo fi ń kí yín káàbọ̀ sábala ṣáà pè ní ṣọ́kọ́ yọ̀kọ̀tọ̀ ọlọ́bẹ̀ ńlọ lọkọ bá bá ti dábala bí sìkẹ́ ń lóni kọ́lá bọ́lọ̀ún bá wá jàjà ní kí bá lè wó fowó ọbẹ̀ lẹ̀ ṣé ràn pé lọ́wọ́ wọn ò ní ẹ̀mí wá wà gẹ́gẹ́ bí ọlọ́run ti pàṣẹ rẹ̀ pé àwa ní ká mọ̀ ṣètò jíjẹ àti mímu tí ó mọ̀ mú ara wọn dán tí ó mọ̀ mú kí ọkàn wọn kọ́ mọ balẹ̀ ọwọ́ àwa ìyàwó ilé ọwọ́ wa ló wà mo sì kí gbogbo ìyáálé ilé tó ń gbọ́ mi ní àṣálẹ́ yìí pé ẹ ṣe ẹ kú ìtọ́jú ilé o bẹ́ẹ̀ ṣe ń dà pọ̀ ṣe ṣáà ń ti oríṣiríṣi ó dẹ̀ ń bá wa lára mu ẹ rí bí àwọn ọkọ wa bọ́ ṣe ń dán ẹ ń bá rí kọ́lá lálẹ́ yìí ọmọ pé kò jẹ́ rọ́bìṣì kódà lẹ́nu alẹ́ yìí gan kó gbàgbé láti jẹun kó tó wá mo tún fakúládà níwábí ni kẹ́lẹ̀ yàtọ̀ sí eléyìí tá a tún fẹ́ ṣe ń bí o kẹ́lẹ̀ mọ̀ pé oúnjẹ bẹ̀ta bẹ́ẹ̀ náà ni kẹ́ ẹ jẹ́ káwa náà ká máa ṣe fún àwọn ọkọ wa orúkọ mi ò yí padà ṣìkẹ́mi òkè tọ́lá òun lèmi jẹ́ ẹ káàbọ̀ sábala yìí ẹ sì kú etí ìgbọ́ ètò lóyin ládùn ṣe rí lábala ìtọ́ bá jẹ́gbà àkọ́kọ́ rè tẹ́yìn láǹfààní àti mọ́ darapọ̀ mọ́ wa a máa ń mú oríṣiríṣi oúnjẹ wá eléyìí tó jẹ́ pé bóyá oúnjẹ sìgbàlódé ni o àbí ti ayé jọ̀hún àwọn oúnjẹ míì wà tó jẹ́ pé ó lè jọ́dọ̀ girama ti yín lẹ ti jẹ́ gbẹ̀yìn ẹ wá tiẹ̀ wá máa ń fi pé tẹ bá tiẹ̀ wá mọ̀ sí ni ṣe bẹ́yìn ò bá tún mọ jẹ́ ẹ má wọ̀rí ẹ má dààmú jìnà torí yín la fi gbé abala ìkalẹ̀ lórí ètò lóyin ládùn láti máa ṣe kíkọ́ àti mímọ̀ nípa bá a ṣe lè sọ oúnjẹ ẹyọ kan tá a ṣe lè fi pèlò oríṣiríṣi oúnjẹ míì àti pé àwọn oúnjẹ tó ti kọjá sẹ́yìn tó jẹ́ pé ó ṣeéṣe kó jẹ́ pé kì í jẹ mọ́ nísìn àwọn oúnjẹ kan dẹ̀ wà tó jẹ́ pé oúnjẹ tó ń bọ́dún dẹ́ni gbogbo ẹ̀ pátápátá òun la máa ń mú wá lórí ètò yìí tẹ bá fẹ́ ṣe ìbéèrè sí àwọn ìta àti mú wá sẹ́yìn ẹ lè lọ sójú òpó Facebook iléeṣẹ́ Lagelu 96.7 FM ẹ rí ń bẹ́ẹ̀ bá tá ti táìpù ẹ̀ sórí Lagelu pé lóyin ládùn yóò mọ̀ wà yín lọ ní tààràtàrá ẹ bá sì ti ń wo ètò lóyin ládùn láti bẹ̀rẹ̀ báyìí lẹ́ẹ̀tì mọ́ gbọ́ abala kejì lórí ètò yìí náà ní gbogbo àwọn oúnjẹ tí a ti ṣe kíni tá a ti mú wá lórí ètò yìí lónìí Kàlàbà ni mo fẹ́ lọ ṣé ẹ̀rùn pé mo sọ fún yín jò ní pé bọ́n bá ń jẹ ìdíkà ìkàn ní Kàlàbà kò sí ní tó ní amọ́jẹ̀díkà ìkàn yìí ní Ìbàdàn kò sí ní tó ní amọ́jẹ̀díkà ìkàn ní Ọ̀yọ́ kò sí ní tó ní amọ́jẹ̀díkà ìkàn ní torí wọ́n ti wá ní oúnjẹ Kàlàbà nìkan wọ́n wá níbẹ̀ yìí bá jẹ yọ padà ọlọ́run kò sí ní tí ó ṣe yín déédé ara nígbà táwọn tó lo oúnjẹ ti ń bá wọn lára mu ẹ ń bá rọmọ Kàlàbà kan nísìn tó pẹ́ ọṣẹ ti bẹ̀dé yọ mọ̀ pé lára ń tó jẹ́ kẹ́ni yẹn fírẹ́ṣì òun ni ẹ̀díkà ìkan tí mo mú wá lálẹ̀ ṣẹ̀dẹ̀ rí ọbẹ̀ yìí ó ṣe ara lóore púpọ̀ torí pé ọbẹ̀ bí ọbẹ̀ ẹ̀fọ́ ni mo dẹ̀ ti ṣàlàyé fún wa lórí ètò yìí pé pàápàá jùlọ àwa tí ọjọ́ orí wa bá wà láàrin 40 lọsókè ṣe rí a nílò láti máa jẹ àwọn ewébẹ̀ dáadáa ṣe dáwọn ewébẹ̀ yìí yàtọ̀ sí pé ó ń ṣe àgọ́ ara wa láǹfààní ó ní àwọn àrùn kan tí ó mọ bá wa dènà tí ò ní jẹ́ kó ṣẹlẹ̀ sí wa tí ò tiẹ̀ ní mọ ọ̀nà ilé tiwa rárá nígbà tá a bá ń jẹ àwọn ewébẹ̀ yìí torí pé ó dàbí pé à ń lo oògùn ni ṣùgbọ́n àwọn èèyàn a nígbàgbọ́ nínú pé kí nǹkan ṣe wá ká mọ́ dògùn jẹ ju pé ká nígbàgbọ́ nínú àwọn oúnjẹ tá à ń jẹ yìí lọ mo láyọ̀ láti sọ fún wa lénìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ tá à ń jẹ yìí oògùn ni wọ́n fúnra wọn wọ́n sì ń ṣe ìdènà sí àwọn àìsàn àbí àrùn àbí tẹ bá rẹ́ni tí ò tíì jẹ jeun laarin osu meta osu merin e mo biru eni won o se ri yogbe ni ko ni je ko te ni se ri rara sugbon awa ta lanfani lati le ma jeun to wu wa nigba to wu wa e wa je ka setu e dada ko je pe ounje to wu wa yen awa nje lona to ye ka mo gba je ara idi mi ta tu fi gbe abala ikale nu e ku kale e ku eti igbo wa lekan si ki lawon te ni lo fun edika ikan yin to je obe efik ati kalaba e ma nilo water leaf awon elomi ma npe ni gure ni mo nkan teyin mo npe lagbegbe todo tin bo pe yin lanfani ati mo wo wa loju opo facebook e fi oruko teyin ba npe water leaf ni iha odo tin e ba wa fi le nbe e nilo ewe ewugu se wa ri ewe gure yin ati ewe ewugu yi e ti re sile e ti fo daada e ma wa mo so fun pe ko si n te ba ra loja abi te ni nle tele te ba ti fe seto pe fe dana e nilo lati tun fo daada ko ba le mo tori ko le dena awon arun ati aisan te ba ti ri ewe mejeji te ti ge e ma nilo eran lo ni beyin ba se lagbara esi sugbon o se pataki sugbon ti agbara o ba ka ani opolopo nkan mi na sugbo se ra won ru awon obe ka kan so to fun ra wa ke si obe agirase obe te didi plan fun ni pe ojo bayi a fe si obe bayi ke ba le gbadun e daada ko de le sara lore nkan mi te tun nilo ni shaki pomo e nilo omi eja abi omi eran ele te ba fi bo yi yo wu te ba rinu mejeji to ba le je mejeji na lo yo tori pe e le ra eran ke tu re ja na mejeji o lo papo ko si nkan ti o fi n se ra won e nilo eja gbigbe papa julo eja gbigbe ile ta won yibo ma n ta yin e nilo e dada e nilo epo pupa e nilo ata atarodo ile te ti we e ni fi tomato si o ke ma ni mi so fun yin o e ni fi tomato si e nilo yen na e nilo ede e nilo alubosa e nilo awon ede wewe to taye e ba yo ede wewe o da ko wa ninu e ko ba le se kini ko ba le pe na ni e nilo iru do o wa optional sugbon ti e ba ni nle e fi si ko ba le fun yin ni result eleyi te fe se wa ri leyin eleyi e wa nilo isebe ti yin lo ni be ba se mo nje e ri pe mi kin ka oruko isebe lori eto yi akoko lati yago fun ipolowo oja ti won sanwo fun elekeji ni pe yato si ipolowo oja ti won sanwo fun oni bi oni kaluku se ma nje isebe ninu ile ko wa wa fun die yi mi kin pon ni dandan wi pe bakan ni ke se se eto isebe yin ninu obe ni bayi a fe wonu sise lo e ma gbagbe pe mo ran yin leti le kan pe saki yin pomo gbogbo nkan te ni loyin e ti fo won sile daada ti e de ti ge ele to ba ye ke ge nbe biru eja biru pomo e ti ge won sile si inu awon abokan leyin te ti fo won tan nko akoko te koko se ni pe pot yin to mo daada ti o ba ke ti fo laaro e tun fo ni nigba te fe loyi o se ka won ma yan kekeke kan ti sa koja lori e keyin o momo tori esin nbe ngba ti won koja gbogbo awon nkan kekeke ta ma nfoju fo yi o se pataki si le ara wa ta ba ti wa mu pot wa ita ti fo daada e je ka gbele na kinu e gbe ni won ba to ba ti gbe ti e ri pe ko so mi kankan nibe mo e ba mi da epo pupa yin si te ba ti de epo pupa si yi e ma je ko ra bo ko ra warm ni won ba ki se pe ke wa gba epo ko mo fin ara leke jara leke ta mu ki se ru yen e kan je ke epo yen warm ko gbona ni won ba e ma wa da iru yin si e ma da alubosa si e ma wa fi awon kan yi le ko din ni won ba so a le pe orun wa ki se nkan dindin ti gbogbo o du ti o wa dudu o e kan je ko din ni bi abi 2-3 seconds to ba ti wonu epo pupa yi e ma wa da tarodo yin eleyi te ti we e ma da si te ba ti da tarodo yin si e ma file ni won ba che mo ko igba te data si yen e nilo lati ro ko ba le mix mo awon nkan ti o ti wa nbe tele se ri leyin te ti se to ele e ma wa mu awon omi eran omi eja yin te ti se yen e ma da sinu e ma je ki o jina papo mora won ni won ba leyin eyi le ma wa fi awon ewebe yin te ti re iyen ewe gure ati ewe ugu oni e ma da si awon nkan nu eran o le saju awon ewebe yi nitori pe ti e ba ti da ewebe yen si ko ni ni strength pupo mo to do ba de gba gbo strength ara e color e ma change ohun lo fa to je pe telomi ba ro e fo riro e ma ri pe color e fo yen ko ni green dada mo o ma ti change color nitori pe e ti da si o wa ti wa pe ju iye gba to ye ko lo lori na lo ohun ni color e fi change gbogbo awon kan ina lo si ni awon ise ti won se fun ago ara wa so fun die yi gbogbo awon kan te fe da si bi eja bi o nkan kan e ti kokko da si na e ma gba wi pe omi eran te da si o ti ni nkan se be nu tele fun die yi nigba to ba to akoko lati fi nkan se be sinu e ti measure e pe nkan se be te ti fi bo eran to wa nu omi eran yen e kan hard money ki se pe ma tun fi regular ise be yin be se nlo e ma tun fi si tori opolopo wa o la ma se mistake awon nkan won yi bi ka si fi ise be si obe tele ka ti gba si omi eran tele ka ti gbagbe ka ti wa sese wa ma fi another one si leyin ele e wa le da awon efo yin mejeji si e wa file fun bi iseju meta si iseju marun ko ba file parapọ dada leyin te ti ro papọ tan leyin yen o se se lopọ gba ki awon nkan se be te fi si yi ko ma itutu wa dun to ko to pe iseju marun yen e le siwo ke to wo pe bawo ni taste se wa se awon ise be te fi si yen so ti to abi e tun nilo lati fi si so to ba ti to obe yin ti jina leyin iseju marun sugbon ti o ba to ko to pe iseju marun yen e ma nilo lati fi si ko ba le dun daada leyin eleyi eyin wa bi mi pe ki le fi edika ikan je orisirisi nkan le fi je e le fi je iyan e le fi je eba e le fi je fufu e le fi je gbogbo nkan yowu to ba je okele ohun ni e le fi edika ikan je mo de layo lati so fun yin pe lara awon anfani ti edika ikan ti o se fun ago ara yin ni nkan akoko o nsise ti efo ma se ni ara yin eyin na de mo pe mo ti mu awon akosile awon anfani ti ewebe to nse ninu ago ara wa mo ti mu wa fun yin lori eto yi fun die eyin te ba darapo mo wa lojo ti a mu wa e le lo sojo opo Facebook lagelu 96.7 fm ke lo wo nibe tori pe gbogbo awon kan won yi o na lo se pataki to ye ka mo se wa ri awon obe efo yi o dara pupo fun digestion eyin te ba ma ni digestion issue to ye pe te ba jeun to nje o kin tete so kale ni inu ti yin yo sa le tente loke kun yin ni iru awon nje iru awon obe bayi o ma se iranlowo fun eda onje lati inu yin ati be be lo tori pe emi e se dokita emi kan wa nko yin bi e se le se onje aladidun ni fun die ye ina le se iwadi siwaju si awon anfani ti ewebe to nse fun ago ara wa e se te n gbo wa o e ma yi ko nbe tori pe eto loyin ladun ko e pari ohun te waju lekan se oruko mi oye pada sikemi oketola ni teyin na ba ni onje kan lokan te fe ka mu wa lori eto yi ka wa ba yiyan nana yala onje te ti je ti pe ni abi onje kan te ni fe si sugbon te o mo bi e se le ma se to e le pe wa sori ero ibanisoro 0811542 5865 lekan si 0811542 5865 Emma Bawa Kalo.

0: sọ pé nínú 2.2 pé máa ṣe kó 300,000 lẹ̀. Gbogbo ó yẹ lókè ló yẹ kí n kó sílẹ̀ náà. Àti ìṣe mi ló rẹ̀ torí ń pé ó rẹ ẹni yẹn ló yẹ kán dáwó. Má wò ó pé àhẹ́mi ìránṣẹ́ ọlọ́run ọ̀gbọ́n ni mí pé èmi ti rí ó ti lọ nìyẹn. Ojú òpó tẹ́ pèsè rẹ̀ 09123708675 09123708675 láti ilẹ̀ òkèrè +23481424209106 +23481424209106 ọ ní tó fẹ́ sọ.
1: Ẹ̀dà mo kàn ń wò pé tá ní pé wọ̀ lọ́rẹ̀ tí wọ́n jẹ́ pé ọ̀gán senior pastor gan lórẹ̀ só lè pawó tó bá wọn.
0: Èmi lè pawó jù bẹ́ẹ̀
1: lọ
0: èmi mo ní ṣọ́ọ̀ṣì kí ni.
1: Ìwà lẹ́yìn èèyàn fi ń pawó
0: ṣọ́ọ̀ṣì
1: ìwà èèyàn ni.
0: Ẹ kalẹ̀ o.
1: Ìwọ tó wó mú láyà rẹ̀.
0: Yẹ̀sọ́ kọ́ ìbẹ̀lẹ̀ tí ń pè
2: yìí.
0: Láti Owóde. Ẹ káàbọ̀ sórí ètò. Kálẹ̀ yìí ni ìránṣẹ́ Ọlọ́run yẹn. Ṣé tí mo ṣe fún yín òtítọ́?
2: Bẹ́ẹ̀ sí ò dáa.
0: Kí mo ṣe tí ò dáa?
2: Bẹ́ẹ̀ sí ò dáa. Gbogbo owó yẹn lẹ́lẹ́bọ̀ láti lè kó fún. Wọ́n ló wá lẹ́tọ̀ọ́ láti lè dá padà pẹ̀tọ̀. Mo yọ iye báyìí sínú báńkì ìránṣẹ́ Ọlọ́run. Ẹgbẹ́ ẹ kó sí nìyẹn. Ẹgbẹ́ ẹ ṣe ò dáa kẹ́kọ̀ọ́.
0: Ẹ kálẹ̀ yìí mo bá dẹ́rú ẹ wò kí ni ẹ ṣe fún mi sẹ́.
2: Mo mà fàdá lé yín káàkiri àdúgbò ni.
0: Ẹ fàdá lé mi.
2: Káàkiri gbogbo àdúgbò.
0: A jẹ́ pé mo lọ́hùn.
2: Ó yẹ kẹ́ ẹ gbójú. Ẹlẹ́ yìí sẹ́ni ọlọ́run. Àdáni mo fi lé yín káàkiri gbogbo àdúgbò.
0: Lórí ẹ tiẹ̀ lámúra kankan.
2: Mi
0: ò ní.
2: Ó wá jẹ 1.9 tẹ́yìn kò jẹ sápò ara yín.
0: Ẹyin jẹ rò
2: bẹ́ẹ̀. O lè mú yín. Àdáni mo fi lé yín káàkiri ogun àdúgbò.
0: Ó dáa ẹ ṣeun.
2: Èyí kúrò àìní fọlọ́pàá wá yín.
0: Ẹ ṣeun.
3: Kàkí bá fọ.
0: Mo bá wọn ṣe ń kàn mí má gbélé bù ṣá.
3: Ṣèwọ̀ ẹgbẹ́ ti gbọ́ngbọ́n àtọ̀. Àpàlà ló fi so.
0: Hello.
4: Hello, Ẹ̀kú Ètò.
0: Ẹ̀kalẹ́ o.
4: Ẹ̀kalẹ́ sà.
0: Yes, sà.
4: Orúkọ mi ni Adéníyì ọmọ òde látàti pẹ.
0: Ẹ káàbọ̀ sórí ètò.
4: Ọ̀gá ẹ fẹ́ kí wọ́n jẹ́ pé mi bá ní o.
0: Ayo.
4: N tí màá sọ sí ni pé ẹ sá mọ gbàdúrà pé kára mi ó mọ yà. Àdúrà tẹ́ mọ gbà nìyẹn. Mo rí pé kí n gbé ilé lajú.
0: Kára
4: mi yá tí mo rí pé irú nǹkan tẹ́ fi nìyẹn. Àbí kọ́ jẹ́ pé àbí ká má dùn lé yín mọ́ o.
0: Ẹ mọ lọ náà ni. Ẹ mọ ìyẹn
4: mọ lójú mi. Ọ̀rọ̀ ọmọ ngbọ̀ jẹ́ pé sẹ̀rọ̀ pé torí ìtọ́lọ́ náà lẹ́ fi bá mi gba owó
0: rẹ̀
4: torí tí mo ṣe rí yẹn ẹ kò fún mi tó bá wù mí ni màá fún yín bẹ́ẹ̀.
0: Ẹ tẹ lọ́rọ̀ olúwa ẹ nísù
4: tán bá
0: gba ilé tí ọ̀tún ẹ kọ̀ tó sí ni. Ẹ wà
4: mówó yẹn tẹ wà jẹjọ ló lọ kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Ẹ máa dé tó bọ̀.
0: Ọ̀dà àwọn ń kàn mí má àgbélébù ni pé kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ kẹ́ni ṣé mi mọ̀ nǹkan tí mò ń ṣe ni. Ẹ jẹ́ mú ìpínlẹ̀. Hello. Ẹ kalẹ́ orúkọ yín bẹ̀rẹ̀ tí ń pè é.
5: Ìyá Ṣèkì láti Ríyá kárí ìdí ọya ni o.
0: Mọ́mí.
5: Ìyá Ṣèkì láti Ríyá kárí ìdí ọya.
0: Màmá Ṣìkìn.
5: Ìyá Ṣèkì láti Ríyá kárí ìdí
0: ọya. Ókè màmá Ṣìkìn ẹ káàbọ̀ sórí ètò.
5: Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ẹ̀yin náà ẹ kọ́ ẹ dọwọ́ bu ẹnu kẹ́ wá sọ̀rọ̀ yẹn sí ọwọ́ òun kẹ́ wá fi ronú. Ọ̀rọ̀ tẹ́ ẹ sọ.
0: Ó oorun rẹ̀ dùn gidi. Ọ̀rọ̀ tí mo sọ yẹn oorun rẹ̀ dùn gidi.
5: Oorun rẹ̀ dùn. Ẹ̀rín yín sì pa mí. Owó tí ẹ bá ti kó fún yín. Ẹ kò wó lẹ̀ pẹ̀lú pé ọ̀rẹ́ tí ẹ ń tọrọ owó fún. Ẹ bá yan ọ̀bẹ lọ́rùn àárẹ̀. Àárẹ̀ ò sì ní ṣe yín.
0: Ṣùgbọ́n
5: tí ẹ bá ti tọrọ owó fún náà ni kẹ́ẹ̀jẹ́ ọ̀nà. Kẹ́ẹ̀jẹ́ ọ̀nà kan wà àpì. Kọ́kàn rẹ̀ balẹ̀ pé tó àwọn ọmọ Nàìjíríà sàánú àwọn ọmọ ìjọ náà sàánú òun. Ẹ wálé ẹ̀dàwó méjì. Ẹ sọ́sọ́wọ́ kẹ ṣe olówó kẹ òun bó ṣe rí.
0: Ọ̀dà
5: ẹ ṣeun. Máa pé tó bọ̀ ọ́.
0: Ẹ ṣeun.
6: Heavenly sound from the street, that's how we do.
0: Ẹ má gbàgbé àti lọ máa rẹ́ káàṣì ẹ̀ sí *347*1004*2# *347*1004*2# pẹ̀lú ₦500. Hello.
7: Hello.
0: Ẹ káàbọ̀ sórí ètò.
7: Ọ ẹ káàlẹ̀ ní Gàmá ló ń pè láti Olúyọ̀lẹ̀.
0: Ẹ káàbọ̀ ma.
7: Ó ń gbọ̀ jẹ́ pé ṣé nǹkan tí wọ́n ṣe yẹn tó wá dáa. Ó máa pẹ́ yìn náà láìkí owó yẹn ni. bàjẹ́ kò wọ́n gbádùn náà kẹ́yìn náà sọ fún jọ pé ó lẹ́yìn yóò ara tí náà yá o bóyá 10 million lẹ́yìn ìbàgbà.
0: Àsìkò yẹn kò tí ì rèmi ni èmi ò dẹ̀ kì í parọ́ èmi ò fẹ́ràn irọ́.
7: Nǹkan wá pa yẹn ń kọ́ sí èdè rẹ̀ lẹ́pa.
0: Rárá ọgbọ́n nínú ìgbàgbọ́ ni.
7: Bíbélì ni ẹ jẹ́ pípé bí bàbá yín lọ́run ṣe jẹ́ pípé.
0: Ẹṣẹ́ tí mo ṣe yẹn mi ò pé ni. Ẹ jẹ́
7: pípé o.

0: Hello.
1: Hello, Emma Kweto.
0: Yes, sir.
1: Anybody, Emma Mashi.
0: Amen.
1: Oko mi ni Said atawọn kan lati tan pa ki awọn yan ba.
0: Eka bo suru eto.
1: E seun. Eh bo te ja si pe nkan te so yi. Nkan to nsele la wujo ni.
0: Ben.
1: To nsele la wujo da. So, nigba ti yan ba gba owo fun eni ti o re. Ton a da owo yen si meji. Ah, nkan to ku die ka to se ni eno le gbadura ru ko ti eni ti won dawo fun. So le gbadure. Àwọn tó ń dáwó àdúrà tó máa ń ṣe fún wọn ni pé ẹ ní fi rú ẹ gbà ó ṣé ẹni yẹn wá lè gbàdúrà rú ẹ kí a tún wá máa dáwó sí méjì kódà rí gan pàápàá lórí rédíò gan pàápàá táwọn míì náà tún máa ń ṣe bẹ́ẹ̀ tó ní ìfí òdẹ yẹ kó rí bẹ́ẹ̀ lórí tó kù díẹ̀ káàtó ni tó ẹ kó ètò ìyá ṣìkìn alájà mo kí yín dáadáa o
0: ẹ ṣeun ẹ kú tẹ́tí sí wa o. Ṣẹ́gbádùn wa ìkọ́ni lágẹ̀lú 96.7 FM náà rẹwà yìí àti fún yín ní àwọn orin ìlú lọ́lọ́kan ọ̀jọ̀kan pẹ̀lú gbẹ́tò ṣe ń lọ lórí ìkànnì yìí à ń kí yín káàbọ̀ bẹ̀ bá ń gbádùn wa dáadáa. Ẹ jẹ́ mú ìpè kí n tó borin la. Hello.
2: Hello, ẹ kalẹ̀ o.
0: Yes, ó kọ́ ibi lẹ́tí ń pè.
2: Orúkọ tèmi ni Arútú Arísí Atárímọ̀.
0: Láti bó lẹ pé.
2: Arímọ.
0: Ẹ káàbọ̀ sórí ètò sá.
2: Ẹ sá. Lórí ọ̀rọ̀ owó ẹ̀yin dẹ́ gba owó ẹnu. Ìwà táwọn ìyá dẹ́rù náà dá. Àmọ́ tó bá ẹgbẹ́ dẹ́rù fún jẹ́ tó búrú ni tí ó lẹ́mí ọlọ́run. Àgbẹ̀ èèyàn lẹ́mí ọlọ́run.
0: Ìmí
2: ọ̀rọ̀. Tó náà lẹ́mí ọlọ́run. Lórí àbọ̀ ìgbéyọ̀. Wọ́n wà gbé ní kó lóṣù ní.
0: Ẹ ṣe mọ̀ pé lẹ́mí ọlọ́run. Kàì kápá ẹ̀yìn ni mo wù fún. Ẹ̀yin tẹ́ pẹ́ yìí ládáwó fún tí olódì yín wà lọ́spítà.
2: Ẹni tó wọ mẹ lọ́wọ́ rẹ̀ yóò sílẹ̀.
0: Àágùn yín jókòó àfọ̀rọ̀ olúwa bọ́ yín ni.
2: Àá lè gbọ́rọ̀ olúwa tó lẹ́yìn dẹ kówó jẹ tẹ́ gbọ́rọ̀ olúwa tẹ̀ sí kówó jẹ.
0: Ó dà ẹ ṣeun.

0: òpó Facebook mo rí èèyàn kan bẹ̀ Ismail Odúọlá wọn ni tó bá jẹ́ èmi ni wàhálà ẹ̀ máa síkì ju èmi lọ lẹ́yìn tí mo bá gbádùn tán ọlọ́run jẹ́ síkì. Hello.
1: Ẹ kalẹ̀.
0: O kọ́ ibẹ̀ lẹ ti ń pè.
1: Láti Màlété.
0: Ẹ káàbọ̀ sórí ètò.
1: Bí mo pẹ́ tí mo lè lọ mọ́lẹ̀.
0: Mi ń ṣe ọ̀lẹ́ o.
1: Ẹ ti mọ́lẹ̀.
0: Mi ń ṣe ọ̀lẹ́ o.
1: Ọ̀lẹ́ ni.
0: Mi ń ṣe ọ̀lẹ́ o.
1: Òfin ètò ẹ máa dé sí lọ.
0: Tó bá jẹ́ yìí ni kí lẹ ṣe.
1: Sọ́ta mi bá ti ṣíkì tán, màá sùn mí ni.
0: Ẹ sù mí.
1: Bẹ́ẹ̀ni.
0: Lẹ́yìn tó yẹ pé ìwé wo lájọ tọwọ́ bọ̀ nígbà tẹ wá bá mi pé ìyá ìgan ẹ sù mí the play ló kọ yín. Ẹ bá gbàgbé àti lọ máa rẹ káàṣì ẹ sí i. Wípé láìpẹ́ yìí láì jìnà lọ yìí kò tó fún káàṣì ẹ. Tẹ wá ṣe darapọ̀ tẹ ò pé kóòdù wo lẹ́ fi lọ rẹ káàṣì ẹ sí *347*1004*#*347*1004*#*347*1004*#* pẹ̀lú ₦500 ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà náà lẹ fi lọ rẹ sí. Tàbí lórí website www.cashier.ng.

0: ẹyọ a jẹ pé a tún ṣe kíni a tún máa tẹ̀síwájú nìyẹn ẹ jẹ́ kí n bèrè ìbéèrè yìí mo fẹ́ bèrè ìbéèrè mo fẹ́ tẹ̀síwájú ní àkókò yìí ẹ jẹ́ kí n bèrè báyìí ká lójo ká sunlé kí ni yorùbá mọ́ fi parí ẹ̀ tá má ní pé owó ni o ká lójo ká sunlé ẹyọ kí ni parí ẹ̀ ẹyọ mo fẹ́ ẹni tí ó tún bá ń gbà béèrè ọ̀la hello.
1: Ẹ ká lẹ́sẹ̀ fún ètò.
0: Ètò ni o, ẹ ká lẹ́ o.
1: Lórí ìfẹ́ ètò nípa olú ọ̀bùọrí, educationist lẹ́ ti ń sọ̀rọ̀ yìí.
0: Ok. Ẹ
1: bá classify pé nílẹ̀ Yorùbá.
0: Ẹ.
1: Ṣùgbọ́n olú ọ̀bùọrí ní ìwéré ilé Kingdom Delta State.
0: Ẹ.
1: Very known ọba ni.
0: Olú ọ̀bùọrí ó wà nbẹ̀.
1: Olú ọ̀bùọrí ní ìwéré Kingdom.
0: Ìwéré Kingdom. Ẹ ṣeun gan ni wọ́n fún wa l'observation ẹ ṣeun gan ni ẹyọ lórí ìbéèrè tí mo nà síta ní àìpẹ́ yìí mo béèrè pé ká lójo ká sunlé kí ni yorùbá máa ń fi parí ẹ̀ tí n bá lè rẹ́ nìkan tó bá lè gbà á ká lójo ká sunlé ìparí ẹ̀ nù ká lójo ká sunlé yorùbá máa ń sọ nǹkan kan tán máa fi parí ẹ̀ ká lójo ká sunlé óyá orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ pè sí ọ náà lè 0912370 8675 mo nílò ẹnìkan tí ó gbà béèrè yìí ká lójo ká sunlé ó ṣe kíni 0912370 8675 láti ilẹ̀ òkèèrè +234814249106 +234814249106 ta ló wà mẹ́ẹ̀.
2: Nurudeen láti gbọ́ra ẹ náà.
0: Bọ̀dá Nurudeen ẹ dúró tán.
2: Mo wà pẹ̀lú yín ni o.
0: Oya 100% oya
2: na. Ká lójo ká sunlé.
0: Ẹyọ.
2: Kò ní kílé owó pani.
0: Kò ní kókó pani àbí. Ẹ ṣeun mo like ginger yín. Ẹ ṣeun gan ni ẹ súnmọ́ rárá o ìfarabalẹ̀ lẹ́ fi sí i. Ẹ ṣeun mo like confidence ẹ̀gbọ́n yẹn ẹ mọ̀ bí kéèyàn rò kó mọ nǹkan. Hello ẹ káàlẹ́ o. Ìyẹn rèé tiẹ̀ nìyẹn ká lójo ká sunlé yorùbá máa ń sọ pé ó sàn mo ti fẹ́ sọ ó ti níbi kéèyàn kan gbà ni wàláì tà. Hello.
3: Ẹ̀dẹ́ka.
0: Yes sir.
3: Ẹ̀kalẹ́. Ẹni láti ní ló sọ̀rọ̀ láti Muslim.
0: Láti Muslim ẹjẹ̀ bá mi dáhùn béèrè yẹn.
3: Ẹni ká lójo ká sunlé. Ayẹyẹ dini.
0: Bẹ́ẹ̀ni. Ó di bí òkúta bí àpáta pààrà. Ẹ gbà kankan. Ẹ ṣe tẹ gbìyànjú ẹ. Ẹ gbà. Ká lójo ká sunlé. Yorùbá máa sọ wọ́n máa pa lówe dáadáa. Wọ́n á ní ká lójo ká sunlé. Ṣé kí n wá sọ ni báyìí? Wọ́n ti ní sọ. Wọ́n ní aṣíralẹ̀. A jẹ́ pé tí yorùbá bá ń sọ wípé ká lójo ká sunlé ní tó fi mọ́ parí ẹ̀ ni wípé ó sàn ju ká láyà ká sun àti mọ́lé lọ àbí nígbà tó bá lójo tán bá ní kí wàhálà kan ṣẹlẹ̀ níbì kan ṣùgbọ́n wọ́n lójo ní ti ọ ti tètè sí kí ni ó ti tètè fẹsẹ̀ fẹ́ o ti bá wọn sá kúrò níbi tí wàhálà yẹn wà bóyá wàhálà yẹn wọ́n pààyàn bẹ́ẹ̀ àbí wọ́n sì yàn léṣe bẹ́ẹ̀ ọlọ́pàá wá kó gbogbo àwọn èèyàn sọ pé àwọn tó láyà tán ṣàyà fẹ̀fẹ̀ síbi in tó ṣiṣẹ́ lẹ́hun àtìmọ́lé làwọn ó sùn tiwọn náà yorùbá fi mọ́ ṣe kí ọmọ mi ó jẹ́ mọ̀ kí ká lójo ká sunlé ó sàn ju ká láyà ká sun àtìmọ́lé lọ́hùn. Ẹyọ ẹ ṣeun ẹ̀yin tí a tẹ bá wa dá sí inú mi ti ẹ̀dùn oríṣiríṣi àwọn èèyàn ló bá wa dá sí ní àṣálẹ̀ yìí ẹ ṣeun àníṣúra wa lágbára ẹlẹ́dùnmarè tó bá tún di ijọ́ mẹ́jọ tó pàdé wa ní àsìkò yìí lásìkò kan náà fún àkọ̀tun ẹ̀ ẹ ṣeun Túndé Adégbéró ló kọ tèmi tó ń tẹ̀ síwájú o.
4: Tó ẹ káàbọ̀ padà láti ọ̀dọ̀ Túndé Adégbéró àmọ́ OTP eléyìí tẹ́ ti ń gbádùn lábala ṣẹ́ gbòwe ṣẹ́ gbọ́ Yorùbá ẹ tún láǹfààní àti pàdé ẹ tó bá di ijọ́ mẹ́jọ lórí abala ọ̀hún ètò olóyin ládùn tẹ iwájú lápá àbí já wọnú abala eléyìí tó gbẹ̀yìn lórí ètò yìí tá a ti láǹfààní àti gbọ́ orin láti bí ọwọ́ àti àsìkò yìí gan lọ títí wa aago kan gbẹ̀rẹ̀ ìbílẹ̀ tá a sì ti fi orin high chief doctor Elémùrí Ogunyẹmí tá a ti fi jẹ̀mú kí àgbà ẹ lẹ́m̀bẹ̀ ohun ẹ̀kú kalẹ̀ èmi àti yín lórí ètò yín ètò wà lóyin ládùn náà ni ètò ń tẹ̀wájú lápá bí ẹ lẹ́m̀bẹ̀ ohun tẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa.
5: lo ma le ko ni
6: opo ni mo fe meta yo lo ba ta dogun ni mo fe meta rin lojo mu ma wa fo wo lo mo fe mi lo niyan ko ba ti le re ke yo ki mi ri ogun ye mi mi ye re la re mi o e o yi

sọwọ́ tí oníkálukú fi mọ́ gbọ́ orin ó yàtọ̀ síra wọn ẹ sì mọ̀ pé mo mọ́ sọ lórí ètò yìí nígbà kí ìgbà pé ẹlòmíì bí nǹkan bá ń ṣe ẹ mọ́ rò ògùn fún ẹ mọ́ ra nǹkan kan fún orin tó nífẹ̀ẹ́ sí ẹ ṣáà bò ń gbọ́ n tó ń ṣe ti tán mẹ́lòmíì bá ronú ni àwọn orin àgbààgbà yẹn tán bá ti fi lè gbáwọn orin eléyìí tán nífẹ̀ẹ́ sí báyìí n tí ó jẹ́ nǹkan tó ń rò yóò sì tán lọ́kàn wọn. Kílẹ̀ ilé ìgbàgbé ilé ìtẹ́bá ti ń gbọ́ orin High Chief Dr.

0: àwọn orin lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan tó jẹ́ ti High Chief Doctor Elémùrí Ogunyẹmí ó wà ń bí lọ́lọ́kan ọ̀jọ̀kan eléyìí tó yẹ pé a tẹ̀sí létí tó yẹ pé ẹ láǹfààní àti gbádùn ẹ̀ dáadáa tí kìí ṣeré tí kìí ṣàwàdà. Bẹ́ẹ̀ bá wá wọnú orí ètò yìí ó yẹ kí ẹ ti mọ̀ pé ẹ ṣì yàáwọ̀ ibi tó yẹ kẹ́ ẹ wà náà lẹ̀ wà yìí yín ò ní lórí ètò yín ètò wà lóyìn ládùn lórí ìkànnì lágilú 96.7 ẹ jẹ́ kọ́kọ́ mú ìpè láti apá àbí. Hello.
1: Hello, Kọ́ládé Sálásánà.
0: Yes, ma.
1: Ẹ mọ̀ mọ́ sórí yín ò ní dáhùn.
0: Àmì o.
1: Ọlọ́run ní gbàgbé ẹ̀yin náà.
0: Àmì o.
1: Ṣé ẹ rí àwọn bàbá yìí?
0: Ṣé ẹ kẹ́ ẹ tó kọ́kọ́ sọ̀rọ̀ ṣé ẹ ti kọ́kọ́ rí owó titun dé ṣe sí yín?
1: N ò tiẹ̀ mọ̀ pé ẹ ti ṣe nǹkan kan o.
0: Ó ti ṣe.
1: Èmi ní jọ́dọ̀ la ni o.
0: Ó ti ṣe.
1: Àdúrà yín ọgbà ká tán di yín.
0: Àmì.
1: Ká tán lọ yín.
0: Àmì o.
1: Ẹ mọ̀ mọ̀ sọ o.
0: Àmì.
1: Ọlọ́run ní ìbànújẹ́.
0: Àmì.
1: Ẹ gòkè.
0: Àmì.
1: Ṣé ẹ rí orin àwọn bàbá yìí? Àsàdànù ọmọ sí ń bẹ̀. Kò sí ìfẹ́ gbọ̀ tí ò ní pàrònú rẹ tàbí tí ò ní bá nǹkan sí ń lọ lágọ̀ọ́ ara èyí tí ò ní bá mu. Èmi ò máa kọ́lé orin wọn o. Ṣùgbọ́n kò tí ì tẹ fún mi tí wọn ò ní jó
0: tí wọn
1: ò ní jó sí. Bẹ́ẹ̀ tí ẹ̀nú ti dùn mí nú lálẹ́ ẹ̀nú ò rí dùnù.
0: Àmì o.
1: Àdúrà yín ọgbà ẹ ṣé mo dúpẹ́ o.
0: Àmì o.
1: Lágẹ̀lú ò ní jóná o.
0: Ẹ ṣeun ẹ kú tẹ́tí sí wa lóòrèkóòrè.
1: Wọ́n
0: pé bí awó bá kì í fún ni.
1: Àkì ìfawó
0: padà
1: ní o.
0: Àkì ìfawó padà náà ni. Tunde ló ṣe èyí sí yìí pé òun dúpẹ́ lọ́wọ́ ìyá ẹ̀ àmọ́yẹ ìgbà ni ọmọ bí mi léèrè pé ṣé ìyá ẹ lọ sí skul Yorùbá ni ṣé ìyá ẹ lọ sí skul Yorùbá ni ọlọ́run ò sì ní kúrò làákà yìí nígbà kọ̀ọ̀kan ẹ kú tẹ́tí sí wa àmọ́ lóore o ẹ ṣeun o.
2: Ṣé o ajé báyìí ti lọ́jà o kọba ti rojú ẹ ó kó gbọ́hùn mi á lórire. Múre kọ bá wà mí bọ̀ mú forí mi jàre òye. Múre òòrè. Múre òòrè. Múre.

0: Hello. Hello.
1: Hello. Abile kọlọ pada wa.
0: E ṣeun.
1: Banki Adegbero.
0: O na
1: gbọ. Owo re okan ke o. So ri asipo ti owo ibo si wa le odun mo ni. Tori pe o ni 22 yi. Gbọjọ bi mi.
0: Ori lọjọ bi.
1: O se mi lọnu o.
0: Ah.
1: Olorun wa dunnu lọna ti o reti.
0: Ami o.
1: Olorun wa ja lenu ayo lọna ti o reti.
0: Ami.
1: Adu aye ogba o. Gbogbo yin. E gboke o.
0: Ami.
1: Oju oni ti yin o.
0: Ami.
1: E adu aboju ko nbe o.
0: Ami.
1: Ola la o la wa la ku asa ni labi la ni la si.
0: Ba se npe lojo Tuesday ba won tun pe lojo Jimo lori eto wa nbe adupe lowo yin aluyin logo enu e ku aye orikadun opo elese nu owo pelu dera ori odun yoju ti last year lo gbogbo nte ti julo oni pada ju yin lo e ni gbolu di owo ngba kokan o inu odun tutu te ile te dasewo loni be bara bayi opo lera o be ba wa ta bayi owon gogo le ta o e mo fi gugbara saje bi isese fun ni a kin ku aye orikadun. Hello.
2: Hello, Ekweto.
0: Yes.
2: Orúkọ mi ni Adeniyi Omode látàti pẹ̀lú.
0: Yes.
2: Inú mi lò mẹ́rin, mi náà ń gbádùn ètò yín látàárọ̀.
0: Ẹ ṣeun.
2: Mo kí ìyàwó ọlọ́jọ́ bíi ẹ̀mí ogún o.
0: Àmì.
2: Lágbára Ọlọ́run, ọdún tí ń bọ̀, àṣeyí sàmọ́dún.
0: Àmì o Jésù.
2: Àti ọ̀rọ̀ wa náà, tí wọ́n nílé iṣẹ́ Lágelú, kan náà kú ọjọ́ bíi tí wọ́n náà wẹ̀ níbi ẹnu ogún o.
0: Àmì, àmì.
2: Ìgbà ọdún, ọdún kan ni o.
0: Ẹ ṣeun.
2: So, nípa ètò tí ẹ̀ ń bá bọ̀. Elémùrè ìlú náà máa ń gbọ́ àwọn yẹn ó ti pẹ́ tí mo ti máa ń gbọ́ àwọn yẹn mo máa ń gbádùn rẹ̀ gan kò sí bí tí mo ti máa ń gbọ́ mo máa ń lis ten gan sí program
0: rẹ̀ si.
2: Mo máa ń like orin yẹn gan mo sá gbẹ̀kẹ́ bá mi bóyá pẹ́ site 3
0: site 3 àbí
2: oníkẹ́ fún mi ẹ kú ètò.
0: All right sir, ẹ ṣeun.

0: nínú rẹ dọ̀gẹ́.
1: Hello. Ọjà hello. Hello. Ẹ kalẹ̀ o, kọ́ ibi lẹ́sìn pé. Láti bo lẹ́sìn pé.
2: Láti àpè náà.
1: Láti àpè náà, ẹ káàbọ̀ sórí ètò.
2: Ẹ kú ètò.
1: Yes sir.
2: Ọlọ́run ọba wa tó. Ẹ ò ní ṣì lágbára Ọlọ́run ọba.
1: Àmì.
2: Ẹ ẹ̀ dẹ̀mí sì sọ.
1: Àmì.
2: Mo ká kórede ọmọ dáṣọ́lá o, ọkùn ọjọ́ bí o. Ìgbọ́dọ̀ ọdún kan ni ó jẹ́. Ọ̀rán tí jọ yẹyẹ bí ọsọmọ sáyé, ọ̀rán tí jọ bàbá bí ọsọmọ sáyé. Mo bá ti rántí eléyìí òní dẹkun, mo rántí eléyìí òní dọ̀fọ̀. Òní fẹ́lẹ̀ yìí ṣàṣe mọ lọ́lọ́ Ọlọ́run ọba.
1: Àmì.
2: Gbogbo tí agidi gbò mọ, gbogbo tí lágẹlú mọ gbà mí o.
1: Kódà ẹ ṣeun.
2: Ilé gbogbo bá láwú, bẹ́ẹ̀lẹ̀ tí ṣubú, bẹ́ẹ̀lẹ̀ ò ní fẹ́.
1: Ẹ ṣeun.
3: Orí mi máa gbé sókun. Ajá ṣe ni mo dé lálára kí máa jàjà yé. Ajá ṣe ni mo dé jáde rò kí mi jàjà yé.
1: Hello.
4: Ọláde International.
1: Yes sir, ẹ kú àjẹsà.
4: Bọ́lá ń tẹ́sí ọ̀pá.
1: Báwo ni gbogbo nǹkan?
4: Wà pa ọ̀bẹ́ra mi.
1: Ẹ kú jayé.
4: Àlàáfíà fún ètò.
1: Àlàáfíà fẹ́ tó wọlé yìí o.
4: Ọmọ ọba Gbẹ̀ngà gbajúmọ̀ Ọ̀jẹ̀ Labí láti Ìdẹ̀rẹ̀ Ìbàdàn.
1: Ẹ kú ọjọ́ mẹ́ta.
4: Kíkíyà mi o. Ìyá àwa boys. Ìyá èmi kan jẹ́gbọ́n orí afẹ́fẹ́. A kò retí dáṣọ lára tàgọ̀. Igbó ọdún, ọdún kan ni o.
1: Àmì.
4: Ẹ mọ̀ sówó.
1: Àmì.
4: Ẹ mọ̀ sọ́lá.
1: Àmì.
4: Ẹ mọ̀ sọ̀rọ̀.
1: Àmì.
4: Ṣé wàá rí olómọ̀ ẹ̀tẹ́gbẹ́ wa? Tí mo ṣe láàgẹ̀ ni pé orin ìbílẹ̀ tó kọ́ǹk ni. Ó kọ́ǹk débi pé kò sí àbùlà náà. Ẹ bá mi wá eré ẹ̀kọ́ tó bá dáa. Ó dàbí pé ó ṣe kan fáwọn olóṣèlú. Mi ò wẹ́yẹ ló bá mi gbé ẹ̀tẹ̀.
1: Tí bàbá yín rè.
4: Tí ẹ bá tọ́ ọ rẹ bá ń wẹ̀ tó bá dùn dáadáa. Kí n fi sọ̀rọ̀ àdìjà mi. Àlàáfíà fún ilé ìtọ̀.
1: Ẹ ṣeun o, ẹ ṣeun o.
5: Ọpọ́n ni mo fi mẹ́ta yò lọ bá àtàdógún ni mo fi mẹ́ta rí lọ́jọ́ mu. Mo wá fowó lọ mo fẹ́ mi lọ nìyẹn kọ́ bá ti ilé rẹ̀ kẹ́ ẹ yóò kí mi rí. Ògúnyẹmí mi yéèrè làárẹ̀ mi o. Èyí rè.

0: Hello.
1: Ẹ̀fọ́ àárọ̀ o.
0: Yes sir, akú àjìn, ó kọ́ níbi lẹ́sìn pè é.
1: Bẹ́ẹ̀ ni o, orúkọ mi ni Rímèsí Owóya Látòkè Òròkí Lọ́yọ̀ Aláàfin.
0: Ẹ káàbọ̀ sórí ètò.
1: Ẹ ò ní tẹnu gbógbé ọwọ́.
0: Àmì.
1: Lágbègbè mi dé náà
0: o. Àmì o.
1: Inú rí ọmọ.
0: Àmì.
1: Lágbára lọ́wọ́ Ọlọ́run.
0: Àmì.
1: Mo kí abilékọ Dásọ́lá o, ó kú ọjọ́ òbí o. Ọ̀pọ̀lọpọ̀ ọdún ni ó ṣe láyé o.
0: Àmì o.
1: Torí olólùfẹ́ wa ní Lágbègbè náà ló máa jẹ́ nǹkan rè ò ní bàjẹ́ o.
0: Àmì.
1: Ìgbà rí ọmọ lékún, àwo rí ọmọ lékún o.
0: Àmì.
1: Ìwọ náà ìgbésí ayé rẹ rọrùn lágbára lọ́wọ́ Ọlọ́run.
0: Àmì o.
1: Elémùrè tí mo fẹ́fẹ́ fún mi ní ẹni sọ kò lágẹ mọ́ kò ní kú kò ní rùn wá ju máa pọ́n lásán ni.
0: Ó dà, àbáyé wà, àbáyé wà. Ẹ ṣeun.

0: lórí àwọn ẹ̀yà jẹ́ kí n túmọ̀ fi kí ọlọ́jọ́ bí òní Mrs. Olabisi Adunola Grace Dada. Ọ̀kan lára àwọn olólùfẹ́ ìkànnì olólùfẹ́ ètò yìí ni wọ́n.
1: Kọjá ọpọ́ mẹ́gbẹ́ kan lọ.
0: Mrs. Olabisi Adunola Grace Dada, ọmọ bàbá Adébáyọ̀ Ọ̀sọ̀rọ̀ Òjó Èmùré Èkìtì. A kì í kó ayẹyẹ orí kádùn o.
1: Ìmọ́tò kẹrin ìgbà ẹ bọ̀, ọba fẹ́ra mọ̀, orí mọ̀ pé.
0: Ẹ ti ń tàn ẹ̀ ní tán.
1: Ọba ìyàgò lọ súnlé, ẹ̀wọ̀n pé.
0: Ẹ ní fara gbàrúwẹ̀.
1: Ìsára mọ́pò kan lérú o.
0: Orí ọ̀tún lọ́dún tuntun tẹ́ ẹ dáṣẹ̀ wọ̀lé ni.
1: Èyí ṣe lòdùn mọ́re ilẹ̀ Nàìjíríà.
0: Ìgbà yín ò ní bọ́ máa ráyé nù.
1: Ọ̀padà súlé, ọmọ aṣọ ya rẹ̀ lé, omi bù bọ ya rẹ̀ lé.
0: Ire lọ́tún, ire lọ́sì, ire lójú owó rí. Happy birthday to you, ma.
1: Ọwọ́ bàtà ọ̀ya rẹ̀.
0: Mrs. Olabisi Adunola Grace Dada, ọmọ bàbá Adébáyọ̀ Ọ̀sọ̀rọ̀ Òjó Èmùré Èkìtì. Olúwa tó sin ẹdùn ọ̀dìn ní kí yín dáadáa o.
1: Ilé mú rẹ o.
0: Ẹ kú ọdún.
1: Èdè bẹ̀lì ṣẹ́jú mẹ́ta sí méjì nìyẹn o. Ìṣẹ́ra mọ́ rí mọ́tò ikú bojú jọbùnrin.
0: Hello.
2: Kọ́lá de Sinti National.
0: Yes, sir.
2: Ẹ mọ̀ tí ìfún mi ń rìkwẹ́sì mi.
0: Ẹ dákọ̀ yín, ẹ dákọ̀ yín.
2: Nítorí ẹ ni ń da. Èmi ni ID ẹ̀kẹta ọmọ.
0: Mo ti rántí yín bá ẹ mọ̀ wọ̀rí. Ìpele ìpele là ń tò. Ó máa tó kàn yín láìpẹ́.
2: Ọ̀nílábẹ́ ara ajá.
0: Jọ̀dá, ẹ ṣeun.

0: ẹ bá ṣe ndarapọ̀ mọ́ wa wa ń kí yín káàbọ̀ ọgbọ́n bàbá tí ń dìde láago kan ẹ mọ́ gbàgbé pé ètò yín èyí tó wò òun ni ò mọ̀ bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́ pẹ̀lú akínyẹmí eléyìí tí ó mọ̀ ó ti ń fi kòkó síbẹ̀ ètò ó ku kó wọlé kó sọ di ètò gangan fún yín tẹ́sì tó láǹfààní àti gbádùn ẹ ti mọ̀ pé àwọn ètò lọ́lọ́kan ọ̀jọ̀kan eléyìí tẹ́ ń gbọ́ lórí ìkànnì lágelú kò sí àṣàdànù ńbẹ̀ ẹ tó láǹfààní àti gbádùn akínyẹmí èyí tó wò lórí bí nǹkan ti ṣe ń lọ láwùjọ wa ó tó wò ń tòótọ́ o ẹ tó láǹfààní àti gbádùn ẹ torí pé ó ti kò tuntun wá fún yín ẹ mọ̀ pé lọ́sọ̀ọ̀sẹ̀ báyìí ọ̀tún ọ̀tún ni.
1: ọ̀rọ̀ gẹ̀rẹ́gbẹ̀ kì í lùkù mẹ́mọ̀ yóò jẹ́ mi sanra o ọ̀rọ̀ alẹ́ ìjọka o n kẹ́ni.